0: Arábí Olùfẹ́, orúkọ mi ni Wòlíì, Rótìmí, Ilésọmí, Bàbá Sioni. Ẹ gbọ́, mo lo ṣáà 104, mo fi gbàdúrà fún wọn. Mo fẹ́ kó o ṣe àmì mẹ́ta fáyà kan. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì ni mo sọ̀rọ̀ tí mo dẹ̀ pàṣẹ. Gbọ́ o, ẹnìkan kì í tọ fìtílà tán tàbí kí a tọ àtùpà tán kí a gbé sábẹ́ òrùlé rárá o. Bí kò ṣe lórí ọ̀pá fìtílà kó lè fi ìmọ́lẹ̀ rẹ̀ hàn fún àwọn ènìyàn. Bíbélì ló wí bẹ́ẹ̀, kì í ṣe èmi. Mo wá gbàdúrà lónìí ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Ìmọ́lẹ̀ ògo rẹ ní orúkọ Jésù yóò tọ̀ fún aráyé rí. Ará mi olùfẹ́, mo ń bọ̀ láàrin ìṣẹ́jú díẹ̀. Ará mi olùfẹ́, Ọlọ́run Olódùmarè, òun ni ká fi ìyìn àti ògo fún, kì í ṣe ẹnikẹ́ni. Ẹ já dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹnìkan gbọ́ mi, mo fẹ́ kó o ṣe àmì mẹ́ta fáyà kan. Gbọ́, níbi tí wọ́n ti dúnrun mọ́ ẹ, níbi tí wọ́n ti parọ́ mọ́ ẹ, ṣùgbọ́n ǹjẹ́ o mọ̀ pé àwọn kan ti lọ rojọ́ ẹ níbi tí ò yẹ kí wọ́n ti rojọ́ ẹ, tí wọ́n dẹ̀ ti ṣe ìdájọ́ gbígbóná fún ẹ? Ẹlòmíì, wọ́n mórúkọ ẹ lọ́lọ́ wòlíì ká, wọ́n parọ́. Ẹni tó fẹ́ ṣèkà fúnyàn kò ní lọbẹ̀ kó lọ ro ẹjọ́ dídùn, ẹjọ́ bẹ́rí náà ni ó lọ ro. Mo fẹ́ kó mú yẹn dání lọ́dọ̀ ẹni tó yẹ kó ṣore fún ẹ. Àwọn wo ló gbẹ̀yìn lọbẹ̀ láti fẹnu ba yí ẹ jẹ́? Mo wá gbàdúrà ibi tí wọ́n ti dúnrun mọ́ ẹ, nínú ìjọba òkùnkùn, nínú ìjọba sàtánì, tàbí nínú ìjọba ayé yìí náà, ní orúkọ Jésù, kí Ọlọ́run kó lọ jà fún ẹ. Ṣé rí ẹlòmíì ò mọ agbára tó wà nínú iṣẹ́ wòlíì àti àdúà? Arákùnrin kan náà wà bákan náà, orúkọ rẹ̀ a máa jẹ́ Elisha. Iṣẹ́ ẹ̀kejì tó ṣe òun ni wípé àwọn ọkùnrin ìlú wọn lọ bá, wọ́n ní wòlíì a gbọ́ nípa iṣẹ́ ìyanu tí ọ̀gá rẹ̀ ń ṣe. Jọ́, wọ́n ní ìtẹ̀dó ìlú yìí dára, wọ́n ní omi korò, ilẹ̀ sì ṣá, wọ́n bá gbé nǹkan kò wù, gbogbo nǹkan dojúrú. Ṣùgbọ́n wòlíì Elisha wá sọ fún wọn, ó ní ẹ lọ mú àwo kòtò, ẹ mú fún mi wá, ẹ bu iyọ̀ díẹ̀ sínú ẹ̀. Wọ́n dẹ̀ lọ bu iyọ̀ sínú àwo kòtò wá, wọ́n wá gbé fún wòlíì Elisha. Ó wá bí wọn, ó ní níbo ni orísun odò yìí wà, ẹ mú mi débẹ̀. Wọ́n sì mú débẹ̀, ó da iyọ̀ náà sí, ó gbàdúrà. Ó ní láti òní lọ, kì yóò sí ikú mọ́, kì yóò sí ọ̀dá ohun rere mọ́, kì yóò sì sí àjàkálẹ̀ àrùn mọ́. Títí di òní olónìí, kò sí ìkorò mọ́ ní ìlú náà. Ọba tó sọ odò Mara di dídùn, gbọ́ o, tí a bá sọ̀rọ̀ nípa odò Mara, láti ìgbà yẹn títí di òní, kò sí ìkorò nípa nínú odò Mara mọ́. Bẹ́ẹ̀ ni, ó dùn lẹ́sẹ̀kẹsẹ̀, ìdààmú dẹ̀ fi ìlú yẹn sílẹ̀. Odò yẹn ni à ń pè ní odò Mara. Ìwọ tó ń gbọ́ mi, múra o, mo ń bọ̀ ná.
1: Ṣé láìsí àdúrà àti àwẹ̀ iṣẹ́ ìyanu kankan ò lè ṣe? Ó ti yá níbi tí àdúrà ti ń gbà, tí gbogbo ogun ti ń ṣẹ́ ní mọ̀nà wá, tí òǹdè ń gba ìtúsílẹ̀, tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀. Èrò wìtìwìtì níbi ìpàdé àdúrà àti ìjọ Light of the Living Church, ìjọ ìmọ́lẹ̀ alààyè. Ṣé ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láìsinmi àti láì káàárẹ̀? Ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú ọ̀fìn ohun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọpọ̀ ní gbogbo ọjọ́ Jímọ̀ Friday ní déédéé aago méje òwúrọ̀ sí mọ́kànlá ní Sabo Under Bridge, Oníchòkútán Hall, Sàgámù, Ogun State. Àkòrí: Ọlọ́run ìyanu. Ṣé ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì? Nípasẹ̀ ìyanu ni àná di ọlọ́mọ ní Ṣílò. Àkókò tó fún ìyanu tìrẹ náà lábẹ́ ìfàmì ròròyàn wòlíì tá a gbé kalẹ̀ fún ìran tá a wà yìí. General Ofasia, Prophet Rotimi Ilésanmi, Bàbá Zion. Ẹ pé bàbá wòlíì sórí 0706 717 0079 tàbí 0806 231 3555. Jésù ń dúró de ọ.
0: Ará mi olùfẹ́, ẹ gbọ́ o, ẹnìkan ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Mo fẹ́ kó o mọ̀ wípé fi àyè sílẹ̀ fún àdúà, ó ṣe pàtàkì. Dẹ̀ má yọ̀lẹ nínú àdúà, pàápàá ẹ̀yìn ọkùnrin. Ìyẹn nìkan kọ́ o, ṣó wá rí bó ṣe ti ń gbàdúà náà, méṣọ̀ pé o tẹra mọ iṣẹ́ ẹ, ó ṣe pàtàkì. Má fi iṣẹ́ ẹ náà ṣeré. Ẹ wá gbọ́rọ̀ yìí, ará mi olùfẹ́. Ní ọjọ́ Friday yìí, ẹ múra lẹ̀ o. Ní Friday ọ̀la yìí, ìpàdé tá a ní jẹ́ ẹyọ kan nílùú Ìṣàgà. So ṣe wá rí iyọ̀ tí ẹ máa ń rà yẹn, ọ̀fẹ́ ni mo máa fún gbogbo yín pátá láìpẹ́. Ẹyọ kan, àtọmọdé, àtàgbà, àtọkùnrin, àtobìnrin, ẹ gba iyọ̀ yẹn lọ́fẹ̀ẹ́. Òun lẹ gbọ́rọ̀ ẹ̀rí ẹ̀wọ̀n wọ̀nyí. Ibikíbi yòówù kẹ wà, ẹ tètè dé láàárọ̀. Níbo ni? Ní Ṣàgà. Ìyẹ̀tẹ̀ bá ti dé Ṣàgà mẹ́lẹ̀ lọ sí Sabo Under Bridge, Oníjòkú Town Hall. Aago mẹ́jọ àárọ̀ sí aago méjìlá ni gbiyanju ko le joko siwaju ibe lati pin won kin ba yan gba o gba fun ara eni iyen ni koko se wa ri ni Friday yen ni ojo Saturday tin se on the 26 egbo isoji wa to lagbara gan ni on the 26 nibo lati fe se isoji yen o na ni ogijo gbogbo eyin ara gbogbo eyin ti e nbo lati ogijo eyin ti e nbo lati sotubo eyin ti e nbo lati korodu egbo dada ele lo si ogijo last bus stop ni ogijo oja last bus stop te ba debe ele lo si Saint John o wa legbe titi legbe police station legbe ile oba Saint John Anglican Nursery and Primary School Anglican Nursery and Primary School ibe lati fe se legbe titi yen ago marun irole si ago mesan aleni se wari ati yo egbo testimony yi ipin lofe ofe le ma gba se wa ri ororo yen na ofe na le ma gba enikan ororo kan ninu papa isoji yen loruko Jesu yo dara fun yin isoji yen ojo marun ni o ma ni agbara mo mo na la ni seju die
1: se laisi adura ati awe ise iyanu kankan o le se o ti ya nibi ti adura ti n gba ti gbogbo ogun ti se ni mona wa ti onde n gba itusile ti onirobinu je n fo fayo sese ero witiwiti nibi ipade adura ti ijo Light of the Living Church ijo imole alaye se iwe mimo so wipe e ma gbadura laisimi ati laikaare idiri yi to fi ye ki gbogbo en to ba fe bo ninu ofin ohun ajaga aye o je kajo korajopo ni gbogbo ojo jimo Friday ni deede ago meje owurọ si mokanla ni Sabo Underbridge Onichokutan Hall Sagam Ogun State Akuri Olorun iyanu se iyanu lo sele ti Joseph fi di apase ni ile ajeji nipase iyanu ni anadi olomo ni silo akoko to fun iyanu tire na labe ifami ororoyan woli ta gbe kale fun iran ta wa yi general ofasia prophet rotimi ilesomi baba zion e pe baba woli sori 0706 717 0079 tabi 0806 231 3555 jesu n duro de o
0: ara mi olufe egbo o ara mi olufe eyin ti akure leni yi ni o laaro yi ko nse soji o eyin ti e fe ororo ororo anu mo ti so fun yin ororo anu 130 ni 130 ororo anu 1000 iyo 1000 naira ni so den cheri anu yen mo ti yo 2000 ko nbe ko nse 10000 mo so egberu mejo ni nibo ni ni akure gbogbo eyin ti e wa ni akure tabi o nbo lati akoko e lo se ba ti dakure le lo si akure nepa car park e ri won labe shed yen so won wa nbe leni lati ago mejo aro si ago meta osan won wa nbe lati aro di ago meta osan ojo meji na oye ojo to fe lo nbe gbo Thursday and Friday normal lo nbe ago mejo aro si ago meta osan so lobe ko get it here laipe a ma wa fun isoji eyin ti badagiri e mura sile lagbara lowo Olorun August on the 4 of August ojo kerin ninu osu kejo mo nbo isoji agbara e ku orire o baba ile somi ti de Jesu ti de siyin laarin emura lejo le egba emi mimo la lejo niboni ni Saga una ni ibere ko bus stop ni feed to koju si titi yen gangan ibe ni soji yen ti ma waye ago marun si ago mesan aleni loruko Jesu iwo ni eri kan God bless you to dwell with you. Pe ero ibani soro yi 0706717 0079. Mo dupe lowo gbogbo yin ti en so idamewa ati ore. Ire ati anu ko ni fi aye yin sile. Oruko mi ni Woli Rotimi Elesomi.
1: Se laisi adura ati awe ise iyanu kankan o le se o ti ya nibi ti adura ti n gba ti gbogbo ogun ti se ni mona wa ti onde n gba itusile ti onirobinu je n fo fayo sese ero witiwiti nibi ipade adura ti ijo Light of the Living Church ijo imole alaye se iwe mimo so wipe e ma gbadura laisimi ati laikaare idiri yi to fi ye ki gbogbo en to ba fe bo ninu ofin ohun ajaga aye o je kajo korajopo ni gbogbo ojo jimo Friday ni deede ago meje owurọ si mokanla ni Sabo Underbridge Onichokutan Hall Sagam Ogun State Akuri Olorun iyanu se iyanu lo sele ti Joseph fi di apase ni ile ajeji nipase iyanu ni anadi olomo ni silo akoko to fun iyanu tire na labe ifami ororoyan woli ta gbe kale fun iran ta wa yi general ofasia prophet rotimi ilesomi baba zion e pe baba woli sori 0706 717 0079 tabi 0806 231 3555 jesu n duro de o

0: Ẹgbẹ́ òṣèlú APC tako ọ̀rọ̀ tí Àtíkù sọ lórí àtò òṣùnà ọdún 2027. Àjọ NAPTIP kẹ́gbàjáre lórí ọ̀nà tí àwọn àtìláwí tún gbà láti fi ní ṣiṣẹ́ pa. Orílẹ̀-èdè Amẹ́ríkà ṣetán láti gbẹ́jọ́ ààrẹ ilẹ̀ Venezuela tẹ́lẹ̀ rí. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́.
1: Ìròyìn kalẹ̀ àdàbà 8.9 FM la ń gbọ́.
0: Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ló ti gbóríyìn fún ààrẹ Bọ́lá Tinubu lórí ọ̀nà tó ń gbà láti darí gbígbógun ti ìgbébọ̀dàlúrú àtàwọn ìwà ipá míì lórílẹ̀-èdè yìí, pàápàá jùlọ ọ̀nà tó ń gbà láti lè pinwọ́ ikú.

láti lè kojú àwọn ọ̀ràn tó ń kojú ètò ààbò lẹ́kùn ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ ó sì jẹ́ kó di mímọ̀ wípé àjọṣepọ̀ táwọn méjèèjì jọ ní lọ́wọ́ báyìí ló ń ṣèṣore. Ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọ̀wọ̀ APC ló ti tako ẹ̀sùn kan eléyìí tí igbákejì ààrẹ ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí Atiku Abubakar fi kàn án wípé owó fún iṣẹ́ gbogbogbò tọdún 2026 yìí òun ni wọ́n yà sọ́tọ̀ láti lè fi mọ́ ṣúná àtúndìbò àti ìpolongo rẹ̀ fún ààrẹ Bọ́lá Tinubu ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Atiku ló jẹ́ kó di mímọ̀ wípé owó iṣẹ́ gbogbogbò ọ̀hún ni ló ti gbẹnu sókè kúrò ní 142,000,000,000 ìyẹn 638 billion naira lọ́dún 2025 sí 2,212,000,000 12.8 trillion lọ́dún 2026. Ó sì ṣàlàyé àfikún ọ̀hún gẹ́gẹ́ bí ìnápa nínú ìjọba. Ẹ̀wẹ̀ ẹni tó jẹ́ akọ̀wé ìròyìn fún ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọ̀wọ̀ APC ìyẹn Felix Mocha ló ti wá jẹ́ kó di mímọ̀ báyìí wípé owó ná lórí iṣẹ́ gbogbogbò náà ló jẹ́ owó táwọn ènìyàn mọ̀ nípa rẹ̀ tó sì jẹ́ wípé gbogbogbà ó níjọba mọ̀ yà á sọ́tọ̀ láti lè mọ̀ fi gbọ́ ẹjọ́ àwọn iṣẹ́ kọ̀ọ̀kan eléyìí tí wọn ò bá pinnu rẹ̀ tẹ́lẹ̀ tó sì wá yọjú fún àlàáfíà àti ìgbáyégbádùn àwọn ọmọ orílẹ̀-èdè yìí ó ní owó ọ̀hún kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìpolongo ìbò bó ti wù kó rí. Ẹgbẹ́ òṣèlú APC ló wá fẹ̀sùn kan Atiku wípé ó kàn ń gbé ayédèrú ìròyìn káàkiri láti lè fi ṣe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́kàn ni. Ó jẹ́ kó di mímọ̀ wípé ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu ń ló gbájúmọ́ mímú kí èròǹgbà ìrètí ọ̀tún rẹ̀ kó ṣe fáwọn ọmọ orílẹ̀-èdè yìí nípa ṣíṣètò ohun amáyémúgbàrọrùn lọ́pọ̀lọpọ̀ àtúnṣe sáwọn ìlànà ìṣèjọba orílẹ̀-èdè yìí ìdàgbàsókè ètò ẹ̀kọ́ ètò ìlera àti àwọn ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé míì tó ń rúgbó bọ̀ níwájú. Ilé aṣòfin àgbà ló ti kìlọ̀ báyìí wípé ilé ọ̀hún ló lágbára láti gbàṣẹ lọ́wọ́ àjọkájọ tó bá jẹ́ ti tìjọba tàbí iléeṣẹ́ tìjọba kankan eléyìí tó bá ṣe tẹ̀síwájú láti mọ ọkọ̀ tí ọ̀gbọ́n yín sí ìpè wọn láti wá jẹ́rìí bí wọ́n ti ṣe náwó àwùjọ. Ìkìlọ̀ ọ̀hún ló tẹ̀lé àròyé kan látẹnu alága fún ìgbìmọ̀ ilé ọ̀hún tó ń tọpinpin ètò ìṣúná ilẹ̀ yìí sẹ́nẹ̀tọ̀ Sanni Musa ẹni tó fẹ̀sùn kan àwọn iléeṣẹ́ ìjọba kọ̀ọ̀kan pẹ̀lú àwọn àjọ wípé àwọn gangan ni wọ́n ń domi àlàáfíà ìwádìí eléyìí tí gbìmọ̀ ọ̀hún tó ń ṣe sí ètò ìnáwó ilẹ̀ yìí rú. Ó jẹ́ kó di mímọ̀ wípé ọ̀pọ̀ àwọn àjọ ọ̀hún ń ló ti kùnà láti san ohun tó yẹ sápò ìjọba àpapọ̀ ọ̀pọ̀ nínú wọn ń ló sì tún ti pa púpọ̀ nínú àwọn owó náà sápò ara wọn bíi ìtọ́jú ànànáyà. Ó jẹ́ kó di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àjọ ọ̀hún ni wọ́n pa àkànnàmọ́ owó tó jẹ́ ti ìjọba bẹ̀rẹ̀ láti ọdún 2020 síwájú. Nígbà tó ń sọ̀rọ̀ ààrẹ ilé aṣòfin àgbà ní tirẹ̀ Godswill Akpabio ló wá jẹ́ kó di mímọ̀ wípé ilé ọ̀hún ni ó lágbára láti lè ké sí àwọn àjọ lájọ tó jẹ́ ti ìjọba ọ̀hún láti pàṣẹ fún wọn wípé kí wọ́n wá yọjú sí àwọn ìgbìmọ̀ náà kí wọ́n sì mú gbogbo ẹ̀rí léde bí wọ́n ti ṣe na owó eléyìí tó jẹ́ ti ìjọba lásùn oníkálukú wọn. Ilé aṣojúṣòfin ilẹ̀ yìí ń ló ti rọ ìjọba àpapọ̀ láti gbé ìgbésẹ̀ tó nítumọ̀ sí pípèsè àwọn ẹ̀rọ afòlókè láti lè fagbára ró ìgbésẹ̀ àti gbógun ti ìwà mọ̀dàlúrú lórílẹ̀‐èdè yìí. Àwọn aṣòfin ọ̀hún ni wọ́n pè fún ètò ìnáwó kan sí pípèsè àwọn ẹ̀rọ afòlókè ọ̀hún lábẹ́nu lórílẹ̀‐èdè yìí o eléyìí tí ó lè ṣe ìrànlọ́wọ́ fún àwọn ológun láti lè ṣe iṣẹ́ wọn dojúdojú. Nígbà tó ń sọ̀rọ̀ aṣòfin kan láti ìpínlẹ̀ Èkó Adémọ̀rin Kúyẹ̀ ó jẹ́ kó di mímọ̀ wípé ọ̀ràn tó ń kojú ètò ààbò orílẹ̀-èdè yìí bíi ti ìwà ipá gbígbébọn dàlúrú jíjí ọ̀pá epo ilẹ̀ yìí fọ ìjínigbé àti àwọn ọ̀ràn míì bẹ́ẹ̀ ń ló ti ka àwọn ológun náà láyà ìdí abájọ tí wọ́n fi nílò láti mọ ṣe àmúlò ẹ̀rọ afòlókè láti gbógun ti ìwà mọ̀dàlúrú. Ó jẹ́ kó di mímọ̀ wípé ẹ̀rọ afòlókè ọ̀hún ń lo irinṣẹ́ tó ṣe pàtàkì báyìí o lórí ọ̀rọ̀ àti lè mọ kó mọ̀ jọ rírí ohun gbogbo lọ́tún àti lùsì bó ṣe jẹ́ wípé àwọn ikọ̀ alákatakítí kan bíi Boko Haram ISWAP àtàwọn míì ò ní wọ́n ti ń lo ẹ̀rọ afòlókè náà nínú ìkọlù wọn. Bẹ́ ẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìròyìn ní kùtù wà ilẹ̀ ń gbọ́ lọ́wọ́ láti ilé iṣẹ́ àdàbà 88.9 FM Àkúrẹ́ bàbá padà dé àmọ̀ jẹ́ kó di mímọ̀ fún yín wípé àjọ NAPTIP ló ti kẹ́gbàjarè lórí ọ̀nà táwọn àti làwí tún gbà láti fi ni ṣiṣẹ́ pa àti wípé ilé ẹjọ́ ilẹ̀ Amẹ́ríkà kan ló ti

0: Cap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn-ún, níbẹ̀ yẹn, ariwo Figocap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ńlá fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dógbẹ́dó. Figocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 0803860 6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Bàbá ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe kan sùn lọ ni.
2: Abà ajó òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abà Mixo. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abà Mixo kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abà Mixo láti jẹ́ alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062 6253 0916062 6253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abà Mixo. Gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
3: Ẹ káàbọ̀ padà fún ìròyìn lákọ̀tún. Ẹ kàn sí wa ní www.adaba889.fm tàbí kẹ́ ẹ ṣàkálẹ̀ Adaba FM app ní Google Play Store. Bákan náà lè bá wa dọ́rẹ̀ ní www.facebook.com/adabafm88.9. Adaba 889FM láwà lójú òpó Instagram àtàlágbélébù Twitter wa. Adaba FM TV látàgbò mọ́lẹ̀ sí lójú òpó YouTube. Bẹ́yìn bá wa ní ìròyìn kan tẹ́ ẹ fẹ́ fi tó wa létí, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa ní newsroom at adaba 889.fm. Abo Ìjọ̀kì gbénú ń sa ìròyìn ń tẹ̀ síwájú. Àjọ tó ń gbógun ti fífini wùwà ipá nílẹ̀ yìí NAPTIP ló ti ké gbàjarè lórí ọ̀nà táwọn àti láàwí afiniṣòwò ipá tí wọ́n tún ń gbà báyìí láti lè fi kọ́ àwọn ènìyàn nípa pamọ́ra, pàápàá jùlọ nípa ṣíṣàfilédè ojú òpó ayélujára kan láti lè fi gbà wọ́n ṣiṣẹ́. Eléyìí tí kì í ṣe iṣẹ́ tó nítumọ̀. Ẹni tó jẹ́ olùdarí gbogbogbò fún àjọ ọ̀hún Binta Bello jẹ́kọ̀dì mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó lùgbàdì ọ̀nà náà ni wọ́n ń fi ayédèrú iṣẹ́ tàn, pàápàá jùlọ bí iṣẹ́ lójú òpó ayélujára àti iṣẹ́ míì tó jẹ́ wípé kò ní fúnni ní wàhálà. Eléyìí tí ó sì wá sunwọ̀n sórí wíwo ìwà burúkú lójú òpó ayélujára. Bello jẹ́kọ̀dì mímọ̀ wípé àwọn ènìyàn náà ni wọ́n ń kó lọ sí inú ilé kan, pàápàá jùlọ lẹ́kùn ìlà oòrùn gúúsù Asia, tó sì jẹ́ wípé ńṣe ni wọn yóò gba ìwé ìrìn àjò pásípọ̀tì wọn lọ́wọ́ wọn tí wọn yóò fi mọ̀ fi ìyà tó nítumọ̀ láti fi jẹ wọn. Ó fi kún un wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn irú iléeṣẹ́ bẹ́ẹ̀ ló tún ti wà lórílẹ̀‐èdè yìí báyìí, níbi tí wọ́n ti ń kó àwọn ọ̀dọ́ ní pápámọ́ra láti mọ fi wọ́n ṣe owó yàwúyàwù. Ọ̀gá àgbà àjọ NAPTIP ọ̀hún ni ló wá pè fún ìfọwọ́sowọ́pọ̀ tó nítumọ̀ láti lè gbógun ti ìfini ṣiṣẹ́ pa lórílẹ̀‐èdè yìí. Ilé ẹjọ́ gíga ilé yìí kan tó kẹ̀tẹ̀fẹ̀ sílùú Àbújá ló ti tako àwọn ìrímọ jẹ́mìnì sọ́kàn. Eléyìí tí ọmọ Yẹlé Sowore tó fi léde síwájú ilé ẹjọ́ ọ̀hún, wọ́n yẹ kó di mímọ̀ wípé àwọn ìrímọ jẹ́mìnì sọ́hún ni kò jẹ́ ojúlówó tó. Adájọ́ Mohammed Garba Umar ń ló mọ̀ jẹ́ kó di mímọ̀ wípé àwọn ẹ̀rímọ jẹ́mìnì sọ tí Sowore mú wá ọ̀hún ń ló jẹ́ eléyìí tó jẹ́ tàwùjọ o, tó sì jẹ́ pé wọn ò lè torí bẹ́ẹ̀ kí wọ́n gbà á wọlé. Ẹni tó jẹ́ agbẹjọ́rò fún ikọ̀ DSS Akinlolu Kainde jẹ́ kó di mímọ̀ wípé àwọn ẹ̀rímọ jẹ́mìnì sọ ọ̀hún léyìí tí agbẹjọ́rò fún Sowore Olumide Fusika tó fi léde ń ló jẹ́ eléyìí tó ṣeṣe kí wọ́n ti fọwọ́ sí inú ẹ̀ o láti lè ṣe àyídáyidá rẹ̀ kọ̀ọ̀kan. Ìṣe ni agbẹjọ́rò fún Sowore Olumide Fusika jẹ́ kó di mímọ̀ nínú ọ̀rọ̀ tirẹ̀ wípé àwọn ẹ̀rímọ jẹ́mìnì sọ̀hún ni kò nílò wípé wọ́n ṣẹ̀ ń jọ̀wọ́ torí pé ilé ẹjọ́ ló ti jáde nínú ìdájọ́ tirẹ̀. Adájọ́ Umar jẹ́ kó di mímọ̀ wípé àwọn ẹ̀rí ọ̀hún lè ti ilé ẹjọ́ jáde o, ṣùgbọ́n ó ti wà lákàtà agbẹjọ́rò fún ọjọ́ pípẹ́. Eléyìí tó sì ṣeṣe kí agbẹjọ́rò ọ̀hún kò ti mú ọ̀kan kejì lórí ẹ̀. wayo se won tako awon eri mo jemi so ti won si sun ejo na si ojo keje din logbon osu keje lati le tesiwaju lori re ara le venezuela tele ri nicolas maduro ni o ti tan bayi lati moju ba ile ejo kan ni ile america yen ni ojo kini osu karun osu kefa odun 2027 o leyin ti ile ejo ile america to ti yan ojo re maduro ati iyawo re silia flores on la omejeje ti jo wa lakolu olopa ni brooklyn ni nkan bi osu meje seyin bayi leyin ti won so bi pe awon o jebi esun eleyi ti won fi kan won eleyi to ni se pelu kiko awon kan ijagun oloro pamo ati gbigbogun oloro awon mejeje n lowo te nigbati awon ologun le america ti won sise lowo ni osu kini odun yi eleyi to si sokunfa bi won ti se tatata to po won lati lo foju bale ejo ni le america ejo ohun oni o ti pe akiyesi awon ajolajo lagbaye latari ipo to wa tele gege bi are le venezuela to eyi lo pin iroyin ni kutu wa toni lati le se adaba 88.9 fm akure ayo lafa tokun lolo turoyin adegboye gala ni loruko tebi mo kiyin aya se loni ani jeun ti o te wa lorun.

0: ọ̀tún
1: Adéwọ̀tí
0: Ṣùbẹ́rù
1: Ọbájú ayé ni
0: Olúgbòde
1: Aralépo
0: Màmá ti sinmi ti pẹ́
1: ìyá
0: tó ti gbọ̀n rè èsùn rẹ̀ tukàntukàn yòó rànà ọgbọ́n máa ó jìwé rò
1: ọdọ́ tó èyí màmá jẹ
0: bíbí yá jẹ
1: ọmọdé yá jújú ayọ̀
0: fọ́ màmá dàgbà dùn
1: káyé fọ́ dìbò jẹ
0: o bẹ́ẹ̀ ètò náà
1: ó ti bẹ̀rẹ̀
0: yìí kí bẹ́ẹ̀ tí wọ́n jọ Sátidé
1: ọjọ́ kẹrùndínlọ́gbọ̀n
0: oṣù keje ọdọ́ yọ ọ̀gá yìí
1: ọ̀chàdúà màmá
0: yọ ọmọ sí fìdá prayer
1: mọ́ṣáláṣí Aralépo
0: ọmọ àti kóbẹ̀
1: ojú òmù gbẹ̀yìn yémi
0: àtà ọ̀pọ̀ náà màmá ọ̀ka yóò bẹ̀ yẹ wẹ̀rẹ̀
1: láàrin òye mi
0: ọmọ Aralépo Elébù
1: ọmọ Jímẹ̀yìn sọ̀kò sórù rí
0: ọmọ ìsúlẹ̀ yọ̀ǹgó yéèdè
1: àbá ìmọ̀gún
0: ọlọ́jà odò
1: amóyin rẹ́mà
0: ọmọ tó jọ gbà ńlá
1: òtùpà látàdó wá
0: akódasúlẹ̀ tàìgbọ́n tàìgbọ́n
1: ọmọ amóyin dé kàngá ya ẹ̀jẹ̀
0: ọjọ́ kẹjọ jáde mi rí rẹ́ o màmá
1: ẹnu ọ̀fọ́dí ń kárẹ̀ ní nǹka mú lọ
0: ọ̀ Sátidé yọ chokú màmá
1: aichi
0: ọbájú ayé
1: adé
0: Oye
1: ogun fọdi nka mu lo
0: Olagba Eledumọ de come to aye wa tu wa jiye ka ninu
1: o da
2: Looking for a place to build your future bright where knowledge meets purpose and dreams take flight Welcome to Wesley University Ondo today where excellence lead the way We've got the right path for you from the College of Social and Management Sciences, College of Natural and Applied Sciences, College of Environmental Design and Management, College of Agriculture, Food and Technology, College of Medical and Allied Health Sciences, College of Community Health Sciences, College of Nursing, College of Pharmacy, College of Education, College of Art, College of Law, College of Engineering to the College of Public Health. Building leaders for tomorrow across every profession. Undergraduate, postgraduate, subdegree and part-time programs available. Plus, enjoy an exclusive 50% tuition fee discount on selected courses. Apply now at www.wesleyuni.edu.ng. For inquiries, please call 0807-096-2165 or 0803-482-7190. Wesley University, Ondo, knowledge and character for development. Apply now and secure your future today. And enter management.
3: Christy Messi land to wa ni oke Abuja wena Ijesha nipinle osun pe gbogbo eyan mo Olorun ninu pade adura isoji nla olojo meta se Olorun ti pase idasile re fododun awa fe ri Jesu la pe takori odun to koja bibi ti opolopo awon eri ti fara
4: o ti ya ninu todun yi ti a pe akori re ni Olorun yo si nu gbogbo mi jenu
3: igbala iwosan
4: itusile aluya
3: gbogbo mi je gbogbo adi ninu kuro
4: o ya wa pade Jesu alase pe ninu aye awon iranse re
3: prophet ba mi saye olayinka
4: oni omo boruko Jesu gba wa lalejo pase itusile sinu aye oripojibo niyan to ba ni gbagbo to si wa
3: pelu opo awon iranse Olorun bi
4: prophet Adeyemi Are Ola
3: lati Si Olorun Ere Ibadan
4: Prophet Samuel Adegbemi Dide
3: Latori Oke Idole
4: Nigbati Lady Evangelist Fola Shade Taiwo
3: Yo je olori emi ti o ma fawo Olorun sokale
4: Ojo Monday ojo 27 si Thursday ogbonjo
3: ninu osu ta wa yi ni
4: Nigbangan le ijosin wa CAC Messiland
3: to wa ni owe na Ijesha
4: Ipinle Osun
3: Ago meji la osan si marun daji ladura laye o ma waye lojojumo
4: ma je kan to fi todun ipa tan fun iwo na ma bo
3: A ba Jesu alase pe pade
4: gbogbo gan ojo pipe ata ipe tin baye re won ya jakade o kudanu
3: ti won na tun le darapo ma won ti o gbe gba ope ladun tin bo
4: Jesu nreti re o loluwa
5: Tó bá fi máa di ọjọ́ kẹ̀ndọ́gbọ̀n
6: oṣù ta wà nínú rẹ̀ yìí
5: ìlú Àkùgbà máa kú fọ́fọ́
6: ẹsẹ̀ ò ní gbèrò
5: gbogbo àwọn mìlú títì
6: mìlú tí àjà
5: ìlú kẹ̀tìkẹ̀tì
6: títí kẹrẹ àwọn lọ́bọ̀lọ́bà pínlẹ̀ Ondo
5: ló máa péjú pẹ́sẹ̀
6: nígbà tí ayẹyẹ ọdún kan
5: tí aláríwá
6: ọ̀kẹ́ kókó kì í nú ọmọ Oòdùà
5: Royal Majesty
6: ọbẹ̀ Ẹ́sákà Òsénì Adú
5: JP
6: Agure wa
5: Ọ̀dúndà Sódédèrò
6: alálẹ̀ Ọ̀fàkùgbà Àkókò Kingdom
5: bá ń lọ lọ́wọ́
6: Agure wa
5: Ọbàjọ Ọba
6: Adéjọ Adé Ejigbara Lẹ̀kẹ́
5: Olú àwọn ọlọ́mọgbà
6: Dandógó Ọba sọ gbalẹ̀ gbalẹ̀ gbarawé
5: iná sugi teru teru
6: sọ́sọ́ ẹyin ò ṣe pọ̀ mọ́lẹ̀ bí ẹ̀sùn iṣu
5: kábíyèsí o
6: ẹkú ọdún
5: ẹkú yèdú
6: àníkà ẹ pẹ́ lórí àpèrè bàbá ayé kan ní kéṣe
5: Aichi Babatunde Israel
6: Ògún jẹ́mi tó
5: olóyè kankarabata
6: yóò bá bò mí
5: alágùrẹ̀
6: sí ìlálẹ̀
5: ló máa ń kí kábíyèsí
6: àti gbogbo ọmọ àdúgbò ìlálẹ̀
5: lápapọ̀
6: fún ayẹyẹ ọdún kan
5: tí ẹ pẹ́ lórí ìtẹ́ bàbá yín
6: bákan náà
5: là ń kí àwọn wọ̀nyí
6: lábẹ́ olóyè gíga
5: alágùrẹ̀
6: Aichi Pàṣúbà Kọmọláfẹ́
5: olúlẹ̀gbìn
6: bákan náà là ń kí
5: gbogbo kọmití
6: látòrí alága
5: pírísídárì ọlọgbọ́nyọ
6: àti akọ̀wé
5: ọmọọba Mukala
6: Muhammad
5: bákan náà là kí akọ̀wé
6: lá kọmití
5: Kọmire Tọ́pẹ́
6: Ọgbọ́nìkọ́ba
5: bákan náà là kí ọmọ bàbá mẹ́fà
6: gẹ́gẹ́ bí ẹbí
5: tó wà ní ìlálẹ̀
6: ọmọ bàbá Agure Moko
5: ọmọ bàbá Arókùn
6: ọmọ bàbá Odúalẹ̀
5: ọmọ bàbá
6: Olúgbadé
5: ọmọ bàbá Ilẹ̀gbìn
6: ọmọ bàbá Àtíkẹ́
5: bẹ́ẹ̀ náà la tún kí
6: gbogbo ìhàrẹ́
5: ìlú Àkùbá
6: kábíyèsí
5: kẹ́ ẹ gbókà ẹ̀tọ́
6: gbogbo ìlálẹ̀ lápapọ̀
5: lábẹ́ olóyè gíga
6: Babatunde Israel
5: Ògún jẹ́mi tó
6: ní alágùrẹ̀
5: sí ìlálẹ̀
6: ló kéde.
7: Ó di gbé o, Ògún mọ̀ yọmọ rẹ̀ ló di o. Ìbílẹ̀ fábi yìí náà tún èkìtì.
8: Àtìdílé.
7: Ṣíjẹ́ o.
8: Àwọn gbàmẹ́.
7: Nínú ìgbàrá òkè.
8: Ikú Ṣèyìndé.
7: Èyẹ́ríà.
8: Ayàríà.
7: Madam Felicia.
8: Bọ́lálé àwọn gbàmẹ́.
7: Ọmọ fábi yìí.
8: Ìkété rò mọ̀ sí.
7: Èyẹ Bọ́lájí.
8: Lọ́ba ńlá làkúrẹ́.
7: Ti jẹ́ pé.
8: Ẹlẹ́dà rẹ̀.
7: Lẹ́jọ́ kínní.
8: Oṣù
7: kẹ́rọ̀.
8: Ọdún yìí.
7: Ètò ìsìnkú rẹ̀ lé yìí.
8: Tọ́sídẹ̀ẹ́ lẹ́jọ́bọ̀.
7: Lálẹ́jọ́ kẹtàlélọ́gbọ̀n.
8: Oṣù keje.
7: Ọdún yìí.
8: Ibi gbàrá èyẹ.
7: Kò ní rẹ́ mọ́ṣúárì.
8: Dúró làkúrẹ́.
7: Lágo mẹ́sàn-án òwúrọ̀.
8: Asúlẹ̀rẹ̀ lókè àrò.
7: Lọ́tẹ̀ gbẹ̀yẹ.
8: Second transformer.
7: Ago mẹ́rin ìrọ̀lẹ́.
8: Lẹ́kẹ́ gorí.
7: Alẹ́ ọ̀lẹ́ gbàgbọ́.
8: Lọ́jú lè kàn.
7: Ejọ́ jímọ̀ sẹ́yìn.
8: Ètò ìsìn.
7: Abẹ́lé.
8: Àtìdúpẹ́ òkú.
7: Lúlẹ̀rẹ̀ lọ́tẹ̀ gbẹ̀yẹ.
8: Ayẹyẹ.
7: Gbẹ̀jẹ̀ wẹ̀mú.
8: Ọ́dẹ̀nú gbọ̀ngàn.
7: Ẹ̀rí ànẹ̀rí.
8: Event center.
7: Lókè àrò.
8: Ọmọ ọ̀túnmọ̀bà.
7: Lúlẹ̀ olùrègé àgbẹjọ́.
8: Ọmọ kúkú làkèkì ti gbọ́.
7: Akẹ́rẹ́ fọmọ gbẹ́ra.
8: Lúlẹ̀ ọkọ̀rẹ́.
7: Aya ọmọ òbí ògbàrà.
8: Aya ọmọ ẹlẹ́yẹ.
7: Ṣé wẹ́yìn wẹ́yìn.
8: Àti dórí òwúrọ̀ lọ́nà.

0: Ella que te quita más a ta mamá. Ella no va a quedar que te voy. Y ella mátela.
1: Communications tún bọ̀ nára yọ. Odú ni wọn kì í ṣàìmọ̀ olóko. Tá a bá ń sọ̀rọ̀ nípa kọ̀mpútà láptọ̀pù nílẹ̀ yìí, máa làágùn jìnà. Ọ̀dọ̀ wọn ni kó o máa bọ̀. Má fowó tó làágùn kó o tó rí. Tún ra ní tí ò dá o. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ àti ìwọ tó nílò kọ̀mpútà láptọ̀pù. Máa bọ̀ ní Frank Communications kó o wá rojúlówó láptọ̀pù tó fi ní lọ́kàn balẹ̀ tó tún lálòpẹ́. Tún gbọ́ o, gbogbo kọ̀mpútà láptọ̀pù tó bára lọ́dọ̀ wọn báyìí, ẹ̀dínwó ló bá dé. Pẹ̀lú ẹ̀bùn kọ̀mpútà láptọ̀pù bag, digital mouse, kọ̀mpútà láptọ̀pù stand àti charger. Frank Communications ti kó kọ̀mpútà láptọ̀pù wọlé bìbà. Irú èyí tó bá ń fẹ́ ńbẹ lọ́dọ̀ wọn. Okòwò ńbẹ lórí kọ̀mpútà láptọ̀pù wà ra tiẹ̀. Kò tún kẹ́kọ̀ọ́ ìdókòwò lórí kọ̀mpútà láptọ̀pù. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́, ẹ̀yin akẹ́kọ̀ọ́, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, òṣìṣẹ́ ìjọba, gbogbo yín lẹ nílò kọ̀mpútà láptọ̀pù lásìkò yìí o. Tún gbọ́ o, àǹfààní san díẹ̀ díẹ̀ tún wà. Ó yà wọ́n náà máa bọ̀ ní Frank Communications tó wà ní Frank Complex 7 Okemeso Street, lẹ́yìn Unity Bank. Telephone 0906-123-3331 tàbí 0803-353-4200. Frank Communications, kọ̀mpútà láptọ̀pù tó dáa tó fi ní lọ́kàn balẹ̀. Ọ̀dọ́ wọn ló ti rí rà.
2: A kò máa wò ó nù.
3: Ẹ̀rọ.
2: Ní kí ló fi ń ṣe èèyàn àti gbogbo ọmọ àkùgbà nílé lóko wọ́n dọ̀ bálẹ̀ ta àná fẹ́lẹ́fẹ́lẹ́ fórí adé jùgbìnrin bí àtẹ ìlẹ̀kẹ̀ his royal majesty ọba ẹsẹ̀ kàmsẹ́ni adú
3: jp
2: agure wa
3: ọ̀dúdú àsọdún dẹ̀rọ̀
2: alálẹ̀fọ̀ àkùgbà àkókò kingdom
3: aláyélúwà
2: fọ́dún kan
3: lórí ìtẹ́ bàbá ẹ̀
2: gbogbo tọmọ nílàgbà ìlú àkùgbà àkókò ló kí bàbá kú oríire
3: tọpẹ́tọpẹ́
2: togotogo
3: tiyintiyin
2: ní ọ̀dúdú àsọdún dẹ̀rọ̀
3: fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè
2: gbogbo ìdílé agure pátápátá àwọn olóyè títí kara gómìnà ìpínlẹ̀ ondo
3: ìṣẹ̀ṣẹ̀rẹ̀ instructor lọ́kì orímísí ayédàtúwa
2: fún àdúró tí wọn
3: báyìí náà ni wọ́n kí
2: bàbá wa dr bọ̀dẹ́wà lóye
3: aṣíwájú ọ̀fọ̀ àkùgbà lan
2: bàbá wa chi
3: délé olówó gorí oyè
2: the chairman
3: àkùgbà community
2: initiative council
3: àti bàbá wa
2: ẹ̀dà délé yakubu
3: the chairman
2: àkùgbà dé
3: 2026
2: planning committee
3: ọjọ́ kẹẹ̀dọ́gbọ̀n
2: oṣù kẹjọ ọdún yìí
3: ní gọ́gọ́ máa sọ
2: nígbà tí àwọn ọlọ́wà lọ́ba náà
3: kò ní gbẹ̀yìn
2: ọdún kan ò tí ì pé
3: kí ẹ ti jóye
2: tó mẹ́rin àfojúrí ti wọ̀ lákùgbà àkókò
3: kábíyèsí
2: kẹ́ ẹ pẹ́ lórí ìtẹ́ bàbá yín kẹrin kéṣe
3: irúkẹ́ ló dọ́kí ni
2: gbogbo ẹ̀jẹ̀wẹ̀ mú
3: tàfi kábíyèsí
2: tá a bá parí ètò tán pátápátá
3: disipira majesty
2: ọba dr yusuf adébórí adélẹ́yẹ
3: jp
2: nànàkú òkú
3: di olúbàkọ̀ fọkànlá
2: the royal father of the day
3: his royal majesty
2: ọba ẹsẹ̀ kàmsẹ́ni adú
3: jp
2: agure wa
3: ọ̀dúdú àsọdún dẹ̀rọ̀
2: alálẹ̀ ọ̀fọ̀ àkùgbà àkókò.

0: sọdún èyí láyọ̀.
1: Kẹ́nikẹ́ni wa máa pẹ̀
0: tó bá tún dọdún ọdún èyí tó ń bọ̀.
1: Àwa ní ẹni rẹ́tọ̀ kó náwó o.
0: Èmi gangan
1: ní rí àwọn kan.
2: Ọjọ́ tẹ àbíní sáyé.
3: Torí ọjọ́ tẹ àbíní sáyé ṣe pàtàkì nínú ayé ẹni.
2: Bẹ́ẹ̀ni.
3: Torí bójúmọ́ ṣe mọ́ ni.
2: Ọmọ ará yín dàgbà sí nínú ọgbọ́n.
3: Àti nínú òye.
2: Ìdí ni ti Israel Majesty.
3: Ọba
2: Timothy Sunday.
3: Adéyẹmí
2: Ìpínmọ̀rọ́tì.
3: KB Ọmọràn Second.
2: Ní olúrò of Uru Àjọwá.
3: Ní dúpẹ́.
2: Ọjọ́ orí wọn tó lè kọ́ sí ní ọdún yìí.
4: Ọjọ́ ibi ṣe pàtàkì, ó ṣe kókó.
2: Bàbá àti 70.
3: Àti
2: ọdún mẹ́tàlélọ́gbọ̀n.
3: Wọ́n gorí àpèrè baba ńlá wọn.
2: Ní ọjọ́ 15
3: oṣù keje.
2: Ọdún tí a wà yìí ni.
3: Ìjọ tayọ̀ tẹ̀rí tẹ̀yẹ.
2: Yóò máa sọkútù wọ̀wọ̀ láàfin kábíyèsí.
3: Bí ètò náà yóò ṣe lọ nìyí.
2: Ní ọjọ́ 15
3: oṣù keje ọdún tí a wà yìí ni.
2: Ètò ìdúpẹ́ ní ìjọ
3: Christ Anglican Church.
2: Kúrò Àjọwá Àkókò.
3: Ní aago mẹ́wàá òwúrọ̀.
2: Lẹ́yìn yìí ni.
3: Ìjọ tayọ̀
2: yóò máa sọdúnmù kẹ̀ ní ààfin kábíyèsí.
3: Nígbà tí
2: Alhaji Ella Forina yóò máa kọ̀lẹ̀ sọ Aníbàdí.
3: MC Ewọ̀n Olúkojú yóò máa rẹ̀ ètò ní ọjọ́ náà.
2: Bẹ́ẹ̀ ni o, kábíyèsí ṣe bẹ́ẹ̀ ni ọmọ oníṣòro gùrò bẹ́ẹ̀.
3: Ọmọ ọ̀ṣọ́ ṣá.
2: Ó yá ẹ gbà lẹ́nu mi.
5: Ọmọ òjẹ́lẹ́gbẹ̀ẹ́ wá sọ̀la.
6: Nígbàgbà nígbà òkúdì.
5: Kábíyèsí àṣẹ ìṣàmọ́dú rẹ o.
2: Túndé Ìdayà ọmọjáwé onílé wà.
3: Lóní ká máa jó ká máa yọ.
7: Great advertisement tells a story, but every successful advertisement must also comply with the Advertising Regulatory Council of Nigeria. ACON invites you to the Southern Regional Advertising Conference 2026 for the theme Regulatory Compliance and its Challenges. Join renowned industry leaders as they discuss the future of advertising, regulation, and professional excellence. Speakers include Julia Okujags, FRPA, Barrister Aaron Audu, FNIPR, Professor Stan Iyoza, ARPA, Honorable Ayaun Chike, FRPA. Commencing from Wednesday 19th and Thursday 28th August 2026. By 10 a.m. prompt at Ibom Hotel and Golf Resort, Uyo Aqua Ibom. Register now. Early bird 100,000 naira. Ends July 14, 2026. Late registration 150,000 naira. Till conference day. For inquiries, call Remy on 0803-832-6586 or Lawrence on 0803-952-8018. Southern Regional Advertising Conference 2026. Where compliance inspires confidence. Prepare. And now, sir, Dr. Olaleko Fadolapo, FRPA, Director General, ACON.
8: Ìpèdé ìpèdé gbogbo ọmọ ìpè lápapọ̀ ìpèdé tọdún yìí tún ti wọlé dé wẹ́rẹ́ o ẹjẹ́ àjọyọ̀ wàrà máa yóò dé o. Ayẹyẹ ìpèdé tọdún ìmọ̀ látọbọgí pẹ̀lú oríṣiríṣi ayẹyẹ tí yóò wáyé bẹ̀rẹ̀ láti Friday 21st of July níbi tí àṣekágbá eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá tí Chief Odole Human Development Foundation ṣe agbátẹrù ẹ̀ ní pápá ìṣeré iléèwé St. Michael ògbẹ́ òpè àkókò July 25th gangan ní ìpèdé níbi tí kábíyèsí His Royal Highness Ọba Francis Àpáta Mọ́kànjọ́lá Arógun Bọ́lá Second yóò ti máa fàmì ẹ̀yẹ dá àwọn èèyàn tó kájú ẹ̀ lọ́lá. Bákan náà yóò sì tún fún àwọn èèyàn pàtàkì jọyè láàrin ìlú eré ìbílẹ̀ tí ń gbé àṣà wa lárugẹ ògbẹ́yìn o àti ìkówójọ fún kíkọ́ àfihàn ọba ìgbàlódé tí ìlú ìpè àkókò ìpèdè tọdún yìí tún máa wà extraordinary unique jọ. Chief Clement Ajayi Ayẹni the Odole of Ìpè Àkókò CEO Rubat Construct Limited Abuja lónìí. One people

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Ipede
2: 2026.
3: Ọdọọdún
2: la rọrọ gbọ́.
3: Bẹ́ẹ̀ ọdọọdún náà.
2: Ó ń ṣàjọyọ̀ orí kẹ́dùn.
3: Èyí ni ìlú bẹ́ẹ̀.
2: Èyí ni ìpè consultative council.
3: Lábẹ́ alága.
2: Ọ̀rẹ́ wa Akin Amóyọlá.
3: Fi ń pè wá.
2: Àwọ́bá Ìṣúra Majesty.
3: Aláyélúwà Ọba Evangelist.
2: Francis Ọmọkànjọ́ Ọlábàtà
3: JP.
2: Arógun Bọ́lá the second.
3: Olúpẹ̀ Tìlúpẹ̀.
2: Àwọn àgbà
3: tó fi mọ̀ mọ̀dé pátá.
2: Láti wá bá a celebrate Ipede 2026. Kátìjọ lọ́wọ́ sí.
3: Owó jọ.
2: O ní 50 million naira.
3: Pẹ̀rẹ́.
2: For the building of another modern palace.
3: Ìyẹn àfin ìgbàlódé
2: tó kù yẹ.
3: Ìfọba ti a nílùú pé.
4: Ẹ àdúgbò wa tó ń gbàlejò ló ní. Ẹni bá gbọ́rọ̀ fẹ́ni ò tí ì mọ̀. Látìdé ọjọ́ kẹẹ̀dọ́gbọ̀n oṣù kejì July 25 ọdún yìí. Rẹ́bùtù àríyá kálọ́ṣọ tuntun ó bẹ́wù. Kájọ pàdé lórí pápá St. Michael Anglican Primary School. Ìpè látago mọ́kànlá. Yálẹ́ta kájọ wá ìlú wa lárugẹ.
2: High Chief Daniel
3: Olúoni ńlá.
2: Secretary Planning Committee.
3: Honorable Akin Omoyola.
2: Chairman
3: Planning Committee.
2: Honorable Tolu Agbayilẹ̀.
3: JP
2: Chief Luncher.
3: Láti Okun Quarters.
2: Tó ń gbàlejò.
3: Engineer Ayébọ̀ Mọ́lẹ́njú.
2: Executive Chairman Àkókò South East Local Government.
3: Chief Host.
2: Aláyélúwà Ọba Evangelist.
3: Francis Ọmọkànjọ́ Ọlábàtà.
2: JP
3: Olúpẹ́ Ọ̀fìpè Kingdom.
2: Oya Host.
3: Àwọn ló ń pè wá pé ẹgbẹ́ ìpè láti ìlú
5: Ẹ̀kọ́.
3: Kájọ ṣe é.
6: Yeye ọmọ lọ.
7: Ojú máa ń rò ní o. Ojú máa ń rò ní o.
6: Èyí ló mú kí gbogbo ọmọ ará ọ̀rẹ́ ojúlùmọ̀ ìyáàfin Mrs. Florence Eyisa fi ń kéde ìpapòdà àti ìsìnkú ìyá wa ẹni tí ó sùn ní ọjọ́ kọkànlá nínú oṣù kẹfà ọdún yìí lẹ́yìn tí wọ́n lo 72 years lókè ìpẹ́. Bí ètò ìsìnkú olódodo yóò ṣe lọ nìyí tó bá wá dení on the 23 nínú oṣù yìí ni a lọ gbé ara màmá kúrò ní First Mercy Special Hospital ti ìlú Àkúrẹ́ wá sí ilé wọn ní Utaja Road Odode Ìdànrè dédé aago mẹ́rin ìrọ̀lẹ́ ni a tẹ màmá ní ìtẹ́ẹ̀yẹ pẹ̀lú àṣàyàn orin onígbàgbọ́. On the 24 ni a tún ṣe ayẹyẹ ìsìnkágbá onígbàgbọ́ fún màmá nílé màmá bákan náà lẹ́yìn rẹ̀ a fi eru fún eru erupẹ̀ fún erupẹ̀. Pápá ìṣeré Mákindé Event Hall along Technical Road Ìyábá Odode Ìdànrè ni a ti gba òbítíbitì àlejò ẹni ọmọsìn.
8: Ọmọ Jùmọ̀ wà tún Ẹ̀ṣọ́là Florence Mogun ló ń do ọmọ tan láti ọmọ àdìjọ́ jà ó dàbọ̀ jà ọmọ gbòjà lámọ́ ẹgún dídẹ ọmọ nájà mọ́ òtú ọmọ lọ́dẹ̀dẹ̀ yé tàn bọ̀ lámọ́jọ́ ọmọ làjí gbowó ọmọ làjí rẹ mọ́mọ́ gbòògì kan nẹ́sẹ̀ ọmọ gbóògùn ládùbọ̀rùn lẹ́ọ̀yẹ mi.
6: Ọ̀pọ̀ ọmọ àti ọmọ ọmọ ni ó kẹ́yìn màmá onínúure àpapọ̀ ọmọ àti ẹbí lóní máa sùn màmá lóòkan àyá olùgbàlà títí dọjọ́ àjíǹde tá a ò sì ní pín yàrá.

0: Gary Kivo 3-in-1. O mi ni koloku ko fi kun.
1: Kivo Gary Mix.
2: Sade, kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
3: Màámi.
2: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yìí.
3: Hypo kẹ̀.
2: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
4: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
5: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gear 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
6: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
5: Ṣé mi ò sọ fún ẹ?
6: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
6: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: ẹ káàárọ̀ ẹ ká pè bá a ṣe mọ́ ń pè é ká sọ bá a ṣe mọ́ ń sọ ká bù ú bá a ṣe mọ́ ń bù ú. Olódùmọ̀rẹ̀ ìbà rẹ fún tòní. Olódùmọ̀rẹ̀ ìbà rẹ fún tòní o. Allah ni Mùsùlùmí Jehova ni ìgbàgbọ́ olódùmọ̀rẹ̀ bàbá ìṣẹ̀ṣe. Ẹ wo ẹ já mọ tẹlẹ díẹ díẹ já mọ tẹlẹ jẹjẹ o. Ọlọ́run ọba ló nílẹ̀ yìí ṣùgbọ́n ó mọ̀ọ́mọ̀ gbé láwọn èèyàn kan lọ́wọ́ pé ó yẹ mọ́ lólẹ̀ ẹ mọ́ lo dáúlà ilẹ̀ yìí lọ. Gbogbo ibi tá a bá rìn sí láṣẹ Ọlọ́run ọba á mọ̀ nítojú ilẹ̀ mọ́lẹ̀ o. Atókùnrin àtóbìnrin àtọmọdé àtàlejò òlú yìí lágbára Ọlọ́run ọba nǹkan ò ní ṣe wà wá lámọ̀ ṣe nǹkan. Ẹ káàárọ̀ sàmà ẹ káàárọ̀ ẹ̀yin ọ̀rẹ́. Wọ́n ní ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ní kí a gbé wọn sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kọba ògókó wọnú ilé ìwá kọba ògókó wọnú stúdíò ìwá kó wọnú ayé edégbè gàlà ní. Ẹni wọ́n ṣàdúrà fúnra rẹ̀ kúrò lórí ẹ̀. Sọlú aláàánú bí n kẹrí. Ẹ bá ń gbọ́ lọ́wọ́ ọba tó bí ẹ̀yin ọmọ ìyá mi nú ẹ̀sìn Islam.
1: Ọlá mi kì í tún lé kú sí lọ, tá mi kì í tún kẹrù.
0: Àwọn àgbàkan-àgbà kan ń lẹ Yorùbá.
1: Ìgbà tó kíkí mi tún lé.
0: Wọ́n ní adé á fún Jésù Jẹ̀sọ̀ tí ń sawúrò di ẹ̀gbá. Ó ní eré lóhùn ògbóni ẹ mọ́jà tẹ̀lẹ̀ lòdì láàárọ̀
1: yìí. Ọlọ́run ṣètò wà kí ló dé tó lò.
0: Àǹtí ilé epo ẹ bá yín sókè dáadáa. Ẹyin mo rí yín ẹyin ókè ẹyin ókè mójoojú àdàbà ó ti yín ẹyin ókè. Ẹyin ókè jẹ́ kí gbogbo àgbáyé ó mọ gbọ́ torí a ní nǹkan láti sọ lórí ètò lónìí. Sẹ́kẹ́tìrì páàkì rédíò yín lò díẹ̀ bá ẹyin ókè jẹ́ kí gbogbo èèyàn ó mọ gbọ́. Bọ̀dọ̀ ọlọ́kọ̀ ẹsẹ̀ wa ń gbọ́ tuẹ́tuẹ́ ojú ti yín ni ẹyin ókè jọ. Ọpẹyẹmí Jọ̀ọ́dá Apari Gunners. Ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn náà Jọ̀ọ́dá ń kọ́ Jọ̀ọ́dá gorí ewé orí ewé gbígbẹ. Láìpẹ́ a tún fi rí pàdé náà ní láṣẹ Ọlọ́run ọba. Ókè ẹ mú jẹ́ bọ́pọ̀ lọlé olóró torí nǹkan tá a fẹ́ bẹnu já lórí ètò ojúmọ ayọ̀ láàárọ̀ yìí ó jẹ́ nǹkan tí ó rìn jìnà díẹ̀ bẹ́ẹ̀ ká mọ̀ dálé jò wa lágara torí àwọn náà ti ń bẹ lẹ́nu ọ̀nà. Ẹjẹ́ sáré lọ sójú ọjà tí ń bá padà dé a wà tún kẹ̀kẹ́ ètò ọ̀ngànlẹ̀ ní ragẹjẹ fín. Ẹ káàárọ̀ sàmà ẹ káàárọ̀ ẹ̀yin ọ̀rẹ́.
2: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bomi 0815-110-5052. Achievers University, knowledge, integrity, and leadership.
3: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ètò ìgbéyàwó láyé.
5: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
3: Ní tòótọ́.
5: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
3: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà.
6: Èmo ló tún jẹ́ CDK báyìí.
3: Bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fìríìjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
3: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
5: Olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
3: Pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asumpta Catholic Hospital Ikere Road Ado Ekiti. Ẹ lè pé 0707-484-3351.
8: CDK sọ díẹ̀ díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn. bá ń sísun.

0: àti ìjìyà tó wà ní abẹ́ òfin òfin Nàìjíríà wà lára ilé tó rọrùn jù. Ìdí dẹ̀ tó fà á ni wípé ẹni náà mo gbogbo àwọn ibi tí wọ́n to àwọn àwọn òṣìṣẹ́ àìfojúrí wọ̀nyí ẹwù tó tò wọ́n sí tí ètò ìlera wà ńbẹ̀, tí ètò ìgbanisíṣẹ́ wà ńbẹ̀, tí ètò àwọn aláàbò wà ńbẹ̀, a dẹ̀ ń pariwo lójoojúmọ́ pé ìjọba ò dáa. Ṣé wá rí wípé ìdíẹkudíẹ tó wà ní ọ̀rọ̀ tí ẹnìyàn tó mọ̀ wípé tóun bá ṣe rúgọ báyìí bí wọ́n gbé òní tó bá jẹ́nu China ló ti ṣẹlẹ̀ ni bóyá wọ́n ní kán lọ yẹgi fún àbí kán gbé owó ẹ̀ tó fi ń jalè ni. Ṣé ni wípé ẹ̀yàn tó fẹ́lẹ́kọ̀ọ́ ló bá tó bá mọ̀ wípé lẹ́kọ̀ọ́ lápò olówó bòun a rọra máa tẹ̀lẹ̀ ṣùgbọ́n òfin ìlú wa ó kú ìdíẹkudíẹ kó tó nípa bí wọ́n ṣe ń mú ìbáwí le fún àwọn nǹkan báyìí. Any comes to corruption bí a ṣe fọwọ́ mú fẹ́lá kọrin kan ó ní wípé tí òyìnbó gan ò bá fi ń jalè kò ní sí ìdí tá a ṣe ń sọ wípé olèlolè ń jẹ́ ìgbàpá bá wá sí láti rí wípé ó ṣe ń gbọ́ sétí là ń pè kan ní fraud là ń pè kan ní corruption tá à ń fi oríṣiríṣi orúkọ olè ni ilè ń jẹ́.
1: Ṣẹ́gbẹ́
0: ilé tó ń ṣẹlẹ̀ yìí ó gbà pé ká wo dáadáa àbẹ̀ntàn náà.
1: Ó dà ẹ̀jẹ̀ ń bi yín àwọn òṣìṣẹ́ àìfojúrí aláàfojúrí wọn àti ẹ̀mọ̀ wọn orúkọ wọn gan orí bákabàkan ìyẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣàlàyé ẹ̀ báwo náà ṣe wá rápálá wọnú iṣẹ́ ìjọba débi pé àwọn òṣìṣẹ́ tàfojúrí wọn ń gba owó oṣù tó fi ní í ṣe pẹ̀lú pé bílíọ̀nù owó náírà òun ni wọ́n ti rí pé wọ́n ti sasásùn àwọn òṣìṣẹ́ àìfojúrí báwo náà ṣe ráyè wọnú iṣẹ́ ìjọba.
0: Ṣẹ́yìn kò síbi tí ò sí òun ló mú pé master level 8 level 9 ṣàtò kọ́lé sálágbà òun ti mú fẹ́ràn láti máa pa ni.
1: Kò síbi tí ò sí ló mú kí level 8 level 9 worker kọ́lé sálágbà
0: ká. Ṣé máa pa kọ́lé sálágbà ká. Ṣé mo pé ìkọ́jẹ́ ó pàtàkì ó dágbára ju ipò tí ó wà lọ. Ṣé rí gbogbo àwọn wọ̀nyí kò sí mọ́ sí lè rápálá wọlé ó lè ní wá kóun bẹ́ẹ̀ tí òrùlé rẹ̀ ṣe kó sì fúnra mi. Bẹ́ẹ̀ ni ṣẹ́lẹ̀ rí àkàrà gbọ̀npà yorùbá náà ló kájú ẹ̀tọ́ gidi ká fi yangan fún yangan.
1: Ní dayan gana.
0: Ìwà tí àwọn èèyàn wọ̀nyí ń wù ìwà ọ̀pálẹ̀ jẹ́ ni ohun tí ò tó àwọn èèyàn wà tó ti kàwé yege tó ti kàwé yọran títí wọn ní iṣẹ́ yìí o ẹ má jẹ́ àtúnra wa. Ṣùgbọ́n àwọn arígbẹ nídìí ìbàjẹ́ ẹni tó bá ta bàbá ẹ̀ aláwọ̀ kó ojú ti bẹ̀rẹ̀ ojú ti lọ tó lé bí ojú ti bẹ̀rẹ̀ fún sọ̀rọ̀ sí àwọn ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ni ká máa sọ òun lójoojúmọ́. Àwọn èèyàn kan ló wà àwọn arígbẹ nídìí ìbàjẹ́ kan ló ń gba owó ìsápò tá a bá dẹ̀ fi ni wọn wá wà nínú ọkọ̀ bọ̀gì wọn máa fowó ìlà ọkọ̀ bọ̀gì ni a máa ṣe tàdáńkà cabbage. Ọlọ́pàá tó wà lórílẹ̀ Nàìjíríà ò tó 570 nínú wọn tó wá jẹ́ àwọn òṣìṣẹ́ àìfojúrí fẹ́ẹ̀rí wípé ó ti lágbára. A sì ń sọ wípé ètò ààbò wa ò tó kí ìjọba gbà yàn sí 570 tí wọ́n sì rí ni o ICP
1: tí wọ́n sì rí wọ́n làwọn sì ń bá ìwádìí lọ.
0: Ìwádìí ń lọ ẹ wà rí wípé gbogbo ẹ ó ti fọ́ púpọ̀.
1: Ẹ jẹ́ àpàkíyèsí yín sí ọ̀rọ̀ kan tí àjọ ICPC sọ wọ́n ní ọkùnrin kan ṣoṣo wọ́n ní àwọn mọ̀lẹ́bí ẹ̀ ó fi wọ́n ló fọmọ ẹ̀ wọ́n ní ọmọ ẹ̀ wà ń bẹ̀ ìyàwó ẹ̀ wà ń bẹ̀ ìyá ìyàwó ẹ̀ wà ń bẹ̀ ó sì ń gba owó oṣù àwọn èèyàn 12. Kí lè rí sọ sílẹ̀.
0: Ṣẹ́mi pé tí mo ṣe lálàyé lẹ́ẹ̀kan yìí mo ní ìjìyà lábẹ́ òfin ìlú Nàìjíríà ó kùdìẹ̀kùdì ṣẹ́rí àwọn ọ́fíìsì kan wà tó jẹ́ wípé tó bá ti wà ń bẹ̀ tí wọ́n bá rí wípé irú igbá nǹkan báyìí ṣínú ẹni náà lórí ìjìyà ìlú yẹ kó gbá wọn. Ṣé mo pé Yorùbá ní ẹṣinwájú
1: ó lẹ́sẹ̀ ìlú
0: Mòsáré ní àwọn ìlú tó dáa àwọn ìlú tí òfin wọn tó fi ẹsẹ̀ múlẹ̀ dáadáa ẹ̀rú máa ń bá àwọn èèyàn láti lọ sí public office ni. Nítorí kò mọ̀ wípé àṣìṣe kékeré níbẹ̀ ó lè di nǹkan tí àwọn ìlú wà especially láwọn asian countries yẹn àwọn òfin kan wà níbẹ̀ tó yẹ wípé ẹni tí ò jẹ́ ń bẹ̀ ara tẹ̀kọ́jà ti jọ jẹ́ mẹ̀lẹ́bí

0: tí o bá ti dáhùn kalẹ̀ báyìí tó ti di wípé corruption set in wọ́n á lè ṣe ìwádìí wọn ọ̀fin tó tó ẹ̀ bí ìgbà tó bá ṣe postmortem ẹ̀ mọ̀ pé tó bá ṣe postmortem débi tí ẹ̀yìn ẹbí gò bọ̀kàn sí ibẹ̀ ni wọ́n máa ṣe àlàyé dé bẹ́ẹ̀ ni tó yẹ pé ní àmọ̀ ń gbé òótọ́ ni kí ní kò síbi tó kò sí àní-àní káṣí ni ìbá tuntun bó bá ṣe ń jẹ́ àwọn ìran yà máa jẹ èèyàn tó fi ìyá ẹ̀sìn ìyá ẹ̀ wà lé gbogbo wọn ó ń ṣẹlẹ̀ kó síbi tí ò sí o ẹ mọ̀ pé mo ti ṣe ní àlàyé lẹ́kọ̀ọ́ ṣé IPPC ní nọ́mbà ọ́dìtì gbogbo ṣéètì tó wà ní nàìjíríà ní local government ẹni wípé àwọn òṣìṣẹ́ àìrí ìdàgbójúrí kò síbi tí wọ́n sí àwọn arígẹni bíi ìbàjẹ́ wọ́n wà níbi gbogbo lórí ẹgbẹ́rẹ́ ọ̀fíìsà
1: ẹ pòwe kan lẹ́ẹ̀kan ẹni kò síbi tí ò sí ló mú kí level 8
0: officer
1: kò kọ́ lè ṣe alágbàká ó dà ẹ já wò báyìí ṣá a lè dẹ̀ bí ọ̀ràn yìí torí ẹ ti ń sọ̀rọ̀ nípa òfin ṣá a wá lè dẹ̀ bí ọ̀ràn yìí ru ìmọ̀ ẹ̀rọ torí ìgbàgbọ́ wà pé gbogbo àwọn orúkọ wọ̀nyí ó ní àkọọ́lẹ̀ lójú òpó tá a bá sì wò ó dáadáa àjọ ICPC jẹ́kọ̀ọ́ dìbímọ̀ wípé nínú ìwádìí táwọn sì ń ṣe lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá kó òǹkà tó pọ̀ jù àwọn iléeṣẹ́ míì náà tó jẹ́ pé wọ́n ló kọ́ bẹ́ẹ̀ ṣé a lè sọ pé torí pé iléeṣẹ́ ọlọ́pàá tóbi ẹ ti sọ́nà rí pé àwọn iléeṣẹ́ ọlọ́pàá yìí pé apá wọn ó tóbi gan dáadáa ǹjẹ́ a lè sọ pé torí pé wọ́n tóbi lọ́pọ̀ àbí ká sọ wípé ìmọ̀ ẹ̀rọ wa ni ò tíì tó lórílẹ̀‐èdè ṣá lè dẹ̀ bí ọ̀ràn náà ru ìmọ̀ ẹ̀rọ.
0: tẹ bá ń sọ̀rọ̀ nípa àwọn ibi tí ìlànà àti ìletò wà jù ní àgbáyé nàìjíríà kópa nínú àkéré nàìjíríà òkéré nínú ayé ṣùgbọ́n lẹ́kùn ojú tó lé ojú tó ta ṣé rí gbogbo ẹ̀ a lè gbèrú àwọn adarí orílẹ̀‐èdè nìkan ṣẹ́rí àwọn èèyàn onímọ̀ sọ nípa àwọn òfin wa àti ìjìyà tó wà níbẹ̀ àti ìlàkalẹ̀ ìjìyà tó wà níbẹ̀ wípé nǹkan míì wà tí èèyàn bá ṣe tó lè jẹ́ public office holder ìjìyà tó yẹ kó wà níbẹ̀ ó yẹ kó máa sún maximum punishment nítorí orí ètò tá a wà ní èyí maximum punishment pé kó máa sún mọ́ ìjìyà tí pé kó ta kọ́ yẹ di fẹ́ níbẹ̀ ṣe rí ètò ẹ̀mọ̀ ìrọ̀ yìí ẹ má jà sọ èmi àtẹ̀yàn kan fẹ́ ṣe NIN lánàá tẹ bá rí requirement ó fẹ́ ṣe adjustment requirement tán fún mo wá rí wípé kò sí ibi tí èèyàn lè sá lọ ní nàìjíríà kó dàbí ìgbà tá a ṣe ń gbà yẹn mọ́ tẹ bá fẹ́ lọ adjust anything NIN báyìí ó link mọ́ anything yàtọ̀ gbogbo nǹkan tó ní bá ṣe pọ̀ pẹ̀lú yín èrí yìí láti sọ wípé a ní ìlàkalẹ̀ àti ètò tó ń ṣiṣẹ́ dáadáa lórílẹ̀‐èdè nàìjíríà ṣùgbọ́n àwọn aríjẹ níjì ìbàjẹ́ ṣe mọ̀ wípé yorùbá ní wọ́n ní kàkàkóso lára ọmọ ìyá àjẹ́ ó fi gbogbo ọmọ ìbóbìnrin ṣe nígbà tí àwọn aríjẹ níjì ìbàjẹ́ yìí àwọn èèyàn bíi tiwọn náà ni wọ́n á tún ṣe ni wọ́n á gbà sí tó má ti gba àwọn èèyàn yìí àwọn wọ̀nyí ló máa ṣẹ́ lórí kọ̀m̀pútà tó máa impeach ṣe borúkọ lápọ̀ fún bóyá kan orúkọ báwọn èèyàn ni tó mọ̀ pé tó má tẹ̀ ń ṣe àfojúrí ká máa sọ pé ká máa wo àwọn èèyàn lójú àwọn èèyàn tó bá fẹ́ wá gbà síṣẹ́ kó sọ pé kó máa ṣe physical examination ṣe mọ̀ wípé èèyàn ló ń bẹ nídìí òjò òdì jẹ
1: bẹẹni
0: àwọn èèyàn wọ̀nyí wá tún wá ọ̀nà láti kọ àwọn orúkọ wọ̀nyí wọlé èrèdí ni ìdí wọn sọ wípé gbogbo ẹ̀ ó sì máa padà sí abẹ́ òfin wípé ìjìyà wọ̀nyí ò tó òun ni mo ṣe pòwe kan ní ìbẹ̀rẹ̀ pé àkàrà gbọ̀ngbà ló kájú ẹ̀ pọ̀ jù yìí ká fi yangàn fún yangàn ohun tó bá ti mú èèyàn tó gba public office tó lè wà níbẹ̀ alákálẹ̀ gbọ́dọ̀ wà pé tó bá ti ṣe nǹkan báyìí gbẹgbẹ́ kẹ́ni tó bá
1: ti ṣe nǹkan báyìí. ẹ̀yin gẹ́gẹ́ bí amòfin agbẹjọ́rò lọ́wọ́lọ́wọ́ lákòókò tá a wà irú ohun tí àjọ ICPC tí wọ́n rí ìjìyàwó ló tọ́ gẹ́gẹ́ bí ní kẹ́ sọ̀rọ̀ bí adájọ́ o ẹ sọ̀rọ̀ bí agbẹjọ́rò.
0: bẹ́ẹ̀ni lábẹ́ òfin láàyè ọdún mẹ́ta sí ọdún méje tẹ bá fún gbogbo àwọn ìjìyàwó ni ẹ yí pé ó kù tiẹ̀ kó jẹ́ kó tó ba ji owo to lo si bi billion ti o le lo se won odun meje se mo wi pe ma bi la ni gbe pe pe se mo le make billion se mo le ni billion la no meje owo ya de ma se mi de ni awon bi le ma ba ni do to ba ti to ba le ni do to to won kon se
1: yo mo mi nbi kan
0: yo mo mi ṣùgbọ́n ìjọ tó mọ̀ wípé wà ní public office tó wà ó wá níbi ṣe pẹ̀lú àwọn ẹ̀sùn tó ń bá kà sí wọn lẹ́sẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó lè jù bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà míì ọdún mẹ́ta ọdún méje ó ti padà sílé ka ẹ̀bẹ̀ lẹ́tọ̀ láti tún padà sí bí ọ̀rọ̀ bẹ́ẹ̀ lára mọ́ kò tilẹ̀ sí ń ṣe tẹ̀lé tẹ́ bá wo orílẹ̀-èdè ẹ̀rí wípé aṣọ ìtìjú ọ̀pọ̀lọpọ̀ láàrin àwọn public office holder ó ti gbódò lọ wọ́n máa ń lọ bandé fún wọn á dùn ní ẹlòmíì gan wá tún lọ fi ìlú pàdé ẹ̀ ní àtijọ́ wọ́n bá ní olè láàrin ẹbí tó lọ jalè gbogbo ẹbí máa kẹ̀yìn sí àwọn ará àdúgbò gan wọ́n tún di ọ̀tá àwọn ẹbí ẹ̀ wọ̀n nífẹ̀ẹ́ ní ìkànnì báwo ṣe ṣùgbọ́n báyìí tó bá ti dé àwọn lákòókò lọ gbé wọ́n gbà ní máa gbàdúrà lè pàdé ẹ̀ wọ́n mi sọ wípé ó kùdìẹ̀kudiẹ tó bá yá mo mọ̀ wípé àtúntẹ̀ àti àbẹ̀wò sì máa wà lórí àwọn ìjìyà tó wà fún àwọn tó bá ti wà ní public office torí wípé tó o bá lò dáadáa ìwọ ìkọ̀kọ́ ìlú máa pa lára wà á fi máa rí wípé n tó fẹ́ dálẹ̀ apá ilé máa kà ṣe mọ̀ pé ká ní pé irú àwọn wọ̀nyí tẹ́ bá máa wo àwọn tí ọ̀rọ̀ yìí máa ṣí mọ́ lórí sí wọ́n lè má dùn márùn-ún nígbà tó bí tí ìwádìí IPC bá máa jáde tán
1: àgbóyé dada
0: nígbà táwọn márùn ìbẹ̀bẹ̀ ti ń da láti 2024 wọn ti ń ṣe ìwádìí wọn bọ̀ lẹ́nu ìgbà tán ti máa gba owó yẹn bọ̀ 2024 ni ìlú bẹ́ẹ̀ tọ́bẹ̀ ti ń wò ó pé kí nǹkan tó ń ṣẹlẹ̀
1: yìí
0: èyí tí wọ́n sì wọ́n rí báyìí ni a sì ń bọ́ sétí ó jẹ́ tó ń bani nínú jẹ́ pé bẹ́ẹ̀ sì ni a ní àwọn èèyàn lórílẹ̀-èdè yìí gbogbo wa náà la jọ ń gbùjọba àpapọ̀ ṣùgbọ́n kòkòrò tó ń jẹ̀ fọ́ ara ẹ̀ fọ́ gbọ́ngbọ́ngbọ́ngbọ́n ló
1: wà
0: èdè yìí tó ṣe rọrùn láti bí ìlú òyìnbó kó tó sọ wípé o fẹ́ gbìyànjú láti dé ipò public office bóyá true election ni àbí true pé bóyá appointment ẹ rí wípé wọ́n ti wo background check wọ́n ti fact check ẹni yẹn láti rí wípé
1: wọ́n á wo àtẹ̀yìnwá ẹ̀
0: bẹ́ẹ̀ ni àbí kí lè ṣe fẹ́ dájọ́ tí bàbá wọn ní báàlẹ̀ ìta gbó ìyàwó ẹ̀ ń tòun gbóró kí lọ́mọ wọn máa ṣe agbowó ọ̀dà tí ìkọ́kọ́dìgbà tí ìdùwà ìta bá bẹ̀ sí ń jókòó tàbẹ̀ sí ń ṣe àwọn àtúntẹ̀ àti àtúwò àti àṣàrò àti àṣàyàn àwọn nǹkan kan ní bí ó ṣe yẹ kó rí dé ipò tí a bẹ̀ sí ń wo nílẹ̀ yorùbá látijọ́ kó o tó dárin láwùjọ wá ní ọmọ bàbá ta ni wọ́n lẹ̀
1: bẹ́ẹ̀ni wọ́n ní kí lásán tiẹ̀ ń lé aláró.
0: bẹ́ẹ̀ni ṣùgbọ́n báyìí ohun tí a rí ní ìgboro kò ju wípé olówó gbàyàwó ọ̀lẹ́
1: dájú
0: ọ̀lẹ́ṣẹ̀ láìra kò sí ní tí ẹ fẹ́ bá wọn sọ mọ́ tó tún wọ̀ wọ́n létí torí wípé tásìkò yẹn bá tó wọ́n gbé owó wá wọ́n pè fún àwọn èèyàn àwọn ló gbà á ẹni tí ò tọ́ sí kò tí ò tí ẹ̀ ní tí ò ní ìtẹ́ndítì àgbè síbẹ̀ ó ṣàtìwà ń bẹ̀ bọ̀dá mi ló wà nídìí alábùjá yẹn bọ̀dá mi ló wà bẹ̀ẹ́ lóòótọ́ yẹn bọ̀dá mi ló wà bẹ̀ẹ́ lẹ́kìtì bọ̀dá mi ló wà bẹ̀ẹ́ nídìí awúláwúláwá kó ṣàti máa mú wálé yorùbá náà mọ yóò ṣàgbàpọ̀ ó ń ká sọ wálé ẹ̀ sí fúnra ẹ jẹ́ ká wo gbogbo nǹkan wọ̀nyí dáadáa o
1: àlejò wa gẹ́gẹ́ bí nǹkan tí alága àjọ ICPC tó sọ 942 million òun ni wọ́n ti tọpinpin ẹ̀ pé ó ti lọ sásùn àwọn ayédèrú òṣìṣẹ́ yìí òṣìṣẹ́ tá a mójú wọn ṣùgbọ́n tá a rọ́ọ̀kọ́ ìwádìí sì ń lọ lọ́wọ́ àmọ́ bóyá ibi tí ó dúró sí nìyẹn àbí ibi tí ó bóyá yóò tẹ̀síwájú ǹjẹ́ ẹ lè sọ pé tó bá rí àwọn èèyàn wọ̀nyí owó yìí ṣe é ṣe kó ṣe é gbà padà ṣó ṣe é ṣe tàbí ẹ jẹ́ kí n fi ìbéèrè kan tí ń dì í tó ṣe é ṣe kí irú àwọn ìgbésẹ̀ báyìí kó mọ kó dákún àìsanwó oṣù òṣìṣẹ́ tó lákòókò tó yẹ.
0: ṣe rí gbogbo ẹ sì wá sí orí àbójútó àti ìwà òótọ́ ìwà ìlàjà lè nínú ṣẹ́jú kò sí ọba tó lè ṣèlú ibi tí ò bá ti sírò apá tó bá ti gúnlé dé bá ilẹ̀ yẹn fi ń pò kò dẹ̀ sí ibi tó lè dúró láìsí omi ṣẹ́jú gbogbo nǹkan tá a kà sílẹ̀ wọ̀nyí mo sì máa padà sí àwọn àlàkalẹ̀ yìí ṣé mo pé àwọn ilé ìgbìmọ̀ aṣòfin wọ́n nílò láti wo àwọn nǹkan kan inú owó báyìí gbogbo ẹ̀ ló ti ní ìjìyà lábẹ́ òfin gbogbo ẹ̀ pátá ló ti ní ìjìyà lábẹ́ òfin ṣùgbọ́n nígbà tí ẹni tó ń ti jí inú owó báyìí tó bá di mo ti sọ mọ́rọ̀ lẹ́kan tó rí pé gbogbo ohun tí òun máa lọ ṣe
1: kò jọ ọdún méje lọ
0: ọdún méje gbogbo ẹ àwọn òbí ṣòun lè rí bílíọ̀nù lọ́dún méje ni ẹ jẹ́ kó lọ ẹni tó ní bílíọ̀nù sẹ́mọ̀ pé àwọn rúmọ̀ báwọn ṣe ń fi rúmọ̀ ní yorùbá ó ti di wípé
1: àwọn ayédèrú ìròyìn ìròyìn òfegè
0: bẹ́ẹ̀ ni wọ́n tún rí wípé ẹlòmíì wà bàtà sọ wípé tó bá fẹ́ wà ní ilé tó bá wà ní ìyámọ́ àbí àhámọ́ tó wà ní ọgbà ẹ̀wọ̀n yìí ó tún gba iye ìfàmìlẹ́sì tó bẹ̀ ṣé bó wà nínú nims à ń rí àwọn nǹkan wọ̀nyí ti jẹ́ kó wá di wípé corruption ìwà jẹgúdíjẹrá ìwà ìbàjẹ́ yìí ó ti di
1: ó rẹsẹ̀ wálẹ̀
0: ó ti fẹsẹ̀ wálẹ̀ ó jẹ́ nǹkan tó ń báyàn nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà.
1: Ìjọba àárín àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ ní ICPC náà ti ṣe àwárí àwọn èèyàn wọ̀nyí ṣe rò pé ó lè wà níjọba ìpínlẹ̀ àti ìbílẹ̀ náà ni.
0: Ibẹ̀ gan ló ti gbóró jù. Òun mo ti pòwe náà síwájú mo náà ló mú lẹ́gbẹ́ dọ́kítà tó kọ́lé dọ́lágbàká. Bẹ́ẹ̀ni ṣe níní wọn máa ń ta ilẹ̀ lálágbàká ni tàbí tọ́ akọ́dúplẹ̀ síbẹ̀ torí kó jẹ́ pé master.
1: A tún kọ́ swimming pool sí.
0: A tún kọ́ swimming pool sí swimming pool àkọ́tà ẹ̀ bá fẹ́ kọ́ báyìí a good one tó jẹ́ family size ẹ̀ máa ní 15 to 20 million naira. Ṣé wàá jọmọjọ owó kàdébòdé èyí tó kọ́ síbẹ̀ ṣe rí nígbà tá a bá wú àwọn nǹkan wẹ̀ kò síbi tí ò sí ṣùgbọ́n àwa náà gẹ́gẹ́ bí ajàfẹ́tọ̀ọ́ yìí àwa náà ń gbìyànjú tiwa tá a bá tanná rí àpẹ IEPC àpẹ́síṣàn ní ẹ̀tọ́ wa ni ṣe rí kíní kan wà tó ń pè ní information act 2011 gbogbo wa la ní ẹ̀tọ́ láti béèrè fún àwọn nǹkan wọ̀nyí tí mo ṣèlú ṣe wọn ò bá dá wa lójú tó ta bá rí wípé a ní ìbéèrè lórí nǹkan kan a ní ẹ̀tọ́ láti béèrè fún tọ́mà lè ti béèrè fún wọn tanná wò tọ́mà ti tanná wò àwa dúró sí ìdí táwa ṣe ń jà fẹ́tọ̀ yìí òṣèré mi.
1: Ẹ ṣeun àlejò wa ẹ ti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kó tó di wípé a yọ̀ǹda yín torí iṣẹ́ tẹ̀ ń ṣe ó ṣeé ṣe kí ẹ ní àwọn nǹkan kan láti ṣe láàárọ̀ ẹ̀ kí ni ìmọ̀ràn yín gan ní pàtó fún ìjọba àti fún àwọn òṣìṣẹ́ ìjọba tó wà lẹ́nu iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ torí àwọn èèyàn kan mọ kó mọ̀ di wípé irú àfilédè yìí yóò jẹ́ kí rẹ̀wẹ̀sì ó mú àwọn ojúlówó òṣìṣẹ́ gan.
0: Ìkíní ìjọba ní láti rí wípé àtúntẹ̀ àti àlàkalẹ̀ wà nípa àwọn tá a máa ṣàbójútó fún pé a ti ní gbogbo ẹ̀ ṣùgbọ́n irú ìwà tó wà nínú àwọn tí a máa bójútó àwọn èèyàn wọ̀nyí tó wà ní gbogbo gbèdéke tí a ní ní Nàìjíríà all the parastatals káwọn tá a máa bójútó wọn tí wọ́n dẹ̀ jó lóòótọ́ kí special provision dẹ̀ wà fún ìjìyà fún àwọn tó bá wà ní public office tí ìjọba bá wù ú tí ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ tí wọ́n bá wù ú tí wọ́n bá ti ń ṣàwọn nǹkan wọ̀nyí àti ìṣọwọ́ pé ẹ mọ̀ wípé àìmọ́ṣẹ́ kò rọgbìn
1: olómùkọ́ torí bomi gbóná
0: tó bá ti di pé nǹkan tó ń fẹ́ tirawọ́ lé yìí ni ohun tó wà ń bẹ̀ ni a mọ̀ pé ewúbẹ̀ lókè ló yẹ kó ẹ̀gbọ́n a mọ̀ pé
1: ewu ni
0: àwọn èèyàn wa náà ẹ ṣá ẹ jẹ́ ká gbìyànjú ká máa bínú gbogbo ìgbà kọ́ la gbúdọ̀ máa wo gbogbo lókè ká máa wo wípé torí pẹ́ nìyí ti kọ́lé mẹ́wàá ó ra mọ́tò mẹ́sàn-án ó ń ṣe gbogbo nǹkan àwa wá ń fà tẹ̀lé wọn ká máa lè ṣàdáńkà fún wọn láì dìde yorùbá ní ìsàlẹ̀ ẹ̀rọ lẹ́gbin ẹ jẹ́ ká ṣiṣẹ́ ọlọ́run yóò dalẹ̀ orílẹ̀-èdè nàìjíríà sí pàkan gbogbo ayé balẹ̀.
1: Àmì àmì ẹ ṣeun àlejò wa adúpẹ́ ojú òní tì ẹ jáde ojú ọjà náà mò ń padà bọ̀.
2: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law, and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds on Saturday, the 4th of July, 2026 at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bomi 0815-110-5052, Achievers University, knowledge, integrity, and leadership.

0: guy, we don't talk since you. Ha, think I go do my work, eh? We go continue this talk later.
1: Oh boy, you don't talk. How about? You know the tire.
0: Now the new level be that, too. This new MTN sachet bundle don't make life easy for me.
1: Brotherly, involve me now. Make myself the follow ya like you. Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 Naira. Low down, talk the go.
2: Sade, kò ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
3: Màámi.
2: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
3: yìí. Hypo kẹ̀.
2: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
4: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Ẹ káàbọ̀ padà, ẹ̀yin alára wa orí ètò ojúmọ́ ayọ̀. Òun náà la ṣì wà nílé iṣẹ́ àdàbà 88.9 FM Àkúrẹ́. Òun tá a sì ń pẹ́ kẹ́lù òun ni àfìlédè àjọ ICPC. Ìyẹn àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ nílẹ̀ yìí tí wọ́n ní àwọn òṣìṣẹ́ tí ò sẹ́ni tó mojú wọn torí tí òǹkà wọn ò dín ní 1,508 òun ni wọ́n ti ṣe àwárí. Àlejò wá sì ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Ẹ jẹ́ fún àwọn aráalé lórí ọ̀fẹ́. Ẹ dákun bàbá ti pè wọlé. Ẹ mọ̀ jà sọ̀rọ̀ kùnbákùngbé síjọba. Ẹ mọ̀ jà tako èrò ẹnikẹ́ni. Ẹ mọ̀ sì jà ṣe ìdájọ́ bó bá ṣe rí lójú wa. Nísàn òun ni kẹ́ ẹ jẹ́ ká sọ 0816-251-9991. Ẹ̀lú ẹ̀ káàárọ̀ o. Ẹ̀lú ẹ̀ káàárọ̀ ma.
2: Ẹ̀ṣinà láti ìyẹrẹ ọ̀wọ̀.
1: Ẹ̀ súnlẹ̀.
2: Ṣẹ́rìsà, ó pẹ́ tí ọ̀rọ̀ yìí ti wà. Ẹ rántí ìgbà mímí kù. Àwọn tó ń fẹ́ẹ́ ṣàut ní state lásán. Ìdájọ́ mi rèé o.
1: Ẹ mọ̀ ṣèdájọ́, ẹ mọ̀ ṣèdájọ́, ẹ mọ̀ ṣèdájọ́.
2: Ẹ mọ̀ pé báyìí ni o. Ẹ jọ ta, tẹ rí owó yẹn kó pa, kọ́ máa tiẹ̀ rán wọn lẹ́wọ̀n. Gbogbo nǹkan tó ní kọ́ fi di owó yẹn, kọ́ wá di ẹni tó ń fẹsẹ̀ rìn kiri bí àwọn.
1: Ẹja sọ pọ́nbélé. Ẹ dákun, orí òfin ò sí fún wa láti ṣe ìdájọ́ lórí ètò. Bẹ́ẹ̀ ni. Hello, somebody ẹ kú ojúmọ́ o.
3: Hello, ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́
1: o. Ẹ ṣeun, ẹ káàárọ̀ o.
3: Orúkọ tèmi ni Comrade Tàbí Kúrídìmọ̀.
1: Ẹ súnlẹ̀.
3: Ẹ jẹ́ kọ́kọ́ kí àwọn àlejò yín lórí ètò ó kú iṣẹ́ takuntakun.
1: Ẹ ṣeun.
3: Gẹ́gẹ́ bí agbẹjọ́rò. Náà mo fẹ́ jẹ́ kí nǹkan tí wọ́n ń ṣàlàyé ẹ̀ fún lẹ́ẹ̀kan ó ti pa ọ̀pọ̀lọpọ̀ òwe yangí. So now, kì í ṣe bó ṣẹ̀ṣẹ̀ wà ní Nàìjíríà. Nàìjíríà is a country, emergency on Òyìnbó sọ pé lawless country. Tó jẹ́ pé àwọn kà sí corruption. Kò dẹ̀ síbi tí ò sí. Olúkálukú máa blame federal government. Blame ti bí. Láti local government, even parasitize me. Kábàtì sọ ti lé òní corruption wọ̀n yẹn wà. Pàtàkì tó sọ ni pé ẹ jẹ́ kí ìjìyà tó nípa kó wà fún àwọn wọ̀nyí tí wọ́n bá ti mú wọn. Ọ̀tọ̀ ni pé ká mú wọn sí kó má sí jìyà. Ẹlòmíì á sọ pé òun máa tún ṣe tó bá kú fẹ́ jí owó mi ní jí kékeré máa jí ilé tó jẹ́ tí bá lẹ̀wọ̀n máa padà tó wá máa lò fún fámìlì mi. Ọlọ́run ràn wá lọ́wọ́.
1: Dà ẹ ṣeun 0816-251-9991. Ẹ̀lú ẹ̀ kú ojúmọ́ o. Ẹ̀lú ẹ ti wà ń bẹ̀. Ok 0816-251-9991. Ẹ̀lú ẹ̀ káàárọ̀ o.
4: Ẹ̀lú ẹ̀ káàárọ̀ sọ.
1: Ẹ ṣeun o.
4: Ẹ sà ẹ kú ètò.
1: Mo bá yín bọ̀.
4: Olúwakẹ́mi ló ń pè látara àkókò. Ẹ jọ nǹkan tó ṣẹ̀ ń sọ yìí ó ti pẹ́ tó ti ń ṣẹlẹ̀ kí ṣe pé ó ṣẹ̀ ń ṣẹlẹ̀. Nígbà tó bá sọ pé ìjọba fẹ́ ran àwọn àdúgbò kan lọ́wọ́ ẹ kọ orúkọ aládùúgbò ẹnìkan ṣàkọtẹ bí ẹ gbogbo pátápátápátápátá. Àwa sì méjì kun ládùúgbò. Kí owó yẹn arẹni tó sì gbowó ilé tó ń san ti pẹ́ báyìí tó jẹ́ pé gbogbo ẹbí ẹ̀ òkú tó ti kú ó ń gbà á. Ẹ jọ orúkọ tó ló ń kọ ìṣẹ̀bí kọ̀ǹpútà yẹn ṣẹ̀bí wọ́n ló máa ń rí ìdí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn tó bá jẹ́ pé wọ́n ń parọ́. Kí ló dé tí ìjọba kó gbé ìgbésẹ̀ àti máa ṣe investigation lórí gbogbo orúkọ tán bá ti ń kọ because kí nìyí fi ń ṣẹlẹ̀ kò ń ṣe ní o. Ibẹ̀ náà ti rí góòsì tó ń gba owó oṣù láì ṣiṣẹ́. Tó ẹ jọ ọlọ́run ìjọba lọ́wọ́ kó wàdí síbi àwọn tó yẹ kó wò yẹn gan kàn kò kọ́ o. Àwọn gan tó nídìí owó òun kò kọ́. Àwọn tó ti jẹyọ àwọn náà ló tún gbà á.
1: 0816-251-9991. Hello, ẹ káàárọ̀.
5: Ẹ káàárọ̀.
1: Ẹ ṣe o.
5: Taita Sola Dipo ló ń sọ̀rọ̀ láti Ìkìnrìn Adé ní Jùmọ̀ local government ní Kogi.
1: À ń bá yín bọ̀.
5: Ẹ kú ètò yìí. Kì í ṣe kó ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ lóòótọ́. Gẹ́gẹ́ bí màdám tó sọ̀rọ̀ kẹ́yìn sìn. Ọ̀pọ̀lọpọ̀ orúkọ náà ti kọ tó ti ti tó bí 5-6. Tọ́ máa gbé kọ̀ǹpútà dání tọ́ máa tọjú ilé dójú ilé tọ́ máa kọ orúkọ wọn á ní wọn á tún fún àwọn èèyàn ní nọ́mbà. torí mi ti gba number to e marun be ti ngba to ba ma sele a ma gbongoro pe awon kan lawon ri alato awon kan ti ri awon kan ori ti o de si eni to ma ri titi ti o fi pari so ti jo baba mura si oro yi gbogbo awon to wa ndi e awon to ma fi se asoju iru oro yi kon ma wadi won wo leyin odun kan si meji e ri pe won ti enrich ara won with billions of naira owo ti joba ni kon pin fun awon araalu ka awon araalu fi gbera soke won a ti papo won a ti ko pamo sabe
1: oda
5: so ti joba ba n seto ati ma wadi won daada won a ri won mu lowo kan
1: oda 0816251 9991 elu e karo hello e karo hello oda hello e karo ti wa nbe
6: ẹ ṣe o ẹsẹ láti àkókò
1: orúkọ yín
6: orúkọ mi ni glory
1: ok
6: ẹsẹ
1: à ń bá yín bọ̀
6: ok
1: 0816251 9991 hello ẹ káàárọ̀
7: hello
1: ẹ ṣe o
7: ẹ káàárọ̀
1: ẹ ṣe sá
7: orúkọ mi ni ẹfẹ lọńdàrí láti ìlú ọkà àkókò.
1: À ń bá yín bọ̀.
7: Ṣẹ́rẹ́ ní tó ń ṣẹlẹ̀ yìí ó pẹ́ tó ti ń ṣẹlẹ̀ ọlọ́run ló máa kó wáyọ ní orílẹ̀-èdè wa yìí. Gbogbo àwọn tí wọ́n kọ orúkọ ẹ̀wọ̀n yẹn ọ̀gá iléeṣẹ́ kọ̀ọ̀kan mọ̀ nípa ẹ̀ ohun déédé ń kọ́. Nígbà tá a wà ní service lọ́jọ́ yẹn bọ́n ṣe fún wa ní fake register nìyẹn wọ́n create oríṣiríṣi school nígbà mímí kò ìbò gbègbésẹ̀ ọdẹ fẹ́ṣẹ̀ out. Tó ń tó ń ṣẹlẹ̀ báyìí gbogbo àwọn tó kàn ẹjẹ́ kan kọrú ẹjẹ́ kan gẹ̀ẹ́tì wọn ìgbà àgbà iléeṣẹ́ kọ̀ọ̀kan ó ń láti nídìí sanwó yẹn padà àwọn ló ń pawọ́ wọ̀n yẹn lọ́wọ́ ìjọba àwọn tó jáde school wọn ò ríṣẹ́ àwọn ń kó oríṣiríṣi ẹ̀dá tó bá ìjọba ṣiṣẹ́ àwọn tẹ̀ ń gbowó ẹ̀ sápò àwọn tó ń máa sanwó yẹn padà sà iṣẹ́ ibi bó ṣe yé mi sí ni ẹ̀ sá o.
1: 0816251 9991 ẹ̀lú ẹ̀ káàárọ̀ o.
8: Ẹ káàárọ̀ sá o.
1: Ẹ ṣe o.
8: Àkójúmọ́.
1: Adúpẹ́.
8: Ọ̀rọ̀ Nàìjíríà yìí sùúrù ló mà gbà.
1: Orúkọ yín láti bò.
8: Olúwatòsí ló ń sọ̀rọ̀ látàbí sọ̀rọ̀.
1: À ń bá yín bọ̀.
8: Sórí gbogbo sọ́ṣà tó ń lọ ìjọba wa kò sọ́gbọ́n tí wọ́n lè dá sí kò sí ìrìnàjò tó lè ṣe torí gbogbo ìrìnàjò wọ́n jọ ń rìn wọ́n jọ ń jẹ́ ni kò sí ẹni tí wọ́n fẹ́ mú báyìí kọ́ sọ pé lágbádá kówó jẹ tí wọ́n sọ pé oya ẹ lọ ìpìṣẹ́ kò ní ṣe é ṣe fún wọn pé wọ́n jọ wà ń bẹ̀ bíi kánkọ̀tì ni gbogbo ìrìnàjò bíi ìpàdé awo ni kò dẹ̀ fẹ́ tó lè lú tó ọ̀rọ̀ Nàìjíríà àdúrà ló kù tá a máa fi sìn báyìí kọ́ ló lè kó wa yọ adáfádàbà o.
1: Ẹ ṣe o 0816251 9991 ẹ jẹ́ ń sáré mú ilé ìkó lójú ọjà náà mò ń bọ̀.
9: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn ò kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
10: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
9: Ṣé mi ò sọ fún ẹ?
10: Jára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
9: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
10: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 MTN.
11: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ ọrọ kọ mi yi ma ti su mi ise lo pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mo pe ko le mu ọkan lo oko mo ni o se suke suke da towo re le ni oda se kan sun lo ni
12: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure koro jogun ogun bile tawon okunrin bire fun gba gbogbo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo tin nu rara o kagu ẹyin didun ara riro afọ gede gede idoti ara danu logo lomo okunrin agbaduro to ti o si ma sise akori lodun lolufẹ re iwe atebo la fi pelu re ajo nadak fun tedugba o da lagu ara 24/7 aba make sure lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 aba make sure gbogbo iga ijawa ija osi always guide.
13: Hello, e karo sir.
1: E karo.
13: Yes sir. Oruko mi loluwa to se lati lu aye o.
1: Amba yin bo.
13: Yes sir. Ede gbogbo nkan ti to sele ta n ta n gbo te ta n juroro lori e laaro yi. O pe to si wa. Ko mo si bi kan. Kakiri ile gan o wa nbe. Ko si bi ti o si. Ele to n sele layika gbogbo e. Ifa o lagbara o ti wo wa lati bere. Ade ti ati dekun gbogbo nkan bayi alagbara a le de bi eru computer nkan ta ba gbe sinu computer di computer gbe jade eyan lo gbe information sinu e so ko si nkan to o le gbe sinu computer ko si be ba de se te lo la gbe jade fun yin eleyi ti o ba ti ri gbe sibe oun ni o ma n di pe pe a wori lori e to le so pe okay eleyi o si lori e
1: 0816251 9991 Ta lo wa nu ogba na?
14: E ba koju mo sa.
1: E ka ro o.
14: Ogba yan gba pe fun wa o.
1: E se o.
14: O be lo pe lati tabula be ga na.
1: An ba yin bo.
14: Ke awon taji mo ko ti soro. Ta ba ni ka wo oro yi, ti ge ba awon taji mo ti so. Oro yen ti pe. Ti wa ye egba yan si bi kan. Oyan ko gun family be mori dada be ri. So pe de ni o no fin jeun. Awon se kon ba si be gogogogo won ba ti to de ko ma ri be. Ti ba du nyoju ti e o. Awon ni gogogogo lo ku ti lowo. Tí wọ́n ní kó ibùn yàn márùn ún òun náà tí àkókò ìbùn yàn kó méjì lọ́dọ̀ tiẹ̀ tàyẹ̀ méjì tí nígboro tí gbọ́ gbogbo tí wọ́n nánà kó já máa jẹ lọ ọ̀nà ìdàwọ̀ gbogbo ẹ̀ fífẹ́ kárí tó ọwọ́ wa ló kù sí ìjọba gbìyànjú ẹ̀jẹ̀ ká ti gbẹ̀ kó lè dá ọmọ pẹ̀lú ọkọ̀ jésù ẹ̀jẹ̀ ò ní bàjẹ́ o àwọn adarí wa gbìyànjú àwọn aráàlú ló kù sí lọ́wọ́ ẹ kú sí ẹ̀dá fún.
1: Ẹ ṣeun ẹ ṣeun 0816251 9991 Hello, ẹ kú ojúmọ́ o.
15: Ẹ kú ètò.
1: Ẹ ṣe o.
15: Wọ́n pè láti wàárọ̀ ká.
1: Dà.
15: Kọrin dáwẹ́.
1: Dà.
15: Arógun jòjò.
1: Dà.
15: Torí ìdájọ́ ìyá kọ́kọ́, ọkàn àwọn ènìyàn yigbì láti máa tẹ̀síwájú nínú iṣẹ́ ibi. Òun ló fà á tó fi rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àbá tí mo tẹ̀mí fẹ́ dá ni pé kí ìjọba tí wọ́n bá ń ṣe àkọsílẹ̀ kí wọ́n kó gbogbo nǹkan tó júwe biometrics àwọn èèyàn kí wọ́n kó jọ sí ojú kan kó dẹ̀ jẹ́ pé kò sọ́mọ tí wọ́n bí tí kò ní tiẹ̀ wọ́n ṣe ń bí ni wọ́n ṣe máa register ẹ̀ ni wọ́n á dẹ̀ máa rí wípé wọ́n ṣe capturing ẹ̀ kò ní ṣe é ṣe fún àwọn ènìyàn láti fi orúkọ ẹnìkan ja olè torí pé kinní ẹ̀rọ yẹn á ti gbé jáde nínú báǹkì ibi tí ó wà so nítorí pé a ò ní record òun ló kọ̀ sí ẹ̀ tí àwọn èèyàn fi ń gbà wá lójú mo dẹ̀ fẹ́ sọ wípé àwọn civil servants wọ́n ṣe awúrú juju àwọn olóṣèlú lọ àwọn ló dẹ̀ máa ń fọ̀nà hàn wọ́n but tí ó bá yẹ pé a ní record tó dára kò tiẹ̀ ní sí pé à ń ṣe census à ń pè kí ni because wọ́n ṣe ń ṣe wọ́n ṣe ń bímọ yẹn ni gbogbo record yẹn máa wà gbogbo ẹni tó bá ti wà ní ìlú wọ́n á mọ̀ ẹni tó wà níléeṣẹ́ kan wọ́n á ti mọ̀ nílẹ̀ òkèrè wọ́n tẹ́nìkan bá wọ ìlú yẹn wọ́n ti mọ̀ tó bá ti pàdé ẹ̀ wọ́n á ti mọ̀ pé o kì í ṣe because tí wọ́n bá kàn sí ṣe data gbogbo nǹkan nípa everybody á gbé jáde so ó dìgbà tí àwa náà bá fi ju fìdọ̀ ṣe ètò wa ni a lè bẹ̀rẹ̀ sí ní mọ àwọn tó ń rẹ̀ wá jẹ lábẹ́lẹ̀ ẹ̀kú ètò.
1: Ẹ ṣeun àdúpẹ́ ibi olúgbẹ́ fogunmọ òun náà láàmọ̀ pé ní olúfimọ àti sọ sílẹ̀ láàárọ̀ yìí kí ọlọ́run ọba kó bá wa jọ gbogbo ohun tí ẹ̀yin aráalé tẹ́ ẹ ti sọ ìjọba náà ń gbọ́ a sì dúpẹ́ lọ́wọ́ àlejò wa tí wọ́n jẹ́ lámẹ̀ẹ́tọ́ àwùjọ ọ̀kan lára àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè yìí òjò Alexandra bi won se yanana ijoba na o tin gbo mi wili gbogbo nkan ti awon eniyan so laaro yi ko ni nkan kan se pelu erongba ile ise adaba bo se ri loju awon eniyan o na ni won se salaye iyoko tu di ojo isegun lagbara olohun ta mo tu pade lori eto ojuma ayo titi digba na adeboye galani loruko temi nje a ni jeun ti o te wa lorun e ka ro o
16: Etuku dede woyi eyin eyan wa nibi gbo ti e tin lanfani lati mo gbo wa e ka bo sori akanse eto ni ikanni ta wa yi e tun ba wa sun idi radio yin tori pe eto yi yo se yin lanfani pupo pupo papa julo ninu idile yin ile ise to nse gbogi 24/7 aba mixture awon na ni won se onigbo wo eto yi ti won si ni ka mo gbara wa nimoran ka mo soro isiti funra wa ka si mo towo tin do wa bo abi aso sebi yoruba bo won ni eni to ba dake bayi o na ni tara re ba dake ni koro mo wa di idile to tin toru tele to wa di nti yanpon yanrin sele nbe awon kan ni won fi oro ni won fi to wa leti ta si wo wi pe ka fi gbara wa nimoran ka si fi si odi won ile aye wa Idile kan to ti n toro tele laarin oko ati yawo biri o na loye lo wa bere ni je pe yanpon yanrin o n sele laarin won ase inu yawo yi ko do si bi oko re bo se ti mo se o ni ko soju se re bo se to ati bo se ye oloko ohun o se to ko soju se re bo se to ati bo se ye ninu ile depo ko pe oko re sakiesi ki won dijo wa ojutu si isoro to n koju won yi ko se be depo ko gbe igbese pelu oko re nse lobirin yi lo ba na se sita amo ko pe ko jina ibe na lo ti gbe jombo wale to si ko bara re sadede lo bere si ru to si bere si nbe ibi ti won ti n gbe kiri ohun ibe lo ti wa jewo wipe edakun e ba nbe oko mi e si ba nso pe ko dariji mi tori mo ti se lo ba bere si jewo ibi to rin si ateni to n ba dore ekoko ase eni to n ba dore ekoko yi ko fe fun re rara eleyi un ohun to fe lo lara re lo n wa kiri o wa di pe obirin ohun o ge ka abamo je nigbeyin esi ma wi pe yoruba ni abamo bayi o na ni gbeyin oro kọlọhun oba ko ma je ki abamo ko gbeyin oro gbogbo wa eyi ni ile ise to wa n se gbogi 24/7 aba mixture la fi wa n gbara wa niyanju wi pe iwo yawo to oba mo wi pe oko re o se daadaa to ninu ile gbiyanju ke ejo wa ojutu si ona abayo ohun ni kì í ṣe wípé àwọn ń bẹ́ẹ̀ta àna sẹ́ẹ̀ta òun náà ló lè jọ náà àbáyọ ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 aba mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé à ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíín wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́ bẹ́ẹ̀ lẹlòmíín wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀ àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 aba mixture láti mọ jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà ẹ sì wàá mọ wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tinú rárá omi pọ́nbélé náà fi ṣe àjọ NAFDAC sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni wọ́n ní kọ́ guide ara rẹ̀ ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà náà mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀
17: Baba, ẹgbà mi, ẹra mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
18: Abba, aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbọ̀ngàn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture. Kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abba Mixture. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 Orúkọ ọmọ ni Ìjánu ọmọ 24/7 Abba Mixture. Gbogbo ìgbà, ìjà wà ìjà òsì. Always guide me.
16: bẹẹni ìjáwá ìjà òsì always guide náà ni ṣe wá rí gbogbo ẹyin tí ẹ bá fẹ jẹ alágbàtà fún lè iṣẹ tó ń ṣe gbòógì 24/7 abamixọ yìí nọmbà yìí òun náà ni kẹ ẹ mọ pé 091-60-62-62-53 ẹ jẹ ń pè lẹẹkan sí 091-60-62-62-53 tó ó tún dìgbà míì náà tá a tún mọ pàdé

0: Kivo 3 in 1. O mi ni kọlọku ko fi kun.
1: Kivo Dairy Mix.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò, chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Ṣadé kù ṣe ọkọ mi.
5: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
4: Màámi.
5: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
4: yẹn. Hypo kẹ̀.
5: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
6: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: mi sokun
1: ami ase olorun ba mi maso aso okun aye oju ni male ara oju ba male kedere tori n to fe ri to si ri bi ta nre dada ni ko n ta n fe ko to alo ka si wa laye ta fe wa ile ise alausa ventures tun ti de o lati lu kano bi won se nse se toju oju to si je pe wo fi nene la
2: oni won tun gbe wa
1: ledu awon maso gbogbo aso okun aye asoju kan pataki n be legbe mi e ba n ki gbogbo aye to n gbo wa sa
3: mo ki gbogbo eti to n gbo mi eti te n fi n gbo mi ko ni din te ma na ole lori oruko emi ti mo ba n soro ni Dr. Maruf lati ile ise alausa ventures
1: bo ti e je pe oro eti ko le gbe wa oro oju ni kini pataki oju lara gan
3: oju je nkan pataki to je pe ta ba n le owo ta n le ola oju na la fi ri na debe tori na a o gbudo fe owo bi n tin ka fi mu oro oju
1: alausa alausa gbogbo kanu gbogbo noti ni won ti ma n ti je alausa n pa atoju oju laipe yi ede ipinle osun lati toju opolopo awon eyan nipa oju
3: beni sir
1: e si setoju won kaluku won won si wa lalaafia
3: pelu ogun lodolo
1: kila won te fe setoju gan
3: itoju oju ofe ni ayewo oju ofe ni
1: bo wa leleyi se rorun ijoba lo gbele yi kale ni abi aladani ile ise alausa na ni
3: ile ise aladani na ni labi Dr. Dauda Kwande lati ilu kanu
1: bo lo si je pe lori oju o le yi ni e mu nbada lati ma fi siran lowo fawe eyan
3: a lona meji nkan ta mo na la n sise to
1: ojo wo ni ayewo itoju ti o wa
4: eto yi yo bere lojo Friday 24 ojo kerinlelogun osu keje ta wa yi ati Saturday 25 ojo Saturday osu keje odun ta wa yi ojo meji pere lanfani yi yo wa fawon eyan o inu aafin oba olukare ti ilu Ikare leto yi o ti waye fojo mejeji o ti ilu Ikare
3: 0706047807
1: e ba n tun pe
3: 0706047807
1: ìbá a bá ń sọ ń pa ojú kí làwọn nǹkan tí máa ń yọ ojú lẹ́nu.
3: Oríṣiríṣi nǹkan ló máa ń yọ ojú lẹ́nu. Ẹlòmíì láti bí àìkíyèsí ara látara oúnjẹ, látara eruku, látara àdọ̀tí, àwọn tó yẹ ká mójútó tá a mójútó, ó máa ń gba ojú lọ́wọ́ ẹlòmíì.
1: Lọ́jọ́ kan máa wá mi.
3: Lẹ́lòmíì àṣìdẹ̀ntì ò rí nàmọ́.
1: Ìmí ọ máa wá pin, ìmí ọ máa wo bàlàbàlà.
3: Bẹ́ẹ̀ni.
1: Ìmí ọ máa yọ bí èéfín.
3: Bẹ́ẹ̀ni sà.
1: Ìmí ọ máa dàbí ẹni pé nǹkan ta dì.
3: Lóríṣiríṣi.
1: Ìmí ọ máa wò bí ẹni pé kò rí nǹkan bọ́bá tó dì nǹkan ń gbà mí. Àtọ́ ni ó súnmọ́ bọ́bá sì súnmọ́ àlọ́jì. Ṣé gbogbo eléyìí lè ṣe tán láti ṣe fáwọn èèyàn?
3: Pẹ̀lú ògùn lọ́dọ̀ lọ.
1: Ẹgbẹ́ lẹ fẹ́ fi ṣe ni àbíjọ àbẹ́yà àbẹ́sìn.
3: Gbogbo èèyàn pátápátá la pè tọ́lọ́run bá ti da ojúmọ́.
1: Lẹ fẹ́ kàn náà wá.
3: Lọkùnrin lóbìnrin lọmọdé
1: lágbà. Ọ̀fẹ́ lẹ sì pé gbogbo eléyìí.
3: Bẹ́ẹ̀ni ẹgbẹ̀rún mẹ́ta ni wọ́n fi gba fọ́ọ̀mù.
1: Owó fọ́ọ̀mù ni wọ́n ó san.
3: Bẹ́ẹ̀ni 3000 naira péré.
1: Lẹ́yìn ẹgbẹ̀rún mẹ́ta un, èlò ni wọ́n ó ṣe àyẹ̀wò.
3: Kò sí nǹkan kan mímọ̀.
1: Èlò ni wọ́n ó ṣètọ́jú.
3: Àyẹ̀wò ọ̀fẹ́, ìtọ́jú ọ̀fẹ́ ni
1: bá. Aago mélòó lè tó yọ ọmọ bẹ̀rẹ̀ lójoojúmọ́?
3: Láti aago méje àárọ̀.
1: Aago méje àárọ̀.
3: Títí di aago mẹ́fà rọ̀lẹ́ lójoojúmọ́.
1: Wọ́n má sì ti dé tán gba fọ́ọ̀mù, o ò ní sanwó kankan.
3: Rárá pa.
1: Ẹ sì ní ìṣe ìjọba lọ́rùn yín.
3: Iléeṣẹ́ aládàáni.
1: Ẹ já sí ibo lẹ ní ìtọ́jú yóò ti wáyé.
4: Ètò yìí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ Friday 24 ọjọ́ kẹrìnlélógún oṣù keje tá a wà yìí àti Saturday 25 ọjọ́ Sátidé oṣù keje ọdún tá a wà yìí ọjọ́ méjì péré lànfààní yìí yóò wà fáwọn èèyàn o inú ààfin ọba olúkàrẹ ti ìlú Ikàrẹ lètò yìí yóò ti wáyé fọjọ́ méjèèjì o ti ìlú Ikàrẹ.
3: 0706047807.
1: Ẹ bá ń tún pè.
3: 0706047807.
1: Àdúpẹ́ lọ́ọ̀lọ́hun ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè fi béèrè torí pé ọ̀rọ̀ ojú kìí ṣe ń tá a lè máa fọwọ́ jẹ̀bẹ́ tẹ́ mú àfi kí Elédùà kọ́ mọ́ ìsọ gbogbo wa náà sọ òkun ayé ká sì mójútó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo ló lè já sọ̀dọ̀ yín.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pè wá sí 0706047807.
1: Ẹ bá ń tún pè.
3: 0706047807.
1: Iléeṣẹ́ wo ló ṣe àgbékalẹ̀ àǹfààní yìí ná?
3: Iléeṣẹ́ Alausa Ventures tó kalẹ̀ sí ìlú Kánò.
1: Lábẹ́ dókítà
3: Dauda Kwande.
1: Ojú ò ní tì í sa, orúkọ tí ga ti jẹ́.
3: Orúkọ tèmi ni Dr. Maruf láti iléeṣẹ́ Alausa Ventures.
1: Àgbà pé iléeṣẹ́ Alausa Ventures pé Kánò ni wọ́n wà. Ẹ̀yin sọ Yorùbá bó o ló ṣe jẹ́.
3: Bẹ́ẹ̀ni sà, Yorùbá lèmi tí mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ Alausa Ventures. Ní gbogbo ilẹ̀ Yorùbá ni mo ti jẹ́ aṣojú fún wọn.
1: Báwo yẹn bá pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀yin lẹ́gbẹ̀.
3: Bẹ́ẹ̀ni sà, èmi
1: ni mo máa gbé. Láti ìdí àmọ́ bí wọ́n ó ṣe rìn.
3: Bẹ́ẹ̀ni.
1: Atọkùnrin àtọbìnrin àtàgbà àtọmọdé àti gbogbo ẹni tó bá jẹ́sẹ̀ pé ojú ń yọ lẹ́nu káwọn náà ó wá láti wá ṣàyẹ̀wò láti wá gbà tọ́jú lọ́fẹ̀ẹ́.
3: Bẹ́ẹ̀ni sà.
1: Ṣùgbọ́n ẹgbẹ̀rún mẹ́ta péré náà gbà fọ́ọ̀mù.
3: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹjẹ́ yọ̀ǹda yín ó làwa náà ti gbọ́n o ẹjẹ́ agbéra láti jàǹfààní ojú ọ̀nẹ́rẹ́ lẹ́dàá o àní wà lóòkun ayé ẹ kú ìkà.
5: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbọ́ gbọ́ àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mi àmà refresh ń tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
0: Yay! Mo gbe o. Data ti mo sese se ma ti to.
5: Se mi o so fun e.
0: Jara e. Ma je ki phone e ma fi data re se oble. Se akiyesi auto updates. Pa awon apps ti o ko ba nilo nigba kugba.
5: Ero ibani soro lasan le mi o. Kokoro ti nje data ni je ku je fun eni ti o ba se amojuto data re.
0: Je igbadun data re ni welemu. Leave it 100 MTN.
2: Àwọn àti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
6: Ó bẹ́ẹ̀ là á bí ní ìṣòro ìsara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorú ń sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
7: Ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá Òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
8: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí Bàbá Ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan bọ́ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ti ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí àti pé kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo niwọ náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni ọjẹ́ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí è pé òun fi atarara. Bẹ́lòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kan gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wora wa níran. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dá gbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sí kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún wọn lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ṣiṣẹ́ ọdẹ bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ̀n náà ń lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obi mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò ẹ̀wọ̀n ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa ma ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìnrìn ọgbọ̀n ìṣẹ́jú a lè rìnrìn wákàtí kan a lè rìnrìn ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá jàǹfààní ewé àtegbò lọ́dún èmi Bàbá Òkè Ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun

0: ọlọgbọn obìnrin fi ọwọ ara rẹ kọ ilé ara rẹ ṣùgbọn òmùgọ obìnrin fi ọwọ ara rẹ túká. Èyí ni ó mú kí gbogbo obìnrin rere tí ìjọ The Gospel Faith Mission International Ìgbọ́kọ̀dá District Èbúté Aláyọ̀ Zone tí ó wà ní ìlú Èbúté Ìpárẹ́ ní ìjọba ìbílẹ̀ Ìlàjẹ́ ní ìpínlẹ̀ Ondo máa pe gbogbo ènìyàn sí ibi àjọ̀dún àwọn obìnrin rere wọn Good Women Anniversary tí wọ́n pe àkórí rẹ̀ ní Ìjàkadì Ogun Ìpínlẹ̀ lórí ìdílé Kristẹni tí a ó rí nínú ìwé ìfihàn orí 12 ẹsẹ̀ kíní títí dé ìkẹta dín ní ogún tí yóò wáyé ní Monday Ogúnjọ́ títí di Sunday ọjọ́ 16 oṣù keje ọdún 2026 àlàkalẹ̀ ètò rẹ̀ rèé Monday Ogúnjọ́ ni ẹ̀sìn ìbẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà tí ó gbóná janjan ní dédé agogo 5 ìrọ̀lẹ́ Tuesday ọjọ́ 21 ní wákàtí àsọyépọ̀ wa lórí àkọlé gbangba bí Kristẹni ṣe lè borí ogun bẹ̀rẹ̀ ní dédé agogo 4 ìrọ̀lẹ́ Wednesday ọjọ́ 22 ní àṣálẹ̀ gbígbé ogun ìpínlẹ̀ mi Thursday ọjọ́ 23 ní ìdánilẹ́kọ̀ọ́ lórí bí a ti ń ṣe òróró ọṣẹ àzá bleach àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ̀rẹ̀ ní dédé agogo 4 ìrọ̀lẹ́ Friday ọjọ́ 24 ní wákàtí ìtúsílẹ̀ pẹ̀lú ààwẹ̀ àti àdúrà Saturday ọjọ́ 25 ní títú àyíká àti ilé olúwaṣẹ Sunday ọjọ́ 26 gan ni àjọ̀dún bẹ̀rẹ̀ ní dédé agogo 8 òwúrọ̀ Sister Taiwo ẹwà jalẹ̀ moderator Sister Kainde Ogundeji wire coordinator Dickiness Fokunsi Ogundeji matron Dickin John Gabriel women coordinator Pastor Mrs. A.O. Elebiju Pastor M.O. Elebiju Pastor Incha Dickiness Esther Dada district women coordinator Pastor Gabriel Ayode Dada district pastor Pastor E.O. Abina general overseer àwọn àti gbogbo ìjọ lóní KMC Oyesko máa kéde ẹ̀.
1: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
2: It's about to go down.
3: What?
4: My love, what did happen?
3: Before I marry you, the TV where you promised, the fridge, nko, where is it? Washing machine, nko. Will I be using my hands to wash clothes in 2026?
4: Cancel this wedding.
5: Relax, everybody. Who said I must buy everything once? Are you CD Care? CD Care? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CD Care.
3: So all those things don't already dey house?
5: Abba, since last month.
3: Ah, pastor, continue the wedding.
6: Yay! Walk on up, turn together.
5: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more. Only pay small, small. Zero interest, normal market price. Download CD Care today.
7: Visit us at Danco Plaza at Jilosun, beside Olu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikerio Road, at Doikiti. Please call 0707-484-3351.
8: CD Care, pay small, small, live BB.
9: Holy flock of Christ.

0: Bolu Akure. Come and experience this momentous occasion with us.
1: Time is 10 a.m. prompt.
0: Announcer, CSP Ayodele Arike. Commandant, Police Secondary School, Itao Bolu Akure.
2: Olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
5: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Ìwọ tí NIN rẹ ti sọnù àbí ìwọ tí kò tí ṣe NIN rí. Yálà o ní ìpèníjà pẹ̀lú NIN rẹ nípa ọjọ́ ìbí àti orúkọ. Àbí o fẹ́ sọ NIN rẹ di plastic oníke alágbèéká. Kàn sí Alpha Computer ojúlówó NIN Enrollment Agent. Ṣe àwárí ọ́fíìsì Alpha Computer kí o dẹ̀ tún ṣọ́ra fún àwọn alọ́nilọ́wọ́gbà tí wọ́n ń lo orúkọ Alpha Computer lẹ́gbẹ̀ẹ́ Wema Bank. Fún Ẹ̀rí, dájú àti àlàyé pé Alpha Computer sórí nọ́mbà yìí 081-6245-3103 lẹ́ẹ̀kan sí 081-6245-3103. Please listen to this important announcement. Have you lost your NIN or you have not been registered for NIN? Are you facing challenge of any kind, such as error in name and date of birth on NIN? Or probably you are interested in converting your NIN slip to plastic card? Please contact Alpha Computer, a licensed NIN enrollment agent. Ensure you locate office of Alpha Computer beside Wema Bank, Obade Shida Road, Akure, and beware of fake agents around the area. For inquiry, contact Alpha Computer on this number 081-6245-3103. 081-6245-3103. Once again, 081-6245-3103. Thank you.
6: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: Vivo 3-in-1. Omni kalau ku kopi ku. Vivo Dari Mix.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wẹ̀ kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi starch tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi starch yóò sọ gbogbo oúnjẹ tá a

0: kù sí ọkọ mi.
1: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
0: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
0: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: àwọn agbébọn tí wọ́n fura sí gẹ́gẹ́ bí ajínigbé náà ti kí àgbẹ̀ kan fún kí agbájé mọ́lẹ̀ ní pẹ̀lú àwọn méjì mìíràn nílùú agbájé tó wà ní agbègbè àlà eléfòsán ní ìjọba ìbílẹ̀ ìdànrè nípínlẹ̀ Ondo àwọn tí wọ́n jí gbé ọ̀hún ni ó jẹ́ obìnrin méjì àti ọkùnrin kan ò léyìí tí wọ́n ṣiṣẹ́ lọ́wọ́ ní orí oko wọn ní ìlú ọ̀hún kó tó di wípé àwọn kọlọ̀sí náà kì wọ́n mọ́lẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn léyìí tí ó bá ròyìn ìfọ̀rọ̀jẹ̀wò lábẹ́ aṣọ àwọn ajínigbé ọ̀hún ni wọ́n ti pe àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n kì mọ́lẹ̀ tí wọ́n gbé sá lọ o tó sì ń béèrè mílíọ̀nù márùn-ún náírà lórí ẹnì kọ̀ọ̀kan kí wọ́n tó lè tú wọn lẹ̀ gẹ́gẹ́ bí ròyìn ṣe ṣe àlàyé ló sọ wípé ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n ti fi tó àgọ́ ọlọ́pàá àlà létí o bẹ́ẹ̀ kẹ́nà ti fi tó àjọ ẹ̀ṣọ́ aláàbọ̀ ẹkùn gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo létí wà tẹ̀síwájú ó ní ẹni tí ó jẹ́ àbúrò ìyàwó Fúnkẹ́ Falolú àti àwọn méjì mìíràn ni wọ́n lọ sí oko léyìí tó sì jẹ́ wípé wọ́n ṣe máa ń ṣe ní ojoojúmọ́ náà tí wọ́n ń ṣiṣẹ́ ní oko wọn ó ní wọn ò tiẹ̀ lérò wípé wọ́n ṣe ń lọ pé wọn ò ní padà wálé o àìgbà tí àwọn ajínigbé dé náà tí wọ́n dédé pè wọ́n tó sì sọ fún mi pé kí wọ́n mú mílíọ̀nù márùn-ún márùn-ún náírà wá lórí ẹnì kọ̀ọ̀kan kí wọ́n tó lè yọ̀ǹda wọn o ó ní lòun bá pariwo tó wípé ibo gan ni wọ́n ti fẹ́ rírú owó yìí o nígbà tí wọ́n sàn kàn sí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ondo Àbáyọ̀mí Jimoh ń ló fi dáhùn yẹn lójú pé ìṣẹ̀lẹ̀ òun ni wọ́n ṣe ìwádìí lórí rẹ o àti pé bí iṣu ọ̀rọ̀ bá ṣe kú tí ọ̀bẹ sì bẹ́ẹ̀ gbogbo rẹ̀ pátá ìnáwó ṣàlàyé ẹ lọ́ka yìí kú o nínú ìwé ìròyìn Daily Post ìwé ìròyìn Vangard àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Gbogbo mole gòkè mole sọ ọmọkùnrin yẹ kó lè tayọ ìṣẹ́jú márùn síwájú sí i bàbá sì ṣáná sí ẹ́ńjìnì ọmọkùnrin lọ́wọ́ kan ó tún yẹ kó lè gbéra lẹ́yẹ òṣọ́ka no story ó ń sú mi ó ń rẹ̀ mí mo dojú iṣẹ́ n ò lè gbéra àbí kẹ́ni ó mọ ṣẹ̀yọ wẹ́lẹ́wẹ́lẹ́ bẹ́ẹ̀ sì ni kò dáa kí prostate ó tún máa fún ọmọkùnrin ní wàhálà àbí nítorí náà n lo ṣe nílò Ecoman egbòogi tá a ṣe ní pàtó fún àlàáfíà àti mara jí pépé ọkùnrin mú ni padà bọ̀ sípò gúdugúdu akíkanjú ara kan gúdu ọkùnrin ogun tó lè gbé olólùfẹ́ rẹ̀ débẹ̀ jẹ́ gbogbo ìgbádùnmòdòmódòdè góńgó Ecoman ó gborí ọ̀fẹ́ gbòǹtàjọ NAFDAC pẹ̀lú òǹkà 8710387L Ecoman gbogbo ìyàwó létínú rẹ̀ ń dùn lóòrèkóòrè dọ́wẹ́ẹ́ kẹ̀lú ọkọ rẹ́rìn músẹ́ ní gbogbo ìgbà tí ń gbọ́ràn sọkọ lẹ́nu ẹ wá díẹ̀ baálé ilé yẹn ń lo Ecoman kò sí àní-àní béèrè fún tiẹ̀ ní Tisicos Pharmacy Old Obas Palace Ilẹ̀kùn Ọ̀dà Road Àkúrẹ́ tàbí kí ẹ pé 0803-376-7334 Ecoman, the confidence every man deserves.
2: Communications tún bọ̀ nára yọ. Odún ni wọn kìí ṣàìmọ̀ olóko. Tá a bá ń sọ̀rọ̀ nípa kọ̀m̀pútà láptọ̀pù nílẹ̀ yìí. Má làágùn jìnà. Ọ̀dọ̀ wọn ni kó o máa bọ̀. Má fowó tó làágùn kó o tó rí. Tún ra ntí ò dá o. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ àti ìwọ tó nílò kọ̀m̀pútà láptọ̀pù. Má bọ̀ ní Frank Communications. Kó o wá rojúlówó láptọ̀pù tó fi ní lọ́kàn balẹ̀ tó tún lálòpẹ́. Tún gbọ́ o. Gbogbo kọ̀m̀pútà láptọ̀pù tó bára lọ́dọ̀ wọn báyìí. Ẹ̀dínwó ló bá dé. Pẹ̀lú ẹ̀bùn kọ̀m̀pútà láptọ̀pù bag, digital mouse, kọ̀m̀pútà láptọ̀pù stand àti charger. Frank Communications ti kó kọ̀m̀pútà láptọ̀pù wọlé bìbà. Irú èyí tó bá ń fẹ́ ńbẹ lọ́dọ̀ wọn. Okòwò ń bẹ lórí kọ̀m̀pútà láptọ̀pù wà ra tiẹ̀. Kò tún kẹ́kọ̀ọ́ ìdókòwò lórí kọ̀m̀pútà láptọ̀pù. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́, ẹ̀yin akẹ́kọ̀ọ́, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, òṣìṣẹ́ ìjọba, gbogbo yín lẹ nílò kọ̀m̀pútà láptọ̀pù lásìkò yìí o. Tún gbọ́ o, àǹfààní san díẹ̀ díẹ̀ tún wà. Ó yà wọ́n náà máa bọ̀ ní Frank Communications tó wà ní Frank Complex 7 Okemeso Street, lẹ́yìn Unity Bank. Telephone 0906-123-3331 tàbí 0803-353-4200. Frank Communications, kọ̀m̀pútà láptọ̀pù tó dáa tó fi ní lọ́kàn balẹ̀. Ọ̀dọ̀ wọn ló ti ríra.
3: Ní tuntun mìíràn tuntun jẹ́ onípínlẹ̀ Ondo. Ètò ìpolongo ọjà ẹ lọ sọ́lọ́jà ń bọ̀ sí ọjà tó súnmọ́ yín pẹ̀lú ètò ìrónilágbára àti ìmọ̀lára lórí àwọn àṣeyọrí ètò ohun ọ̀tun ti Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ darapọ̀ mọ́ wa ní ọjà ìgbàrà òkè lọ́jọ́ 14 oṣù keje, ọjà Ifọ̀ ọjọ́ 16 oṣù keje, ọjà Sabuore ọjọ́ 4 oṣù kẹjọ, ọjà Òkè Àgbè lọ́jọ́ 16 oṣù kẹjọ, ọjà Kiribo ọjọ́ 16 oṣù kẹjọ, ọjà Ita Ogbolu ọjọ́ 17 oṣù kẹjọ. Ètò ìtọ́jú ìlera ọ̀fẹ́ yóò wá wáyé ní Ondo East ọjọ́ 21 oṣù keje, Ifedore ọjọ́ 23 oṣù keje,
4: Akoko South West
3: ọjọ́ 17 oṣù kanna, Ilẹ̀ Olúji Òkègbo ọjọ́ 29 oṣù keje, Ìlàjẹ ọjọ́ 12 oṣù kẹjọ. Ní ogúnjọ oṣù keje, àwọn obìnrin GMT ní ìpínlẹ̀ Ondo yóò ṣe ìfọwọ́sí gbangba fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Lẹ́yìn náà,
5: àwọn ọmọ Ìbìrà yóò ṣe ìfọwọ́sí gbangba tiwọn ní ọjọ́ 6 oṣù kẹjọ, àwọn ọmọ Igbo yóò ṣe tiwọn ní ọjọ́ 13 oṣù kẹjọ. Nígbà náà ni àwọn ọmọ Hausa yóò ṣe tiwọn ní ogúnjọ oṣù kẹjọ.
3: GMT ìpínlẹ̀ Ondo ló ṣètò àwọn ètò yìí o, pẹ̀lú àtìlẹ́yìn mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé. Honorable Dr. Olubunmi Tunji Ojo.
4: Eku dede wo yi o eyin temi
6: emi fe mi alagbo lo nsoro ti office mi wa ni solo junction legbe democracy park ni ilu akure
4: a ma balẹ si ilu ikare ni on the 21st di on the 26th july osu keje ni 77 hotel ni ilu ikare
6: ta ba ri wo obirin to ti wa ni doko lati ojo pipe to ro mo pe ronise ba bo lode mi fe mi alagbo tabi iwo to nto ni emerin le marun ti ile to mo ni ba bo lode mi fe mi alagbo ore eleyi o da fun ago ara wa tabi iwo to je para yun ni tabi inu re gbona lati nu wa ni tabi ara nja oje ni tabi iwo ti o le dide ah ma bo lode fe mi alagbo ni pa ase eledumaran olorun yo fun won ni wosan number wa re 070-6532-6843 tabi iwo kunrin to le gba bo dara dara lori papa pelu aya re lile tabi iwo tun je pe ko ti emoko to nse olago ara re ma bo lode mi fe ma lagbo number wa re 070-6532-6843 le kan si 070-6532-6843
7: Nje eyin wale iwe to bo nje fe gbe gbawo bo nile yi e ma wule da mujina mo jare ile iwe queen and crown ilu larambo kini ipinle ondo gan lo kaju e ile iwe queen and crown ilu larambo kin nibe lawon oluko wa tin farajin lati ko awon adari re lojo waju nipase eto eko to maye lori pelu iwa omo luabi to nti iwa olorun gege bi ile iwe to bo nte gbase ijoba lati ma se eto idanwo wa ega ti neko be la tun lawon yara lati ile iwe lako bere titi de grammar ninu ayika eleyi to duro re pelu abo to peye lori awon omo yin to fi ma awon yara ikawe to je ti igbalode eleyi ti awon nkeko aye odi oni kun be fofofo day and board ni wa ni ile iwe wa awoyanu a ni yara igborin jade wa iyen music studio to fi ma ilegbe fun awon akeko to je ti boarding igbani wole fun sa eto ikeko 2026-2027 lo ti gbera so bayi eto idanwo ase wole ni yo bere lojo kokanla osu keje ati ojo kedogbon osu keje be ni yo to ma te waju ni ojo kejo osu kejo titi di ojo kejilelogun osu kejo odun yi fun ekunrere alaye ati iforuko sile e pe 0706-071-9708
8: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni koda se kan sun lo ni
9: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure koronjo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka wo eyin didun ara riro apo gede gede jo ti ara danu logo lomo kuri abaduro to ti o si ma sise akoni lodo lolufe re iwe atego la fi pe lo re ajo nadak fun te gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062653 oruko money janu omo 24/7 abamission gugu iga ijawa ija osi always guide me
10: Kayode
11: Dodun
10: Are orilede America ye Donald Trump lo mo ti gbosubara bande fun Are Bola Ahmed Tinubu o pelu bo se se apejuwe bo se ngbogun ti wa agbesumo mi ati awon oniwa ipa gbogbo ni orilede to si je ki oro abo ile yi ko le fese ni le den den paapa julo latare bo se je pe awon karamba ni eyan kan ti won se akolu si awon Christiani ni orilede Nigeria ninu leta yi ti Trump to ko ni o ti gbosuba fun Are Bola Ahmed Tinubu oni ori ise takutako yi to nse o pelu bo se je pe o ngogun ti awon karamba ni eyan won yi ngba to n fi lede lana eniga ti se olubandamoran pataki si Are lori oro to ni se pelu iroyin iyen Bayo Onanuga oni ninu leta na eyi ti Trump to ko lo ti fi idi re mule gbangbagbagba wi pe orilede America o n se atileyin fun orilede Nigeria lati pe ko le gbogun ti awon agbesumo mi oni tori na nko awon dupe lowo Trump o pelu iru leta iwuri eyi to ko si Are Bola Ahmed Tinubu bayi ogba be ni ile ise are ile yi ni awon na ni won mo soro won ni nkan ti are orilede America to se yi inu won mo do se ati pe yi fi idi re mule pe Are Bola Ahmed Tinubu o repeti ninu ojuse re lati le je ki oro aboko fese rinle ni orilede Nigeria ati pe eyi n fi han wi pe isejoba Are Bola Ahmed Tinubu o ni tesiwaju ninu gbigbogun ti oro agbesumo mi ni orilede Nigeria eni ti se olubandamoran pataki si Are Bola Ahmed Tinubu lori oro to ni se pelu awon akanse nkan yen Daniel Bauer lo so oni te ba ri owo ti Trump to fi ko letter na si Are Bola Ahmed Tinubu e ti ri daju pe Are Bola Ahmed Tinubu o gba yi nile be gege n lo gba yi loko oni eyi o wa so pe ki won duro lori gbogbo ojuse yi ti won ti se tele oni se me pe ta ba tin fi owo run yun ori aja yo mo desi daada ni oni pelu bi Trump to se fi owo yun ori aja orilede Nigeria bayi awon yo tun tesi waju ni o lati le je ki oro abo orilede yi ko le fese nile denden e ko jado sinu iwe iroyin Daily Post iwe iroyin Punch ati opo awon iwe iroyin mi to jade loni.

0: Jọdún
1: Káyọ̀dé.
0: Ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ léyìí tó gbé àpótí fìkàlẹ̀ sílùú Ìlọrin tó jẹ́ lúlu ìpínlẹ̀ Kwara. Ní ó ti ṣe bẹ́ẹ̀ dá ẹjọ́ ẹ̀wọ̀n fún àwọn méjì pẹ̀lú ilé iṣẹ́ kan lórí ọ̀rọ̀ wípé wọ́n wakùsà lọ́nà tí ò bófin mu léyìí tó sì tako òfin ìwakùsà tó orílẹ̀-èdè Nàìjíríà tọdún 2007. Àwọn ọ̀hún ni Samuel Sunday lẹ́ni tí wọ́n gbé lọ síwájú ilé ẹjọ́ lórí ẹ̀sùn kan kọ́ngbẹ bẹ́ẹ̀ kẹ̀ Saheed Lawal Akànjí iná gbé lọ síwájú ilé ẹjọ́ náà pẹ̀lú ilé iṣẹ́ rẹ̀ Sascora Nigeria Limited léyìí tí ó jẹ́ wípé lọ́tọ̀ọ̀tọ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kọjú wọn sí igi ìjẹ́jọ́ o lórí ẹ̀sùn méjì kọ́ngbẹ́kọ́ngbẹ́ bẹ́ẹ̀ kẹ̀ ni wọ́n kó wọn lọ síwájú onídàájọ́ Abimbola Awogboro ti ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ léyìí tí ó jókòó sílùú Ìlọrin ọ̀hún gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọwọ́ adarí ọ̀rọ̀ ìròyìn fún àjọ tí ń gbógun ti pípa owó ìlú ní pọ́ńpọ́ àti àjẹbánu EFCC ẹkùn ti Ìlọrin ni ó sọ pé ìrìn àjò tààrà síbi ìfàsọpẹ́ńpẹ́ roko ọba fún àwọn wọ̀nyí ló tẹ̀lé àwọn ìròyìn tó gíríkì léyìí tí wọ́n rí gbà nígbà tí àjọ ọ̀hún tó sì fi ẹ̀sùn kàn pé àwọn wọ̀nyí ni wọ́n ń ṣe owó wíwakùsà lọ́nà kò tọ́ o tí wọ́n sì ní àwọn nǹkan àlùmọ́nì orílẹ̀-èdè ní àkàtà wọn láìsí ìwé àṣẹ àti òfin léyìí tí ó ṣe bẹ́ẹ̀ tó tì wọ́n lẹ́yìn ó ní wọ́n gbé ìgbésẹ̀ lórí

0: ilé iṣẹ́ tirẹ̀ lè tó wà ní ìdojúkọ ilé ẹ̀kọ́ fáfitì ti ọ̀jájá tó wà ní pópónà pàṣá ní ẹyẹ nkọrin nípínlẹ̀ kwara bákan náà ìwádìí ló wá fi hàn wípé àwọn tó ń jẹjọ tí wọn sì rán lẹwọn ọhún lọnà kò tọ ni wọn ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe owó kùsà wíwà o léyìí tí wọn sì ní onírúurú àwọn èròjà tí ó jẹ ti orílẹ̀-èdè nàìjíríà tí wọn ní lákàtà wọn tàbákà mi ní méjì mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà kìí ṣe kékeré làwọn ohun amáyédẹrùn tó jẹ́ ti orílẹ̀-èdè nàìjíríà ní èròjà tí wọ́n wà nínú ilẹ̀ ọ̀hún tó wà lákàtà wọn láìsí pé wọ́n gba ìwé òfin wọn ò sì ṣe àkọsílẹ̀ iléeṣẹ́ wọn lọ́dọ̀ àjọ tí ń rí sí ọ̀rọ̀ wíwa kùsà ní orílẹ̀-èdè nàìjíríà léyìí tí òfin náà tí ó fi lọ ẹsẹ̀ wọn pọ̀ ní kìtìpé gẹ́gẹ́ bọ́n ṣe sọ ẹjọ́ tí wọ́n kà sí sunday lẹ́sẹ̀ ni wípé ìwọ samuel sunday ní nǹkan oṣù kẹfà ọdún tí a wà nù rẹ̀ yìí lẹ́kùn iléeṣẹ́ àjọ tí ń gbógun ti ń pawó ìlú ní pọ́ńkú àti àjẹbánu náà tó sì tún wà ní ẹkùn ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó wà ní ìlú ìlọrin ni ó ṣe bẹ́ẹ̀ ní àwọn nǹkan tí ó jẹ́ ti orílẹ̀-èdè nàìjíríà léyìí tí ẹ wà nínú ilẹ̀ tí ẹ kó sí àkàtà yín tó ìmú kí ẹ tasẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin ìwà ọ̀daràn pàápàá jùlọ ní abala ìkẹtàléní àádọ́rùn rẹ̀ pẹ̀lú bí ẹ ṣe lọ ń wa kùsà náà lọ́nà kò tọ́ o bẹ́ẹ̀ kẹ́ ni wọ́n tó ka òfin kejì bẹ́ẹ̀ ni wọ́n sì ká sí ẹnì kejì àti iléeṣẹ́ rẹ̀ lẹ́sẹ̀ nígbàtí adájọ́ awógbọ̀rọ̀ tó ní kí sunday máa lọ sí ẹ̀wọ̀n oṣù méjìlá gbáko tàbí kó san mílíọ̀nù méjì náírà owó ìtanràn nígbà tó ní kí àkànjì náà kó wọn lọ sí ẹ̀wọ̀n oṣù méjìlá gbáko tàbí kó san mílíọ̀nù kan náírà owó ìtanràn àti iléeṣẹ́ rẹ̀ sakura nigeria limited kó náà san mílíọ̀nù kan náírà ẹ lọ́ka yòókù nínú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post ìwé ìròyìn vangard àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Dádì Junior Jọ̀ jẹ́ ẹ̀sùn má jí mi kalẹ̀ gbogbo ẹ̀ náà òjùṣẹ́jú méjì lọ.
2: Mọ́mì Junior má yẹ̀yẹ́ mi mo ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀.
1: Fimile jare.
3: Digota abakasu lo tun se ko.
1: Yee, ma pa mi jare je nse ya awon omo mi.
2: Mo lo nsa lo.
1: Rona Daddy Junior ogbon wo lo da.
2: Emi na ko. Isowo Digota abakasu ni. Ogun ta fi mo ijile pa ewe ati egbe ile wa papo lona igbalode. Fun awon okunrin. Ajabi idani.
1: Eh.
2: Bẹẹni ore mi alowo le lo fun mi. O wulo fa awon okunrin to nrepete dowo le bi ewe okede ta fi na pa loju ise. Ewo ni ko nje o wa nle lati je ko okunrin o ma woke. Finu ka bi o se okele kai bigo kababa capsule iru kan so won lawujo okuta ile ise ayo aba health limited lo popo fa won okunrin nikan e le rira ni chemist ati pharmacy fun ekunrere alaye e pe 0803860685 e lekan si 0803860685
4: Àjọ̀dún oríkádún 82nd anniversary ti ẹgbẹ́ obìnrin rere CAC Good Women Association ìparapọ̀ Ondo àti Ekiti State Babalọla International Miracle Camp kejì ara kejì ìpínlẹ̀ Ọ̀ṣun ibẹ̀ ló ti ń wáyé lọ́dọọdún Wednesday July 29 di Saturday August 1 òun làjọ̀dún náà kókó ọ̀rọ̀ Ọlọ́run ayérayé sí àwọn obìnrin onígbàgbọ́ God's timeless message to women of faith bẹ́ẹ̀ lọ̀pọ̀ ìdánilẹ́kọ̀ọ́ tó wà lóríṣiríṣi ìjọ yípo àyíká Babalọla Miracle Camp nínú èyí tí àdúrà yóò wó di jẹ́ Jẹ́ríkò ayé wa àwọn akọrin ẹ̀mí bíi evangelist Ṣètò Akínṣẹ́tẹ̀ kíkẹ́ lọmọ ọláìyá Dúpẹ́ Adéọ̀ṣun wọ́n forin ẹ̀mí dá wa lára yá nínú ìsìn àṣálẹ́ Friday July 31 ní àjọ̀dún ọpẹ́ ta ó gbàlejò rẹpẹtẹ ààrẹ CAC káàkiri àgbáyé bàbá wa nínú olúwa Pastor Eso Oladele Pastor Yòó Ọdẹ́jọbí Prophet Ezekaya Oladeji Pastor Joe Jacob àti Pastor Gideon Obiwale ti Odúbànjọ́ region à ń kí gbogbo yín káàbọ̀ lórúkọ Olúwa Dickiness VO Akinbode Secretary Conference Planning Committee Dickiness Honorable Bulola Fagbemi leader Good Women Association Nigeria and Overseas awon lo kede
5: ori oye lori
6: Bájẹ́ ìlú Arigidi àkọ́kọ́. Ìyẹn náà ọjọ́ kẹ̀ẹ́dọ́gbọ̀n. Oṣù ta wà nínú rẹ̀ yìí. Gbogbo kọ̀ọ̀kan ìlú Arigidi máa kú bábá. Kú dẹ́múdẹ́mú. Tìjọ tìjọ. Torítorí ìlú tìlú. Gbogbo ọ̀wàrán fámìlì. Ládùúgbò Èkìtẹ́ jí. Arigidi àkọ́kọ́. Tí ń gbà pé lóríṣiríṣi. Congratulations ti ń wọlé fún bàbá olóyè tuntun ni. Gbogbo kọ̀ọ̀kan ìlú Arigidi máa mì títì. Ẹgbẹ́ náà wá kẹ́ gbàtùpà wá. Kẹ́ wá gbògo ńlá ríbitì. Àní kẹ́ wá wòrà wọ́n ńlá kẹ́ńkẹ́. Nínú láńtà tí ò lè gbóṣùpá forígbárí. Àìsí Fafọlábí. Báyọ̀dé Ọ̀wàrà. Ilé tẹ́ sọ bá àjọ Èkìtẹ́ jí. Ariwo ti gba gbogbo ìlú àkọ́kọ́. Ẹ fi sí gbogbo ọkọ̀kọ̀ sísì. Oyè tí káàkiri ìní wọ bá àjọ Èkìtẹ́ jí. Èyí tí ìbìrì bí àtẹ ilẹ̀kẹ̀. Ìsòyà Majesty. Ọba Dr. Yisa Abuola Nipẹ̀kun. Sáàkì ìtìlú Arigidi àkọ́kọ́ ti fi yín jẹ. Kábíyèsí àmà dúpẹ́ lọ́wọ́ yín. Ìwé tí ń kọlu ra wọn kìkìkì. Táyé Tùráyà máa forí pa tú. Àbò lóye tuntun níní. Máa fẹsẹ̀ rajó. Agbára tó máa kẹlẹ̀ dòdòdò. Ilẹ̀ kọrùn máa mílẹ̀ jàjà. Àìtí Fafọlábí Báyọ̀dé. Ọ̀wàrà ogo rẹ̀ ti dé. Ìràwọ̀ tó ń tẹ̀ yìí.

0: dani
1: e ku orire
0: oye amori
1: ayaye oye ti yo waye adupe kiteji arigidi akoko
0: lago kan
1: osogerege
2: omo wara beji omo jigijigede omo lade daguro cheni gokojile omo bochule o omo se meyin tore omo se meyin takoko nwa igede meji o
0: te ba ngbo ariyo owara
1: lo kede loruko gugu ebi
3: omo se gba lere apada o
4: lọlẹ yìí àtàdà àjọ
5: ẹgbẹ́ alájẹsẹ́kù
4: kàmọ̀ sí
5: futa cooperative multi purpose society
4: nípa ẹjọ́ ke
5: kábíyèsí
4: ọba saka
5: amẹ́
4: àti ráùlù rẹ̀ sẹ́ pé
5: ọmú gbé ara ilé ẹjọ́
4: lórí ọ̀rọ̀ alẹ̀
5: ìlú rẹ̀ sẹ́
4: ìjọba ìbílẹ̀ ìfẹ́dọ̀ rẹ̀
5: ṣé ní kedegede ráùlù rẹ̀ sẹ́
4: ké prince
5: ọ̀tákì ẹbí nísà
4: pásítọ̀ ìgbẹ́kẹ̀lé david
5: àti bíi
4: èṣù bí alẹ́ wí
5: ìlú rẹ̀ sẹ́
4: papọ̀ mọ́
5: ẹgbẹ́ futa
4: cooperative
5: and multi purpose society limited
4: relé ẹjọ́ fọ
5: agbá
4: ẹlẹ́rìn
5: ọ́ àìṣe ọ́ lálẹ̀
4: nínú ìdájọ́
5: adájọ́
4: Olawale
5: ejo kata
4: osu keje
5: odun e
4: suit number
5: AK
4: 243
5: 2022
4: ule ejo bo
5: e le to be fi
4: lori oro ale
5: iya gaba le lori
4: ule ejo de dajo bayi o
5: ebi
4: esu bi ale wi
5: atagba alaje seku
4: futa
5: cms
4: eyan le la le rin
5: o yerin ke ra le
4: oba le ta le ku oni
5: omo de le le ta ku oni
4: titi lori odo
5: ta ko yi
4: ati ketekete ra ogbon ife so wa po lulu re se
5: oye ituka
4: lori ale futa cms
5: futa
4: cooperative multi purpose society
5: ale rin ola
4: tọdún kẹrin kan ti lórí rẹ̀
3: ọmọ tẹ gba lẹ́rìn ọ̀padà o.
6: Bẹ́ẹ̀ni o, èbútira àti fojúke gbodò nílùú ọ̀ka. Nítorí náà ni ọmọọba Délé Ọlá Ọlọ́run tó gbé Vinda World ní Yọ̀ṣẹ̀ṣẹ̀ pẹ̀lú kábíyèsí Ọbàṣà Pius Omiyejọlá Àkọ́dé àti Olúmu Tèlérù ọmọ amágbò funfun gẹnigẹni bọ̀rẹ̀ ọmọ aṣòro léwèwé jí The Ajabaluku One Ascent ìlú ọ̀ka pé wọ́n kú oríire ọdún ìjẹ́ṣu tuntun tọdún 2026 tí ó wáyé Sátidé ọjọ́ 15 oṣù keje àṣẹ yìí ṣàmọ́dún lágbára Elédùmarè. Bákan náà la ń kí kábíyèsí ọba Dr. Yusuf Adébórí Adélẹ́yẹ Olúbàkà tìlú ọ̀kà àkókò kò múra ayẹyẹ ọ̀kadé 2026 sáàtì péyàmọ́ rẹ̀ kalẹ̀ fún Sátidé ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún yìí. Bẹ́ẹ̀ la tún kí gbogbo ọmọ ọ̀kà nílé lóko àtìlẹ́yìn òdì pé a kú oríire o ojú wa rọ́dún èyí láyọ̀ àtàlàáfíà kárelé ka ṣọdún kátẹ̀ jẹ́jẹ́ láàkú ọdún a ò ní ṣọdún para lágbára Elédùmarè àmì àṣẹ ọmọọba Délé Ọlá Ọlọ́run tó gbé lóní kí a kí gbogbo ọmọ ọ̀kà nílé lóko pé bá a bá ṣọdún èyí tán a ó jọ kọ́ lórin pé
7: Káyọ̀dé
8: bíọ́dún
7: láàrin ọjọ́ méjì síra wọn iléeṣẹ́ ìpọ̀npọ̀ NNPC lómọ̀ tún ti ṣe bẹ́ẹ̀ lómọ̀ tún ti gbélé owó tí wọ́n ta epo pẹntiró ní orílẹ̀-èdè Nàìjíríà o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nígbà tí àwọn aṣojú kọ̀ròyìn tí wọ́n lọ káàkiri ìlú Àbújá ni wọ́n ní àwọn rí i pé gbogbo àwọn ibi tí wọ́n ti ń ta epo tó jẹ́ ti iléeṣẹ́ NNPC tí ó sì jẹ́ ti ìjọba orílẹ̀-èdè yìí ni wọ́n rí i pé wọ́n ti yí epo wọn o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà ẹ́ ti ṣe ìjẹ́ta ₦1,270 ni wọ́n tà á fún jálá kan léè táwọn èèyàn sì ń pariwo pé kí ló dé tí epo ètò tún ti lọ sí òkè o ṣùgbọ́n gbà tó tún di lánàá tí ṣe ọjọ́ ọjọ́rùú ni wọ́n tún kéde wípé wọ́n tún ti yí epo ọ̀hún sí ₦1,335 fún lítà kan o èyí wá fi hàn pé lẹ́nu ìgẹ́ta sí ànáòde yìí wọ́n tún ti fi ₦65 wọ́n ti fi kún iye owó epo tí wọ́n ń tà fún lítà kan o bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun tí ṣe ìjẹ́ta ₦115 ni wọ́n sọ pé wọ́n fi kún iye tí wọ́n ta epo náà fún lítà kan lánàá báyìí wọ́n tún ti wá fi ₦65 wọ́n tún ti wá fi kún o léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sì ń bèrè wípé kí ni nǹkan gan tó lè fà á tẹ̀ bá rántí tẹ̀ bá ti gbàgbé ẹ rí pé láìpẹ́ yìí ní iléeṣẹ́ ìsọ epo dọ̀tun ti Dangote ń lo sọ pé òun ò ní ta epo ní owó náírà mọ́ o wípé owó dọ́là ń lò yóò máa fi ta epo wọn bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n tún sọ pé lára nǹkan gan tó tún fà á tó fi jẹ́ pé kí owó epo òun kó tún máa lọ sókè bẹ́ẹ̀ ni ogun èyí tó jẹ́ pé ó tún ṣẹlẹ̀ ní apá ìlà oòrùn àárín gbùngbùn àgbáyé ẹ wo ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ kọ́lọ́run ó máa ṣọ́ wa ni ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ́ ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
9: KNS Profession Church of Zion, Nigeria and Overseas National Headquarters Ilu Abo, Abereke, Ilaje Local Government Area, Ondo State, Inpe Gbogbo Ajogun Christi, Kakakiri Agbaye, Sibi Aragba Yamuyamu Ipago, Isoje Mimimo Olojo Meji, Ologota Odun Le Meta, 63rd International 7 Days Holy Ghost Revival Convention and One Day Security Awareness Summit. Se ape ape re ni, Objection Overruled. Menukuru nbe, Kosoro nbe, Zechariah 4:7. Togbera se Olojo Monday 20th, titi the Sunday 26th July 2026. Biwa kati esun ẹ̀sìn wa ti lórí ẹ̀sìn òwúrọ̀ 4:30 a.m. ẹ̀sìn ọ̀sán 11 a.m. ẹ̀sìn ìrọ̀lẹ́ 5 a.m. ẹ̀sìn ọpẹ́ ọjọ́ ìsinmi 9 a.m. má kọjá mi olùgbàlà kì í ṣòro àkúlẹ̀kọ̀ máa bọ̀ wá gba ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ jésù ló ń pè ọ́ nílùú àbò abẹ́rẹ́kẹ́ headquarters fún ẹ̀bẹ̀ àdúrà àti àtìlẹ́yìn fún ìpàkọ́ ìsọjíyè ẹ pé 081-5283-4642 King of Zion for all nations Dr. Oluwadaisi Ilaje Oni Ọba Oluwa Logbon Àlùfáà Àṣẹ Ọba Lorija Chief Host Seth Ethiopia Ehiwa Ijomo founder ìlú àbò abẹ́rẹ́kẹ́ ìgbìmọ̀ ìpàgọ́ ìsọjí ìjọ lolùkéde.

0: Dọ́dún Káyọ̀dé.
1: Àjọ tí ń rí sí gbogbo ohun tí ń kọjá lọ sọ́nà fún ohun jíjẹ àti oògùn lílò ENA NAFDAC ni wọ́n ti bẹ̀rẹ̀ àti fi ìdí rẹ̀ múlẹ̀ báyìí, kí wọ́n sì sọ di òótọ́ nípa yíyọwọ́ ọtí líle fònàgere léyìí tí ó jẹ́ fẹnujá tinú ọ̀rá pélébé, léyìí tí ó jẹ́ wípé eléyìí tí ò bá ti tó 200 ml nínú gbogbo àwọn wọ̀nyí, èèyàn fẹ́ kó kúrò lọ́jà gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ ti gbé ẹsẹ̀ lé àwọn ọtí ìfònàgere fẹnujáde náà rà náà, gẹ́gẹ́ bí àjọ ọ̀hún bọ́ ṣe kàn kẹ́kẹ́ náà àtijáde tí wọ́n fi síta náà ni ètò òun ló ti bẹ̀rẹ̀ báyìí láti gbé ìgbésẹ̀ náà káàkiri ẹkùn ìdìbò mẹ́fẹ̀ẹ̀fà léyìí tó wà ní orílẹ̀ èdè Nàìjíríà láti rí dájú pé bí ìjọba ṣe gbẹ́sẹ̀ lé àwọn nǹkan wọ̀nyí ni ó di àmúṣe o. Wọ́n ní kíkó wọlé ni, ṣíṣe ni, pínpín ni, títà àbí lílò ó, gbogbo àwọn nǹkan wọ̀nyí pátá ni ìjọba ti gbẹ́sẹ̀ lé tó sì jẹ́ wípé eléyìí tí kò bá ti tó 200 ml gbogbo rẹ̀ pátá ni wọn ó kó kúrò lọ́jà tí wọn ò sì gbúdọ̀ rí lọ́wọ́ ẹnikẹ́ni. Gẹ́gẹ́ bí àjọ NAFDAC ṣe ṣe àlàyé, wọ́n ní iṣẹ́ àkànṣe ọ̀hún ni látàrí ló wáyé látàrí bí wọ́n ṣe ti àwọn iléeṣẹ́ léyìí tí ń ṣe àwọn ọtí ìfẹnujá náà, tí wọ́n sì sọ wípé àwọn wọ̀nyí wọn kùnà láti tẹ̀lé àṣẹ náà, ṣùgbọ́n pẹ̀lú bó ṣe ń lọ lọ́wọ́ báyìí àwọn ò ní tẹ̀tí o láti dáàbò bo ìlera àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àjọ NAFDAC iná ti gbé àwọn ikọ̀ kan dìde léyìí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lọ káàkiri gbogbo inú ọjà, gbogbo bùdókọ̀, gbogbo ilé ọtí, gbogbo ibi tí wọ́n ti ń fi gẹ́ẹ́ tilẹ̀ àti gbogbo àwọn oríkò lébi tó jẹ́ ibi ìgbafẹ́ láti rí dájú wípé gbogbo àwọn ọtí ìfẹnujá àti àwọn ọtí ìfònàgere ti onínú ọ̀rá náà ni wọ́n yọ kúrò lọ́jà pátápátá tí wọn ò sì fẹ́ rí lọ́wọ́ ẹnikẹ́ni mọ́ gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe sọ. Nígbà tí àjọ NAFDAC wá gba gbogbo àwọn tí ó ń pèsè àwọn ọtí ìfẹnujá yìí lámọ̀ràn àti gbogbo àwọn tí ń kó wọlé, àwọn tí ń pin, àwọn tí ń tà ní ojúlówó àti àwọn tí ń tà lẹ́yọlẹ́yọ, gbogbo àwọn arìnrìnàjò tí ń bá wọn gbé àti àwọn ẹni ọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ ọ̀hún, kí wọ́n yáa tètè yọ̀ǹda gbogbo èyí tó kù sí àkàtà wọn èyí tí wọn ò tí tà tó ń bẹ lọ́wọ́ wọn kán yá tètè kó fún àjọ NAFDAC. Nígbà tí àjọ wa lu agogo ìkìlọ̀ yìí pé àwọn tẹ̀síwájú láti rí dájú wípé wọ́n ń gbẹ́sẹ̀ lé níní lákàtà, títà ni, lílò ni, mímu ni, àti ṣíṣe ìgbọ̀wọ́ rẹ̀ káàkiri nítorí wípé òfin ọ̀hún ti balẹ̀ báyìí ó sì ti dúró déédé. Nítorí ìdí èyí gbogbo ẹnikẹ́ni tó bá rọ́lu òfin náà ló jẹ́ wípé wọ́n gba ẹrù òun lọ́wọ́ rẹ̀, lẹ́yìn ìgbà tí wọ́n bá tún fi tán bá gba ẹrù náà lọ́wọ́ rẹ̀ wọ́n tún lọ létí, lẹ́yìn náà wọ́n tún gbé pọ̀n òdì ilé ẹjọ́. Ẹ wò tẹ bá fẹ́ kàyókù ẹ mọ̀ wùlẹ̀ rìn jìnà. Ìwé ìròyìn Daily Post, ìwé ìròyìn Punch àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí ni kẹ ramú.
0: Káyọ̀dé.
1: Bíọ́dún.
0: Gómìnà ìpínlẹ̀ Nasarawa ìyẹn Abdullahi Sule ló mọ̀ ti sọ pé ó dáhùn lójú gbangba gbangba wípé lọ́jọ́ ọjọ́ kan orílẹ̀-èdè Nàìjíríà yìí ó yan ààrẹ àti igbákejì lé tó jẹ́ pé kìrìsìtẹ́nì ni àwọn méjèèjì yóò máa jẹ́ o. Òní pẹ̀lú bó ṣe jẹ́ pé àwọn kan wọ́n ń takò pẹ̀lú bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ mùsùlùmí bó ṣe tún lọ yan Sẹ̀tímà gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ tóun náà tó tún jẹ́ mùsùlùmí. Òní lóòótọ́ yẹ kí wọ́n sọ bẹ́ẹ̀ pàápàá jùlọ nígbà tí kwakwa sọ tó bẹ̀rẹ̀ sí ní takò wípé kò yẹ kíkiní ọ̀hún ó rí bẹ́ẹ̀ rárá. Sule wa jẹ́ kó di mímọ̀ oníṣẹ́ rí nǹkan tí ò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní pé sẹ́ẹ̀rí òfin ọdún 1999 ti orílẹ̀-èdè Nàìjíríà yìí kò fi àyè sílẹ̀ pé dandan gbọ̀n wọ́n gbúdọ̀ jẹ́ kí ẹlẹ́sìn kan àti ẹlẹ́sìn kejì kí wọ́n máa wà ní ipò oní eléyìí kò sí nínú òfin orílẹ̀-èdè Nàìjíríà. O ní nítorí náà kọ́ bí wọ́n ń yan mùsùlùmí sí mùsùlùmí kò sí nǹkan tó burú ń bẹ̀, bí wọ́n sì yan kìrìsìtẹ́nì sí kìrìsìtẹ́nì ń bẹ̀ o ní kò sí nǹkan tó burú o. O ní torí pé nǹkan tí kwakwa sọ ń ṣe ni ó níṣẹ́ mẹ́ pé ẹgbẹ́ òṣèlú alátakò ló wà, ó sì yẹ kó sọ ju nǹkan gan tó sọ ni nítorí pé gbogbo ọ̀nà ní ẹgbẹ́ òṣèlú alátakò yóò máa fi wá ọ̀nà láti pé kí wọ́n sáà máa tako nǹkan tí ìjọba tó bá ń ṣe. O ní nítorí ìdí èyí pẹ̀lú bí Rabiu Kwakwa sọ lẹ́yìn tí gbogbo àwọn èèyàn tí wọ́n fún ní ọ̀wọ̀ dáadáa ni o ní nǹkan tó bá wù ún ló lè sọ nítorí pé ẹgbẹ́ òṣèlú alátakò ni. Ó ní ṣùgbọ́n o òun fẹ́ kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó mọ̀ pé lọ́jọ́ ọjọ́ kan kinní ọ̀hún yóò tún padà wáyé bìrì yóò sì jẹ́ kí gbogbo nǹkan kó lè rí bó ṣe yẹ kó rí pàápàá jùlọ láti pé kí àwọn kìrìsìtẹ́nì náà kí wọ́n lè yan ààrẹ kí ó sì tún jẹ́ pé ẹni tí yóò jẹ́ igbákejì rẹ̀ yóò sì tún jẹ́ kìrìsìtẹ́nì o. Ó ní torí ìdí èyí kò sí gàlàlà kò sí bẹ̀rù kankan lórí pé èèyàn jẹ́ mùsùlùmí sí mùsùlùmí gẹ́gẹ́ bí ààrẹ àti igbákejì ààrẹ o. Ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Vangard kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
1: ọdún.
0: Káyọ̀dé.
1: Arákùnrin kẹni ọdún márùndínlẹ́ àádọ́ta 45 àti ọmọ rẹ̀ obìnrin tó jẹ́ ọ̀dọ́ langba náà ti jáláì sí ò nígbà tí wọ́n rí bọ́ sínú kànga kan léyìí tí wọ́n ti patì tó sì jẹ́ kànga gbígbẹ ní abúlé Yanṣebí níjọba ìbílẹ̀ Sanyawa ní ìpínlẹ̀ Kano. Gẹ́gẹ́ bí àjọ panápaná ní ìpínlẹ̀ Kano bí wọ́n ṣe kẹnu bọ̀rọ̀ lórí ọ̀rọ̀ nínú àtẹ̀jáde tí wọ́n fi síta ní ọjọ́ Ìṣẹ́gun láti ọwọ́ agbẹnusọ àjọ ọ̀hún ni ACFO Saminu Abdullahi. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe sọ àjọ panápaná ti Sanyawa ọ̀hún iná tẹ́wọ́ gba ìpè pàjáwìrì ní ọwọ́ délé ọjọ́ ajé ọjọ́ 21 oṣù keje ọdún tí a wà yìí léyìí tán fi tó wọn létí pé Abubakar Abdullahi àti ọmọ rẹ̀ obìnrin ọmọ ọdún 15 Firdaus Abubakar ni wọ́n ti rí jábọ́ sínú kànga tí ò lómi o. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún àjọ panápaná náà láti àgọ́ Sanyawa náà ni wọ́n mọ̀ dáhùn sí ìpè pàjáwìrì ọ̀hún o tí wọ́n sì gbìyànjú àti lọ dóòlà àwọn tí ó rí jábọ́ sínú kànga ọ̀hún ṣùgbọ́n wọn ò láǹfààní àti tètè ṣe iṣẹ́ ọ̀hún nítorí pé òkùnkùn biribiri ni inú kànga náà ó sì ṣòro fún wọn láti tètè lọ sí inú kànga ọ̀hún pẹ̀lú ipò tí kànga náà tó wà torí pé ó ti pẹ́ jọjọ bí ọjọ́ arúgbó tí wọ́n ti lo kànga ọ̀hún gbẹ̀yìn. Ó wá fi kún un wípé àwọn tí ó jẹ́ ikọ̀ oníṣẹ̀lẹ̀ pàjáwìrì láti oríta pé iléeṣẹ́ àjọ panápaná ni wọ́n kó wá sí agbègbè ọ̀hún ní ọjọ́ Ìṣẹ́gun láti ṣe àtìlẹ́yìn fún iṣẹ́ náà. Gẹ́gẹ́ bó ṣe sọ òun ní àwọn ikọ̀ olùdóòlà ọ̀hún wá ṣe àṣeyọrí láti yọ àwọn méjèèjì bọ́ta o ṣùgbọ́n ìgbà tí wọ́n fi gbé wọn bọ́ta wọ́n ti dákú rangbọ́dá o nígbẹ̀yìngbẹ́ ni dókítà sọ wípé ẹlẹ́mì ti gbà á lọ́wọ́ wọn. Àjọ panápaná ló sọ wípé òkú àwọn méjèèjì náà ti gbé lé ọwọ́ olórí abúlé Yanṣebí ni Samsu Sani. Gẹ́gẹ́ bí ìròyìn lè tó tọ́nú ìlọ́wọ́ pẹ̀lú ìwádìí tán ṣe ni ló fi hàn wípé ọ̀dọ́ langba náà ni ó ṣèṣì rí bọ́ sínú kànga náà o nígbà tí bàbá rẹ̀ tó wá ń gbìyànjú àti wọnú kànga ọ̀hún ní ìgbìyànjú àti yọ ọmọ náà jáde kó lè dóòlà rẹ̀ ṣùgbọ́n tí tàkúté kànga ọ̀hún tó mú àwọn méjèèjì mọ́lẹ̀. Ọmọbìnrin náà ni ó ṣèṣì o níbi tí ó ti ń wá nǹkan kan ló ti rí bọ́ sínú kànga ọ̀hún ìgbìyànjú bàbá rẹ̀ kí ó má pàdánù ọmọ lójú ayé rẹ̀ ni ó mú kó lọ sínú kànga ọ̀hún láti lè dóòlà ọmọ náà kó tó di pé ẹ̀mí àwọn méjèèjì ṣòfò sínú kànga ọ̀hún. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde bó ṣe sọ àjọ panápaná ni ó sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n kẹ́dùn pẹ̀lú ìdílé wọn o tí wọ́n sì rọ àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún láti yàgò sí àwọn kànga kan léyìí tí wọn ò bá ṣe dáadáa àti wípé tí wọ́n rí wípé kànga ọ̀hún ni ó pẹ́ tán ti lò mọ tàbí ọ̀rọ̀ rẹ̀ ń bà wọ́n lẹ́rù. Ẹ wò ó tẹ bá fẹ́ kàyókù ẹ mọ̀ wùlẹ̀ sákiri o ẹ lọ sínú ìwé ìròyìn Punch ìwé ìròyìn Daily Post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
2: Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bí ọwọ́ aago ayẹyẹ àkùnbádé 2026 ti wọlé dé wẹ́rẹ́ ẹ jẹ́ ká dámú sò. Gbogbo ẹgbẹ́ 36 boys ló lo àkókò yìí láti kí àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn fún ti àkùnbádé ti ọdún yìí. À ń kí ọ̀gá wa Honorable Adégbòyègà Adéfarati ti gbogbo àmọ̀ sí AAA tí wọ́n jẹ́ Member House of Representatives. Bákan náà là ń kí Honorable Minister Olúbùnmi Tújí Òjó tá a mọ̀ sí BTO. À ń kí Honorable Abiodun Ogunbí ti gbogbo àmọ̀ sí Onírísìn. Bákan náà Ọ̀gbẹ́ni Sèhúdù Jímọ̀ AK ọmọ àwo tí wọ́n jẹ́ Chairman ẹgbẹ́ 36 boys Ìwàlóye Saheed tá a mọ̀ sí akọrin ní igbákejì alága ẹlẹ́ni kọ́wà báńkọ́lé ni bàbá ẹgbẹ́ Adébíyí Adédèjì tá a mọ̀ sí apárí ní Secretary ẹgbẹ́ 36 boys. Gbogbo wọn là ń kí wípé a kú ọdún àkùnbádé ti ọdún yìí ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀ rẹ̀ lókè erùpẹ̀ bẹ́ẹ̀ bá wa ń gbọ́. Gbogbo ẹgbẹ́ 36 boys ló ní a kú ọdún o àṣeyí ṣàmọ́dún.
3: CAC Mountain of Deliverance
2: present
3: Festival of Glory
2: second edition inú 2026
3: tí a pè àkọlé rẹ̀ ní
2: and it shall turn to you for a testimony.
3: Ìwọ ló máa kàn láti sọ ẹ̀rí.
4: Ọlọ́run abọ́sẹ̀kẹ́ tó fìnà dá wọn àdúrà mi.
3: Ìwọ kan darapọ̀ níbi Festival of Glory
2: second edition
3: tó máa wáyé ní July 25
2: oṣù tá a wà nú ẹ̀ gan ni.

0: Sátidé Báyọ̀ wá jẹ́ fi.
1: Màmá òkè ṣe lógo.
0: Festival of Glory second edition.
1: Ẹ jẹ́ kí gbogbo ẹ̀dá ala ìjọ pàdé níbẹ̀.
0: Ògo la máa fọhùn láyé gbogbo wa.
2: Ọdún jọ ọdún kò àkànàmọ́gbọ́wà ọ̀pọ̀dún jẹrí ayẹyẹ ọdún àkùbádé tí ọdún tuntun wọlédé wẹrẹ gbogbo ọmọ àkùnbá ilé yá o. Bàbá wa Mukaila Oki tí wọ́n jẹ́ Àràbà àkùnbá àti Àràbà àkókò mẹ́rẹ̀ẹ̀rin ló lu àkókò yìí láti kí kábíyèsí ọba Isiaka Hussein Aguri the first ọdúndún asòdẹ́dẹ̀rọ̀ alálẹ̀ tìlú àkùnbá àkókò wípé wọ́n kú ọdún àkùnbádé ti ọdún yìí bá àti kí gbogbo ìjòyè àkùnbá lápapọ̀ náà là ń kí ọ̀nàdìbò Gbóyèga Adéfarati ọ̀nàdìbò Tọ́pẹ́ Agbolú àtúnṣe aláìkí àwọn ìhàrẹ̀ àkùnbá pátápátá tó fi mọ́ gbogbo ọmọ àkùnbá nílẹ̀ yìí àti lókè òkun wípé a kú ọdún a kú ìyẹ̀dún ẹ wá jẹ́ kí gbogbo wa bọ̀ wálé láti jẹ́ kí àkùnbádé ti ọdún tún lárinrin ju ti àtẹ̀yìnwá lọ àṣeyí ṣàmọ́dún o bẹ́ẹ̀ bá wa ń gbọ́ bàbá wa Chief Oki Mukaila Bayode tí wọ́n jẹ́ Àràbà àkùnbá àti Àràbà àkókò mẹ́rẹ̀ẹ̀rin ló ń kéde.
3: Èyí lé a ọmọ àtọmọmọ mú ṣùkéde ìrántí ọdún mẹ́wàá kàbáríà àbá a fún Adédayọ̀ Samuel àtọdún mẹ́rin kèyeria Adédayọ̀ àpèkẹ́ Mary lọ súlé ayérayé Yasimi ojoojúmọ́ lé a ọmọ ọmọọmọ ebí àtọ̀rọ̀ ẹ̀ ṣùrántí ni o ọ̀nà títọ́ àti tùgbàgbọ́ kìnrin kí n tí lọ lé a ọmọ náà mẹ́rin o ojú kì ń mú òyìn ọmọrin mùmù ń sùn lọ́run o kẹ́yìn kì ń gbọ̀n retí mọ́ bàjẹ́ báàlúwájú kì ń kọjú sí ti asun àsì o káre o àbá ọmọ olúṣòpó a máa rìjà lódì ọmọ olúṣòpó a mọ̀ yínyín ṣọ̀rẹ́ òṣòpó lodi lodi ọṣẹ́rarin okun gbogbo gírò jọ́bẹ̀ òṣòpó yùn ọmọ igi mẹ́ta òkè ẹ̀dà kẹ́ ọ̀run tìmọ́tìmọ́ ọmọ abọ́ òyìnbó sàgbé alẹ̀ èyí ọmọ káre o ọmọ ẹlẹ́mọkúyè ọmọ òpó kẹta ẹ̀yà rẹ ọmọ dágunrógún mọ lọ́sẹ̀ ìjẹ wùrùwùrù lọ́sẹ̀ ọ̀rìṣà kọ́ lọ́run lòkè mọ́ jídágunró lẹ́mọ́rẹ́ apani àbá a fún Adédayọ̀ Samuel àtẹ̀yẹ Mary àpèkẹ́ Adédayọ̀ ọmọ rẹ̀ dàbọ̀ o ǹjẹ́ ìyá ọmọ ọmọ ọmọ ebí àtọ̀rẹ́ lè ṣùkéde.

0: A dupe o
1: ti en
0: se atile yin fun etu bo se won sa fe amori ri yin o se gba lowo lo
1: yin ri lajo mo ri ba ami olohun lo kwe ni keji mi a chief commander bi odun ilori n le mi je alade alele lo ko to fi n
0: gbe mi laruge oluka re lo ko ti mi ati we di roko roko kogba gbe ile
1: o ya fe gbe mi abe ope anuya leri jiji
2: yi la fin ki gbogbo awon eyan won wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo otoni
3: eto igbeyawo laye
4: e jowo e duro na jare
5: ah ilo sele
4: ki won to so wa po nje o ranti po sele ri television fun mi fridge nkan ero foso ki nse le wa ma fowo foso nle ni 2026
2: eh ni tuto
4: ka ja so pe o ti re won abi
2: ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
5: e wo lo tun je cdk bayi
2: be ni o cdk e le ra fridge yin ero ifoso ati be lo
4: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba tin soro ya bi
2: ah lati osu to koja ni mo ti ra won
4: all you shall go. Eso wa po.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtàn sọ́run. Àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ilé-iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Assumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
7: Ogogo da ma so mi so fun
8: o. Ami ase, Olorun ba mi ma so aso okun aye, oju ni ma le ara. Oju ba ma le kedere, tori n to fe ri, to si ri bi ta nre. Dada ni ko n ta n fe ko tu alo, ka si wa laye ta fe wa. Ile ise Alausa Ventures tun ti de o, lati lu Kano. Bi won se nse, se toju oju, to si je pe won o fi nene la. Oni won tun gbe wa. Kedu awon ma so gbogbo aso okun aye. Asoju kan pataki n be legbe mi. E ba n ki gbogbo aye to n gbo wa sa.
9: Mo ki gbogbo eti to n gbo mi, eti te n fi n gbo mi ko ni din te ma na o le lori. Oruko emi ti mo ba n soro ni Dr. Maruf. Láti lè ṣe Alausa Ventures.
8: Bó ti ẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ etí kọ́ lẹ gbé wá ọ̀rọ̀ ojú ni. Kí ni pàtàkì ojú lára gan?
9: Ojú jẹ́ nǹkan pàtàkì tó jẹ́ pé tàbá ń lé owó tà ń lé ọlá ojú náà láfìrí náà débẹ̀. Torí náà a ò gbúdọ̀ fẹwọ́ bí n ti ń ká fi mú ọ̀rọ̀ ojú.
8: Alausa Alausa gbogbo Kano gbogbo náà ni wọ́n ti máa ń ti jẹ́ Alausa ń pa àtọ́jú ojú. Láìpẹ́ yìí ẹ dé ìpínlẹ̀ Ọ̀sun láti tọ́jú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nípa ojú.
9: Bẹ́ẹ̀ni sà.
8: Ẹ sì ṣètọ́jú wọn kálukú wọn wọ́n sì wà lálàáfíà.
9: Pẹ̀lú ògbólọ́dọ̀lọ́.
8: Kí làwọn ń tẹ́ ẹ fẹ́ ṣètọ́jú gan?
9: Ìtọ́jú ojú ọ̀fẹ́ ni. Àyẹ̀wò ojú ọ̀fẹ́ ni.
8: Bó o wa lè léyìí ṣe rọrùn. Ìjọba ló gbélé yìí kalẹ̀ ni àbí aládàáni iléeṣẹ́ Aláúsá náà ni.
9: Iléeṣẹ́ aládàáni náà ni lábẹ́ Dr. Dauda Kwande láti ìlú Kano.
8: Bó o lọ sí jẹ́ pé lórí ojú o lẹ̀ yín ni ẹ̀mú ń bàá dà láti máa fi ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn.
9: A lọ́nà méjì nǹkan tá a mọ̀ náà là ń ṣiṣẹ́ tọ̀.
8: Ọjọ́ wo ni àyẹ̀wò ìtọ́jú tí ó wà?
10: Ètò yìí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ Friday 24 ọjọ́ kẹrìnlélógún oṣù keje tá a wà yìí àti Saturday 25 ọjọ́ Sátidé oṣù keje ọdún tá a wà yìí. Ọjọ́ méjì péré làǹfààní yìí yóò wà fáwọn èèyàn o. Inú àfihàn ọba Olúkàrẹ́ ti ìlú Ìkàrẹ́ lètò yìí ó ti wáyé fọjọ́ méjèèjì o ti ìlú Ìkàrẹ́.
9: 0706047 8037.
8: Ẹ bá ń tún pè.
9: 0706047 8037.
8: Ìbá bá ń sọ ń pa ojú, kí làwọn nǹkan ti máa yọ ojú lẹ́nu?
9: Oríṣiríṣi nǹkan ló máa ń yọjú lẹ́nu. Ẹlòmíì láti bi àìkíyèsí ara látara oúnjẹ, látara eruku, látara àdọ̀tí. Àwọn tó yẹ ká mójútó tá a mójútó, ó máa ń gba ojú lọ́wọ́ ẹlòmíì.
8: Ojú ọ̀pọ̀ máa wa mi.
9: Lẹ́lòmíì àṣedẹ̀ntì orí
8: nàmọ́. Ìmí ọ̀ máa wa pin, ìmí ọ̀ máa wo bàlàbàlà.
9: Bẹ́ẹ̀ni.
8: Ìmí ọ̀ máa yọ bí èéfín.
9: Bẹ́ẹ̀ni sà.
8: Ìmí ọ̀ máa dàbí ẹni pé nǹkan ta dì.
9: Lóríṣiríṣi.
8: Ìmí ọ̀ máa wò bí ẹni pé kò rí nǹkan bọ́bá tó dì gan gbà mí. Àtọ́ ni ó súnmọ́ bọ́bá sì súnmọ́ àlọ́jì. Ṣé gbogbo eléyìí lẹ ṣe tán láti ṣe fáwọn èèyàn?
9: Pẹ̀lú ògbólọ́dọ̀lọ́.
8: Ẹgbẹ́ lẹ fẹ́ fi ṣe ni àbíjọ àbẹ́yà àbẹ́sìn.
9: Gbogbo èèyàn pátápátá la pè tọ́lọ́run bá ti da ojúmọ́.
8: Lẹ fẹ́ kàn náà wá.
9: Lọkùnrin lóbìnrin lọmọdé
8: lágbàá. Ọ̀fẹ́ lẹ sì pé gbogbo eléyìí.
9: Bẹ́ẹ̀ni ẹgbẹ̀rún mẹ́ta ni wọ́n fi gba fọ́ọ̀mù.
8: Owó fọ́ọ̀mù ni wọ́n san.
9: Bẹ́ẹ̀ni 3000 naira péré.
8: Lẹ́yìn ẹgbẹ̀rún mẹ́ta un, èlò ni wọ́n ṣe àyẹ̀wò.
9: Kò sí nǹkan kan mímọ̀.
8: Èlò ni wọ́n ṣètọ́jú.
9: Àyẹ̀wò ọ̀fẹ́, ìtọ́jú ọ̀fẹ́ ni.
8: Aago mélòó lè tó yẹ́ ọmọ bẹ̀rẹ̀ lójoojúmọ́?
9: Láti aago méje àárọ̀.
8: Aago méje àárọ̀.
9: Títí di aago mẹ́fà rọ̀lẹ́ lójoojúmọ́.
8: Wọ́n má sì ti dé tágbà fọ́ọ̀mù, o ò ní sanwó kankan.
9: Rárá papọ̀.
8: Ẹ sì ní ìṣèjọba lọ́ran yín.
9: Iléeṣẹ́ aládàáni
8: sọ. Ẹja sẹ́ra ibo lẹ ní ìtọ́jú yóò ti wáyé.
10: Ètò yìí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ Friday 24 ọjọ́ kẹrìnlélógún oṣù keje tá wà yìí àti Saturday 25 ọjọ́ Saturday oṣù keje ọdún ta wà yìí ọjọ́ méjì péré lànfàní yóò wà fáwọn èèyàn o inú ààfin ọba olúkàrẹ ti ìlú Ìkàrẹ lètò yìí ó ti wáyé fọjọ́ méjèèjì o ti ìlú Ìkàrẹ
9: 070 60 47 80 37
8: ẹ bá ń tún pè
9: 070 60 47 80 37
8: ìpẹ́ lọ́lọ́run ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè fi béèrè torí pé ọ̀rọ̀ ojú kì í ṣe ń tá a lè máa fọwọ́ jẹ̀bẹ́ tẹ́ mú àfi kí Elédùà kọ́ mọ́ sọ gbogbo wa náà sọ òkun ayé ká sì mójútó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo ló lè já sọ́dọ̀ yín.
9: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pè wá sí 070 60 47 80 37
8: ẹ bá ń tún pè
9: 070 60 47 80 37
8: iléeṣẹ́ wo ló ṣe àgbékalẹ̀ àǹfààní yìí ná.
9: Iléeṣẹ́ Aláhúsá Ventures tó kalẹ̀ sí ìlú Kánò.
8: Lábẹ́ dókítà
9: Dauda Kwande.
8: Ojú òní tì í ṣá orúkọ tí gan ti jẹ́.
9: Orúkọ tèmi ni Dr. Maruf láti iléeṣẹ́ Aláhúsá Ventures.
8: A gbọ́ pé iléeṣẹ́ Aláhúsá Ventures pé Kánò ni wọ́n wà. Ẹ̀yin sọ Yorùbá bóun ló ṣe jẹ́.
9: Bẹ́ẹ̀ni sá, Yorùbá lèmi tí mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ Aláhúsá Ventures. Ní gbogbo ilẹ̀ Yorùbá ni mo ti jẹ́ aṣojú fún
8: ojú yọ lẹnu káwọn náà wá láti wá ṣàyẹwò láti wá gbà tọjú lọfẹẹ
9: bẹẹni sà
8: ṣùgbọn ẹgbẹrún mẹta péré náà gbà fọọmù
9: bẹẹni sà
8: ẹjẹ yọǹda yín òun làwọn náà ti gbọhùn o ẹjẹ agbéra láti jàǹfààní ojú ọ̀nà ẹlẹ́dẹ̀ á o àní wà lóòkun ayé ẹ kú ìkànnì.
7: ọkọkọ dá má sọ.
11: Libre, ma foto.
12: Aki ẹ̀yẹ yẹn wa pé ẹkú dédé àsìkò yìí láì gbogbo tí atẹ́gùn ìkànnì tí ó ń fẹ́ dé. Ìròyìn ayọ̀ lámútọ̀ yìí wá pàápàá jùlọ gbogbo àwọn ọmọ tó fẹ́ wọlé ìwé gíga àti àwọn òbí tá à ń sáré pé kí àwọn ọmọ wa náà lè wọlé ìwé gíga. Ẹnìkan bẹ́ẹ̀ ń bí pẹ̀lú mi ẹ bá mi káwọn tó ń gbọ̀ wá lé.
13: A kú dédé àsìkò yìí o gbogbo ẹ̀yàn ara lé akú ọjọ́ méjì mẹ́ta. Orúkọ mi ni Olórí Daniel láti iléèwé Cedar Seductional Consult tí a kalẹ̀ sí ẹgbẹ́ Kájọlá Hotel ní Ẹdọ̀lọ́jì lókè Ìjẹ̀bú Lákùrẹ́.
12: Ẹ ṣeun, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti mọ iléèwé yìí kí ni ti ẹni fún àwọn tó ń gbọ̀ wá báyìí.
13: Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ wá ní ìlú gbogbo pé iléèwé Cedar Seductional Consult á ti gbé kalẹ̀ láti ọjọ́ pípẹ́ láti máa ran àwọn ọmọ lọ́wọ́ láti bọ́ sí ipele kejì ní yunifásitì ní orílẹ̀-èdè wa bí báyìí tí ọmọ bá fẹ́ lọ.
12: Kí ni àwọn tí ọmọ gbọdọ̀ ní láti kópa níbi ètò yìí?
13: Akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ kópa ó kéré tán ó gbúdọ̀ ní kírẹ́dìtì 5 ní NECO tàbí WAEC. Ó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ tí ọmọ bá fẹ́ lọ kọ́ ní ìpele kejì ní yunifásitì tó bá wùn lórílẹ̀-èdè wa Nàìjíríà níbí.
12: Bó o ní ti ọ̀rọ̀ owó san àti ilégbèé níbo ni iléèwé yìí sì wà? Kí ni àwọn ojú òpó tí wọ́n mọ bá yín sọ̀rọ̀?
13: Gẹ́gẹ́ bí a ṣe mọ iléèwé Cedar Seductional Consult pé a wà ní ẹgbẹ́ Kájọlá Hotel ní Edo Lodge ní Òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́. Owó iléèwé wa kò gúnpá rárá o. Àkín ni àwọn òbí lára torí gẹ́gẹ́ bí a ṣe mọ bí àkókò yìí bó ṣe rí. À ń fi ẹrọ àwọn òbí lọ́rùn láti máa san nípele nípele. Owó stẹ́ẹ̀lì wa náà kò dẹ̀ gúnpá rárá. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wá àkín fi owó iléèwé àti owó stẹ́ẹ̀ àkín fi ni àwọn òbí wa lára. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08033312794 lẹ́ẹ̀kan sí 08033312794 iléèwé Cedar Seductional Consult ó kalẹ̀ sí ẹgbẹ́ Kájọlá Hotel ní Edo Lodge ní Òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́.
12: Kí ni àwọn ètò tuntun eléyìí tí iléèwé yìí tún ní fún àwọn ọmọ tó fẹ́ lọ kàwé lókè òkun?
13: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí àti àṣeyege eléyìí tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ṣe fún wa ní dédé àsìkò yìí. Ní ọwọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run ti ràn wá lọ́wọ́ láti lè ran ọmọ lọ́wọ́ àwọn ọmọ tí wọ́n bá ní ìfẹ́ láti lọ kàwé ní òkè òkun lọ́wọ́lọ́wọ́ báyìí àti ní yunifásitì ní country 4 ní Europe. Adẹ̀tí ní yunifásitì ní country 4 ní UK. Ọmọ tó bá fẹ́ ṣe foundation program ní Europe a ní ọmọ tó bá fẹ́ ṣe first degree adẹ̀ ní master's degree fún anybody tí ó bá fẹ́ ṣe. Owó tí wọ́n fi ń ṣe kiní kò gún para torí ipele nípele ni owó wọn. Wọn kì í san ní ẹ̀ẹ̀kan torí wọ́n ti mọ bí gbogbo ẹ̀ ṣe rí so wọn fi ní anybody lára nípele nípele bí ó bá dẹ̀ ṣe ń tẹ̀síwájú ní admission process yẹn ìwọ fúnra rẹ wà máa rí gbogbo ẹ̀ nínú méèlì ẹ bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ. Iléèwé Cedar Seductional Consult Ọlọ́run ti ràn wá lọ́wọ́ dé ibi a lè ṣe ju country 4 lọ. Àwọn ò kì í ṣe oníjìbìtì àti ìtẹ̀síwájú àwọn ọmọ wa oun lo je wa logun nitori e la se tugun yoju lati tesiwaju nkan ti ilewe wa le se lati ran awon omo lowo ni asiko yi gege bi orilede wa se ri lowo lowo bayi olorun de ti ran wa lowo lati le ri ile iwe merin ni country merin ni europe country merin ni united kingdom lowo lowo bayi
12: awon to ba fe kopa kini igbese ti won ma gbe bayi bayi
13: igbese akoko ton ma kokko gbe na ni pe won wa si ilewe wa ni seda sectional consort ibe lati ma salaye fun won ni ekunre ni ipele tori ipele meta ni eto yi ni ipele eja si so one step after another bo se wa niyan ti olorun se ma ran wa lowo tun wa fi release iwe teni yen fi ma lo si ilu bi ti won ba ta ba se admission ese o ilu bi to ba fe ninu awon country merin ni europe tabi ni uk yi
12: awon ojo opo ni won le lo lati mo ba yin soro bere bere kan tabi keji
13: lekan si ero ibanisoro wa ohun ni 080-333-12794 lekan si 080-333-12794
12: imoran yin ni soki fun awon obi atalagbato
13: imoran mi fun awon obi ni akoko yi ni pe ohun gbogbo ni akoko wa fun anfani ta ri gba ni owo awon university ti a ri ni oke okun e je ka lo anfani yi awa ta ba de ti ni agbara lati le lo awon eto to wa nle ta nse si ipele keji ni university fun omo to ba ni ife lati lo gbogbo e lo wa e je ka make use of this opportunity to wa nle lati le tete lo tori atumo nkan to tun ma sele ni awon odun to nbo ni waju
12: to won ni ke dun ko po so ki bayi lo bi oge

0: Vitamin drops and syrup, specially formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFTAC approved. Afravoid is a product of Afrachem Limited, makers of Panda Paracetamol.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa. Jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
2: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn!
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: ilé iṣẹ́ tó sẹ́ tó kí ó fẹ́ǹfẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dùn bí lójoojú létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.
1: Yeah. Really nice. I take it one.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

keep it locked on Adaba FM. This is Adaba FM. Stay riveted.

0: ìgbà àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yeah, mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: pọ̀lú wà láti fi ìfẹ́ hàn. Àwọn kan ń fi hàn ní gbangba, àwọn mìíràn ń fi hàn láìsí ariwo. Ṣùgbọ́n tí ìfẹ́ bá jẹ́ tòótọ́, bóyá fún ara ẹni tàbí fún ẹlòmíì, ó máa fi hàn pẹ̀lú oúnjẹ òwúrọ̀ mílìkì pig tó rọ̀ tó dùn tó sì ní ohun aṣaralóore. Ó kún fún vitamin, protein àti calcium tó máa mú kí o ṣètò dáadáa fún òòjọ́ rẹ. Nítorí oúnjẹ òwúrọ̀ oní pig ni ìfẹ́ oní pig.
1: Pig, reach for your pig.

0: Christi Messiland tó wà ní òkè Abuja wẹ́nà Ìjẹsà nípínlẹ̀ Ọ̀sun pé gbogbo èèyàn ọmọ Ọlọ́run nínú pàdé àdúrà ìsọjí ńlá ọlọ́jọ́ mẹ́ta tí Ọlọ́run ti pàṣẹ ìdásílẹ̀ rẹ̀ fọ́dọọdún. Àwa fẹ́ rí Jésù lápẹta kò rí ọdún tó kọjá níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí ti ń fara hàn. Ó ti yá nínú tọdún yìí tí a pe àkòrí rẹ̀ ní Ọlọ́run yóò sì nu gbogbo omi jẹ́nu. Ìgbàlà ìwòsàn, ìtúsílẹ̀ àlùyọ, gbogbo omi jẹ́ gbogbo adi nínú kúrò. Ó yá wá pàdé Jésù aláṣepé nínú ayé àwọn ìránṣẹ́ rẹ̀. Prophet Bámiṣayé Ọláyínká, ó ní ọmọ forúkọ Jésù gbà wá lálejò pàṣẹ ìtúsílẹ̀ sínú ayé onípòjúpò ènìyàn tó bá nígbàgbọ́ tó sì wá. Pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run bíi Prophet Adéyẹmí Àrẹ́ọlá láti CAC Ọlọ́wẹ̀rẹ́ Ìbàdàn, Prophet Samuel Adégbémi Dìde látòrí òkè Ìdóolé, nígbà tí Lady Evangelist Fọláṣadé Taiwo yóò jẹ́ olórí ẹ̀mí tí ọmọ fàáwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀. Ọjọ́ Monday ọjọ́ 27 sí Thursday 30 nínú oṣù tá a wà yìí ni ní gbọ̀ngàn ilé ìjọsìn wa CAC Messiland tó wà ní ọ̀wẹ́ náà Ìjẹsà ìpínlẹ̀ Ọ̀sun. Aago 12 ọ̀sán sí 5 ìdájí ni àdúrà ńlá yóò mọ wáyé lójoojúmọ́. Má jẹ́ ká tún fi tọdún yín pàtàn fún ìwọ náà máa bọ̀. A bá Jésù aláṣepé pàdé ní gbogbo ogun ọjọ́ pípẹ́ àti àìpẹ́ tí ń bá yé rẹ̀ wọ̀ ìyá àjàkadì ó kú dànù. Ìwọ náà tún lè darapọ̀ mọ́ àwọn tí ó gbégbá ọpẹ́ lọ́dún tí ń bọ̀. Jésù ń retí rẹ, òun lolúwa.
1: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
2: It's about to go down.
3: What? Aww.
4: My love, what happened?
3: Before I marry you, the TV where you promise, the fridge in car, where it is? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
4: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? I use CDK. CDK? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
3: So all those things don't already dey house?
4: Abba, since last month.
3: Ah, pastor, continue the wedding.
5: Yourself.
4: Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small, small. Zero interest, normal market price. Download CityCare today.
6: Visit us at Danco Plaza at Jilosun, beside Olu Motors, opposite Maria Asumpta Catholic Hospital, Ikeria Road, at Adoekiti. Please call 0707-484-3351.
7: CityCare! Pay small, small. Live big, big.
8: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
9: Abba, aṣọ òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixture kò lọ́ tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abá dúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 09160626253 09160626253. Orúkọ Money Jánu ọmọ 24/7 Abba Mixture. Gbogbo ìgbà ìjàwá ìjà ò sí. Always guide me.
10: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
11: Ètò ìgbéyàwó láyé.
12: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
13: Kí ló ṣẹlẹ̀?
12: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
10: Ní tòótọ́.
12: Kájà sọ pé o tí ì rẹ̀ wọ́n àbí?
10: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDCare wà.
13: Èmo ló tún jẹ́ CDCare báyìí.
10: Bẹ́ẹ̀ ni o, CDCare, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
12: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
10: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
12: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
10: Pẹ̀lú CDCare, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDCare lórí Play Store àti Apple Store.
6: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Adoekiti. Ẹ lè pe 0707-484-3351.
14: Life is good on Adaba FM.

0: iṣẹ́ ẹ̀yẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Mo rọ́nà báyọ̀ oje. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
2: Agbóhun ìṣe ló ṣì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbù ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè kankan àbọ̀ o fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07060 6419 07060 6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíì a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ó jẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíì a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíì ò lè dúró pé. Ẹlòmíì a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ó máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já oúnjẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀, ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì, tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà, ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wora wa nírẹ̀, ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07060 6419 07060 6419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí, kò lè dá jáde, àfikọ́ mọ́ fà jáde, tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́ẹ̀ lómíì bá ń lọ báyìí, yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì wọ́n síwájú ni gẹ́gẹ́gẹ́. Bí èpo òun fẹ́ ṣubú, ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá wa. Ẹlòmíì wọn lọ 100 ọdún, wọn lọ 100 ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣe sí àgbẹ̀, ẹlòmíì ń ṣe sí ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kẹ́bẹ́kẹ́bẹ́. Ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin, tó wúlò fún obìnrin. Mo kó wá láti ìlú Ṣẹ́yìnrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa. Tá a bá lò, táwọn náà máa rí, tá a bá máa ta kẹ́bẹ́kẹ́bẹ́ náà, mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Èyí náà mọ̀ pé àwọ̀ ọdẹ, a lè rìn ní 30 ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní 40 ìṣẹ́jú. Tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá já àǹfààní ewé àtegbò. Lọ́dọ̀ èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07060 6419 07060 6419. Àlàáfíà ara wo ní bí fíafíà ojúbà.

0: ọjọ́ ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ la bí ní ìṣòro ìsara iná mọ̀ ni. Bó bá jí gbogbo ara máa romí, ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú, mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
0: Agbórin ìṣelọ́sẹ̀ jẹ́ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbòó ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
2: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
3: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tó ń kiyín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù ná, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò ní ìmọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 60 64 19. 07 64 60 64 19.
2: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín, ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
3: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rò òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀

0: orí ètò ayédèrú ló dẹ̀ tó ń dọ́gán náà lẹ́wà yìí ìkànnì àdàbà fm 88.9 ibẹ̀ náà láwà yìí ẹ káàsán ibi tẹ́ ẹ ti ń láǹfààní àti mọ́ gbọ́ wa àkó wáléwálé òjò yìí sọ́dọ̀dọ̀ tẹ̀yìn náà ókè yìí.
1: ọkùnrin tó bìnrin ẹ yọnu sí mi ẹni bá yọnu sí mi.
0: 24/7 abá mi tsọ àwọn náà náà sọ onígbàwó ètò yìí ayédèrú ló dẹ̀ egbò ògì tí ò sì lọ ti nú ni omi pọ́nbélé òun náà náà fi ṣe àjọ nadac wọ́n fòǹtẹ̀lú. ìbọn dáa fọkùnrin ó dáa fọbìnrin

0: ẹyin náà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba.
1: Anumọ riba adori
0: han. Orí ibá méjì kọ́.
1: Èmi jayé o.
0: Gbogbo àwọn tí wọ́n ń láǹfààní àti lo 24/7 ọba méjì àwọn náà ti ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.

ni ta jo ma dasi loni labale ba wa dasi oro kan lo sele laarin oko ati yawo olorun gbe owo yawo soke die sugbon gba to ya iyawo yi oko ile ko so foko e oko yawo na struggle igba to wo owo to fi ko ile na o wo pe owo ti mo lo yi o ti ju bi 3 million naira lo atowo ile to ra atowo ile toko o calculate gbogbo e o ni bi 3 million naira a kan fi se bi apere ni o o wa di wipe landlord ile to n gbe o gbogbo ti won wipe won sa ma ku on le ni o ku bi tan ku lo ìyàwó bá ní ọ̀dà òun ti rí lẹ́kan ẹja kúkú máa kó lọ bí lẹ́kan tó ń rí yìí ìyẹn báyìí náà láàmú san lóṣù ẹjẹǹtì ó ti lẹ̀ dé àpòpọ̀mọ̀ ẹjẹǹtì kan kò sáà sọ fọ́kù ẹ̀ pòun lòún kọ́lé wọ́n sáà wá owó ọkọ̀ ìyàwó ọ̀sánwó fún ẹjẹǹtì ìyàwó náà ló ń gbowó sápò wọ́n sanwó ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún karùn-ún ọwọ́ adì wípé wọ́n ti sanwó ọ̀hún títí bí ọdún mẹ́wàá tán ti kú tán ti wà nínú ilé ọ̀hún ìyàwó wá wò pé owó tí òun ti gbà gan ó ti fẹ́ẹ̀ tó owó ilé tó ń kọ́ yìí lọ́ba pé ìyàwó ọba pọ̀kọ ẹ̀ wípé baálé wa ilé tá à ń gbé yìí ìjẹ́ ẹjẹ́ mọ̀ pé ẹ̀yìn náà lẹ́ni ó ní bíi ti bó òun ló ń kọ́ ilé yìí lórúkọ yín mo sì wàá kọ́ ó kọ́ yín mo fi kọ́ ìwé ẹlẹ́rìí ẹgbà lọ́kọ́ bá yarí wípé ó ṣàdúró eléyìí láti bí ọdún mẹ́wàá mo sì ń sanwó ilé ó sì ń gbà á.

0: Dio, Robert Dio non tu. Non faolo, faolo. Gbọ́tọ́ bá jẹ́ yìí ni lẹ́yìn bí ọdún mẹ́wàá tọkọ ìyàwó ti sanwó ilé fún ìyàwó ẹ̀. Ọwọ́ àṣẹ ìgbéwò yìí léde wípé ẹ bá lé wa ẹ̀yin lẹ́nilé. Ó kọ yín gan náà mo fi sí ókọ yín mo fi kọ. Ẹ dákun ẹ gbọ́ kí lẹ ṣe. Ọ̀rọ̀ rẹ o 08162519991. Hello, ẹ káàsán o. Ẹ ṣeun ó kọ yín bẹ ti ń pè. Hello, hey, o ti ja 08162519991. Hello.
1: Hello, ka san san.
0: E ka san o.
1: Boya mejo da.
0: E seun.
1: Mo dupa na o.
0: E seun.
1: Woli David Solomon. Emi be lati lo ka koko.
0: O ya ngbo yin.
1: Seri to ba ja, o ti ri be, o ti ri be sa.
0: O ri be, o ri be.
1: O se ta fe se na tori pe o se se koko yen ma serious lati le.
0: Hmm.
1: O ya pe o se se ko ma serious ki yawo de ma serious ko wa kole.
0: Hmm.
1: To ba je pe mi ni ma ba wi.
0: E ba wi.
1: E ba ja.
0: Hmm.
1: Sugba ma papa, o lo mi, o lo ohun ti foruko mi ko ile.
0: Hmm.
1: Ma gba wele lowo ni, mi na ma de ma ma continue lati ma se la lo julo na ni.
0: Ah, oda.
1: Ni mo fe se.
0: O lagbara. E seun, e seun. E gbo waye. 08162519991. Iyawo kole. Ọkọ ìyàwó ti ń wà ń bẹ̀ láti bí ọdún mẹ́wàá tó ì ti ń sanwó ilé fún ìyàwó ẹ̀. Ọwọ́ adọjọ́ kan ọwọ́ akọ̀wé ilé ẹ gba ẹ̀yin lẹ́nu ilé. Ó kọ yín náà mo sì fi kọ. Hello. Hello, ẹ káàsán. Ó kọ yín ibo ẹ ti ń pè ẹ gbóhùn sókè. Ọyà ń gbọ yín.
2: Nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò bad. Ẹlé fẹ́ gbọ́.
0: À ń gbọ́ yìí.
3: À ń gbọ́ yìí.
2: Gẹ́gẹ́ bí ọkọ ìyàwó náà dandan náà láti máa sanwó ilé odidi ọdún mẹ́wàá tẹ́lẹ̀ ńgbà tí wọ́n kí lówó tán máa fi kọ́lé
0: tí.
2: So ìgbà tí ìyàwó dẹ̀ fi tún sọ fún wọn pé èmi mo ní ilé o, ẹ gba ìwé ilé o, kó bá ìyàwó ẹ̀ jà. Ó yẹ kó kọ́kọ́ rò pé lóòótọ́ láì sí ìrí ìwé ilé náà dandan náà sì máa máa sanwó ilé lọ.
0: Kò sí ìjànú ẹ. Ọ̀dà, ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun. Ẹ jẹ́ àwọn ẹlòmíì. Èmi jayé o, rí mi. 08162549991. Kìdá ṣe mí mọ̀. Ẹ gbọ́, tó bá jẹ́ yìí ni. Kí ni tẹ́ ẹ máa ṣe gan-an? Ṣé mí mọ̀ ń ṣe? Hello, ẹ káàsán o. Hello, ẹ ti wà mí, ẹ káàsán o. Ẹ já wọ ẹlòmíì. Ẹlẹ́ káàsán o.
4: Ẹ mọ̀ pé ètò.
0: Ẹ ṣeun o.
4: Adébọ́lá Fọlábí ni Obolens láti ọ̀rẹ́.
0: Ó yà ń gbọ́ yín.
4: Títí mo lè kàlẹ́ sọ pẹ̀lú ọ̀rọ̀ ọmọ yẹn ni pé.
0: Ẹ̀.
4: Wọ́n ní ọwọ́ àjẹsára ọlọ́jọ́ kan yẹ kó dẹ́nu mú àlẹ́ àbíyọ̀. So ìdòrú ti dàpọ̀ mádùn ìdùnnú ó ti dàpọ̀ mọ́ bànújẹ́ fún un yóò wá rọ amú ẹyọ kan pẹ́ ọlọrun jó ṣe pé mi ni o bẹtọ pé mi ni ìgbàwé ilé o yìí sì máa ṣe plan ọdún lọ.
0: Ẹ gbàwé ilé tọ́lá ẹ ti sanwó fún odidi ọdún mẹ́wàá.
4: Kí mo fẹ́ ṣe tí n bá ní ògbà ẹlòmíì ni ó lọ jèrè eléyẹ mọ́ ńlá. Èmi tí mo ti wà láti ibi ọdún mẹ́wàá tí ìran rẹ̀ mi kò fẹ́ kọ́lé.
0: Tóbi
4: ìgbàwé ilé o. Ẹ̀ka
0: lónìí tí ó sè ní. Àbí ẹ ṣeun. Ọ̀rọ̀ ńlá rè o. Hello, ẹ káàsán o.
5: Hello.
0: Hello, sir.
5: Ẹ káàsán, sir.
0: Ẹ ṣeun o.
5: Olúṣọlá ló ń pè ọ́ láti ìlú Ìdọ́rin.
0: Ó yà ń gbọ́ yín.
5: Ẹ̀kọ́ pàtàkì ni o.
0: Ó lágbára pọ̀.
5: Ẹ̀kọ́ pàtàkì, ẹ̀kọ́ tó da gidi gan. Àwọn Ọlọ́run dá àwọn obìnrin kan bẹ́ẹ̀. Tí ò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe bí. Fẹ́ mọ́ they are full of surprise. The surprise yẹn lágbára.
0: Ó lágbára.
5: Surprise ló le so nkan to ṣẹlẹ ni pe ọkùnrin yà ni sùúrù gidi gan sùúrù tó ti ń níbọ tẹlẹ tó ti ń ṣe ojúṣe ẹ tó hard responsibility ẹ tó fi ṣeré tó dẹ̀ ń sanwó ilé yẹn ọdún mẹ́wàá pé sign yẹn láti fi hàn fóbìnrin ẹ̀gàn pé ọkùnrin ẹ̀gàn wà commitment ọkùnrin ẹ̀gàn mọ nǹkan tó ń ṣe tí ọkùnrin á bínú díẹ̀ á gbójú.
0: Ọ̀dà ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. Ọ̀rọ̀ rẹ o. Ó yẹ gbé yẹ̀wò. 08162549991. kaasan o.
3: Hello.
0: Hello e kaasan.
3: E kaasan o.
0: E seun o ko yin we tin pe.
3: Mi si so ni latakure.
0: Eh eh obin lo pe. Oya ngbo yin.
3: O ti nkan to jo riri nbe o.
0: Hmm.
3: Ko awa obirin ani aseju lowo.
0: Hmm.
3: Ani aseju lowo. Igba to de ti so fun to de ti fi oruko e. To ti fi ko oruko e sinu iwe yen pe o lo ni.
0: Eh.
3: Ko je ko ni tumo kankan ni oju e.
0: Ko ma ni tumo loju e.
3: Be ni ko yen
0: oda.
3: Ni tumo awo obirin de ni alaseju to po lowo.
0: Otan. Oda. E seun. E seun.
3: Omo de ti wa laarin won.
0: Abi o. Ode seun. Oro re. Obi e kole.
6: Ki da se mi mo se.
0: Oko ati ya, oko o wa ko un atoko ati ya wiwe. Eja lo leta, eja lo rent ile eleyi. O wa n gbowo ile nti e, o n gba lowo oko. Fun didi odun mewa. O se wa gbewe ile foko pe, nbe odun mewa pe tan. Pe mo ti owo ile ti mo ko mo ti ri. Ah, ba le wa. Iwe lere o eyin mo kon le yi fun awa la ni le da tin so we lati ijo e eje won ni kon si la bana yi. Hello.
7: Hello sir.
0: Hello
7: e ka san epo eto
0: e seun o ko yin be tin pe
7: oruko mi ni abi lato re
0: oye edasi
7: ko si nkan ti oju oriri
0: eh
7: de si nkan ti ko le sele.
0: Hmm.
7: O possible bi ya ti yawo yen o ba se bo se se yen bi ya ki oko yen na ko na ma ni pe bi ya ko na so pe ah o ye ko na sare lati ko le to na.
0: Hmm.
7: Bo so fa pe o ko le yen oruko e lo fi si lati le yen o mo pe o ti mo ko gangan lo ni lati le ni yen so idunu subu lu ayo ni.
0: O subu la yo. Ada seun e se adupe o. O ni idunu subu la yo ni. O ni agbara.
6: Dikiru ayinde mo nja se to mi.
0: Hello.
8: Hello.
0: Hello, Kasson.
8: Yes, sir. Yes, sir.
0: Yes, sir.
8: Additional, lati yo wo.
0: Additional, lati lo wo.
8: Ni yi yi yo wo.
0: Eh, eh. Oya, ngbo yin.
8: Lo, to.
0: Hmm.
8: In koti yo green ye, jeski, ali, sope ko da.
0: Hmm.
8: Te mo pe okunri mi. To ba ri pe si ya wo un fe che nkan to da.
0: Hmm.
8: Ko ni ba.
0: Hmm.
8: Mo ni ore kan. O ti ra le yen oko e omo.
0: Hmm.
8: O n ko le yen lo
0: oko omo
8: o wa ya o wa so foko e e je mo pe opo iwaju ile yen oko yen lo lo je dani.
0: Hmm.
8: O de ti mo boko yen se ni ma nse tele eni so won ati yawo nja to mu deep freezer ti yen fin ta nkan to mi obe si to de.
0: Hmm.
8: O be isale nu freezer yen so o lo yawo yen fa ro pe to n ba mo pe ngba to de wa mo o papa wo so seri nkan ti obirin yen se ni o le so pe ko da.
0: Hmm.
8: O le je pe oko e je ru eyan be to je pe to ba gbo nkan daada si iyawo fe se.
0: Hmm.
8: Ti o ni fofu ti o ni gba to de ni je ki oko iyawo yen se ngba to iyawo yen ti ko iwe fun to de gbe ruko e.
0: Hmm.
8: Lo wa ninu iwe ile yen se lo ye ko dupe lowo iyawo e.
0: Oda e seun
8: se lo ye ko dupe
0: e seun e seun e seun e se adupe o e seun o ami ami ami ami ami ami e seun o o lagbara iba mi wa to je pe okunrin to mo tele pe o ni agidi ko ni gba ko ni gbo ko ni gba ta wa lo se surprise na fun be le odun mewa ete wa gboro agiri be yo tun fa yo ngba na o ko lohun o sa mo sa nu wa e ya da re doke lohun mo si n pada abo
6: e ma yo nu si mi
9: baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo opo mo ni o se suke suke da towo re le ni koda ti e kon sun lo ni
10: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure koranjo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka wo eyin didun ara riro afogedegede do ti ora danu logo lo mo okunrin abaduro to
11: tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 abamission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091 60 62 62 53.

Life is good on Adaba FM. Keep it locked on Adaba FM.

0: atun ti de gaga bi ise wa nu lori ibe nbe royin losan tuni atun ma da won le bi apo ire awon koko royin ohun bo se tin jade loko kejeji o gbona no tutu leyin be nbe royin iroyin akoko to ko wa lowo mi re oye egbo o gbona no tutu leyin be nbe royin ile ejo nlo ti ju awon meta eleyi to je pe won lowo ninu ijinigbe ni ipinle oyo sewon gbere ogba be ni ajo eleto abo dss lo pe fun idajo kulere ese fáwọn tó jẹ́ àwọn èèyàn gbé ní ìjọba ìbílẹ̀ oríire náà bá láwọn pè ẹjọ́ kò tẹ́milọ́rùn lórí ẹ̀wọ̀n gbére tí wọ́n fún wọn ò gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ọkùnrin kan eléyìí tó ń jí wáyà ká nídìí ẹ̀rọ amúnáwá iná dẹ́mọ lẹ́nu iná ọ̀hún lọ́ba gbé tó sì ṣekú pa ìpínlẹ̀ edo òun leléyìí ti ṣẹlẹ̀ ò gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kan tí wọ́n dóòlẹ̀ mí wọn kúrò ní orílẹ̀-èdè côte d'ivoire wọ́n ní ẹwò ńṣe ni wọ́n tàn wá láti lọ mọ́ fi wá ṣe aṣẹ́wó wípé àwọn fẹ́ bá wa wá iṣẹ́ ni ò gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ọwọ́ ti ba ọkùnrin kan eléyìí tó jẹ́ pé ó jí ẹ̀rọ tí wọ́n fi ń ṣe búlọ́ọ̀kù nípínlẹ̀ akwa ibom lọ́ba lọ ta mílíọ̀nù méjì náírà iléeṣẹ́ ọlọ́pàá ó ti fi kélé òfin gbé àwọn mẹ́ta kan tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn wọ́n tún rí ìbọn lọ́wọ́ wọn ìpínlẹ̀ èkó òun leléyìí ti ṣẹlẹ̀ ò gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ wádìí lórí ikú àwọn èèyàn márùn kan eléyìí tó jẹ́ ẹbí kan náà tí wọ́n gbẹ̀mímì nípínlẹ̀ abia ò gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn kàyéfì ńlá leléyìí olùkọ́nà ọmọ ọdún méjìlá ọ̀nà pa tó jẹ́ akẹ́kọ̀ọ́ rẹ̀ ibo ti ṣẹlẹ̀ ìpínlẹ̀ anambra ni ò gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ilé-ẹjọ́ ẹ bá ń sọ fọ́mọ mi kó kẹ́rù ẹ̀ kúrò nínú ilé ọkùnrin oníṣòwò kan lọ́ra wọ́ ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ sílé-ẹjọ́ ò gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn èyí àtàwọn kókó ròyìn míì lẹ́gbọ́ lọ́sàn-án tòní ọyẹ wá nǹkan kẹ fìdílé ẹjọ́ àtúnjọ jẹ̀gbádùn ẹ̀ ò gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
1: yíga ó ṣẹlẹ̀ òkè bẹ̀m̀bẹ́ ròyìn lẹ̀ gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ wàláì ogbonanu fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí ẹ kàn ṣẹ́ẹ̀ka ìpolówó ọjà iléeṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ a division lọ́ba adéṣídà road àkúrẹ́ tàbí kẹ́ ẹ pé jọ ọ̀ọ́dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806-904-6714 bẹ̀m̀bẹ́ ròyìn ẹ̀jẹ̀ àjọmọ́ gbọ́ lọ.
0: ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ọ̀yẹ́ ẹjẹ́ bẹ̀rẹ̀ ń pẹ́ pàpà àwọn ròyìn ọ̀hún ká máa mú wá lọ́kàn kejèjì ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ìròyìn àkọ́kọ́ tó kọ́ wà lọ́wọ́ mi rè ó yẹ ẹgbẹ́ ilé-ẹjọ́ ńlọ jẹ́ pé ó ti dájọ́ ẹ̀wọ̀n gbére fún àwọn mẹ́ta kan tí wọ́n lọ́wọ́ nínú ìjínigbé láwọn iléèwé ní ìpínlẹ̀ ọ̀yọ́ ilé-ẹjọ́ gíga èyí tó fi kalẹ̀ sílùú àbújá ńlọ ti dájọ́ ẹ̀wọ̀n gbére fún àwọn mẹ́ta kan eléyìí tó jẹ pé wọn ni wọn jẹbi ẹsùn ilẹ̀ dí àpò pọ̀ jí àwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́gbé níjọba ìbílẹ̀ oríire nípínlẹ̀ Ọ̀yọ́. Onídàájọ́ Salim Ibrahim onógbé ìdájọ́ rẹ̀ náà kalẹ̀ lẹ́yìn tí Abdulrazak Umar àti Yunusa Musa tó fi mọ Samson Adamu san ni tí ọjọ́ pé wọ́n ní àwọn jẹ̀bi ẹ̀sùn eléyìí tó jẹ́ pé ìjọba àpapọ̀ tó fi kàn wọ́n. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ni wọ́n wọ́ọ̀dì wọn lọ sílé ẹjọ́ lọ́jọ́bọ eléyìí tó kọjá tí wọ́n sì ń fi tí wọ́n sì jẹ́ pé wọ́n ń fojú winá ẹ̀sùn ìsùnmọ̀mí ìjínigbé àtàwọn ẹ̀sùn mí eléyìí tó jẹ́ pé wọ́n fi kàn wọ́n. Èyí ṣe ni ilé ẹjọ́ ọ̀hún lọ́ba ni kí wọ́n mọ lọ sí ẹ̀wọ̀n gbére lẹ́yìn tí ó jẹ́ pé wọ́n ti ní àwọn jẹ̀bi àwọn ẹ̀sùn eléyìí tó jẹ́ pé wọ́n fi kàn wọ́n ọ̀hún. Ọgbà bẹ́ẹ̀ ni àjọ DSS nàbá ní ìdájọ́ kúlèrè ẹsẹ̀ ló yẹ kí wọ́n fún àwọn tí ó jí àwọn èèyàn gbé níjọba ìbílẹ̀ oríire. Àwọn làwọn ó pe ẹjọ́ kò tẹ́milọ́rùn lórí ẹ̀wọ̀n gbére náà. Àjọ elétò ààbò DSS ló jẹ́ pé ó ti sọ ọdún náà pé àwọn ti ṣetán láti pe ẹjọ́ kò tẹ́milọ́rùn lórí ẹ̀wọ̀n gbére eléyìí tí wọ́n fún àwọn ọkùnrin mẹ́ta kan tí ọwọ́ bá tí wọ́n kópa nínú ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́ níjọba ìbílẹ̀ oríire nípínlẹ̀ Ọ̀yọ́. Ìyẹn ṣe ni ikọ̀ elétò ààbò ọ̀hún wọn ni àwọn ò fara mọ́ ìdájọ́ ọ̀hún eléyìí tó wáyé pẹ̀lú àlàyé wípé ìyẹn ṣe ni ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn wọ́n ọ̀hún ìyẹn ni ó jẹ́ pé ó yẹ kí wọ́n rí ìjìyà tó le. Gẹ́gẹ́ bí àjọ DSS bí wọ́n ṣe ti wí wọ́n ní tá a bá wò ó ní ṣe ni wọ́n bẹ́ orí àwọn olùkọ́ méjì táwọn onísùnmọ̀mí ọ̀hún tí wọ́n ni wọ́n ṣe tí wọ́n sì lọ́wọ́ nínú ìjínigbé náà. Ní fún díẹ̀ yìí ìyà ìjìyà ikú lérè ẹsẹ̀ òun náà ló yẹ kí irú ìjìyà wọn náà kọjẹ́. Àrùn ti pé onídàájọ́ Salim Ibrahim ìnájẹ́ pé ọlọ́dájọ́ ẹ̀wọ̀n gbére fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún lẹ́yìn tí wọ́n ní àwọn jẹ̀bi ẹ̀sùn eléyìí tó jẹ́ pé wọ́n fi kàn wọ́n. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn Daily Post onúgbéjáde lọ́sàn-án tòní. Ìròyìn eléyìí tó tó wà lọ́wọ́ mi rèé ọyẹ́ gbọ́. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Iléeṣẹ́ ọlọ́pàá ló ti fi kélé òfin gbé ọkùnrin kan eléyìí tó lọ jí ẹ̀rọ tí ń ṣe búlọ́ọ̀kù nípínlẹ̀ Akwa Ibom tó sì lọ tà á ní mílíọ̀nù méjì náírà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Akwa Ibom ló jẹ́ pé wọ́n ti fi kélé òfin gbé ọkùnrin ẹni ọdún mẹ́tàléníogún kan Emmanuel Etim. Ìlú ọkọ rẹ̀ ń jẹ́ lórí ẹ̀sùn pé ó lọ jí ẹ̀rọ tí wọ́n fi mọ búlọ́ọ̀kù tí ó sì jẹ́ pé ó lọ tà á ní mílíọ̀nù méjì náírà. Nínú àtẹ̀jáde tí alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà DSP Timfon John tó fi ta nílùú Yolóni ó ní afurasí ọ̀hún lọ́wọ́ bà nígbà tí ó ń gbìyànjú láti ta ẹ̀rọ ọ̀hún eléyìí tó yẹ pé ó lọ jígbe. Àtẹ̀jáde ọ̀hún ló wá ní ẹ̀rọ náà ìlójígbé ní ọ̀dọ̀ ẹnìkan níbi ọjà tí ó jẹ́ pé wọ́n rí ẹ̀rọ náà gbà pẹ̀lú akitiyan tí wọ́n sì fi kélé òfin gbé àtìláwí ọ̀hún ó ní àwọn yòókù rẹ̀ ni wọ́n ti júbà ìhòrò tí wọ́n sá lọ. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ìwé ìròyìn punch ló gbé jáde lọ́sàn-án òní. Ọ̀yá nípínlẹ̀ Abia àwọn ìdílé márùn-ún kan ni wọ́n rí òkú wọn nínú ilé tí iléeṣẹ́ ọlọ́pàá tó sì bẹ̀rẹ̀ ìwádìí. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Abia lọ́jọ́ pé ó ti bẹ̀rẹ̀ ìwádìí fínífíní lórí ohun tó ṣokùnfà ikú àwọn èèyàn márùn-ún kan tí wọ́n wá láti ìdílé kan náà èyí tí ó jẹ́ pé wọ́n rí òkú wọn nínú ilé wọn tó wà ní Umuọmọ ní ìjọba ìbílẹ̀ Osisomangwa ní ìpínlẹ̀ náà. Ìròyìn fi ni pé òkú àwọn èèyàn márùn-ún ọ̀hún iná jẹ́ pé àwọn tó jẹ́ pé wọ́n jọ ń gbélé ni wọ́n rí pẹ̀lú àwọn aráàlú ọ̀hún níbi ọjọ́ mẹ́ta lẹ́yìn tó jẹ́ pé wọ́n ti lọ sí inú ilé tí wọ́n lọ sùn tí wọn ò sì jáde mọ́. Ìwà fi ni pé bàbá onílé ọ̀hún eré ìtọ́jẹ́ ọ̀gbẹ́ni Kachi Nnabugwe àti ìyàwó ẹ̀ arábìnrin Chinaza Nnabugwe àti àwọn ọmọ wọn mẹ́ta òun náà ló jẹ́ pé wọn ò jáde kúrò nínú ilé ọmọ lẹ́yìn tí ó jẹ́ pé àwọn tó jẹ́ pé wọ́n jọ ń gbélé ni wọ́n bá lọ já ilẹ̀kùn ìgbà tí wọ́n jálẹ̀kùn wọlé látàrí bí wọ́n ti rí i pé òórùn ti fẹ́ mọ jáde láti ilé wọn ni wọ́n bá rí i pé wọ́n ti gbẹ́mìmì. Ìròyìn wá fi yé ni wípé kódà wọ́n ní wọ́n rí àwọn abọ́ oúnjẹ eléyìí tí wọ́n jẹ àti jẹnẹrétọ̀ ni wọ́n rí ní inú ilé ọ̀hún tí ó sì jẹ́ pé ìṣe ni wọ́n ti gbé òkú àwọn èèyàn náà wọ́n ti gbé wọn jáde ẹ̀yìn tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ìyí ni maureen chinaka ó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ ó níwádìí ó ló ti bẹ̀rẹ̀ lórí ẹ̀ daily post onúgbe jáde lọ́sàn-án tòní ó gbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn mọ̀ wá sí ìpínlẹ̀ èkó ìròyìn eléyìí làwọn ọlọ́pàá ti mú àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn mẹ́ta wọn tó rí bájínátù àtàwọn nǹkan míì tó jẹ́ ìjà olóró wọn rí lọ́wọ́ wọn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ló ti fi kélé òfin gbé àwọn afurasí mẹ́ta kan tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn wọ́n tún gba ìbọn àtàwọn ọta àbọn tó fi mọ́ àwọn nǹkan ìjà olóró míì ni wọ́n rí gbà lọ́wọ́ wọn ní mọ̀ta ní ìpínlẹ̀ èkó ìròyìn fi yé ni wípé ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà Abimbola Adebisi ó ní àwọn ikọ̀ elétò ààbò ni wọ́n gbọ́ olóbó lórí iṣẹ́ láabi táwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ọ̀hún tí wọ́n ṣe ní agbègbè náà wọ́n ní ibẹ̀ ni wọ́n ti kọlù wọ́n tí wọ́n sì fi kélé òfin gbé Jẹ̀lílì Adéyẹmọ ẹni tó jẹ́ ẹni ọdún mẹ́tàdínlógójì bákan náà ẹ̀wẹ̀ ni wọ́n tún fi kélé òfin wọ́n tún fi gbé Bisoye Adéwálé àti John Okeafo ni àwọn ìbọn tí wọ́n rí lọ́wọ́ wọn ni ìbọn àléwọ́ àwọn ọta ìbọn tó fi mọ àwọn ìbọn ògùn báǹkì bíi méje àtàwọn ọta míì àti àdá tó fi mọ àwọn ẹrù òfin míì ìwé ìròyìn the sun onúgbe jáde lọ́sàn-án tòní ó gbóná mọ́ tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ìṣe ni wọ́n tàn wá láti lọ mọ́ fi wá sí owó nàbì àwọn obìnrin eléyìí tí wọ́n dóòlẹ̀ mí wọn kúrò ní orílẹ̀-èdè cote d'ivoire òun náà ni wọ́n mọ̀ sọ lè jáde àwọn tí orí kó yọ tí wọ́n dóòlẹ̀ mí wọn nọ́mọ̀ ti sọ ohun tójú wọ́n rí báyìí wípé ńṣe ni wọ́n ṣe ìlérí fún wọn láti bá wọn wá iṣẹ́ ní ilẹ̀ cote d'ivoire tó yẹ jẹ́ pé ìgbà táwọn ò débẹ̀ ńṣe ni wọ́n tì wọ́n lọ́pọ̀npọ̀n láti mọ́ fi wọ́n ṣe owó nàbì àwọn ọmọ ilẹ̀ nàìjíríà ọ̀hún tí ó jẹ́ pé wọ́n dóòlà ẹ̀mí wọn ọ̀hún láti rí mọ́níkà ọmọ ọdún mẹ́tàdínlógún juliet ọmọ ọdún méjìdínlógún rejoice ọmọ ọdún márùndínlọ́gbọ̀n joy ọmọ ọdún méjìlélógún àti mọ́níkà ọmọ ọdún mẹ́tàdínlógún méjìdínlógójì wọ́n fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ńṣe ni àwọn èèyàn ọ̀hún lọ́ tàn wọ́n kó tó di wípé àwọn ọ̀ tàn wọ́n lọ síbẹ̀ pé wọ́n bá wọn wáṣẹ́ ṣùgbọ́n wọn ò bá wọn wá iṣẹ́ náà mọ́ ńṣe ni ọjọ́ pé wọ́n fi wọ́n ṣe owó nàbì ó gbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.

0: ọgbọ́nà náà tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí tó wà lọ́wọ́ mi rè ó yẹ gbọ́. Ọgbọ́nà náà tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àfúrásì kan òun ló jẹ́ pé iná ti gbé lásìkò tó fẹ́ jí àwọn wáyà ká nídìí ẹ̀rọ amúnáwá. Àfúrásì kan tó jẹ́ pé ó ń jí wáyà ká nídìí ẹ̀rọ amúnáwá ló jẹ́ pé ó ti pàdé ikú ẹ̀ báyìí o, lẹ́yìn tí ó jẹ́ pé ọgàn mọ́ná nígbà tó ń gbìyànjú láti ja àwọn wáyà ọ̀hún níbi ẹ̀rọ amúnáwá nílùú Benin. Àfúrásì ọ̀hún ni wọ́n ní ìṣe ni ó jẹ́ pé ó lọ sí ìdí ẹ̀rọ transformer ọ̀hún, ṣùgbọ́n tó jẹ́ pé iná démọ̀ lẹ́nu èyí tó jẹ́ pé ó mú kí iná náà kó gbé. Àní òkú ẹ̀ òun ná jẹ́ pé wọ́n ti gbé kúrò báyìí, àwọn ìpínlẹ̀ ètò ààbò wọ́n ti gbé kúrò níbẹ̀. Ẹni tó jẹ́ adarí àjọ adarí ètò ìbáraẹnisọ̀rọ̀ nínú àjọ BDC yìí ni arábìnrin Evelyn Gwen, ó fi ìdí ẹ̀ múlẹ̀ pé afurasí ọ̀hún iná jẹ́ pé ó ń jí wáyà ká nídìí ẹ̀rọ amúnáwá kó tó di pé iná bà níbẹ̀ tó sì jẹ́ pé ọgàn mọ́bẹ̀ tó bá ó sì gbẹ́ mímì. Ọgbọ́nà náà tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí ni olùkọ́ ló ti na ọmọléèwé ọmọ ọdún méjìlá ọmọ náà pa. Olùkọ́ kan tó jẹ́ ẹni ọdún mẹ́tàdínníàádọ́ta arábìnrin Dim Ebere iná jẹ́ pé ó ti lọ fara rẹ̀ kalẹ̀ báyìí sọ́wọ́ àwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá nípínlẹ̀ Anambra lẹ́yìn tí ó jẹ́ pé wọ́n ti kéde rẹ̀ wípé wọ́n ń wà ò lèyí tí ó jẹ́ pé wọ́n ní ọ̀nà ọmọ ọdún méjìlá tó jẹ́ akẹ́kọ̀ọ́ ọ̀nà pa. Ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra yìí ni Tochukwu Ikenga ọmọ fìdí ìṣẹ̀lẹ̀ yìí ó fi múlẹ̀ fún àwọn oníròyìn. Gẹ́gẹ́ bí ó sì ti wí, ó ní ńṣe ni afurasí ọ̀hún fúnra rẹ̀ iná lọ wá sí iléeṣẹ́ ọlọ́pàá níjọba ìbílẹ̀ Anaucha ní ìpínlẹ̀ náà lẹ́yìn tó jẹ́ pé wọ́n ti ń wa tẹ́lẹ̀. Ikenga ọ̀hún ó ní ọmọ náà ń lọ́gbẹ́ mímì látàrí ọgbẹ́ eléyìí tí ẹgba tọ̀nà tí ọ dá sí lára. Gẹ́gẹ́ bí wọ́n sì ti wí, wọ́n ní ìwádìí òun náà bẹ̀rẹ̀ tí wọ́n ti ń ṣe. Àwọn fi léde pé afurasí ọ̀hún ló ti wá fara rẹ̀ kalẹ̀ báyìí. Ọgbọ́nà náà tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Daily Post ló gbé jáde lọ́sàn-án òní. Ọgbọ́nà náà.
1: Ẹ
0: ṣeun.
1: Ọkọ mi ni pápá. Sọ̀rí ẹni tí wọ́n mú ibi tó ti kọ́ lọ jí ẹ̀yà ní ìta fún àyà. Ẹ jẹ́ kí wọ́n fún sí sílẹ̀ o.
0: Iná ló gbé, iná gbé ni ó sì gbẹ́ mímì.
1: Iná mo sọ iná gbé. So kọ́ máa wulẹ̀ gbó pẹ́ lọ́sẹ́ lówẹ̀ wọ́n bẹ́rí ẹ̀ síbẹ̀. Wọ́n gbẹ́wò síbẹ̀ tó wá wà lórí mẹ́mórí kíní ẹ̀ pé o lè tó máa ṣọ́ta fún àyà fọ̀ láàbì nìyẹn o.
0: Ọ̀tàn ọ̀dà ẹ ṣeun. Ẹ ṣeun 0816251991. Ọgbọ́nà náà.
2: Ó tutù lẹ́yìn bẹ̀bẹ́ ìròyìn.
0: Ẹ ṣeun.
2: Ó kàn fáwọn láti ilé ìfira ni o.
0: Ọyà ń gbọ́ yín.
2: So ọ̀gá ikú ètò sà.
0: Ẹ ṣeun.
2: Ọ̀rọ̀ àwọn tó jiyàn gbé ní ògbómọṣọ yẹn. So ìdájọ́ ẹ̀kú díẹ̀ ìkúlè rẹ̀ ẹsẹ̀. So kì í ṣe pé kí wọ́n fún ọlọ́run gbére. Ó yẹ kí wọ́n pa ọ́dà rẹ̀tì ni. So irú tíjà tó pa báyìí. So yẹ kí wọ́n pa gbé nìyẹn. Rú àwọn tó ń mú ẹ báyìí dáì ti dẹ́kọ́ pa ó pa wọ́n pípa ni ó. So ìkọ́ tẹ̀lé fẹ́ sọ ni
0: ẹ. Ẹ ṣeun. Ẹ ṣeun. 0816251991. Ó gbọ́ná nú.
2: Ó tutù lẹ́yìn bẹ̀bẹ́ ròyìn.
0: Ẹ ṣeun.
2: Pẹ̀mí jọ̀dọ̀ ẹ̀kọ́ lẹ́sà.
0: Ẹ ṣeun.
2: Orúkọ mi ni Wòlíì David Solomon. Ẹ̀mí bẹ láti lọ́wọ́ ká kókó.
0: Ọyà ń gbọ́ yín.
2: Ẹ rí pé ọjọ́ gbogbo ni tó lè báyìí. Nígbà kí yẹn dẹ̀ wò títí tí tó lọ ń jí wáyà ń ná. Ẹ wá rí pé ìwádìí ìdájọ́ tó wá ṣẹlẹ̀ sí. Ohun tó ṣẹlẹ̀ sí ẹ̀gàn gan-an fúnra ẹ̀gàn ló para ẹ̀. Wọ́n ṣe kí ni kó ìdájọ́ mi ni pé kí wọ́n tún síbi òpó náà yẹn kó máa ṣọ́gbà kó ṣọlá ta lọ sọ́run. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun. Ẹ ṣe àdúpẹ́. 0816251991. Ọgbọ́nà náà.
3: Ó tutù lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ròyìn. Ẹ ṣeun.
3: Ẹ kú ètò olóòtú.
0: Ẹ ṣeun.
3: Orúkọ mi ni Ebisu Amega, Mr. Fumotan láti Òkè Pupa.
0: Ó yẹ dá sí.
3: Ìdájọ́ tí ilé ẹjọ́ dá yẹn ó ti yàn lójú, ó burú gbáà. Ó yẹ kán lọ yẹgi fún wọn dàrẹ́ẹ̀tì ni. nkan to ye kon dani yen o se won gbere
0: e seun
3: o ti yan loju o
0: e seun 0816251991 ogbononu
4: ogbononu
0: otutu leyin benberu yin
4: e ka so sir
0: e seun
4: oruko mi ni wete lati lu

0: tó lọ sí skul tó kẹ́kọ̀ọ́ ta ní kó lọ kọ́ mọ́ skul tó wá pọ̀ ọmọ wá ná ọmọ pa ó bà yàn lẹ́rù o.
1: Ọ̀dà
0: kan lọ wo ọpọlọ ìbúyà kan títà sí.
1: Ọ̀dà ẹ ṣeun ẹ ṣeun ẹ yá ìwé nìkan sí 0816251991 ó gbóná nú.
2: Hello.
1: Ó gbóná nú.
2: Ó tutù lẹ́yìn.
1: Bẹ̀m̀bẹ́ ìròyìn ẹ ṣeun. Ó yà ń gbọ́ yín.
2: Hello sir.
1: À ń gbọ́ yín.
2: Ẹ jọ lórí kíní mo fẹ́ dá sí.
1: Ọ̀tàn ẹ̀ẹ̀mẹ́lẹ́ ìdẹ́ fẹ́ dá sí mọ́. Ẹ já mọ́ ọlọ́ngbà náà. Ìyókù yóò tún di ọjọ́ ajé tá a mọ̀ pàdé lágbára lọ́wọ́ ọlọ́run. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ́ tẹ̀mí jẹ́ o. Ò gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.

0: ami ase olorun ba mi maso aso okun aye oju ni male ara oju ba male kedere tori n to fe ri to si ri bi ta nre dada ni ko n ta n fe ko to alo ka si wa laye ta fe wa ile ise alausa ventures tun ti de o lati lu kano bi won se nse se toju oju to si je pe won ofin ni la oni won tun gbe wa ledu awon maso gbogbo aso okun aye asoju kan pataki n be legbe mi e ba n ki gbogbo aye to n gbo wa sa
1: mo ki gbogbo eti to n gbo mi eti te n fi n gbo mi ko ni din te ma nawo le lori oruko emi ti mo ba n soro ni dr maruf lati ile ise alausa ventures
0: bo ti e je pe oro eti ko le gbe wa oro oju ni kini pataki oju lara gan
1: oju je nkan pataki to je pe ta ba n le owo ta n le ola oju na la firi na debe tori na a ogudo fe owo bi tin ka fi mu oro oju
0: alausa alausa gbogbo kanu gbogbo noti ni won ti ma ti je alausa n pa atoju oju laipe yi ede ipele osun lati toju opolopo awon eyan nipa oju
1: be ni sir
0: e si se toju won kaluku won won si wa lalaafia
1: pelu ogun lodolo
0: kila won te fe se toju gan
1: itoju oju ofe ni ayewo oju ofe ni
0: bo wa lele yi se rorun ijoba lo gbele yi kale ni abi aladani ile ise alausa na ni
1: ile ise aladani na ni labi dr dauda kwande lati ilu kanu
0: bo lo si je pe lori oju o le yi ni e mu nbaada lati ma fi siran lowo fa awon eyan
1: a lona meji nkan ta mo na la n sise to
0: ojo wo ni ayewo itoju ti o wa
2: eto yi yo bere lojo friday 24 ojo kerinlelogun osu keje ta wa yi ati saturday 25 ojo saturday osu keje odun ta wa yi ojo meji pere lanfani yi yo wa fawon eyan o inu aafin oba olukare ti ilu ikare leto yi o ti waye fojo mejeji o ti ilu ikare
1: 0706047807
0: e ba n tun pe
1: 0706047807
0: ibà bá ń sọ ń pa ojú kí làwọn nǹkan tí máa ń yọ ojú lẹ́nu
1: oríṣiríṣi nǹkan ló máa ń yọ ojú lẹ́nu ẹlòmíì láti bí àìkíyèsí ara látara oúnjẹ látara eruku látara àdọ̀tí àwọn tó yẹ ká mójútó tá à mójútó ó máa ń gba ojú lọ́wọ́ ẹlòmíì
0: ojú ọ̀pọ̀ máa wá mi
1: lẹ́lòmíì àṣìdẹ̀ntì orí nàmọ́
0: ìmí ọ̀ máa wá pin ìmí ọ̀ máa wo bàlàbàlà ìmí ọ̀ máa yọ bí èéfín ìmí ọ̀ máa dàbí ẹni pé nǹkan ta dì
1: lóríṣiríṣi
0: ìmí ọ̀ máa wò bí ẹni pé kò rí nǹkan bọ́bá tó dì nǹkan gbà mí àtọ́ ni ó súnmọ́ bọ́bá sì súnmọ́ àlọ́jì sí gbogbo eléyìí lẹ ṣe tán láti ṣe fáwọn èèyàn
1: pẹ̀lú ògùn lọ́dọ̀ọ́
0: ẹgbẹ́ lẹ fẹ́ fi ṣe ni àbíjọ àbẹ́yà àbẹ́sìn
1: gbogbo èèyàn pátápátá la pè tọ́lọ́ bá ti da ojúmọ́
0: lẹfẹ́ kan náà wá
1: lọkùnrin lóbìnrin lọmọdé
0: lágbà ọ̀fẹ́ lẹ sì pé gbogbo eléyìí
1: bẹ́ẹ̀ ni ẹgbẹ̀rún mẹ́ta ni wọ́n fi gba fọ́ọ̀mù
0: owó fọ́ọ̀mù ni wọ́n ó san
1: bẹ́ẹ̀ ni 3000 naira péré
0: lẹ́yìn ẹgbẹ̀rún mẹ́ta èlò ni wọ́n ó ṣe àyẹ̀wò
1: kò sí nǹkan kan mímọ́
0: èlò ni wọ́n ó ṣètọ́jú
1: àyẹ̀wò ọ̀fẹ́ ìtọ́jú ọ̀fẹ́ ni
0: báyìí aago mélòó lè tó yọ ọmọ bẹ̀rẹ̀ lójoojúmọ́
1: láti aago méje àárọ̀ títí di aago mẹ́fà rọ̀lẹ́ lójoojúmọ́
0: wọ́n má sì ti dé tán gba fọ́ọ̀mù kò ní sanwó kankan
1: rárá papọ̀
0: ẹ sì ní ìṣe ìjọba lọ́rùn yín
1: iléeṣẹ́ aládàáni
0: ẹ já sí ibo lẹ ní ìtọ́jú yóò ti wáyé
2: ètò yìí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ friday 24 ọjọ́ kẹrìnlélógún oṣù keje tá a wà yìí àti saturday 25 ọjọ́ sátidé oṣù keje ọdún tá a wà yìí ọjọ́ méjì péré lànfààní yìí yóò wà fáwọn èèyàn o inú ààfin ọba olúkàrẹ́ ti ìlú ìkàrẹ́ lètò yìí ó ti wáyé fọjọ́ méjèèjì o ti ìlú ìkàrẹ́
1: 0706047807
0: ẹ bá ń tún pè
1: 0706047807
0: àdúpẹ́ lọ́ọ̀lọ́hún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè fi béèrè torí pé ọ̀rọ̀ ojú kìí ṣe ń tá a lè máa fọwọ́ jẹ̀bẹ́ tẹ́ mú àfi kí elédùà kọ́ mọ́ ìsọ gbogbo wa náà sọ òkun ayé ká sì mójútó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo ló lè já sọ̀dọ̀ yín
1: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pè wá sí 0706047807
0: ẹ bá ń tún pè
1: 0706047807
0: iléeṣẹ́ wo ló ṣe àgbékalẹ̀ àǹfààní yìí ná
1: iléeṣẹ́

0: Hausa Ventures tó kalẹ̀ sí ìlú Kánò.
1: Lábẹ́ dókítà.
0: Dauda Kwande.
1: Ojú ni ti sa ọkọ ti ga ti jẹ.
0: Orúkọ tèmi ni Dr. Maruf láti iléeṣẹ́ Hausa Ventures.
1: Àgbápẹ́ iléeṣẹ́ Hausa Ventures pé Kánò ni wọ́n wà. Ẹ̀yin sọ Yorùbá bóò ló ṣe jẹ́.
0: Bẹ́ẹ̀ni sà, Yorùbá lèmi tí mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ Hausa Ventures. Ní gbogbo ilẹ̀ Yorùbá ni mo ti jẹ́ aṣojú fún
1: wọn. Báwọn èèyàn bá
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ṣùgbọ́n ẹgbẹ̀rún mẹ́ta péré náà gba fọ́ọ̀mù.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹjẹ́ yọ̀ǹda yín, òun làwọn náà ti gbọ́n o. Ẹjẹ́ agbéra láti jàǹfààní. Ojú ọ̀nẹ́rẹ́lẹ́dẹ̀ẹ́ o. Àní wà lóòkun ayé. Ẹ̀kú.

ọtún ọtún lọjọ yọ ọtún ọtún lòrún ràn ẹnìkan ò kí rí fairly used ra wọ gbogbo ẹyin tí ẹ fẹ kí àwọ yín máa dán kó máa glitter kó máa shine láwọn nǹkan tó yẹ kẹ máa lò sára yín táwọn èèyàn fi mọ yín pé ọkan ní yín láwùjọ ìdí nìyẹn tí lè iṣẹ

0: ṣì
1: èbò
0: ìbìrìn
1: ìwọ̀nrìn
0: korowa
1: ìbọ̀jẹ̀
0: ìdọ̀fín
1: ọwọ́àsè
0: kẹsẹ́
1: pọ́kíà
0: ìbàkà
1: ṣímẹ́rin ọba
0: ìkànmù
1: àgbà
0: ọwákè
1: àyẹpẹ́
0: ìdáyégúnlẹ̀ ọ̀kà
1: ní gbogbo ọ̀dọ́kà
0: pátá
1: bí apá ọdún
0: ìkẹṣù
1: àti ọ̀kàdé 2026
0: bákan náà
1: ni mò ń kí gbogbo oníbàárà wa
0: ní gbogbo ilẹ̀ àkọ́kọ́
1: tókù tó fi mọ́ àpapọ̀
0: ìpínlẹ̀ ondo
1: pátá
0: a ó máa rírí bára wa ṣe o
1: àjọṣewọ́ ò sì ní bàjẹ́
0: mọ́ ń gbà á ládùúrà pé
1: ọdún ìyá sọwásọwọ́ sọwásọmọ
0: àtàlàáfíà
1: o
0: ǹjẹ́
1: èmi ọmọ ọba
0: délé ọlọ́run tó gbé
1: ọ̀gbìn ọlọ́run tó gbé mega resources
0: sáàjẹ́ produce martian
1: ní ìṣèlú òwò
0: ló ń kí wa pé
1: a máa kú ọdún o
0: àṣẹ iṣẹ́ mi.
2: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
3: It's about to go down.
4: What?
5: Aww. My love, what happened?
4: Before I marry you, the TV where you promised, the fridge, inko, where it is? Washing machine, inko. Will I be using my hands to wash clothes in 2026?
5: Cancel this wedding.
6: Relax, everybody. Who said I must buy everything once? I use CDK.
5: CDK?
6: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
4: So all those things don't already dey house?
6: Abba, since last month.
4: Ah, pastor, continue the wedding.
7: Yay! Walk God up, turn together.
6: Stress yourself. Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small, small. Zero interest. Normal market price. Download CityCare today.
8: Visit us at Danco Plaza at Jilosun, beside Olu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikero Road at Doikiti. Please call 0707-484-3351.
9: CityCare. Pay small, small. Live BB.
10: Ìwòsàn ọ̀fẹ́ lọ́dọ̀ Jésù ló wà. Ìjọ Holiness Bible Church aka Jesus Generation Ministries ń pè yín síbi ètò ìsìn ìwòsàn tí àkòrí rẹ̀ jẹ́ àǹfààní ìgìyà Jésù lórí àgbélébò lọ́jọ́ ìsinmi ọjọ́ 16 oṣù kejì ọdún 2026 ló máa wáyé nílé Ọlọ́run Holiness Bible Church 91 Akọ́ṣílẹ̀ Lane Ìsọlọ̀ Àkúrẹ́ aago 8 àbọ̀ àárọ̀ ni òjíṣẹ́ Ọlọ́run Pastor Silas Wumi Akin ó ń dúró dè yín láti fọkọ Jésù ṣèwòsàn ọ̀fẹ́ wá gba ìwòsàn kó bọ́ lọ́wọ́ ogun ayé kó bọ́ lọ́wọ́ fòníkúfọ̀lá dìde wá gbà lóyọ àti ìtúsílẹ̀ pátápátá kí olómìnira nítan kó yayọ ìgbàlà káde ọlámùrè nínú Kristi kó ní ẹ̀kúrẹ́rẹ́ ìlera àtàlàáfíà balẹ̀ ọ̀rọ̀ ìgbàlà kò ní gbẹ̀yìn nínú ọ̀rọ̀ rẹ o máa bọ̀ nílé Ọlọ́run Holiness Bible Church aka Jesus Generation Ministries lọ́jọ́ ìsinmi ọjọ́ 16 oṣù kejì ọdún 2026 ní déédéé aago 8 àbọ̀ àárọ̀ ìgbìmọ̀ ìjọ ló ń kéde.
11: Bàbá ọmọ,
12: bàbá àwọn olú ọmọ,
11: èèyàn pàtàkì ẹni rẹ nílùú,
12: gbogbo ọmọ ará ọ̀rẹ́,
11: àtojúlùmọ̀ wọn sẹlẹ̀jẹ̀ lẹ́yìn rẹ̀,
12: iyùn late Aichi,
11: Fásonú Samuel,
12: Olúbùnmi,
11: Jọ̀dọ̀wọ̀ Fararọ̀mí Òbúkindò,
12: alias Man Passman,
11: gbogbo ẹbí ọ̀rẹ́ ará sẹlẹ̀jẹ̀ lẹ́yìn rẹ̀ bàbá,
12: àwọn ọmọ bàbá rẹ̀,
11: Anẹ̀bù Fásonú Babatunde,
12: Mẹ́bà Fondo State House of Assembly,
11: Anẹ̀bù Fásonú Ayọ̀,
12: America,
11: Mrs. Fásonú Olamide,
12: America,
11: Mr. Fásonú Lẹ́kan,
12: America,
11: Mr. Moniyan Olajide,
12: Fararọ̀mí Òbú,
11: gbogbo àwọn ọmọ yín ló ń sẹlẹ̀jẹ̀ lẹ́yìn yín bàbá,
12: ó dàrí nà kó dojú àlá,
11: late Aichi Fásonú Samuel
12: Olúbùnmi
11: Jọ̀dọ̀wọ̀ Fararọ̀mí Òbúkindò
12: alias Man Passman
11: bí ayẹyẹ ètò ìsìnkú bàbá ó ṣe máa lọ
12: a tún máa fún yín gbọ́ láìpẹ́
11: Mr. Tabuko Friday
12: Òkìtì Pupa
11: àwọn ló ní a máa sọ fún yín pé
12: má sùn láyà olùgbàlà títí di ọjọ́ àjíǹde.
13: Every great advertisement tells a story, but every successful advertisement must also comply. The Advertising Regulatory Council of Nigeria, ACON, invites you to the Southern Regional Advertising Conference 2026 for the theme, Regulatory Compliance and its Challenges. Join renowned industry leaders as they discuss the future of advertising, regulation, and professional excellence. Speakers include Julia Okujags, FRPA, Barrister Aaron Aldo, FNIPR, Professor Stan Iyoza, ARPA, Honorable Ayaun Chike, FRPA, commencing from Wednesday 19th and Thursday 28th August 2026. By 10 a.m. prompt at Ibom Hotel and Golf Resort, Uyo Aqua Ibom. Register now. Early bird 100,000 naira. Ends July 14, 2026. Late registration 150,000 naira. Till conference day. For inquiries, call Remy on 0803-832-6586 or Lawrence on 0803-952-8018. Southern Regional Advertising Conference 2026. Where compliance inspires confidence. Prepare. Announcer Dr. Olaleko Fadolopo, FRPA, Director General, ACON.
14: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
15: Abba ajo oko ti igboni nipa 24/7 Abba Mixure kọrọjọ gbogbo bile tawọn ọkùnrin bere fun gba gbogbo akanse gbogi bile ta gbe kalẹ lọna ti gbalode 24/7 Abba Mixure ko lọ ti nu rara o kagu ẹyin didun

0: Vibe multivitamin drops and syrup. Adidi ṣe fun awọn ikoko ati awọn wewe bi won ṣe n dagba. O ni awọn vitamin to ṣe pataki ninu fun idagbasoke, abo ara ati opolo to ji pepe. Nafdac fun telu. Afrabite je oja Afrabchem Limited ti won ṣe Panda Paracetamol.
1: Hello, say brother.
2: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí data wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
3: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
4: Guy, we don't dey talk since. Ha, click I go do my work, eh? We go continue this talk later.
5: Oh boy, you don't talk. Haba, you know the tire.
4: Na the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
5: Brotherly, involve me now. Make myself dey follow ya like you. Talk until you tire. When you dey on top the new MTN sachet bundles, dial *312*7# and *2 to start to enjoy from 100 Naira. Low down, talk the go.
6: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
7: Ètò ìgbéyàwó láyé.
8: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
9: Kí ló ṣẹlẹ̀?
8: Kí wọ́n tó so wá pọ̀, ìjọ orin rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi. Fìríìjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
6: Ẹ ní tòótọ́.
8: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
6: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK wà.
9: Èmo ló tún jẹ́ CDK báyìí.
6: Bẹ́ẹ̀ ni o, CDK, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
8: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
6: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
8: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
6: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà. Download CDK lórí Play Store àti Apple Store.
10: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
11: Bàbá ẹgbà mi, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣì ẹ kan sùn lọ ni.
12: Abba, aṣọ òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mixo. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixo. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀lú gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixo. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253. 091-60-62-6253. Orúkọ mọ́ni Jánúọ́mọ́. 24/7 Abba Mixo.

0: chocolate, chocolate. John Vance 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Ajẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ́ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kàn máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò ọpọ́n ṣẹ́ tó ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù àboríṣiríṣi nǹkan, wá sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kiní yìí rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí ìwọ náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láì ṣe yípo làágùn. Ilé-iṣẹ́ kan wà tí a ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọ́ ẹ̀ la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi, Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola. Ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
2: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Àṣíríọlà òní agbóhábáyín tí a mọ̀ sí CDCare. CDCare. Application ni jẹ́ pé tí ẹ bá ti ní orí fóònù yín, ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, láptọ̀pù ni o, mattress ni o, kettle pot ni o,
1: gas ni o.
2: Bẹ́ẹ̀ fẹ́ ra aga, ó wà nbẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò, ó wà nbẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà, kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
1: àwọn
2: bẹẹni tí wọn lọ wò kó tó di pé wọn ò wá ní àǹfààní pé ọjà jẹ mọ sanwó kínní ní ọdọ wa. Àǹfààní sì wà fún wọn láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tó wà tárí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọn fẹ́ láǹfààní láti mọ sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
1: Ogójì ọ̀sẹ̀.
2: Ogójì ọ̀sẹ̀ láti mọ sanwó.
1: Mo fẹ́ bí n pè ṣé wọn kọ̀kọ́ sọ iye kan lẹ̀ ni wọn wà gbé ọjà wọn àmọ́ sọ yòókù díẹ̀ díẹ̀ báwo wọn ṣe ṣe.
2: Ẹ ṣeun olóòtú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀, tí wọ́n bá ti ń rà, tán bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láà mọ gbé ọjà yìí fún wọn, tí wọ́n sì mọ fi ní àǹfààní láti mọ san yòókù. Fún àpẹẹrẹ, tí wọ́n bá mú oṣù méjì tán bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀, ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn, wọ́n sanwó yòókù ní oṣù míì táàbọ̀ sí. Tán bá mú oṣù mẹ́rin, àǹfààní wọn fún láti san ìkíní kejì. Tán bá ti san tán, a wá gbé ọjà yẹn fún wọn, wọ́n á mọ san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́, àti oṣù mẹ́fà, àti oṣù mẹ́jọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ṣe wà nìyẹn sà.
1: Kíni ìdí tí ẹ fi ṣe bẹ́ẹ̀ pé káwọn yẹn kọ́kọ́ san wúlẹ̀ díẹ̀ kí ó tó di pé ẹ gbé ọjà fún wọn?
2: Ẹ ṣeun olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tí ó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
1: eléyìí
2: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà, kó san kó sì mọ gbé nǹkan rẹ̀ lọ, a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá rárá sà.
1: Ṣé àwọn ni wọ́n lọ ná kìíní ọ̀ ni wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ rà fún wọn?
2: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílà pẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé, a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́, kọ́lọ̀ tán bá fẹ́, iye tán bá ń tà, kán sọ fún àwa, àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú, a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípọ̀ rà fún mi kò da nǹkan kan, kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yín, a jẹ́ pé mọ́tò tẹ́ ẹ lọ wá fúnra yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn, tẹ́ fi láǹfààní láti mọ sanwó rẹ̀ láì ní dà yín láàmú rárá rárá.
1: Níbo ni ọ́fíìsì yín?
3: Ọ́fíìsì wa wà ní Exodus Filling Station, formerly Tota, opposite Factory Pharmacy, Oluwatuyi Quarters, Akure, Ondo State.
2: Olúléṣẹ́ wa sì wà ní number 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ni olóòtú.
4: Ẹ pè CDCare sórí nọ́mbà yìí 070-7454-2995. Lẹ́ẹ̀kan sí 070-7454-2995.
2: Ẹ ṣeun olóòtú.
1: Ọ̀rọ̀ lẹ́tígbọ́n láti ẹnu Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola tẹ́ jẹ́ aṣojú CDCare. Ìwọ náà má gọ́ra ẹ lónìí, o lè bàdẹ tí ó ní dúkìá.
5: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
6: Wo ọ̀rẹ́, ó sún mi ó jẹ ìyá.

0: tó hàn ni gbogbo àwọn nkan èlò inú ilé mi orí CDK ni mo ti ra wọn kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
1: O sì rí irú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
0: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CDK lórí Google Play Store àti iOS App Store kí wọ́n náà máa jáyé CDK ní wẹ̀lẹ̀mù ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí ẹ̀kọ́ sí wẹ́bsáìtì wa CDK.

0: njẹ o ti n pa ngbẹ ọrọ ọlọrun ti o ni agbara ọrọ ọlọrun ti san ara yi ti n pa igi kedari ya pade prophet dr tunde fayeun ti ijọ godly hezbollah beulah global ministry behind comprehensive health center isakumi kare akoko lori adaba 88.9 fm lọjọjọ thursday laago marun rọlẹ pe 08062436989 08062436989 jesu ni oluwa.
1: Go ni fun baba ati fun omo ati fun olorun mi mo ayo ayo olorun aipo iwo lagbega to pe ko soba to dabi re oba to so ngogbo ninu ngogbo enikan soso ti gogbo aye o le da duro alagbara ti gogbo aye o le de lona iwo lagbega to pe ko seni keji re laye o aso wi pe o se gba ope wa
2: amen
1: fun la to se fun eri ma je mi so to fun fún ara tí ò ní ẹgbẹ́ tó ń gbé jáde lójoojúmọ́ gba ọpẹ wa nítorí pé ipa ayé ò ka ipa ọ̀tá ò sì ka ó jẹ́ mú ìka ènìyàn kan ò lè dúró lórí rẹ̀ ẹlẹ́rù ni gba ọpẹ wa ọlọ́run ọ̀rọ̀ bá wa sọ̀rọ̀ bí ti àṣálẹ́ yìí ìwọlà fẹ́ rí bá wa sọ̀rọ̀ ní wákàtí fóun jáde ọ̀run kó ṣí ìlérí kó ṣẹ́ ara kó farahàn gbogbo ènìyàn tí ó gbọ́ ọ̀rọ̀ yìí kó tún ayé wọn tó gbogbo ènìyàn tí ó gbọ́ ọ̀rọ̀ yìí àánú kó tún ayé wọn tó ọ̀rọ̀ yìí kó gbé ayé wọn dìde bẹ́ẹ̀ ló dẹ̀ rí jésù olúwa wa gbogbo ènìyàn ọlọ́run mo kí wa ní gbogbo ibi tí a ti ń gbọ́ mi ní àṣálẹ́ yìí wípé ẹ kú àtòrọ̀ ọ̀rọ̀ yìí yìí wáyé láti iléeṣẹ́ ìránṣẹ́ godly hezbollah beulah global ministry tí olú ìjọ rẹ̀ kalẹ̀ sí ẹ̀yìn comprehensive health center ní ìṣàkúnmí ní ìkàrí àkókò gbọ́ mi bàbá gbọ́ mi màmá ọ̀rọ̀ tá a fi rán mi sí ọ ní ti àṣálẹ́ yìí yàtọ̀ ó sì ní agbára àmọ́ kí tó tẹ̀síwájú nínú rẹ̀ marathon olóṣooṣù tí a máa ń ṣe ó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti bẹ̀rẹ̀ láti àárọ̀ òní yóò sì tẹ̀síwájú láàárọ̀ ọ̀la nítorí pé aago mẹ́sàn-án títí di aago mẹ́fà àṣálẹ́ la ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní àkókò tí a wà yìí ó ti paradà sí aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́fà ìrọ̀lẹ́ so a ti parí àmúra àti parí tọjọ́ òní yìí dédé aago mẹ́fà tó bá máa di ọ̀la friday ni yóò parí láàárín aago mẹ́sàn-án àárọ̀ ọ̀la títí di aago mẹ́fà àṣálẹ́ má dágùn lábàbà kí ló tó fi ayé rẹ sínú ìgbèkùn màmá kí ló fi àyànmọ́ rẹ sínú ìgbèkùn dáàdì kí ló fi iṣẹ́ rẹ sínú ìgbèkùn ọkú kí ló fi òwò rẹ sínú ìgbèkùn ní wákàtí yìí ní àkókò yìí gbé ìgbésí àdúrà ìwọ náà wàá gbàdúrà kó tú ara rẹ gbọ́ mi sà ẹni bá ní kò sí ti ń ṣeun ayé kì í dá sí o ẹ gbà mí láyé máa ń dá sí bọ́ ní àkókò tí a wà yìí ìwọ náà kí gbé pé olódùmarè ó ní kẹ́pẹ̀ mí èmi ó sì dá ọ lóhùn èmi ò fi ohun láti òyanu àwọn èyí tí ìwọ kò mọ̀ dádì olúwa fẹ́ bá ọ pàdé mọ́mì ọlọ́run fẹ́ yọ ó fẹ́ tú ayé rẹ nínú àhámọ́ kókó ìtúsílẹ̀ rẹ ti tó ìwọ náà kẹtọ olódùmarè bíi ti bádúrúmíwá fọ́jú kẹ́pẹ́ pé olúwa mo mọ̀ pé o lè ṣe ipá rẹ ṣìkà bá mi dá sí ọ̀rọ̀ ayé mẹ́ kẹ́pẹ́ adẹ́dà jẹ́ kó ń tẹ ìmọ́lẹ̀ sínú ìrìnàjò ògoyè kẹ́pẹ́ ọba àwọn ọba jẹ́ kó dá ohun tó ti sọnù ní ọwọ́ rẹ padà wá kẹ́pẹ́ arúgbó ọjọ́ bàbá wákàtí àdúrà náà lọ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú ọwọ́ agbára olódùmarè pẹ̀lú àwọn ọmọ ọlọ́run tí ọlọ́run ti pèsè.

0: kalẹ̀ àwọn ikọ̀ àti ríjú rẹ̀ láti já ìdè láti tú ìdè àwọn tí ọba àwọn ọba ń gbọ́wọ́ wọn ṣiṣẹ́ ìyanu lọ́wọ́lọ́wọ́ báyìí ìwọ náà wá sínú ìpàdé yìí kò sì rí pé rere ni olúwa kí la fi rán mi sí ọ níta àṣálẹ́ yìí àkórí ọ̀rọ̀ náà ni mo pè ní kí ni a ó fi rántí rẹ dádì kí la máa fi rántí rẹ kí la máa rò mọ́ ọ kò ní fi ṣe àkókò tó wáyé kò ní fi ṣe ipò tó wáyé máa rántí wípé bí àlọ́ bá ti lọ àbọ̀ àbọ̀ kí la ó fi rántí rẹ dádì mọ́mì kí la fẹ́ fi rántí rẹ ipò tá a yá ọ lónìí àyè tá a yá ọ lónìí lílo rẹ̀ bó ló ṣe lò kí ló fi ṣe ọlá tá a dá ọ lónìí ìjọ ti gbàgbé wípé ẹlẹ́dàá rẹ òun ló fún ọ ní agbára láti ní ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìwé Deuteronomy orí kẹjọ ẹsẹ̀ kejìdínlógún ti sọ fún wa gbàgbé wípé oko tí ẹ̀dá bá jẹ́ kì í ṣe nípa ipá tàbí nípa agbára àmọ́ kí la ó fi rántí rẹ̀ ní ọjọ́ kan ní ilẹ̀ Israẹli Joshua rán àwọn ọkùnrin méjì wípé kí wọ́n lọ ṣe àmì Jericho wá fún òun ẹjọ́ kíyèsí má gbàgbé wípé Joshua ló gba ipò lẹ́yìn tí Mose lọ ohun tí Joshua ṣe náà la fi rántí wípé wá ìwọ lọ tẹ̀síwájú ó jólóòótọ́ sí ọ̀gá rẹ ó ti di dandan kó o lè gba ipò ọ̀gá rẹ dádì lónìí ní ìpele tó wáyé ṣe é ṣe pé ò ń jí ọ̀gá rẹ lẹ́sẹ̀ ṣe é ṣe kòtò ìṣubú ló ń gbẹ́ fún ọ̀gá rẹ ó sì fẹ́ dọ̀gá o kíyè sára ó ní kí la ó fi rántí rẹ yes Joshua orí kejì ẹjẹ́ kà láti ẹsẹ̀ kiri kí ló sọ.
1: Joshua ọmọ lónìí sì rán ọkùnrin méjì jáde láti Ṣittimu.
0: Ó rán ọkùnrin méjì láti Ṣittimu jáde lọ wípé kíni.
1: Yọ́ lọ ṣe àmì.
0: Láti yọ́ lọ ṣe àmì ilẹ̀ Jericho. Ká lọ wo bí ibẹ̀ ti rí. Ẹ mọ́ gbàgbé wípé nígbà tí Mose fẹ́ rán àwọn ènìyàn lọ ṣàmì ènìyàn méjìlá ló rán. Àwọn méjì ló mú ìròyìn ayọ̀ wá wípé a lè débẹ̀. Ìdí nìyẹn tí Joshua padà rán ènìyàn méjìlá tó jẹ́ wípé àwọn méjì ló padà rán nítorí pé àwọn méjì ló ní ìròyìn ayọ̀ lọ́wọ́. Àwọn méjìlá mẹ́wàá tó kù a ò rí wọn a wá wọn a kò rí wọn mọ́ nítorí pé wọn ò ní ìròyìn ayọ̀ lọ́wọ́. Joshua náà ò wá kó sí pápá àṣìṣe kan náà láti tún lo ẹ̀yà méjìlá mọ́ ó lo ẹ̀yà méjì péré ènìyàn méjì péré ni Joshua mú nítorí pé ènìyàn méjì ló mú ìròyìn ayọ̀ wá alábájọ tí ìjọ náà fi bẹ̀rẹ̀ lórí ènìyàn méjì bíbélì sọ pé níbi tí ènìyàn méjì tàbí mẹ́ta tàbí ẹlẹ́kẹta o bá ti kóra wọn jọpọ̀ sí láti ké pe orúkọ Olúwa ó lòun bẹ̀rẹ̀ ibẹ̀ láti dá wọn lóhùn àwọn méjì yìí lórí tí ènìyàn méjìlá ò lè rí àwọn méjì yìí lórí ohun tí ó ṣòro fún ènìyàn méjìlá láti rí dádì níbi tó wà nínú ìjọ tó wà ní àdúgbò tó wà nínú ilé tó ń gbé ni kí ló ń rí níbẹ̀ ṣe ṣe ìṣubú ló máa rí ní gbogbo ìgbà kí la ó fi rántí rẹ bó ti ṣe kó bàjẹ́ ló ń rántí ní gbogbo ìgbà kí la ó fi rántí rẹ ṣe ṣe kó dàrú ló ń ṣe ní gbogbo ìgbà kí la ó fi rántí rẹ má gbàgbé o ohun tí ènìyàn bá gbìn òun náà ni yóò ká Joshua rán ènìyàn méjì wípé kán lọ ṣàmì Jericho wá yes kí ló wá ṣe.
1: Wípé ẹ lọ wo ilẹ̀ náà.
0: Ẹ padà tún lọ wo ilẹ̀ náà.
1: Àti Jericho.
0: Ẹ ní Jericho.
1: Wọ́n sì lọ.
0: Wọ́n lọ o.
1: Wọ́n sì dé ilé pàṣẹ kan.
0: Má gbàgbé wọn sọ pé wọ́n dé ilé wòlíì kan. Wọ́n ní wọ́n dé ilé pásítọ̀ kan. Ẹ gbọ́ mi dáadáa ṣá ilé pàṣágà. Ẹni tí Olúwa ò kọ̀ ni wọ́n ń kọ́ o. Ẹni tí Olúwa ò gàn ni wọ́n ń gàn o. Ẹni tí Olúwa ò bú ni wọ́n ń bú o. O ti gbé ara rẹ sórí ìtẹ́ ìdájọ́. O ti gbaṣẹ́ Olúwa. Ọlọ́run máa ń mọ̀ dárí wọn láti wò ó. Bíbélì sọ pé ọ̀pọ̀lọpọ̀ opó ní bẹ ní ìgbà ayé Elija àmọ́ ò darí Elija sí kankan ní ilẹ̀ Israẹli o bí kò ṣe tí ọ̀dọ̀ opó kan ní Sarefati ní Sidoni. Ẹ kíyèsí sá ọlọ́run ló mẹni tí ó lo ìwọ mọ gbaṣẹ Olúwa ṣùgbọ́n kí la ó fi rántí rẹ ní ipò tí a fi ìwọ sí. Yes kí ló sọ.
1: Wọ́n fi dé ilé pàṣágà kan.
0: Wọ́n dé ilé pàṣágà kan.
1: Tí a pè ní Rahabu.
0: Rahabu.
1: Wọ́n sì wọ̀ níbẹ̀.
0: Ẹ̀sà ẹgbọ́bi tí wọ́n wọ̀ sí. Wọ́n wọ̀ sí ilé wòlíì torí pé wọ́n wò ó pé àṣírí wọn lè tú. Wọ́n wọ̀ ní ilé pásítọ̀. Kí ló dé Jésù wá sọ̀rọ̀ kan. Ó ní ọkùnrin kan ń lọ sí ìrìn àjò. Ó ló sì kó sọ́wọ́ ẹ̀gárá ọlọ́ṣà àwọn ìgbára ọlọ́sà wọ̀nyí wọ́n sá wọ́n sì gba gbogbo ìní rẹ̀ wọ́n lọ. Ó ní ní ìgbà tí ọmọ Léfì kan bọ̀ ó sì rí kí ló ṣe ó yíyà sí àkejì ó tẹsẹ̀ mọ́rin kò yanjú wọ́. Dádì àlùfáà ikọ̀ àti ìjọ olódùmarè yóò ṣe tó tọ́ kí láà fi rántí rẹ̀ lórí ìjọ tá a gbé ọ sí. Ó ní kí ló ṣe lórí ìjọ tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí tí olódùmarè fẹ́ rò mọ́ ẹ̀sà ó tẹsẹ̀ mọ́rin ó yíyà sí àkejì torí pé kíni ó gbàgbọ́ wípé èmi kẹ̀ àkóbá gáfárà kí ló kàn mí kàn rárá ó yí àgọ́ fún mo gbàgbé nígbà tó yá tí yẹn lọ àlùfáà mi tún kọjá òun náà tún rí kòmọ̀ tún rí kòmọ̀ tún yàn ṣàánú fún òun náà tún yà sí àkejì kó tó di pa arákùnrin oníṣòwò ara samaria kan wá ń bọ̀ ó wá dé ìkóríta tí ọkùnrin ti gbọgbẹ́ olóògbé ó sì gbé sórí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ó gbé lọ sí ilé èrò ó fi ọ̀já rẹ̀ ó fi dí ọgbẹ́ rẹ̀ ó sì sọ fún wípé ẹ gba owó ìdání ẹ máa tọ́jú ẹ̀ títí èmi ò fi tàjòdé iyekíye tẹ́ ẹ bá ń ná nínú owó tí ń bá padà dé wọn ò san dádì ẹ gbọ́ mi ṣá ẹ má gbàgbọ́ wípé àwọn àlùfáà ti yàgò fún ẹ má gbàgbọ́ wípé àwọn wòlíì ti rí dádì wòlíì gbogbo àwọn tó rí tó ṣubú kí ni ìrànlọ́wọ́ tó ṣe fún wọn bí kan kú sínú ìṣubú ló ń gbàdúrà bí kan má dìde làdúrà tó ń gbà bí kò bọ́ lọ́wọ́ wọn ni àdúrà tó ń gbà bọ́ mi kò sí ẹ kíyè sára dáadáa kí la ó fi rántí rẹ sá ààrẹ ààbò aṣẹ́wó ni nítòótọ́ lọ́dọ̀ tiwa ẹlẹ́sẹ̀ ni ẹni ìkọ̀sílẹ̀ ni ẹni ìtanà ni ẹni tí ò yẹ ká rọ̀ mọ́yàn ni ẹni tí ò yẹ ká rí mọ́nà ni ṣùgbọ́n mo gbàgbé ilé rẹ̀ náà wọ́n kọ́ rọ̀wọ̀ sí. Orí ohun tí àwọn ènìyàn ọlọ́run ò lè rí ó ṣàwárí ohun tó sọ wọ́n fọ̀wọ́n ọmọ ọlọ́run dádì ẹ gbọ́ wọ́n sì wọ̀ nílé rehab aṣẹ́wó aṣágà yes.
1: A sì sọ fún ọba Jericho pé.
0: Àwọn ènìyàn aráàlú ti sáré lọ wípé ẹ mọ̀ wípé wọ́n ti yọ só bẹ́ẹ̀ náà ná yọ gbọ́ kíá ná gbèrò yìí lọ ìwọ náà kí ló ń gbé káàkiri lónìí ẹ wo obìnrin yẹn pa aṣágà yẹn ó ti gbàlejò àwọn àjèjì kan ti wọlé ẹ ká tó mọ tó ṣẹlẹ̀ obìnrin yìí fi wọ́n pamọ́ sórí òrùlé o kò tún wọn síta o bó bá jẹ́ ìwọ ni kí ló ṣe ó ní ebi pa mí ẹ̀yin kò fún mi ní oúnjẹ jẹ òǹgbẹ́ ń gbẹ mí bẹ́ẹ̀ ni ẹ̀yin kò fún mi ní emi mú nígbà tí mo wà ní o bẹ́ẹ̀ ni ẹ kò dáṣọ bò mí wọ́n ní jésù ìgbà wo la rí ọtí gbogbo lè ṣẹlẹ̀ sí ọ táwa ò sì ṣe kò bọ́ ṣó wá pọ́síbù ni ó ní bẹ́ẹ̀ bá ti ṣe fún ọ̀kan nínú àwọn wọ̀nyí ẹ ò ṣe fún mi nìyẹn dádì gbọ́ a béèrè lọ́wọ́ rẹ lónìí wípé ìjẹ́ ìwọ náà ní ìpele tó wà ní àyè tó wà ní ipò tó wà lónìí jọ̀sùn tó tọ́ ní àbárí àyè tí a bá ọ lónìí níbi tá a fi ọ sí jọ̀sùn tó tọ́ ẹ wo ó ṣe ni láàánú wípé ó gbọ́ wípé pásọ̀ ló wà lórí àgánú ọ́fíìsì yẹn lọ́bẹ̀ lọ́ba ńgbò bá máa débẹ̀ èyí tí ò gbélé ọ lórí pé tó bá mọ̀ ìpèsè yóò bọ́ sí iye báyìí lọ́ san bẹ́ẹ̀ sì rí ẹnìkan sì wà tán ní ò mọ jésù ṣùgbọ́n ó ní ìbẹ̀rù ọlọ́run ó ní ara o mi nílò owó yín o bólúwa ṣe fi rán mi ní ọlọ́run ló fi mí sáyè tí mo wà yìí o ẹ má jẹ́ jẹ̀bi o ẹ wá kíyèsí dádì ṣó ti mọ ọlọ́run tán bó ní kí láà fi rántí rẹ pàṣẹgà rehabu kí ló ṣe nígbà tán sọ fún bàálù.
1: Kíyèsí. Àwọn ọkùnrin kan nínú àwọn ọmọ Israẹli dé yìí.
0: Wọ́n dé yìí. Bí
1: alẹ́ yìí láti rin ilẹ̀ yìí.
0: Lálẹ́ yìí gangan náà wọlé wọ́n fẹ́ wá rin ilẹ̀ yìí wò.
1: Ọba Jericho sì ránṣẹ́ sí Rehabu.
0: Ọba Jericho ránṣẹ́ sí Rehabu.
1: Wípé mú àwọn ọkùnrin ìní tí ó
0: tọ̀ ọ wá. Àwọn ọkùnrin tó tọ̀ ẹ wá yẹn ó yá mú wọn jáde alẹ́ lápá wọn.
1: Tí ó wọ inú ilé rẹ̀ jáde wá. Nítorí wọ́n wá láti rin gbogbo ilẹ̀ yìí wò. Obìnrin náà sì mú àwọn ọkùnrin méjì náà.
0: Obìnrin yìí wá mú àwọn ọkùnrin ènìyàn ọlọ́run yìí ó kíyèsí. Dádì mo ní kí ló ṣe tó bá jẹ́wọ́ ó kó wọn síta ó tó wọn fó ó tó àṣírí wọn ó yẹ̀yẹ́ wọn àmọ́ kò ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ó lọ fi wọn pamọ́ obìnrin yìí lọ fi wọn pamọ́ ó kó wọn sórí àjàlé ó kó wọn sórí òrùlé kò jẹ́ ká yọ mú wọn kò jẹ́ kọ̀tà mú wọn ó pa wọn mọ́ ohun tó pamọ́ ní ọjọ́ náà lọ́lọ́ náà ṣe pa òun náà mọ́ lọ́jọ́ ewu dádì wọ́n gbàgbé ká má fi àkókò ṣòfò bó bá kà dáadáa ó wáyé nígbà tó máa di ẹsẹ̀ rẹ̀ kẹjọ kí ló ṣe.
1: Kí wọn kí ó tó dùbúlẹ̀.
0: kí wọn kí ó tó dùbúlẹ̀.
1: Ó gòkè tọ̀ wọ́n lọ lókè àjà.
0: Obìnrin yìí lọ bá wọn lókè àjà. Ẹ máa rí ìrònú pìwàdà rèé o. Ṣé gbóbìnrin yìí ti ronú pìwàdà? Torí pé òwò gbọ́ lọ́ ṣàánú fún ni. Òkè àjà tó lọ yẹn náà ni pé Dáfídì ní èmi ó gbójú mi sórí òkè wọn ni. Níbo ni ìrànlọ́wọ́ mi ti wá? Jésù wá sọ pé bí Mósè ti gbé ejò sókè nínú aginjù, bẹ́ẹ̀ ni a kò lè ṣaláì gbé ọmọ ènìyàn sókè. Ẹ kíyè sísà, ó gòkè àjà lọ, ó fi ìsàlẹ̀ sílẹ̀. Òun náà gòkè tọ Jésù lọ, ó wá ìgbàlá rẹ̀ gòkè bíi ti Sákéù, ẹni tó mọ̀ pé òun kúrú tóun náà sá egun igi síkámórì. Òun náà gòkè àjà lọ, ó tọ̀ wọ́n lọ wípé wá, èmi náà nílò ìgbàlá. Èmi náà nílò Jésù. Ìwọ́ sì wá sàlẹ̀, ó sì sọ pé fa ṣága ni láìmọ̀ pé ó ti dẹni bàlà lọ́dọ̀ Olódùmarè. Ìgbà mélòó lolúwa fi yí ìtàn ayé ẹ̀dá padà? Dádì mo ní kí la ó rò mọ́ ọ, kí lóbìnrin yìí sọ? Yes.
1: Ó sì wí fún àwọn ọkùnrin náà pé.
0: Ó wí fún àwọn ọkùnrin náà pé.
1: Èmi mọ̀ pé Olúwa ti fún yín ní ilẹ̀ yìí.
0: Ẹ gbọ́ gbólóhùn yìí o, ẹ wo ènìyàn tó di aríran o, ẹ wo ẹni tó ní aṣọ tẹ́lẹ̀ lẹ́nu o. Ó ní èmi mo mọ̀ wípé o. Olúwa ti fi ilẹ̀ yìí fún yín bí gbogbo èèyàn tí ẹ mọ̀ mo mọ̀. Bí gbogbo ojú ènìyàn tí ẹ tó ojú mi tó. Bí gbogbo ènìyàn tí ẹ ní kò rí bẹ́ẹ̀ mo mọ̀ kò rí bẹ́ẹ̀. Mo mọ̀ wípé Olúwa ti fún yín ní ilẹ̀ tí a wà yìí ti yín ni. Yes.
1: Àti pé ẹ̀rù yín bá ní.
0: Ẹ̀rù yín dẹ̀ máa ń bàyàn gan-an.
1: Àti pé ọkàn gbogbo àwọn ará ilẹ̀ yìí di omi nítorí yín.
0: Nítorí ti yín gbogbo àwọn tó wà nílẹ̀ yìí ọkàn wọn ti domi báyìí. Ẹ̀rù yín bà wọ́n. Wọ́n wọ pé kí ni ó ṣẹlẹ̀? Ọ̀nà wo ná fẹ́ gbé gbà? Yes.
1: Nítorí pé àwọn ti gbọ́ bí Olúwa ti mú omi òkun pupa gbẹ níwájú yín.
0: Ìtàn tá a gbọ́ nípa yín ó bani lẹ́rù. Dádì, àná rẹ tó agbúrò rẹ̀ bó lò ní rẹ ṣe wá ń rí? Mo ní kí la ó fi rántí rẹ. Ṣé rí pé obìnrin yìí bó tiẹ̀ jẹ́ wípé ó pa ságàdé, síbẹ̀ ìbẹ̀rù Ọlọ́run ń bẹ nínú rẹ̀. Yes.
1: Nígbà tí ẹ̀yin jáde ní Íjíbítì.
0: Nígbà tí ẹ kúrò ní Íjíbítì.
1: Àti ohun tí ẹ̀yin ṣe sí àwọn ọba méjì tí àwọn Amori.
0: Àtohun gangan tẹ́ tiẹ̀ wá ṣe sí àwọn ọba méjì tí Amori ni ó bà wá lẹ́rù jọjọ. Yes.
1: Sí Bẹ̀ni àkejì Jọ́dánì.
0: Sí Bẹ̀ni àkejì Jọ́dánì.
1: Sioni àti Ogu.
0: Ẹ o.
1: Tí ẹ̀yin parun tútú.
0: Ẹ pawọ́ run tútú.
1: Lọ́gán bí àwa ti gbọ́ nǹkan wọ̀nyí.
0: Bí àwa ti gbọ́ ìró yìí.
1: Àyà wa já.
0: Ẹ ṣá, àwa gan ò tó bẹ́ẹ̀ ká dúró. Ohun tí mo rí lónìí ni wípé ó rọrùn fún ẹni tó wà níta tí ò lọ ṣọ́ọ̀ṣì láti bẹ̀rù ọlọ́jẹ tó wà ní ṣọ́ọ̀ṣì lọ. Torí pé wọ́n máa ń gbàgbọ́ pé aláàánú lọ Ọlọ́run. Ẹ̀rù Ọlọ́run tó bá o. Ọba fọlọ́run ṣeré tó bá rọ́lọ̀ lójú ìjà ò ní dánwò mọ́. Ẹ kíyèsí ẹgbọ́ ohun tó ń tẹnu obìnrin pa ságà yìí wá. Bẹ́ẹ̀ gbogbo èèyàn kà sí pa ságà. Àmọ́ in tó mọ̀ nípa Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ gan tó jọmọ léfì ò mọ́. Ìtàn tí bẹ lọ́wọ́ rẹ̀ tó fi bẹ̀rù Olódùmarè. Kò sí lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run àwọn èèyàn wà wò pé ṣé wòlíì lóbìnrin yìí ni? Ìtàn tó ń pa yìí ó bẹ̀rù Ọlọ́run tẹ́lẹ̀. Yes.
1: Bẹ́ẹ̀ ni kò sì sí agbára kan nínú ọkùnrin kan mọ́.
0: Ṣẹ̀gbọ́.
1: Nítorí yín.
0: Nítorí tí yín kò sí agbára kan. Dádì, bí wọ́n bá lè ṣe bí obìnrin yìí tó lè súnmọ́ Jésù, tí wọ́n náà lè paradà sọ́dọ̀ Jésù, àfòrèrè rántí rẹ̀. Obìnrin yìí mọ̀ tọ́jú àwọn àmì àmọ̀rántí rẹ̀. Eléyìí mọ̀ jẹ́ orísun ìgbàlá tirẹ̀. Òun náà mọ̀ bógun ayé lọ. Yes.
1: Nítorí pé Olúwa Ọlọ́run yín.
0: Nítorí pé Olúwa Ọlọ́run yín.
1: Òun ni Ọlọ́run lókè.
0: Òun nìkan ni Ọlọ́run. Dádì, ṣayé dá Ọlọ́run tó ń sìn mọ́. Ṣé wọ́n mọ̀ ọmọ Ọlọ́run? Ṣé a mọ̀ ọmọ Jésù? Ṣé àwọn ẹbí rẹ̀ mọ̀ ọmọ Jésù? Ṣé èèyàn rẹ̀ mọ̀ ọmọ Jésù? Nítorí pé Olúwa Ọlọ́run yóò ní Ọlọ́run lókè ọ̀run. Yes.
1: Àti ní ìsàlẹ̀ ayé.
0: Ní ìsàlẹ̀ ayé tá a wà yìí.
1: Ǹjẹ́ nítorí náà.
0: Nítorí eléyìí.
1: Èmi bẹ̀ yín.
0: Mo bẹ̀ yín o.
1: Ẹ fi Olúwa búra fún mi.
0: Ẹ fi ta ni búra.
1: Ẹ fi Olúwa búra fún mi.
0: Ẹ tún sọ́lá ẹ̀kan sí.
1: Ẹ fi Olúwa búra fún mi.
0: Obìnrin yìí fẹ́ kán rántí. Kò ní ẹ̀fọ́ ara yín búra. Kò nílò kankan lọ́wọ́ wọn. Kò ní ẹ̀ ó ní ẹ fi Olúwa búra fún mi wípé.
1: Bí mo ti ṣe yín lóore.
0: Bẹ́ẹ̀mi náà ti ṣe yín lóore lónìí.
1: Ẹ̀yin ò ṣe oore pẹ̀lú fún ilé bàbá mi.
0: Ẹ ò ṣoore pẹ̀lú fún ilé bàbá mi. Obìnrin yìí mọ̀ ronú pìwàdà, ó mọ̀ gba ẹbí, ó mọ̀ fìgbàlà tọ ìdílé ẹ̀. Kò ro tara ẹnìkan, wá tún kíyè sí ìgbésí ayé obìnrin yìí o. Kìí ṣe mọ tara ẹni nìkan ló bá já o. Kò ní ẹ ó ṣoore fún èmi pẹ̀lú. Ó ní ẹ ó ṣoore fún ilé bàbá mi. Dádì, ilé bàbá rẹ̀ ló bèrè fún, kìí ṣe ilé ara ẹ̀. e sore pelu fun ile baba mi gbugbe bi e dadi se igbala ti denu ile baba re se wona ti se igbala awon ebi re se awon ebi re ti mo jesu oni be temi se ba ti mo jesu temi ba ti bon temi mo ti bon mo niyan dadi ara o olukuluku ti a ti gbala o dide fun igbala elomi ele la fi ranti re o ni eyin o sore pelu fun ile baba mi yes
1: eyin o si fun mi ni ami otito
0: ami otito ami ododo ami to yato wi pe kere
1: ati pe eyin o pa baba mi mo laaye
0: e pa idile wa mo laaye
1: ati iya mi
0: ati iya mi
1: ati awon arakunrin mi
0: ati awon arakunrin mi
1: ati awon arabirin mi
0: ati awon arabirin mi
1: ati awon gbogbo ti won ni
0: ati awon gbogbo ti won ni
1: ki eyin si gba emi wa lowo iku
0: e gba emi wa lowo iku dadi e gbo o ti pa saga yi bere pastor me lo loni lo kunle adura to gba ru awon adura won yi to gba adura fo abo idile re fo igbala okan ebi re igba melo o le mo so boda mi ndese ati mi subu sugbon igba melo lo kunle adura fun won lati mu won duro lati ma yo o ti mo sawari loni ni wipe isubu o ni opolopo

0: fún ìgbàlà ìdílé rẹ̀. Làkàṣẹ́gbè ló dìde tó gbàdúrà fún ìgbàlà ọkàn lágbájá. Dádì ẹ gbọ́ bó ṣe bèrè obìnrin yìí tó lẹ́sẹsẹ. Kò fẹ́ ni kankan lẹ o, ẹ̀yin lẹ rò pé pa ṣága ni ó mọ tí ń ṣe. Alábàjọ nígbà tí tan Jésù mọ wáyé, Rahabu orúkọ rẹ̀ wà ńbẹ̀. Orúkọ rẹ̀ wà nínú ìtàn ìgbésí ayé Jésù. Ẹ kíyèsí nítorí pé ó wá ìgbàlà. Ó bèrè fún ìgbàlà, a sì gba ẹbí rẹ̀ láti tí dórí ìran Jésù. Lábẹ́ ìran rẹ̀ yìí, òun ni Jésù ti wáyé. Nítorí pé òun náà ṣiṣẹ́ ìgbàlà. Bó ní kí la ọ̀fìn rántí rẹ̀ dádì? Yes.
1: Àwọn ọkùnrin náà dá lóhùn pé.
0: Dá lóhùn pé.
1: Ẹ̀mí wa ni yóò dípò tiyín.
0: Ẹ̀mí tiwa á fi dípò tiyín bẹ́ẹ̀ yóò bá dẹni.
1: Bí ẹ̀yin kò bá sí ọ̀rọ̀ wa yìí hàn.
0: Bẹ́ẹ̀ bá ti tú wa láṣìí tẹ̀ tú wa fó.
1: Yóò sì ṣe. Nígbà tí Olúwa bá fún wa ní ilẹ̀ náà.
0: Olúwa bá fún wa ní ilẹ̀ yìí o.
1: Àwa ó ṣe ọrẹ àti òtítọ́ fún
0: ọ. Oore òtítọ́ tí ìwọ ṣe fún wa yìí, a ó sọ padà. Dádì, ó bèrè pé ká san fún ọ kí la fẹ́ san fún ọ. Ó bèrè pé ká fi fún ọ kí la fẹ́ fi fún ọ. Ó bèrè fún òdùn bèrè fún. Àmọ́ bó ló ṣe fẹ́ rí gbà. Àwa ó ṣe oore òtítọ́ fún ọ. Yes.
1: Nígbà náà ni wọ́n fi okùn sọ̀ wọ́n kalẹ̀ ní ojú fèrèsé.
0: Ẹ gbọ́ tí obìnrin yìí ṣe, ẹ wo ìgboyàlá, ẹ wo iṣẹ́ tó ṣe tá a fi rántí rẹ̀. Ó fi okùn, ó fi sọ àwọn ọkùnrin yìí ka ilẹ̀ láti ojú fèrèsé. Òun náà ṣiṣẹ́ ìgbàlà fún wọn. Kí ló wá sọ fún wọn kó tó bọ́ lọ?
1: Nítorí ilé rẹ̀ wà lára odi ìlú.
0: Orí odi ìlú nílé rẹ̀ wà.
1: Wọ́n á sì máa gbé orí odi náà.
0: Orí odi ló ń gbé.
1: Ó sì wí fún wọn pé ẹ bọ́ sórí òkè. Kí àwọn alẹ́pà kí ó má ba lé yín bá.
0: Ó tún fọ̀nà àbáyọ hàn wọ́n. Alábàjọ tó gun ayé òfin lè bá. Dádì, ó fi ọ̀gá rẹ̀ hàn fógun ó dẹ̀ rúpógun ò ní mú wọ. Ó ń gbé kòtò ìṣubú. Dávidì sọ wípé láì nídìí ni wọ́n wa kòtò fún mi. Ẹni bá ti gbé kòtò ìṣubú ọmọ ẹlòmíì, ó gangan ó jìsè. Ẹ kíyèsí ara lónìí dádì, ẹ kíyèsí ara lónìí mọ́mí. Ó tẹ́gbìn dandan ni kéèyàn ka. Kò sí ọ̀nà Àbújá kan lọ́rọ̀ ọ̀pẹ. Ju wípé ibi téèyàn bá gbàgùn, ibẹ̀ náà ni ó gbà sọ. Lónìí mo bí ọ́ bàbá, mo bí ọ́ lónìí mọ̀mọ́. Ipa wo ló ń kó? Kí la ó fi rántí rẹ̀? Kí ni ìlàkàkà rẹ̀ jálé lórí? Kí ni ìgbìyànjú rẹ̀ lórí? Láì jẹ́ pé ronú pìwàdà tí ìwọ náà kò ṣe rere lónìí nínú ìjọ tó wà yẹn tó bá kúrò mọ́ ìjọ tí ẹ̀ mọ̀ pé ó wà. Ǹjẹ́ o kópa rere níbẹ̀? Bó tẹ̀ jẹ́ wípé bó o bá kúrò mọ́ ìjọ náà mọ̀ dúpẹ́ pé o ti lọ. O ti pé ìkópa rẹ kò dáa. Ipa kí ló ń kó lónìí kí ló fẹ́ fi rántí rẹ̀? Nínú ẹbí tó bọ́ sí, nínú ilé ọkọ, ní ilé iṣẹ́, láàárín àdúgbò, láàárín ọgbà àwọn tọ́lọ̀ mú ọ pàdé lónìí. Ipa kí ló ń kó láyé wọn kí wọ́n fẹ́ fi rántí rẹ̀? Bó pẹ́ bóyá gbogbo èèyàn ni ó padà dìtàn. Àwọn ohun tó ṣe lónìí ni a kọ́ nípa ìtàn rẹ̀. Bí ìtàn ìgbésí ayé Jésù ṣe lọ nìyí nínú ìwé Mọ́tíù orí kéré kí ló sọ? Yes.
1: Ìwé ìran Jésù Kristi. Ọmọ Dáfídì.
0: Ẹ o.
1: Ọmọ Ábúráhámù.
0: Ọmọ Ábúráhámù.
1: Ábúráhámù bí Ísáàkì. Ísáàkì bí Jákọ́bù. Jákọ́bù sì bí Júdà.
0: Yes.
1: Àti àwọn arákùnrin rẹ̀. Júdà sì bí Fáresì. Àti Sára àti Támárì.
0: Yes.
1: Fáresì sì bí Esromu. Esromu sì bí Áràmù. Áràmù sì bí Aminadabu.
0: Yes.
1: Aminadabu sì bí Náṣóni. Náṣóni sì bí Sámóni.
0: Yes.
1: Sámóni sì bí Bóásì. Àti Rákábù.
0: Tirékábù. Ṣé ẹ ti pé orúkọ Rékábù wọ bẹ̀? Ẹyin pé orúkọ rẹ̀ wọnú ìwé ìtàn Jésù. Bàbá, bò ní sí a ó rántí rẹ̀, àmọ́ kí la fẹ́ fi rántí rẹ̀? Kí la ó rò mọ́? Bá mi wo ìwé Psalm 41, verse 1. Kọ́ mọ̀ wípé dandan ni a ó rántí rẹ̀, àmọ́ ìgbà tí a ó rántí rẹ̀ kí la ó sọ? Yes.
1: Ìbùkún
0: ni fún ẹni tí ń ro ti àwọn aláìní. Dádì, ṣeéṣe bámúbámú ni mo yó lórí tí wọ́n ń kọ. Ìbùkún ni fún ẹni tí ń ro ti àwọn aláìní. Torí pé kí ni?
1: Olúwa yóò gbà á ní ìgbà ìpọ́njú.
0: Ṣẹ́tìrì, ìgbà ìpọ́njú ń bọ̀ o. A ó wá rántí tó fàánà ṣe. Bó o ṣe eré, o ò ṣe nú ọgbà o. Bó o sì ṣe eré náà, ọgbà. Bàbá mo gbàgbé ìpàdé àdúrà yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. The Godly FC Babeola Global Ministry ní ẹ̀yìn Comprehensive Health Center ní Ṣàkúmì ní Ìkàrẹ́ Àkókò. Wá sí ìpàdé yìí yóò tún tẹ̀síwájú láàárọ̀ lálágo mẹ́sàn-án títí di aago mẹ́fà ìrọ̀lẹ́. Wá gba àdúrà yìí ògo tí wọ́n ti gbà ní ọwọ́ rẹ̀ ìwọ náà ó.

0: ọjọ́ máa gbọ́ ni.
1: Ṣadé kù sí ọkàn mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ, ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé

0: ẹ̀gbọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Tẹ̀lé ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
4: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
5: Ìwé àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460619 0706460619. Bàbá Òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fi ìwé àtẹ̀gùn ṣèwòsàn.
6: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣe rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
7: O ṣe àtọkùn, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lọ́wọ́lọ́wọ́ àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ọmọ wà nù lé tí ọmọ gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19.
6: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
7: O ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹ̀ṣẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún t tàbí egbò wà nínú àtẹlẹsẹ rẹ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹ má jẹ́ adáká tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kọ́ wá láti ìlú ṣayòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419 ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sìkẹtẹ ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́ mọ́sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni ẹgbẹ́ kan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́ẹ̀ lómi bá sùn báyìí kí lè tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn orò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nínú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ní ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlomi ẹ sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ lọ́hùn fún ọ bá bá jẹ́ pé nǹkan kan wà bẹ́ẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419.
6: Ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
7: Ó ṣe àtọkùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjókòó ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́ bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ogún ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólé bí tewúrẹ́ báyìí ni ó máa ṣe ẹ̀ṣẹ̀ á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yọ kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ òun lẹ́nu lẹ́ni ẹlòmíì a ní òye eléyìí ló tún yọ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jáǹfà ní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òwò fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-60-64-19 07-64-60-64-19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtegbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó ò tí ì báyìí tọ́jọ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtegbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí lóòótọ́ ewé àtegbò ọ̀nà wọn ti jìn kò sí nítòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbódé kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn bá wá ṣọ́dọ̀ mi ká wá jàǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kọ wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú a lè rìn 60 ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ̀ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtegbò yìí náà làwa náà jẹ nítorí àmọ́fin ní kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ tọ́lọ́ bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nágbára tó ti nágbàrọ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school nílùú àkúrẹ́ ńbẹ̀ la wà a ní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ́lòmíì yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọn máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school nílùú àkúrẹ́ tó o bá fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀ràn tó o fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 àláfíà ara wa ò ní di fi àfíà ó rìgbà.
3: Ọ̀rẹ́ a ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
4: Wo bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná mọ̀ ni bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorú ń sùn dédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú oronabayoje ayé ọ̀hún ti wá sú mi.
3: Ọdẹ tó ń fi wí àtegbò ń ṣọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 07-064-60-6419 07-064-60-6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtegbò ń ṣèwòsàn.
8: Oh,

0: wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: ọ̀rọ̀ ọlọ́run tẹ́ fẹ́ gbọ́ lákòókò yìí ni a pè ní ọ̀rọ̀ òtítọ́ látẹnu bàbá wa olùṣọ́àgùntàn Aísáyà Ògúnbọ̀mẹ̀hìn.
1: Àkòrí ọ̀rọ̀ tí òní ni ẹ̀yin ò rí ohun abàmì lónìí.
0: Àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń gbọ́ wọ̀nyí jáde lára àwọn ẹ̀kọ́ àti ogun tí bàbá wa olùṣọ́àgùntàn Aísáyà Olúfayọ̀ bí Ògúnbọ̀mẹ̀hìn fi sílẹ̀ fún ìran yìí kí wọ́n tó wọnú ògo ní ọjọ́ 21 oṣù keje ọdún 2019 lẹ́ni ọdún 82. Gbogbo ayé wọn náà fi gbọ́ ti Olúwa àti ìtọ́jú ọmọ ènìyàn. Ní ọdún 1989, ẹ̀mí mímọ́ darí wọn láti kó gbogbo ìjọ wọn láti ìlú Èkó lọ kọ́ àgọ́ ńlá síbi pé Apọ́sẹ̀lì Joseph Ayọ̀ Babalọ́lá lódò àìràn ìkejì arákejì nípínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n kọ́ àwọn ilé sórí ilẹ̀ tí ó lé ní éka 44, wọ́n sì jọwọ́ rẹ̀ fún ìjọ Apọ́sẹ̀lì ti Kristi lọ́fẹ̀ẹ́. Gbogbo iṣẹ́ ńlá náà ni ó di Joseph Ayọ̀ Babalọ́lá University, Jàbú àti ibi àdúrà. Ẹ jẹ́ kí a tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run tí a ti gbà sílẹ̀ látẹnu bàbá wa.
2: Nínú Luke orí karùn-ún.
3: Let's turn our Bible to Luke 5.
2: A ó kà láti ẹsẹ̀ kẹtàdínlógún títí lọ dé ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n 17-26.
4: Ó sì ṣe ní ọjọ́ kan, bí ó sì ti ń kọ́ ni.
2: Bí ó ṣe ń wàásù.
4: Àwọn Farisi àti àwọn amòfin jókòó ní ìhà ibẹ̀. Àwọn tí ó ti ìlú Galili gbogbo àti Judea àti Jerusalem wá.
2: Bẹ̀rọ lọ́bìlẹ̀bẹ ni.
3: It was a mammoth crowd that day.
4: Agbára Olúwa sì ń bẹ láti mú wọn lára dá.
2: Agbára Ọlọ́run wà pẹ̀lú Jésù.
3: The power of God was present with Jesus.
2: Apá ẹ̀ka ọ̀rọ̀ wọn ó ṣe ọ̀ bí wọ́n ti pọ̀ tó.
3: Despite the intimidating crowd.
4: Sásì kíyèsí.
2: Sì kíyèsí.
4: Àwọn ọkùnrin kan gbé ọkùnrin tí ó lẹ́gbà wá lórí àkẹ́tì. Wọ́n ń wá ọ̀nà àti gbé wọlé àti láti tẹ síwájú rẹ̀.
2: Ọkùnrin kan ń ṣàìsàn.
3: A man took ill.
2: Àìsàn náà di èyí tí wọ́n ń gbé ènìyàn ń gbé kiri ní kò lè rìn.
3: The man asked to be carried about, he could not walk anymore.
2: Kí ẹ gbọ́ yarọ, kí ẹ gbọ́ yarọ kò yarọ. Àìsàn yẹn ló sọ dà bẹ́ẹ̀.
3: The nature of the sickness made him.
2: Bí cancer ti máa ń ṣe wọ́n nìyẹn.
3: That is the manifestation of cancer.
4: Nígbà
2: tí wọ́n wá gbọ́ òkìkí Jésù.
3: When they heard about Christ.
2: Wọ́n gbé.
3: He was lifted as usual.
2: Ṣùgbọ́n gbà tí wọ́n sọ pé kí wọ́n wọ ṣọ́ọ̀ṣì.
3: In an attempt to make entry into the church.
2: Ẹ̀rọ ti pọ̀ jù.
3: The crowd was something else.
2: Wọn ò tẹ ìráyè láti ẹ̀tí gbọ́kùnrin ìwọlé.
3: There was no space to have brought in this man.
2: Kí ló wá ṣẹlẹ̀?
3: What happened?
4: Nígbà tí wọn kò sì rí ọ̀nà tí wọn ìbá fi gbé wọlé nítorí ìjọ ènìyàn. Wọ́n gun òkè àjà ilé lọ. Wọ́n sọ ọ́ kalẹ̀ ní àlàfo àjà tí ohun ti akété rẹ̀ láàrin níwájú Jésù.
2: Ẹ rí bí ọ̀rọ̀ yìí ti bọ́ ṣe ká àwọn èèyàn yìí lára tọ́.
3: How zealous brother these people were.
2: Wọ́n ń láti gun orí ilẹ̀.
3: They went to the rooftop.
2: Ẹ wọ wàhálà táwọn èèyàn yìí ṣe.
3: Look at the stress they went through.
2: Ọkùnrin yìí wà lórí bẹ́ẹ̀dì.
3: This man was on his bed.
2: Wọ́n sì sọ kalẹ̀ láti ibẹ̀ wá síwájú Jésù.
3: And he was lowered from the roof right in the presence of Jesus.
2: Àwọn èèyàn yìí máa ṣe wàhálà o.
3: These people went through a great stress.
2: Ìjẹ́sù ti rí wàhálà tí wọ́n ń ṣe.
3: Christ discovered their stress.
2: Tí wọ́n dẹ̀ sọ́kalẹ̀ síwájú rẹ̀.
3: And they lowered this man in the presence of Christ.
2: Kò lè gbapá, kò lè gbẹ́sẹ̀.
3: Total paralysis.
4: Nígbà tí ó sì rí ìgbàgbọ́ wọn.
2: Nígbà tí ó rí ìgbàgbọ́ wọn.
4: Ó wí fún wọn pé.
2: Ó wí fún wọn pé.
4: Ọkùnrin yìí.
2: Ọkùnrin yìí.
4: Adarí ẹsẹ̀ rẹ jì ọ́.
2: Ó ṣeé ṣe kó jẹ́ pé ẹsẹ̀ kan ló dá.
3: It's possible this man might have committed some sin.
2: Ti àìsàn yìí fi dé.
3: That he was afflicted with this nature of sin.
2: Torí ohun tó sọ ni pé adarí ẹsẹ̀ rẹ jì
3: ọ́. Christ declared, you this man, you are forgiven your sin.
2: Ó máa ń wọ ìyànsán láìsọ bẹ́ẹ̀.
3: You could heal without such a pronouncement.
2: Ó dẹ̀ máa ń sọ bẹ́ẹ̀ fẹ́ lòmíràn.
3: And at times he does make such a pronouncement.
2: Tẹ́lẹ̀ yìí.
3: This particular man.
2: Ẹsẹ̀ ló fà.
3: Sin.
2: Adarí adarí jì ọ́.
3: Your sins are forgiven.
4: Àwọn akọ̀wé àti àwọn Farisi bẹ̀rẹ̀ sí gbèrò wípé.
2: Àwọn akọ̀wé àti Farisi bẹ̀rẹ̀ sí gbèrò pé.
4: Ta ni eléyìí ti ń sọ̀rọ̀ òdì? Ta ni ó lè darí ẹ̀ṣẹ̀ jí ni bí kò ṣe Ọlọ́run nìkan ṣoṣo? Ṣùgbọ́n nígbà tí Jésù mọ ìró inú wọn.
2: Jesus wa mo iro inu won.
4: O da o si wi fun won pe.
2: O wi fun won pe.
4: Kini eyi, kini eyin ro ni okan yin.
2: Ki la ro lokan yin, mo gbogbo e te ro ni mo ti mo.
3: I knew your thoughts.
4: Ewo ni o yaju lati wi
2: pe. Ewo ni o yaju.
4: Adari ese re ji o.
2: Adari ese re ji o.
4: Tabi lati wi pe.
2: Tabi lati wi pe.
4: Dide ki wo ki o si ma rin.
2: Dide ki o se yan le fe gbo.
4: Sugbon ki eyin ki o le mo pe omo eniyan li agbara li aye lati dari ese ji.
2: Leni le ma mo pe.
3: I want you to be known unto you today.
2: Omo eniyan.
3: The son of man.
2: Olagbara.
3: Has authority.
2: Lati dari ese ji.
3: To forgive sins.
2: Omo eniyan ni sugbon Olorun ni.
3: The son of man agreed, but he happened to be God.
4: O wi fun elegba na pe.
2: O wi fun elegba na pe.
4: Mo wi fun o.
2: Mo wi fun o.
4: Dide. Bi akete re.
2: Bi akete re.
4: O si lo si ile re.
2: Amoyojo amoyodun tokunrin ti wa.
3: How many days, how many years, in what condition you are not.
2: Bi akete re.
3: Arise man.
2: Lo le
3: re. Take your mount and go home.
4: O si dide logan ni waju won.
2: Bibeli so pe.
3: The Bible says.
2: Ni waju gbogbo eniyan.
3: In the presence of all.
2: Akunrin na ton gbe gba ori aja.
3: The man lowered from the roof.
2: O dide.
3: He stood up.
2: Ni waju gbogbo eniyan.
3: In the presence of all.
4: O gbe ohun ti o dubule le.
2: Ohun to dubule le lori.
4: O si lo si ile re.
2: O lagbara lati gbe lesekese.
3: He regained his health and strength.
4: O yin Olorun logo.
2: O agbe.
3: He lifted this couch.
2: O fope for Olorun.
3: And he was appreciated.
2: Ba ohun laye ohun.
3: Aye again.
2: Iyan ni pe ohun ti le fe se irin.
3: So I can still walk with this my limbs.
2: Iyan ni pe kini yo ni pa ohun.
3: So I will not die of this alone.
2: Arun yo ni pa ohun.
3: This sickness will not terminate my life.
2: Gbogbo eleyi to ba wa lara eleni ko ni pa e.
3: Amen. No matter the nature of sickness you are here with, it will not sentence you to death.
2: Eyika itohun ko je.
3: No matter the nature.
2: Ninu aisan to ba wa lara e.
3: Any ailment at all.
2: Bi mo tin soro yi.
3: As I speak.
2: Ko wu ewo Olorun
3: le. God, let it be pleasing
2: to you. Tori wa lo so ko fe sise.
3: You are here for healing today.
2: Aro karun to ba wa lara awon eyan
3: ile. Any matter of ailment in this people.
2: La tori lo de atelese.
3: From their head to their feet.
2: Ko asan.
3: I decree and I declare, let them be healed.
2: Go to Mosile.
3: And let them be set free.
2: Be a kunyeshe yo.
3: As this man prays you.
2: Je kawo na lewa yi.
3: Let similar thing
2: be said. Amen. Ogo ni falan loke.
3: Hallelujah.
2: Kasi waju si.
4: Enu si ya gbogbo won.
2: Enu si ya gbogbo ero ti o wa lati Judea, Galilee, Jerusalem.
3: Express support.
2: Awon akowe.
3: The teacher,
2: awon amofin,
3: the lawyer.
2: Ti won so pe ki lo de to dariji ngba to ise Olorun.
3: You are forgiven sin.
2: Enu ma ya won o.
4: Won si yin Olorun logo.
2: Won yin Olorun logo.
4: Eru si ba won.
2: Eru ba won.
4: Won wi pe
2: jini jini mu won won wa wi pe.
4: Awari ohun abami loni.
2: Awari ohun abami loni.
3: This is quite mysterious.
2: Abami do.
3: This is quite mysterious.
2: Eleyi abami leleyi o.
3: This is quite a mysterious occurrence.
2: Tun leni.
3: Today.
2: Iwo na tun ma tun ro won abami loni.
3: Amen. You will experience something unusual.
2: Lara re.
3: In your body.
2: Laye re.
3: In your life.
2: Bibeli wi pa aya yo pa lejo.
3: The strangers shall be frightened.
2: Won yo fi iberu sajade bi kan lo fi won.
3: And they shall get out of their closets.
2: Àwọn àlejò aninilára tí ọ̀ka lọ́run sí lójú wọn.
3: All these oppressive strangers who doesn't regard God.
2: Àwọn ìjòyè ọlọ́lá aláṣẹ gbọ̀ǹkan ayé ń gbógbóró lọ́jọ́
3: ọ̀run.
2: Irúgbìn wọn tó wà lára rẹ. Láti orí lọ dé àtẹlẹ ẹsẹ̀. Bí wọ́n ṣe wà lárùn ẹgbà yìí sùn. Kọ̀wé ìwọ Jésù
3: lẹ́nìí.
2: Kò fa gbogbo ẹ̀tú lára.
3: From their source, let them be uprooted.
2: Ko fatulara.
3: Amen.
2: Ko fatulara.
3: Amen.
2: Wọ́n ẹ wá gbọ́ o.
3: Come.
2: Àyàn Ọlọ́run lọ́gọ o, ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ yẹn nìkan o. Àárọ̀ ohun abàmì o.
3: This is an unusual occurrence.
2: Àárọ̀ ohun abàmì o.
3: This is something mysterious.
2: Cancer tó ń pa gbogbo èèyàn.
3: Cancer that killed here and there.
2: Kò lè lè yí pa o.
3: Cannot kill this one.
2: Kọ́ ko wo larun na nu e ko wo esan le
3: amen
2: oni jesu wa o so fun won pe gbogba agbara larun ati laye lati fi fun mi nje lojo oni oluwosan gbogbogun isu to wa lagbara omo re irugun isu irugun aye irugun ota ile ota ode loruko jesu oluwa fatu oluwa fatu o so faran egba na oni dide egba kete re ko si ma gbogbo irugun isu lati agbari lati na opolo lode atele ese eyi ma ko wa nbe ati eti won o te mo eyi ton te ti na wole lori eyi ton se fe lo le dokita loruko jesu fatu oluwa fatu oluwa fatu oluwa fatu ola tu mi ni de lowo awon ota mi won ko le joba lori mi mo jesu ni kan lo le gba elese laya ti lai lai mo di tire oluwa ma tu won le oni gba gedere ko si marin o si gba kete o si yan olorun logo awon eniyan na so pe awon olohun agba mi oluwa se iyanu gbogbo ogunra laparo lese jade lara jade lara jade lara bẹẹ ti n jade ki na ma jọ yi aleluya
3: aleluya.
0: Tẹ bá ń fẹ́ láti máa gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí WhatsApp, ẹ send yes sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0809-678-1135 kó ló wá bí sí ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Àmì.
5: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ò lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
6: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
5: Ṣé mi ò sọ fún ẹ?
6: Jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
6: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 MTN.
7: Dúró náà kó o tóra multivitamin yẹn béèrè lọ́wọ́ ara rẹ̀ ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó

0: da olorun re mo da olorun re mo ni eto iwasu to fi olorun han fun gbogbo eniyan lati enu iranse oluwa aje rere Matthew igbesele oluwa mose bi oluso agutan ti ijo no your god chapel awa ni +7 and 8 ayoka layout ni ile funfun balawu egbe album hospital opopona to wa leyin ibadan grammar school malete ibadan akoko tutu to lati gbe eto da olorun re mo ọrọ fún gbogbo ènìyàn láti mọ ọlọrun láti ẹnu bàbá wa nínú olúwa ajé rere Matthew ìgbẹkẹlé olúwa ọmọṣẹ bí kí ọlọrun kí ó bùkún yín bí ẹ ṣe ń tẹtí sí ọrọ náà.
1: Àwọn ẹnjẹ adáláre lọ́fẹ̀ẹ́ nípa orí ọ̀fẹ́ rẹ̀ nípa ìdálé tó wà nínú Jésù Kristì nípa orí ọ̀fẹ́ rẹ̀ nípa àánú rẹ̀ láti gbà wá là ẹ̀kọ́ tó kọ́ wa orí ọ̀fẹ́ lárígbà ó ṣe wà níyè ni ó tó wa sọ̀rọ̀ ni ohun tá a mọ̀ ká lè mọ̀ ọ́ ká lè dá ṣẹ́gun ohun tá a mọ̀ ká lè mọ̀ ọ́ ká lè di ọlọ́gbọ́n ohun tá a mọ̀ ká lè mọ̀ ọ́ ká bọ́ lóòkùnkùn ayé ó fìfẹ́ hàn wá èyí ni pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀ kristi ó ṣe ké ní
2: òkú fún wa
1: ẹ wo irú ìfẹ́ yẹn ẹ jẹ́ ká wo ìyà tí a jẹ lórí àwọn ọmọ ẹ jẹ́ ká wo wàhálà ní bẹ́ẹ̀ má sọ pé ìyà wàhálà tá a ṣe lórí ọmọ ṣó rọrùn kò rọrùn ká bá ti sọ pé kristi ó wá fi ọlọ́wọ́ ó wá yí ọ̀dà ọmọ rẹ̀ fún wa láti kú fún wa bó bá bímọ mẹ́ta wàá ṣe wàhálà mẹ́ta bá bí mẹ́rin wàá ṣe wàhálà mẹ́rin bá márùn wàá ṣe wàhálà márùn ìwà wọn dẹ̀ yàtọ̀ síra mọ́ ogun wa bèrè fọgbọ́n àti ìmọ̀ tóbi kọ́ wọn kó wọn bá sí ìdá ìyédè kó bá sí gbọ́mí sòtò gbogbo ìgbà tí mo ka bíbélì mo rò ohun tó ṣẹlẹ̀ láàrin jacob àti ìsọ̀ isaac fẹ́rẹ̀ ìsọ̀ ìyá fẹ́rẹ̀ jacob ìbejì ni wọ́n ẹ jẹ́ ká wo bá ní wọn bó ṣe rí ó dé ọ̀tá ara wọn ẹ wá wo bí jacob bó ṣe bá níyàwó ó sì amani for 21 years nítorí òjò fẹ́fẹ́ ẹ wá wo ìdàrúdàpọ̀ bó ti lọ́pọ̀ ìdẹ mọ ibi ẹsẹ kíyèsí ara mi ìpẹtọ ọlọ́run ìpèníjáde pé ìfẹ́ tirẹ̀ èmi ò bá ṣe ikú rẹ kò gbọdọ̀ já sásán mi gbẹrù gbẹ̀ṣẹ̀ láàyè ẹṣẹ́ ọmọ mi kòrò wá ẹṣẹ̀ ọmọ mi ìdààmú wá ẹṣẹ̀ ọmọ àbọ̀jọ́ ọjọ́ iwájú ọmọ àbàjẹ́ ó lè máa gbà ní ó lè máa ṣe fàájì pẹ́pẹ́ ó dún yín bẹ́ẹ̀ lẹ́yìn ọdún máa sí mẹ́fà mẹ́wàá ẹ̀ṣẹ̀ rẹ̀ ó farahàn ohun tó gbè ayé ò rí ìṣẹ́ sọ pé ṣùgbọ́n ọlọ́run fìfẹ́ rẹ̀ hàn sí wa nílé yìí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀ kristi kú fún wa ẹni tó bá ro ẹni tó bá gbàgbá ni o nígbà tó fún wa lórí ọ̀fẹ́ ká gbọ́ ìrere ká gbọ́ wàásù wàásù tá a gbọ́ ṣàmúlò ṣàkíyèsí tábà lórí padà láàmú ọ̀pọ̀ jésù kú fún wa tábà lórí padà nínú ìgbàgbọ́ wa láti dàṣẹ́gun láti rí ìwòsàn láti rí ṣíṣílẹ̀ láti lálàáfíà láti jẹ ọlọgbọ́n láti jẹ olóye Rome 5:9 ẹsẹkẹsẹ wípé.
3: mélòó mélòó sì ni tí a dá wa láre nísinsìnyí nípa ìjẹ rẹ ni a ó gbà wàhálà kó nínú ìbínú nípasẹ rẹ.
1: mélòó mélòó sì ni tí a ó dá wa láre àbẹ́kọ́ nísinsìnyí nípa ẹ̀jẹ̀ rẹ ẹni tó gbà á gbọ́ á dá láre. iwo to gba Kristi gbo leni la se meji mo ko ti deni dalare mo ko ti deni dalare igba to ba deni dalare oko abale iwo atijo ti koja o ti deni ratitu enta dalare ipe ororo ofe gba titayo a kese si lorun mo nipa igbagbo ori idalare gba nipa igbagbo oru anu gba nipa igbagbo oru ogbon gba nipa igbagbo oru oye gba nipa igbagbo ori agbara gba nipa igbagbo ori ife olorun gba ori ife olorun gba yo ba gba gbo ati ni dalare gba ti soro mele mele sini ti a da wa lade isisi nipa eje re
3: ya
1: fi gba wa la ko ni ibinu
3: nipa
1: se le ko ni ibinu igba je ba farabale si tabajiba egba ninu oko re ni komulago wa kan mo pe ibisi ka to wa mole ka de to ba foye buji o ayo ra wa de popo o ba wo to wa bo si ayo to wole ye oji owura ti fadaka lo owo ni ti mo se lasiko ye nitori pe o to wole de taye raye ni ogo aye raye ni agba aye raye ni mola aye raye ni ka we mo o de ni dalare orogo olorun orowo olorun na aye re awon ti agbara la dalare nipa eje re la o gba won la kuro ninu ibinu nipasẹ rẹ kuro ninu ibinu amu ọjade kuro ninu koko ṣe wọn pe ibi ti o ti jade awọn ọrẹ ọni nife rẹ ṣe o nife rẹ wo lo mo tí orí tó sọ pé o ṣe gba ayé mọ ọ lè rẹ kí ni wọn kó dìsú ẹ inú ibinu ni. Aruko ni ejo je ejo mumo ejo ri mo se mo ni yato iwa yato igba ti mi si de ko lopo wa akoba adaba oluwa se kini yamiya awon amuri kose oluwa se kini yamiya adura mo gba mi so pe mi mo mi me to feran mi ololu me to feran mi o ka ko sekini o si bere re en ti bere mi ma bere en ti o bere mi sekini o ti to tori pe o ti mo gbe dani mo fi pa jara mi gba lowo satani mo gba jara mi gba lowo erekoro mo gba jara mi gba lowo amunikose mo gba jara mi gba lowo amunibinu nipa ibinu
3: kúrò ninu ibinu
1: nipasẹ rẹ elu mẹmọ wọn bẹba lórí ọfẹ yìí ó tayọ ìmọlẹ àti wọn ṣe kàn ó yàtọ síra mọ àwa tí àrí ìdáláre gbà àmọ òkúta bá pàdé àmọ yìí tá bá pàdé wọn tá bá ṣùgbọn back to sender ni ìgbà tí mi lẹjì sọ mọnìkejì ìgbà tí mi bá mọnìkejì jẹ ìrànwọ́n tí mo lè ṣe mo ṣe lọ́sàn àti lónìí pé jésù gbà mìíràn inú gbà àwọn èèyàn jésù yọ náà fi iná gbà àwọn èèyàn ẹni tí àrígbà lọ́rọ̀ ẹ̀ mọ́. bo ba fe ri gba lowo mi e ja ja je ka ri ajo gbagbo ka gbogbo olorun wo ka gbe wa mo wo aro ro fun mi lati se sugbon irayi to ni tun le mi wa tun le mi ko se wa ojina si ba ti bo kiyesi bi awon ore ti o sumo mi ta ba soro iru gba won yato si tebi bo yo mu pada ninu adura o be olorun ti bi wala olorun mi mami brothers ko si ore ko tun ba gba se ri eti melo ko si ore ko tun ba gba se ri bi ore ko wa o mu ko se ba fun mi lo olorun lo pise fun mi a si wa a si ja si ni ibi nisi won sugbon mo yin olorun mo fi yin olorun logo ni hallelujah
2: hallelujah
1: en fe mo won baba kiyesi yi a mo pe olorun be laye o ti olorun ko yi pada ogure ko se kini ko yi pada galatians chapter 2:16 yes
3: ti a mo pe a ko dani kani lare nipa ise ofin bí kò ṣe nípa ìgbàgbọ́ nínú jésù kristi
1: a kò dá ẹnikẹ́ni
3: láre nípa iṣẹ́ òfin
1: nípa iṣẹ́ òfin láre bí kò ṣe nípa ìgbàgbọ́
3: nínú jésù kristi
1: tí a mọ̀ pé a kò dá ẹnikẹ́ni láre nípa iṣẹ́ òfin ìgbàgbọ́ ni bó o bá gbàgbọ́ ìgbàgbọ́ rẹ hàn mí gbàgbọ́ kò fi síṣe ni tó bá fi síṣe pẹ̀lú àmọ̀ pé ugbọ́ ọlọ́run gbọ́ ohun tí ò fi síṣe òun sọ lẹ́nu ó mú òfin ó dàbẹ̀ tí ó lọ tẹ̀lé jésù ìpé kí ló lè ṣe láàrin ìwọ̀jọba bọ̀ ń bàbá ìyá rẹ̀ ó ṣàgbèrè ó ṣàdábá ó ṣe o para o se lojiku lọta gbogbo ìdí rẹ kò fọlọ́run tí wọ́n gbàgbọ́ ó tẹ̀lé òfin ṣùgbọ́n kò ní gbàgbọ́ owó ṣe sọ wípé owó ti máa ní tó máa mú kọ̀ sí olúwa ṣe kí ni kó máa fi fún mi bí o bá dé ìgbéraga dé àti sọ ọlọ́run á di ṣòro àti gbé wà mọ́wọ́ àṣòro ìránṣẹ́ kò ní bàbá méjì torí pé owó tí o ní a máa gùn ẹ́ wà á súnmọ́ ayé díẹ̀ àti mọ ọlọ́run sí àṣekéni àdìṣòro torí pé owó ló máa sọ̀rọ̀ ọlọ́run ní sọ̀rọ̀ mọ́ owó sọ̀rọ̀ ọlọ́run ní sọ̀rọ̀ mọ́ ìbẹ́rẹ́ga ti dé ìkọ́sẹ́ ti dé olúwa ìgbà tí mo mọ bí o ti tọrọ lọ ṣe ni mo ṣe pé owó ti máa ní tó máa mí ìgbéraga dání olúwa ṣe kí ni máa fi fún mi torí ẹni ẹ̀mí aránníṣẹ́ fi ṣe ìgbàlà ẹni ẹ̀mí aránníṣẹ́ fi ìtúsílẹ̀ ẹni ẹ̀mí aránníṣẹ́ fi ìràpadà ó fi ṣe léwa lọ́wọ́ ó fa lọ́gbọ́n rẹ̀ ó fa ní ìmọ̀ rẹ̀ ó fà lóye rẹ láti kéde láti wàásù kìí ṣe pé láti já lọ́wọ́ gbà kìí ṣe pé láti gbọ́ láti sọ ọmọ ìjọ di ẹrú ká máa tọ̀ ọmọlẹ̀ no ká fìfẹ́ hàn jésù wá ó fìfẹ́ hàn mi ó fi ọlá rẹ hàn nínú ìfẹ́ nínú ìwòsàn nínú ìtúsílẹ̀ nínú ìgbérisókè ló ṣe pé tí a ti mọ̀ pé a kò dẹ́ ẹnikẹ́ni láre nípa òfin bí kò ṣe nípa ìgbàgbọ́ nínú jésù kristi jẹ́ pé tó bá ìpínlẹ̀ ọ̀tún gba kristi gbọ́ jẹ́ hàn nínú wa rẹ̀ jẹ́ hàn nínú ìṣe rẹ̀ pé a ti dá ọlá rẹ̀ ó dẹ́bi ìdáríjì ó lẹ́ màánú ó bẹ́ ìrànlọ́wọ́ ní ká dá ọlá rẹ̀ nínú iṣẹ́ ìgbàgbọ́ rẹ̀ kì í ṣe ní pé òfin ó pòfin mọ́ ó bínú ó ní fọmọdé kejì ó dé fọmọdé kejì kí náà àjò ìgbàgbọ́ rẹ kí náà fi kọ́mọdé kejì rẹ ṣé ìgbàgbọ́ rẹ ṣó gbàgbọ́ lé rẹ là sófin ọyàwó sófin ọmọ kì í ṣe pé òfin nínú ìwà rẹ ní ṣe rẹ kó gbé ìwà rẹ lẹwọ kó ọmọlúàbí kó ní fọmọdé kejì kárí nínú ìgbàgbọ́ wípé kristi ló gbàgbọ́ orí èrè ẹ̀jẹ́ pé kristi ló gbàgbọ́ olóṣàmọ́nà rẹ orí agbára rẹ orí ọgbọ́n rẹ onímọ̀ rẹ kò sẹ́ni tó pè òní ọ̀sìn ilé pani mo sì bẹ̀rọ pé ìgbàgbọ́ mi kò sí ìgbàgbọ́ mi kò sí ìgbàgbọ́ mi kò sí ìgbàgbọ́ mi kì í ṣe nígbà òfin kò sí ìgbàgbọ́ mi nígbà tí jésù sọ pé ẹ̀kọ́ kan tá a ṣe kẹ́ pé àwọn tá a gbàlà ló ṣe fẹ̀tọ̀ ọlọ́run àwọn tá a gbàlà ló ṣe kéde ló ṣe fẹ̀tọ̀ ọlọ́run àwọn tó ebi pa tó gbẹgbẹ tó wà ní hòhò àwọn ọmọ gbàdúrà ṣèbí àwọn tó wà nítòsí rẹ ṣó ṣe fún wọn ṣó ṣe fún wọn ṣó ṣe fún wọn ṣó láàánú ṣó káàánú ìyípo òfin ẹlòmíràn wọn yẹ ká dá ọ lára nípa ìgbàgbọ́ nínú jésù kristi jésù fún wa lówó ṣùgbọ́n àríṣẹ́ ìyanu rẹ̀ owó sọ ó gbàlà ó múyàn dáadáa ẹ̀kọ́ rẹ̀ jinlẹ̀ ó gbé ìrìnpẹ̀ rúwà sí wa onímọ̀ nígbà mo ṣiṣẹ́ ara tọ́ olùdarígbé máa ṣiṣẹ́ mi lọ ojú omi lójú ó jẹ́ kí n bèrò ọlọ́run ṣe ní ìgbà tí mo ṣiṣẹ́ akágiri tán tí mo ṣe wàhálà tán tọ́ ókè ó ti gbọ́ olúwa wo ló ní mí ó sì kéde rẹ ó sì wàásù rẹ kì í ṣe nípa òfin ṣùgbọ́n nípa ìgbàgbọ́ mo gbọ́ ọlọ́run gbọ́ mo pè ó dá mi lóhùn gbogbo ọlọ́run gbọ́ bí wàá kọlọ̀ kì yóò ṣílẹ̀kùn gbogbo ọlọ́run gbọ́ ṣíṣẹ́ tẹ̀lé ló báyìí ni mi pàdé ọgbọ́n mi ò tó ó fún mi lọ́gbọ́n ìmọ̀ mi ò tó ó fún mi nímọ̀ òye mi ò tó ó fún mi lóye agbára ò tó fún mi lágbára pé mi ìjágbò ni mú nǹkan ọmọ ọlọ́run dáná sọ ní símọ́tì ọ̀ràn lọ́wọ́ wọ́n kọ́ kàdídà ṣùgbọ́n nígbà tí wọ́n pẹ́ kàkà ó jáde kúrò bẹ̀ ṣẹlẹ̀ bí lọ́wọ́ bí a ti rán mi wá sì ṣe a ní ìtumọ̀ ṣùgbọ́n àbọ̀dẹ̀ wọ́n rí jẹ̀rìsì pé ìgbà tí ara gbájà wà bí ohun tí ó yẹ ká ṣe ohun ọdún kan a ṣe lọ́jọ́ kan ohun ọdún kan a ṣe lọ́jọ́ kan ohun ọdún kan a ṣe lọ́jọ́ kan gbà tí ọ̀sẹ̀ dé tí kò náà dé ó jìnà sí mọ nínú ìgbàgbọ́ nínú jésù kó dédé dáadáa rè fífẹ́ ọmọdé kejì rẹ jẹ́ ká mọ̀ pé ìgbàgbọ́ rẹ ló fi hàn òye ìgbàgbọ́ rẹ ló fi hàn pé nípa ìgbàgbọ́ ta tó ti rí ìdáláre gbà fi ọmọdé kejì rẹ bàbá dáláre ọjà ló ń tà yóò hàn nínú iṣẹ́ rẹ bó ṣe kéèyàn bó ṣe jẹ́yàn bó ṣe wà sí ènìyàn ó ti fi gbàgbọ́ hàn pé bàbá ẹ ìyá ẹ ó ṣe kíni ó ti yí padà mo sọ wọ́n pé mi ì mọṣẹ́ bá má kí mi mọṣẹ́ mi ì mọ bó ṣe kéèyàn ìrẹ ló jẹ́ kí mo bó ṣe kéèyàn jẹ́jẹ́ mo ń jókòó jẹ́jẹ́ mo ṣe kíni mo ń jókòó mi ì yájú sẹ́nikẹ́ni ṣùgbọ́n nígbà tí ó dára pé tọ́ mo fọ́hùn mo sì kéde nípa ìgbàgbọ́ tí nípa ìgbàgbọ́ tí mo gbàgbọ́ torí pé mo tó ṣe mo láti fi ọmọdé kejì pé ọlọ́run bẹ lórí ìtẹ́ bọ́ ọlọ́run bọ́ mo gba agbọ́ ni láì jáwé láì jágbò láì sí múkan ọmọ ọlọ́run mo gba agbọ́ ni mo ṣe mi lé ní ìyá tó bí mi gan o beru pe iru omo obi ba pe o pe ko le so pe ah ah bo lo si gbagbara bo lo si gbogbo elere wa bi ajogbe ori mi to so joru ni faragba mo ti wo ba das gbadura ko gba la ye re ma lo so roke mo lo gbadura ni ma le mo gbadura ma je jo so ko su ko mi tomorrow oluwa e ki mo re de de ko gore ko fara ho de ki bi se ko so kale oluwa tubeki ogbodo tayo imo jo tayo mi jo tayo mo brief lo sa ti lo nitori pe ni ipile aye mi mo pe oleda mi mo pe olorun mi o da mi lohun baba o si be ya o si be to mi sono gbogbo aye ti mo ni mi sha se ninu le o fo je ye mi pe ni igbagbo mo dede dalare agbo po si imo po si oye po si mo de le je oluwa wo la ba to bi ju Will about to be true. See, I tell my I could die the Kelly Larry, Dick by Shofi. You go say Dick by Ig Babo, no new Jesu Christi. Ig Babo, no new Jesu Christi. Of you are ye, Babo, no new Jesu Christi. It's all about what we must say, my grandma was there, and the George Kuhn. Miss Awaro. Ima sa woro ona pa di mo lo se ko mo gbe to dani mo mi ko se mo mi ni jun mo pata so fun yin awon ni oplore awon ta ndara ni lofe nipa oro ofe nipa idande to wa ni Jesu Kristi o mu idariji wa omo anu wa omo idariji wa o wa anu wa o pe firolupo adani idani ti belara re agba ti belara oro ofe ti toni o se ti abi mo ta so pe o fe mi ko se de ba mo ko se ti abi bi mo sa ko fe fi yeje mo ti mo jo yawe pe awon ta da love ni pa oro ofe re igba ti mo di mo oro ofe ti mo ri o fifun ogbo ti mo ri fifun imo ti mo ri fifun ololuwa woluwa oba awon ba ni nipo oro ofe ti re la fi ni dadi gba pe sowo re la wa nse ko be ko ba je
2: da olorun re mo oro iwa su lati inu ijo noyo god chapel ni asese poto awa ni plus 7 and 8 ayoka layout ile funfun balao egbe agon hospital opopona to wa leyin ibadan grammar school mandate ibadan e darapo mo wa ni gbogbo ojo isegun tuesday ni oju opo ibanidore ti facebook at matthew omosebi láàrin agogo mẹ́fà sí mẹ́jọ àárọ̀ níbi tí ẹ ó ti máa gbọ́ tí ẹ ó sì máa wùwá kedere nínú ìpàdé àdúrà ti ìjọ noyo god chapel a wà ní àdàbà fm àkúrẹ́ ní gbogbo ọjọ́bọ̀ thursday láàrin agogo mẹ́fà àbọ̀ sí méje ìrọ̀lẹ́ àti lágelu 96.7 fm ìbàdàn between 7:45 and 8 p.m. àti ní gbogbo ọjọ́ ìsinmi sunday láàrin agogo mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán fún ìjọsìn tó níbùkún tí ẹ̀yin bá fẹ́ ìmọ̀ràn tàbí ìrànlọ́wọ́ àdúrà ẹ pé bàbá wa nínú olúwa ajíhìnrere matthew ìgbẹ́kẹ̀lé olúwa ọmọṣẹ́ bí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 003-471-9805 tàbí 0905-666-6266 dá ọlọ́run rẹ mọ̀ ìpàdé tún di ọjọ́ mẹ́jọ.
4: Mo ń gbádùn àdàbà. Gbogbo wa là ń gbádùn àdàbà.
5: Lọ́pọ̀ ìgbà, awon eyan ki mo bi data won se man tete jo ton emi gege bi ero ibanisoro alagbeka wa je kin je si bo ti se man sele gan kete ti olowo mi ba ti sun ni ma ti ma se ohun ti ko ni mo to ba si mo apere kin sare se auto update niyan ti orun ba ti wo lara ise bere niyan ma se cloud backup to ba ti wa fi orun re ti gear 3 gbogbo awon apps to ti shi sile le mi a ma refresh n temi o to fi dori awon apps ti o lo gege bi ero ibanisoro e mo pe mo gbodo mo gbogbo bi nkan se nlo lori ayelujara ti olowo mi ba ti ji egbo n to ma nwi
6: yee mo gbe o data ti mo sese se ma ti tan
5: se mi o so fun e
6: jara e ma je ki phone e ma fi data re se oble se akiyesi auto updates pa awon apps ti o ko ba nilo nigba ku gba
5: ero ibanisoro la so le mi o kokoro ti nje data ni je ku je fun eni ti o ba se amojuto data re
6: je igbadun data re ni welemu leave it 100 mtn
7: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: Samsung phone for any of our M-Copper shop within near you. You still fit locating of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copper. Own now now. Pay small small.
1: Sade kò sí ọkọ mi.
2: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
1: Màámi.
2: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
1: Hypo kẹ̀.
2: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúríkì ìgbàlẹ̀ rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Hypo.
5: Ṣé ń gbádùn àdàbà?
6: Mò ń gbádùn àdàbà.
7: Mò ń gbádùn àdàbà.
8: Mò ń gbádùn àdàbà.
9: Mò ń gbádùn àdàbà.
10: Gbogbo wa là ń gbádùn àdàbà.
11: Àgọ́ méje ti lọ.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Ekale won yin ni akojopo iroyin asale oni bi o se ma de se ti gboyin lati le ise radio Adaba 88.9 FM Makure. Ilaramo kin lati royin latenu Adeyemi Lawal saju koko no royin na. Ile ejo jo awon meta kan sewon agbere lori oro jije awon malewe gbe nipinle Osun nipinle Oyo ti ajo DSS so pe won se o pejo kutemi lorun lori idajo na Olusola Oke lo ti sasotele pe are Tinubu yo wole nipinle Ondo ninu eto idibo odun 2027 ole de France lo ti ko egberun lona ogun awon eyan kuro gege bi inanu gbo se ntande ilu Ijirunde royin are lekunrere ile ejo ga ijoba apapo tin be Labuja lo ti ju awon eyan meta kan sewon agbere lori oro ipa ti won ko ninu jiji awon akeko atoluko gbe ni agbo ijoba abile orire nipinle Oyo adajo Salim Ibrahim ni o ti ju Abdulrazak Omar Yunusa Musa at Shamsu Adamu Sani si ewon leyin ti won to student won so ko won jebi esun iserubani eyi ti won fi kan won latowo ijoba apapo awon olujejo na inu agbe lo si waju ile ejo lori esun mewa eto je mo ti iserubani ijinigbe fifi iroyin pamo ati fifa wahala ati gbe wa wakusa ni ona ti ko bo fi mu won gba ipe looto ni won fi iroyin pamo nipa oro awon ti o se eto ijinigbe ati akolu samo ilewe na eti o si tun jẹwo pe awon je ọmọ ẹgbẹ Darul Salam eto je ẹka kan ninu ẹgbẹ Ansaru Umaru lo tun lohun jẹbi lori pipese idanileko ati iroyin fun won lori ero WhatsApp eyi ti n pe ojupo re ni oneness of Allah iye kan ijo kan soso Olorun ni ipilẹṣẹ alaafia ile ejo naa lo tun ju awon meta ohun sẹwọn lori ẹsun ohun ti won si ni awon jẹbi to si jẹ pe won ṣalaye pe awon o lọwọ si awon ẹsun yoku eti won fi kan won ni bayi ile iṣẹ ajọ ọtẹlẹmuyẹ orilẹede Nigeria DSS ti sọ pe awon yoo pejọ kotẹmilọrun lori idajọ ẹwọn agbere eti won ju awon mẹtẹẹta ohun si lori ipa ti won ko lori jiji awon olukọ ati awon akẹkọọ gbe lagbegbe ijọba abilẹ orire nipinlẹ Ọyọ àjọ DSS ṣàlàyé pé ìdájọ́ náà ìní kò ṣe àfihàn bí ẹ̀ṣẹ̀ náà ṣe le tó tó sì ṣàlàyé tó sì tọ́ka sí ọ̀rọ̀ pípa àwọn olùkọ́ méjì látọ̀dọ̀ àwọn ikọ̀ aṣẹ̀rùbani náà ètí wọn ṣiṣẹ́ ọ̀hún adájọ́ Salim Ibrahim ìní ó ti ju Abdulrazak Omar Yunusa Musa àti Shamsu Adamu Sani sẹ́wọ̀n gbére lẹ́yìn tí wọ́n ní àwọn jẹ̀bi ẹ̀sùn tó jẹ́ mọ́ ti ìṣẹ̀rùbani ètí jíjẹ́ ọmọ ẹgbẹ́ Darul Salam tó jẹ́ ẹ̀ka kan nínú ẹgbẹ́ Ansaru ti wọ́n wà nínú ẹgbẹ́ náà DSS ṣàlàyé pé wọ́n péjọ ọ̀hún lórí ọ̀rọ̀ ipa èyí tí àwọn ọ̀hún ń kó nínú àkọlù èyí tí wọ́n ṣe sí agbègbè ìjọba àbílẹ̀ oríire tí wọ́n sì fẹ́ àgbéyẹ̀wò ìdájọ́ ilé ẹjọ́ náà àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ náà ni ó ti wá ó ti gbé àwọn kan lọ sílé ẹjọ́ tí wọ́n sì ti dájọ́ ẹ̀wọ̀n gbére fún àwọn ọmọ ikọ̀ Ansaru méjì kan Mahmood Muhammad Usman àti Mahmood Alinegeri èyí tí wọ́n gbé lọ sílé ẹjọ́ lórí ẹ̀sùn ìṣẹ̀rùbani míì minister fọ́rọ̀ ààbò ọ̀gágun Christopher Musa tó ti fẹ̀yìntì ni ló ti tẹnu mọ́ pàtàkì àtìlẹ́yìn lérò nínú gbógun ti ìṣòro ààbò èyí tí dojúkọ orílẹ̀-èdè yìí Musa ló pàrọwànà lásìkò tí ń gbàlejò àwọn ọmọ ẹgbẹ́ akọ̀ròyìn fọ́rọ̀ ààbò ti orílẹ̀-èdè Nàìjíríà lásìkò àbẹ̀wò iléeṣẹ́ ọ̀rọ̀ ààbò ọ̀hún nílùú Àbújá ó sọ pé ìbáṣepọ̀ láàrin àwọn ológun àti àwọn ilé ìròyìn ló ṣe pàtàkì láti pèsè ìròyìn tó tọ́ tó sì jẹ́ tó jẹ́ òdodo fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ ààbò àti àwọn ọ̀rọ̀ tó jẹ mọ́ mínísítà náà wà fi dáni lójú pé iléeṣẹ́ ọ̀hún ni yóò ṣe payá fún àwọn akọ̀ròyìn tó sì wáá rọ àwọn akọ̀ròyìn tí mójútó ọ̀rọ̀ ààbò náà láti rí pé wọ́n ṣòótọ́ wọ́n kọ̀ròyìn tí ò fi síbìkan ju ibìkan lọ bẹ́ẹ̀ sì ni wọ́n ṣiṣẹ́ wọn lọ́nà tí ó yáyì nínú àwọn ìròyìn wa ààrẹ ẹgbẹ́ náà Odita Sunday ló wá pè fún ìsọwọ́pọ̀ tó yáyè láàrin iléeṣẹ́ ọ̀hún àti àwọn akọ̀ròyìn tó jẹ́ ti ọ̀rọ̀ ààbò láti bá lè mú gbéga bá ìgbẹ́kẹ̀lé táwọn èèyàn ní sí àjọ ológun orílẹ̀-èdè Nàìjíríà àti láti mú gbéga bá ọ̀rọ̀ ààbò ní orílẹ̀-èdè yìí awon gomina ipinle marun tin be ni laorun gusu orilede yin lati gba lati satileyin are Bola Tinubu ninu ati yan pada re lodun 2027 gomina ipinle imo to si jalaga egbe awon gomina lekun ilaorun gusu orilede yi op uzondima in lo soro na ni lo wori o salaye pe ero na waye nitori agbeyewo awon ise ti joba Tinubu ti o ti se ati won eto to gbe kale fun ilaorun gusu orilede yi o salaye ise na gege bi eri ife are ohun si dagbasoke agbegbe na gomina ohun lo fenu ba igbe kale ajo itimojo idagbasoke ilaorun gusu orilede yi ona kojurin lati lo Port Harcourt si aba ati awon ke lo amuludo mi eti ijoba ti be lode ise sibe nso to ma wa sara yi pe awon gomina ilaorun gusu orilede yi ni yo se abewo ajose si are Tinubu laipe lati ba le mu ki ibasepo won ki oyi si pelu ijoba apapo asaju kan lo egbe oselo APC ni pele ondo Olusola Oke in lo ti foworo oro kan seyin pe are Bola Tinubu ati egbe re in lo le ni isoro ni pele isaju eto idebo gbogbo odun 2027 Oke so pe APC lo se fegumule ni pele ondo to si so pe are ni o wole daada nipele ondo lasiko eto idibo tin bo wa owo on fesi si oro kan eti oludije kan ninu egbe oselu APC Razakobe ti o so lori pe eto idibo to so lori eto idibo abele egbe na to si wa kilo pe egbe na le ni soro nipele yi oke salaye oro na gege bi oke lo salaye ide ayede gege bi nkan to je pe ko isajeje ninu oro adije ni oro oselu lorilede yi to sara chalaye pe ru oro be ni ko mu ifaseyin ba ipa egbe ohun tabi igbaradi re feto idibo gbogbogbo oke lo wa kilo fa awon egbe lati mama se ma soro itole ibaruko egbe oselu APC je o wa ro awon egbe ohun lati suwopo ki won si mojuto ati gbaradi fun eto idibo odun 2027 awon eyan agbegbe ijoba abile Ifedore nipele Ondo lati fi dupe lo fun eto ilera ofe eti egbe kan grassroots movement for Tinubu ti won gbe kale ninu eto won jige asiwaju awon to janfani na salaye pe eto won lo pese atileyin to to fun won ni pataki ayewo oju fifun ani digi oju ati ogun eti won fun awon ti korowo lati fi seru eto ilera be o dare agba ajo GMT Sakayusu Ogunle salaye pe igbese na lo safihan ife egbe ohun lati mu gboga ba eto ilera ati igbe aye re awon eyan nipase eto eti an gbe kale kakiri awon alo akowe iko ohun Rashid Badmus lo salaye eto ohun gege bi akitiyan anu omoniyan lero ati ba le mu itojoju sunmo awon olugbe agbegbe be olumojuto oro GMT ni Ifedore Oluwasogo Clement so pe eto ona gbe kale lati satile awon eyan eto nilo ilera eto ohun ni won ti se eto ayewo ifunpa ati ti sugar be si ni awon to kopa inagba ogun lofe nibe ajo ti mo juto oye eyan ti nbe lorilede Nigeria lo ti gbe eto akole ojo bi ati awon tin ku kale ni ipele Ondo gege bi ara eto lati mu lati sami si ojo awon eyan ti nbe lagbaye todun 2026 ajo ohun labe eto iforukose lori ero amayelujara ati akole to yaye ni nbe lojuna ati mu gbe gaba ati ni iya ati mo iya awon eyan eto to ati lati lakole won ki won ba le ma seto kolo iranwa lowo fun idagbasoke oludari ajo na nipele Ondo iyen Adeyemi Olamerun salaye pe awon akole eto iroyin to yaye lo se pataki fun ati ba le seto nipa idagbasoke alakoso fun ajo awon eti soju ipele Ondo iyen Arabirin Olukemi Iyantan salaye pe ajo na ni o nefe si ati se akole ojo bi ati ya awon to nku lati ba le mu ki oro akole awon orilede Nigeria ki o ba le yaise iyan tan salaye pe akole lawon awodu ni oni akole lawon awodu ohun ni won ti seto lati ba tan si ti gbe awon eyan kakiri awon awodu metale ni igba e ti nbe ni ijoba abile mejejidilogun ti nbe npele Ondo lati seto naa o wa ro awon to ni se lati satileyin eto naa to si fi da awon olugbe ipinle loju pe eto naa yo de gbogbo agbegbe olùdarí ilé ìwé girama ti àwọn àjọ ológun òfurufú ìtìbẹ̀ nígbàrọ̀kè ọ̀gágun Abdulateef Adébáyò Abioye ló ti ṣàlàyé aré ìdárayá gẹ́gẹ́ bí nǹkan èlò pàtàkì fún ìgbéga ìṣọ̀kan àti ìbáṣepọ̀ lórílẹ̀‐èdè yìí. Ó sọ̀rọ̀ yìí níbi ayẹyẹ àkọ́kọ́ ètò ìdíje ojúlé sójúlé ti ilé ìwé náà fún ti òpin ọdún sáà ẹ̀kọ́ yìí. Àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún iná díje nínú ọ̀kan òjọ̀kan aré ìdárayá tí wọ́n sì sojú àwọn agboolé mẹ́rin Alpha Jet, Donia, Puma àti Tucano. Ọ̀gágun Abioye sọ pé aré ìdárayá ló jẹ́ ọ̀kan lára àwọn ìlànà láti mú ìdàgbàsókè bá àwọn akẹ́kọ̀ọ́ lára àti lọ́pọlọ, tó sì jẹ́ pé yóò mú ìgbéga bá ìkóraẹnìjánu, ìṣiṣẹ́ papọ̀ àti ìfẹ́ láàrin àwọn ọ̀dọ́. Àlejò pàtàkì níbi ètò náà, ọ̀gágun Babatunde Oguntunde tó ti fẹ̀yìntì ní ṣàlàyé pé ètò ìdíje ojúlé sójúlé ń pèsè àǹfààní tó yáyì fáwọn ọ̀dọ́ láti lè máa ṣiṣẹ́ papọ̀ àti láti máa figagbága lọ́nà tó yáyì. Lópin ìdíje náà, ilé ojúlé Alpha Jet ni ló ṣe ipò kíní, tí Puma tí ó ṣe ipò kejì, Tucano ló ṣe ipò kẹta, tí Donia sì ṣe ipò kẹrin. Ilé ẹjọ́ magistrate kan ti ń jókòó nílùú Adó-Èkìtì ń ló ti gba ìfọ̀dásílẹ̀ olùdíje sípò gómìnà nígbà kan rí nípínlẹ̀ ọ̀hún, ìyá Abimbọlá Ọláwùmí, lórí ẹ̀sùn pé ó dúnkokò mọ́ni lórí ẹ̀rọ amáyélujára tó sì ṣẹ̀rú ikú bani, bẹ́ẹ̀ sì ni yóò sì fi àbùkù kàyàn. Ọláwùmí ni wọ́n gbé lọ síwájú ilé ẹjọ́ magistrate Àbáyọ̀mí Adéọ̀sùn lẹ́yìn tí wọ́n mú Lábújá, tí wọ́n sì gbé ẹjọ́ náà wá sípínlẹ̀ Èkìtì. Wọ́n fi ẹ̀sùn kàn án pé ó gbé àwòrán àti àdírẹ́sì àti àwọn ọ̀rọ̀ èyí tí ó jẹ mọ́ àwọn mẹ́ta kan lórí ẹ̀rọ amáyélujára èyí tí Facebook àti TikTok ń bẹ lára rẹ̀. Wọ́n sì tún fi ẹ̀sùn kàn án pé ó parọ́ mọ Yẹmísí Jólúwẹ̀ lórí ọ̀rọ̀ pé ó náwó nínàkúnà. Ọláwùmí wá bẹnu àtẹ́lu ìjọba ìpínlẹ̀ Èkìtì fún lílo olùpẹ̀jọ́ náà Yẹmísí Jólúwẹ̀ láti dúnkokò mọ́ òun àti àwọn ẹbí òun. Ṣùgbọ́n olùjẹ́jọ́ náà Yẹmísí Jólúwẹ̀ ló fi àìtẹ́lọ́rùn hàn sí ìdájọ́ ilé ẹjọ́ náà láti gba ìdásílẹ̀ ẹni ọ̀hún. Ìjọba ìpínlẹ̀ Èkìtì ló ti ní àwọn lọ́wọ́ sí ọ̀rọ̀ mímú Ọláwùmí tàbí pípè lẹ́jọ́ tani ní ọ̀dùnà náà jẹ́ ọ̀trọ̀ èyí tí ó jẹ́ ẹni tí ọ̀rọ̀ kan ló gbé lọ sílé ẹjọ́. Ilé ẹjọ́ náà ló wá sọ ẹjọ́ síwájú di ọjọ́ 28 oṣù keje ọdún yìí. Ìlàrámọ̀kẹ́lá ti ròyìn láti lè ṣe rédíò Àbùdàbà 88.9 FM Àkúrẹ́. Nínú ròyìn lẹ́ ti gbọ́ ìròyìn láti ilẹ̀ òkèrè ti agba amúlùdùn àti ti aré ìdárayá.
2: Welcome to Great Prince International School, Emurele Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Prince. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Prince International School, soaring in excellence.

herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dógbẹ́dó. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 08038606858 08038606858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbà.

0: awolu solu dero pese
1: e ka mo kwada ile lati le okere awon laso le de Liberia ina ti gba tonu merin cocaine kan lowo awon ologun oloro e tun salaye gege bi e tun si tobi ju ti won o gba lori le de ohun ogun oloro na ni won so pe won gba lasiko itan se akolo si ile ikeru si kan ti obofimo ti be ni Dua zone ni to si olu ilu orilede na Morovia awon lopa so pe cocaine ohun ni iye owo re to bi okoleloodun million dollar ti won si ti mu opolopo awon eye ti awon ajeji meji atawon orilede Liberia kan be lara awon awon oga olopa orilede Liberia Gregory Coleman salaye pe ayewo ogun na lo fi han pe cocaine ati pe gbigba ti won gba ohun ile waye leyin iwadi to ti po lori oro awon ologun oloro igbakeji aare orilede na Jeremiah Kung lo yonbo awon alabo fun ise ohun to se pinu pe ni owo ti owo ba te ni o foju wina ofin bi egberun 12 awon eyan ina ti kokuro ni iworun gusu orilede France gege bi jamba na inu ogbo se ntesiwaju lati tade agbegbe Gironde awon alase o agbegbe na salaye pe awon bi egberun 8 ati olelegberin awon olugbe ati awon alejo inu ati tun kokuro gege bi kilo leyin ti ijamba na ba bi egberun 2 ati rinwo sare ileje ni bi ofashadon opolopo awon eyan tan ko na ni o je awon arinrin ajo ti won koko lago won yi tin be ni Lichikap fere ti awon lase so pe ko sen to farapa nbe awon panapana ina tin pa ina hun laarin bi nkan se gbona jajan to si je pe ategun lile ilo nfe ti awon lase sin kilo pe nkan si da gege ni agbegbe na jamba na hun waye gege bi awon eka ile Europe mi e ti orilede Spain ati Italy gẹ́gẹ́ bí wọ́n se ń gbógun ti ọ̀rọ̀ ìjàmbá náà gbó ọ̀hún orílẹ̀-èdè amẹ́ríkà àti saudi arabia ló ti fọ́ sí àdéhùn pàtàkì kan láti fààyè gbà kí orílẹ̀-èdè náà ó lè ní àwọn nǹkan èlò núkílíà tí àwọn èèyàn ó máa lò ẹ̀ka tí mójútó nǹkan àmúṣagbára lórílẹ̀-èdè amẹ́ríkà ṣàlàyé àdéhùn náà gẹ́gẹ́ bí ìsọ́pọ̀ nǹkan èlò núkílíà tó jẹ́ ti tàlàáfíà lérò àti bá a lè mú kí orílẹ̀-èdè amẹ́ríkà ó lè kópa nínú nǹkan àmúṣagbára núkílíà orílẹ̀-èdè saudi arabia àlàkalẹ̀ àdéhùn náà ni wò sọ jáde ṣùgbọ́n ìròyìn fi lé ni pé yóò fàyè gba kí saudi arabia ó lè kó àwọn nǹkan èlò àlùmánì uranium jọ lọ́jọ́ iwájú ìgbésẹ̀ èyí tó ti ń fa iyèméjì lọ́dọ̀ àwọn èèyàn pé èyí yóò fa kí wọ́n pín àwọn nǹkan èlò núkílíà yẹlẹyẹlẹ àwọn aláṣẹ orílẹ̀-èdè amẹ́ríkà sọ pé àdéhùn náà ni ó dáàbò bo ọ̀rọ̀ àìní sí ìṣe yẹlẹyẹlẹ nǹkan èlò núkílíà tó sì jẹ́ pé ń bẹ fún ọ̀rọ̀ ajé láàrin orílẹ̀-èdè méjèèjì èrò láti agbo amúlùdùn àwọn òṣèré lórí ẹ̀rọ amáyélujára ni Habib Hamza tí wọ́n mọ̀ sí Pella àti Amadu Elizabeth tí wọ́n mọ̀ sí Jarvis iná ti gbé àwòrán fọ́tò ṣáájú ìgbéyàwó wọn jáde gẹ́gẹ́ bí ìgbéyàwó náà yóò ṣe wáyé ní ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún tọkọtaya náà ló gbé àwọn àwòrán náà jáde lórí ẹ̀rọ Instagram tí wọ́n sì pè é ní àwọn àwòrán tí ó jẹ́ nǹkan tí yóò máa wà nínú ọpọlọ wọn tí dalẹ̀ kó tó di pé ó di ọjọ́ tí wọn ó ṣègbéyàwó náà Jarvis ṣàlàyé ìbáṣepọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ ọlọ́run tó sì fi kún un pé ìfẹ́ wọn sí ara wọn ni kò ní fààyè gba ìṣekúṣe ẹni tí ó jẹ́ òṣèré orí ẹ̀rọ amáyélujára ni ìyẹn Sydney Egere tí wọ́n mọ̀ sí Sydney Tucker yín ló ti sọ̀rọ̀ nípa èrò rẹ̀ láti má ṣe níyàwó bí ó ṣe níyàwó láti bí ọdún mẹ́rin sẹ́yìn tó sì ṣàlàyé pé ìgbé ayé rẹ̀ àyà ìyípadà tó bá ìgbé ayé ọ̀hún ló jẹ́ èrò nítorí pé àtibàlẹ̀ nídàgbàsókè àti láti mú dàgbàsókè bá iṣẹ́ tóun ṣe nínú àwòrán fídíò kan tó gbé jáde lórí ẹ̀rọ Instagram òṣèré apanilẹ́rìn náà ṣàlàyé pé láti ọjọ́ 27 oṣù kejì ọdún ó ní ọjọ́ 27 oṣù kejì ọdún yìí ni ó di ọdún mẹ́rin látìgbà tóun ti ní ìbáṣepọ̀ pẹ̀lú obìnrin kẹ́yìn tó sì ṣàlàyé ìrìn àjò náà gẹ́gẹ́ bí èyí tó le ṣùgbọ́n tó tọ́ gẹ́gẹ́ bí òṣèré apanilẹ́rìn náà ó ní kí ṣíṣe irú ìgbésẹ̀ náà yóò fàyè ló fàyè gbà òun láti lè ṣe àgbéyẹ̀wò irú iṣẹ́ tí wọ́n ṣe lórí ẹ̀rọ amáyélujára dáadáa tó sì gbà kóun wá ojútùú èyí tí ó jẹ́ àǹfààní fún ara òun àti fún àwọn òṣèré orí ẹ̀rọ amáyélujára míì osere onise ni Ramsey Noah lo ti salaye pe ebun nikan ni koto lati le ni lati be le ni ise ari onise na eti o pe ninu oro ile ise ohun to se nu ma pe iko ni janu ati ifokansin lo se pataki lati

ìṣeré náà gbúdọ̀ múra sí iṣẹ́ dáadáa láti bá a lè ní àkókò já. Olórin ni ìyẹn Ruger ló ti ṣàlàyé pé iye owó tí obìnrin ní ni kò ṣe nǹkan tó jẹ òun lógún tí òun bá fẹ́ di pé òun fẹ́ lọ́rẹ̀ẹ́ lóbìnrin. Nígbà tí ń sọ̀rọ̀ lásìkò ètò kan lórí Shank, òǹkọrin náà ṣàlàyé pé òun ní owó àti pé òun ò tí ní ọ̀rẹ́ tó jẹ́ olówó rí àbí tí kò níṣẹ́. Ruger ṣàlàyé pé ẹni tí ó jẹ́ ojúgbà òun ilé ẹni tó gbúdọ̀ ní ìwà dáadáa kó sì lè ní àfamara ìfimára tó sì fi pé òun lérò láti níyàwó láìpẹ́. Ó ṣàlàyé pé pípa ríra oúnjẹ láti ìta ló ti ń di nǹkan tí ó ń ṣòro fóun nítorí àti jọ ṣoúnjẹ nínú ilé tó sì ní ọ̀kan lára ìdí tó ń fẹ́ fi ní ìyàwó nù. Aré ìdárayá Nàìjíríà yóò gbàlejò ìpàdé àpapọ̀ àjọ aláre bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní Áfíríkà lóṣù kọkànlá ọdún gẹ́gẹ́ bí ààrẹ àjọ aláre bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní Áfíríkà Patrice Motsepe ṣe kéde rẹ̀. Motsepe ló kéde yìí lásìkò ìpàdé pẹ̀lú àwọn oníròyìn nílùú Johannesburg lórílẹ̀‐èdè South Africa níbi tó ti ṣàlàyé Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí ó nífẹ̀ẹ́ àrè bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Ààrẹ àjọ aláre bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní Áfíríkà náà sọ pé èrò ọ̀hún ni láti mú kí àjọ náà ó nífẹ̀ẹ́ láti mú ìgbéga bá ìdàgbàsókè àrè bọ́ọ̀lù àfẹsẹ̀gbá láwọn orílẹ̀-èdè ètò jẹ́ ọmọ àgbùjọ náà ìyẹn 54 ní Áfíríkà. Ó tún fi ẹ̀dùn ọkàn lórí bí Nàìjíríà kò ṣe kópa nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé tọdún 2026 tó sì ṣàlàyé pé ìdíje náà ni kò yáyì láìsí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles níbẹ̀. Bó ṣe pé wá fi kún un pé àjọ aláre bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní Áfíríkà yóò tẹ̀síwájú láti dókòwò sí ìdàgbàsókè bọ́ọ̀lù àfẹsẹ̀gbá jákèjádò ilẹ̀ Áfíríkà náà. Àjọ aláre bọ́ọ̀lù àfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Norway ni ó ti ń gbèrò láti rí pé ó fẹ̀sùn sùn nínú àjọ èyí tí mójútó ìhùwàsí nínú àjọ bọ́ọ̀lù àfẹsẹ̀gbá àgbáyé lórí ìdádúró Fọlárin Balógun fún ìdíje ẹyọkan nínú ìdíje ife ẹ̀yẹ ti àgbáyé. Orílẹ̀-èdè Amẹ́ríkà agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Amẹ́ríkà náà ni wọ́n retí pé ó yẹ kí ó má gbà bọ́ọ̀lù ní abala 16 ìdíje náà tí ó bá orílẹ̀-èdè Belgium gbà lẹ́yìn tí ó ti gba káàdì pupa kan lásìkò ìdíje kan nínú ìdíje àrè bọ́ọ̀lù àfẹsẹ̀gbá náà. Ṣùgbọ́n FIFA ló dá ọ̀rọ̀ àti dá dúró láti gbá bọ́ọ̀lù náà fún 12 lẹ́yìn tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump tó dá sọ́rọ̀ náà tó sì fàyè gba balógun láti kópa nínú ìdíje pẹ̀lú orílẹ̀-èdè Belgium èyí tí wọ́n ti nà wọ́n ní àmì ayò 4-1. Ààrẹ àjọ aláre bọ́ọ̀lù àfẹsẹ̀gbá orílẹ̀-èdè Norway náà Lise Kavese ṣàlàyé pé àjọ òun ló rí èrò ọ̀hún gẹ́gẹ́ bí nǹkan tí ó burú tí ò sì ní mú ìlọsíwájú bá àrè bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ló ti parí ríra ọmọ orílẹ̀-èdè Greece ni Christos Solis láti inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Club Brugge ní 24 million pounds. Ọmọ ọdún 24 ọ̀hún ló darapọ̀ mọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Premier League náà fún àtibá lè kópa nínú ìdíje náà lẹ́yìn tí ó ṣe dáadáa ní orílẹ̀-èdè Belgium tó sì ti gba bọ́ọ̀lù bíi 43 wọlé tó sì pèsè ìrànlọ́wọ́ bíi 35 nínú ìdíje tí ó ju 68. Olùdarí aré ìdárayá ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal Andrea Beta ló ṣàlàyé Solis gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù ìtóyáyè tó lè ṣiṣẹ́ níwájú àti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà. Solis ló bẹ̀rẹ̀ ìdíje bọ́ọ̀lù àfẹsẹ̀gbá pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù PAOK lẹ́yìn eléyìí ló gbá bọ́ọ̀lù fún Norwich City kó tó di pé ó lọ sí inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Club Brugge. Agbábọ́ọ̀lù ọ̀hún ni ó ti ní ìjíròrò pàtàkì pẹ̀lú olùkọ́ni ní bọ́ọ̀lù fún Arsenal Mikel Arteta tó sì jẹ́ pé ó ń ṣetán láti kó ipa ìtóyáyè nínú ìgbẹ́gbẹ́ agbábọ́ọ̀lù náà tí ó bá bẹ̀rẹ̀ sí gbá bọ́ọ̀lù. Àkójọpọ̀ ìròyìn ti alẹ́ òní kò mà ní jù báyìí lọ. Ọlásùnkànmí Olújọba lólótù Adéyẹmí làwọn àsìnì oníròyìn Ọlọ́run wọ̀ mọ́ yín kásùn rèé.

0: awolu solu dero pese.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Guy, we don't dey talk since so. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
4: Oh boy, you don't talk. Haba, you know the tire.
3: Na the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
4: Brotherly, involve me now. Make myself dey follow ya like you. Talk until you tire. When you dey on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 Naira. Low down, talk the go.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a

0: ìgbà àwọn èèyàn kí mọ bí data àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yee, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: pẹ̀lú àṣẹ àti ìtọ́ni Ọlọ́run. Àjọ̀dún ẹ̀mí mímọ́ Holy Ghost Festival tìjọ Royal Church of the Wise Assembly lọ́dún 2026 yìí máa lágbára ju ti àtẹ̀yìnwá lọ. Till I come, títí èmi ó fi dé ńlá kùrí ẹ̀. Ètò ìlera ọ̀fẹ́ ńlá fi bẹ̀rẹ̀ ní Saturday, August 29 by 11 AM sí aago márùn-ún ìrọ̀lẹ́. August 30 ni Prophetic Sunday. Pẹ̀lú àkòrí, while you are waiting, starting 10 AM. Ìsọjí ńlá fi yìnbá ìbùkún pẹ̀lú àsọtẹ́lẹ̀ ní lọ́jọ́ Monday 31st by 4 to 7 PM. Ministering, bàbá ǹjẹ́ ó ní ìtumọ̀ pẹ̀lú Evangelist Tolú Adélẹ́gàn. Tuesday 1st àti Wednesday 2nd September. Ìsọjí ńlá tí a pè ní Dominate Till He Comes. Apostle Dr. Phillips O. Oladipupo ni ó minister tí Royal Mass Choir ó sì máa kọrin ẹ̀mí tí fa owó Ọlọ́run ṣiṣẹ́ ara. Ministers Conference ńlá ó ṣe ní Thursday September 3 by 10 AM. Kó o tó lè gbọ́ kí Ọlọ́run ó sọ̀rọ̀, before you can hear God speak, ńlá kòrí ẹ̀. Evangelist Olúwayemí Olúwaṣẹ́un ni ó kọrin ẹ̀mí nígbà tí bàbá wa nínú Olúwa Apostle Francis Olumide Claudio. Bàbá ǹjẹ́ ó ní ìtumọ̀ yóò minister sáyé àwọn òjíṣẹ́ Ọlọ́run ń bẹ̀ tí wọ́n sì túmọ̀ jíṣẹ́ Olúwa ní Friday 4 níbi ètò wákàtí méje àdúrà tí ó lágbára àti àsọtẹ́lẹ̀ tá pè ní Olúwa dìde sí mi nítorí orúkọ rẹ̀. Láago mẹ́wàá àárọ̀ sí márùn-ún ìrọ̀lẹ́ níbi tí wòlíì olórin ẹ̀mí ni Evangelist Tọ́pẹ́ Olútòkun àṣẹ ìrọ̀rùn yóò ti máa kọrin ẹ̀mí. Saturday 5 ni wàsá tí olúkúlùkù yóò ti máa ṣeré ìdárayá dáwọ́ ọ̀dùnrún níwájú Olúwa. Àgọ́ mẹ́wàá àárọ̀ ńlá ó bẹ̀rẹ̀. Sunday 6 pabambari àṣekágbá ètò àjọ̀dún The Passion and Shop for Free tí olúkúlùkù yóò ti máa ra ọjà láìsanwó. Theme: Hold Fast and Occupy Till He Comes. Reverend Peter Ọ̀làrẹ̀wájú ni ó wà sù tí Royal Mass Choir yóò sì léwájú wa nínú orin ẹ̀mí yin Ọlọ́run. Bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ gbogbo ẹ̀ níjọ Royal Church of the Wise Assembly lẹ́gbẹ̀ẹ́ Federal Government Girls College Àkúrẹ́. Má ṣe jẹ́ kí ohunkóhun ó di ọlọ́wọ́ títí ayé. Jésù lolúwa.
1: Mo kí ẹ̀yin ènìyàn wa, mo sì sọ wípé ní orúkọ Jésù Kristi ẹni tí èmi ń wàásù ẹ̀, ojú kò ní ti ẹnì kankan nínú wa o. A ò ní ṣàìsàn wọn, àìsàn ọ̀dẹ̀ ní ṣe wá o. Táyà tọmọ tọkọ tẹbí tara lórúkọ Jésù Kristi. Ọwọ́ Ọlọ́run àti ọwọ́ Ọlọ́run á wà lára kálukú wa o. Àmí. Kí ni mo fẹ́ fi sọ̀rọ̀ lónìí gan náà? Ẹjẹ́ àjọ ka ibí yìí torí ọ̀rọ̀ ò kì í tóbi káfọ̀bẹ̀ bú. Ẹjẹ́ àwọ̀ bí ọ̀rọ̀ ńlá kan wà ń bí tí ó wù mí kájọ gbéyẹ̀wò. Nínú ìwé Job orí kẹfà. Ẹsẹ̀ kejì àti ìkẹta yẹn ni mo fẹ́ ti mú ọ̀rọ̀ mi jáde wá. Ó wá ń sọ, ó ní, àbálẹ̀ ìwọ̀n ìbànújẹ́ mi nínú òṣùwọ̀n, kí a sì lè gbé ọ̀fọ̀ mi lé orí òṣùwọ̀n ṣọ̀kan pọ̀. Ǹjẹ́ nísinsìnyí, ìbá wúwo ju iyanrì òkun lọ? Nítorí náà ni ọ̀rọ̀ mi ṣe ń tà sí. Bàbá wo bí ọkùnrin onílàákàyè yìí, ọkùnrin dáadáa yìí, bàbá wo bó ti sọ̀rọ̀ yìí, a lè àwọn ìbànújẹ́ tóun ní ká gbé e lé orí òṣùwọ̀n. Ìyẹn ni wípé ká kó gbogbo ìbànújẹ́ òun ká wá kó lórí scale. Oní then ọ̀fọ̀ tóun ṣe ká lọ ṣa gbogbo ẹ̀jọ ká wá kó papọ̀ pẹ̀lú ìbànújẹ́ òun lé orí òṣùwọ̀n ṣe ẹyọ kan ṣoṣo pọ̀. Ó lè bá rí i pé ó wúwo ju yanrìn òkun lọ. Ó wá ní kò sí nǹkan míì tó fà á o. Tọ́rọ̀ òun fi ń tà sí pé òun tó fà á nìyẹn. Kí ló dẹ̀ ń jẹ́ pé ọ̀rọ̀ tà sí? Òun ni wípé a plan ẹ̀ báyìí kò wá rí bẹ́ẹ̀ mọ́. Ọ̀rọ̀ yẹn tà sí nìyẹn. Ó sọ a ò bá a bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yẹn tà sí nìyẹn. Ó ti rò ó bẹ́ẹ̀ kọ́ ló wá rí. Ọ̀rọ̀ yẹn ó tà sí nìyẹn. Àkọlé ọ̀rọ̀ yìí, òun ni mo wá ń sọ wípé mo ní ohun márùn-ún, èyí tí ó ń mú kéèyàn jẹ̀bi ìpinnu ẹni. Nǹkan márùn-ún kan, mo ní mo ti rí àṣírí nǹkan márùn-ún kan, èyí tó máa ń jẹ́ kéèyàn ó jẹ̀bi ìpinnu ẹ̀. Kí ló ń jẹ́ ìpinnu? Ìpinnu ò ní decision, kò ju bẹ́ẹ̀ lọ lédè òyìnbó. Ní èdè Yorùbá, nígbà tí a bá fẹ́ bẹ̀ sí túmọ̀ ìpinnu, ó pinnu. Ohun tó gbà pé bóun ti máa wá ṣe é ní. Ó ti rò ó pé ó pin ohun tó wá ń jẹ́ kéèyàn jẹ̀bi ẹ̀. Bọ́rọ̀ wọn ò bá ti rí bẹ́ẹ̀ mọ́, á jẹ̀bi. Kéèyàn bá padà lọ di alásọkójọ kó jẹ ńbẹ̀, á jẹ̀bi. Níbi tó ti kí wọn pé ó dàárọ̀ tó tún padà ń sọ pé ká lẹ́ńbẹ̀, á jẹ̀bi náà nìyẹn. Bá a ti rò ó wá yí ni lọ́wọ́, á jẹ̀bi nìyẹn. awa tun pada wa bebe atun pada beju wo beyen a je bi eniyan won to wa le ma mu keniyan o je bi ipinu e oni mo fe so loni o ki kaluku e je ka wa nkan fidile o ka gbo oro yi o gbogbo eni to ba ni ipinu tabi gbogbo eni to ba ni un ti o nro lowo to ni decision kan to fe take wa gbo oro yi ko to take to ba fe je bi ipinu yen ibi kibi to ba wu ko bara e loni be ni to so lana on lo sun e si ibi to wa loni yes ti o so ni ana on lo wa mu e wa ni ibi to wa loni igba mi o wa le je wi pe eniyan le ka ba mo pe ki lo de ti mo so yes ngba yen eniyan de le ma so wi pe ah oluwa o seun ti mo fi so pe yes ngba yen iye eniyan to nka ba mo pe ah ki lo mu mi pade lagbaja yi o o ti je bi ipinu e ah ba ma de ti se nkan bayi o eni o ti je bi ipinu e So, wherever you find yourself today is as a result of the yes you said yesterday. Be ni to so ni ana on lo sun e de ibi to wa lo ni. Akoko nibe ni on to mu ni je bi ipinu eni alakoko nibe imaran imaran o ti mu ipinu yen ṣùgbọ́n o gba àmàràn lórí ẹ̀ òkun yẹn ń wó rúrú ó dẹ̀ gbà pé wàá wà rúrú bó ti ń jó ẹyin o kàn déédé mú pinnu lórí ẹ̀ bẹ́ẹ̀ àbí bó dẹ̀ ṣe ń dùn mọ́ ẹyin o kàn mú pinnu lórí ẹ̀ o gba ìmọ̀ràn jẹ́ ń ka ìwé òwe chapter 24 verse 6 ó ní nítorí nípa ìgbìmọ̀ ọgbọ́n ni wo fi ṣigun rẹ ati ninu opolopo igbimo ni isegun oni nipa igbimo ogbon iwo fi ṣigun rẹ ati ninu opolopo igbimo ni isegun yen ni wipe nigbati awon ologbon ba gba e nimoran yen tan ba e soro yen iyen ni wa fi ja ogun yen ti wa le ṣegun ogun yen nitori every decision to fe mu ni aye yi gbogbo ipinu to ba ti fe mu ni aye ogun lo fe ja e o wa ninu igbimo ninu pe o gba imo imo awon ologbon tan so fun e pe aise be ma se be yen awon to so fun e pe o ba se bayi o ba se bayi ni awon to ti ni ilakoja ti won so be fun e awon eni ti o gbon bo ba gba imara won o ni o ba de ri ogun ija o ko de segun e o mo n pada bo na
0: pẹ̀lú àṣẹ àti ìtọ́ni ọlọ́run àjọ̀dún ẹ̀mí mímọ́ Holy Ghost Festival tìjọ Royal Church of the Wise Assembly lọ́dún 2026 yìí máa lágbára ju ti àtẹ̀yìnwá lọ till I come títí èmi ò fi dé ńlá kùrí ẹ̀. Ètò ìlera ọ̀fẹ́ ńlá fi bẹ̀rẹ̀ ní Saturday, August 29 by 11 a.m. sí aago márùn-ún ìrọ̀lẹ́. August 30 ni Prophetic Sunday pẹ̀lú àkòrí While You Are Waiting starting 10 a.m. ìsọjí ńlá fi yìnbá ìbùkún pẹ̀lú àsọtẹ́lẹ̀ ní lọ́jọ́ Monday 31st by 4 to 7 p.m. ministering. Bàbá ìjẹ́ ó ní ìtumọ̀ pẹ̀lú Evangelist Tolú Adélẹ́gàn Tuesday 1st àti Wednesday 2nd September. Ìsọjí ńlá tí a pè ní Dominate Till He Comes Apostle Dr. Phillips O. Oladipupo ni ó minister tí Royal Mass Choir ó sì máa kọrin ẹ̀mí tí fawọ́ Ọlọ́run ṣiṣẹ́ ara. Ministers conference ńlá ó ṣe ní Thursday September 3 by 10 a.m. kó o tó lè gbọ́ kí Ọlọ́run ó sọ̀rọ̀ before you can hear God speak ńlá kòrí ẹ̀ Evangelist Olúwayemí Olúwaṣẹ́un ni ó kọrin ẹ̀mí nígbà tí bàbá wa nínú Olúwa Apostle Francis Olumide Claudio bàbá ìjẹ́ ó ní ìtumọ̀ yóò minister sáyé àwọn òjíṣẹ́ Ọlọ́run ń bẹ̀ tí wọ́n sì túmọ̀ jíṣẹ́ Olúwa ní Friday 4 níbi ètò wákàtí méje àdúrà tí ó lágbára àti àsọtẹ́lẹ̀ tá a pè ní Olúwa dìde sí mi nítorí orúkọ rẹ̀ láago mẹ́wàá àárọ̀ sí márùn-ún ìrọ̀lẹ́ níbi tí wòlíì olórin ẹ̀mí ni Evangelist Tọ́pẹ́ Olútòkun àṣẹ ìrọ̀rùn. yo ti ma korin emi Saturday 5 ni wasa ti olukuluku yo si ma share idaraya da world ni waju oluwa ago mewa aro nla o bere Sunday 6 pabambari asikagba eto ajodun the passion and shop for free ti olukuluku yo ti ma ra oja laisanwo team old fast and occupy telecoms Reverend Peter Olari waju ni o wasu ti royal mass choir yo si le waju wa ninu orin emi yin olorun bere lago mewa aro gbogbo e gbogbo e ni royal church of the wise assembly legbe federal government girls college akure ma se je ki onkohun o di olowo titi aye jesu loluwa
1: a nsoro lori nkan marun eyi to mu ni jebi ipinu eni elekeji nibe oni airu dada ma de taku sinu iwe owe yi iwe owe na ni mo titun ma ka airu dada baba ti ni aru jinle ka ro kini dada baba dede lo mu ipinu yen o sese ka jebi e ninu iwe owe chapter 14 iwe owe chapter 14 maka maka ese 15 nibe mo nsoro lori wi pe bi a o ba ba ni arojinle ka rojinle daada o sese ka jebi ipinu eni o wa ni chapter 15 yen o wa ni ope eniyan gba oro gbogbo sugba amoye eniyan wo ona ara re rere ope eniyan o gba oro gbogbo o gbagbo o wa ni se wari amoye eniyan o wo ona yen o wo daada o pe eniyan la kan ri oro yen bi okan e se gbe wa a de gbagbo be a de be mo lagbaja kankan so fun ni le se kene kan ore wa de di gbada wo be o de koku onle o kan gba ona mi lo be o ru daada ko ro pe to ba wa lo ri bayi nko to ba ri bayi nko o pe eniyan ni o kin ro ibeyin nkan eni to fe baja yen so ti ro sa so ni need eniyan mo se ko ni si igba to mo need eniyan so ti ronu debe to fe baja ija ajagbi la yen wo obirin to fe kuku nile oko e so ti ro de ibi wi pe awon omo won yi o ki la pada sele si won so ro debe abani da ki bani tan o ba e da ora yen ko le ba e tan o je kin de so kini yi fun e won le ma patewo fun e loni ki se gbogbo atewo ni o je iyin ni se gbogbo e ki de se gbogbo oju to wu e lo wu e ni rere ki se gbogbo e ki se gbogbo erin tan rin si e ki se gbogbo e lo denu bi inu ba je igba ni abashi e ba ri gedegede ni inu opolopo eniyan eniyan o de fe ni foro afori eni oni tin to ba ti fe se laye yi koko ro ko ro lekini ko ro lekiji se ri okete okete arojinle ni okete ni nigba to n gbe ile ti e eri agbe bayi a de tu se ese ile ese te n pe ni escape route awon oloyinbo le pe be a de tun le ni exit bo se ma se ni agbe le e o gbe iho lati bi o wa se ibi ti ohun ti le gba sa jade o se beyen ko wa ni gbe yen jade sita now o n rotejo o de n rote eyan ngba to n ko le ti e lowo se ri ninu iho to wa yen a fi nkan ka fi block ara e mo inu iho yen bejo ba ti n wonu iho yen po tejo ba ti kan ibi ti ibo to ti fi nkan block e yen ejo gbagbe pe o gbagbo pe isa yen pe o ti pin niyan pe ko si nkan kan nibe mo but to ba je niyan lo n bo teyan ba ti n gbe iho yen po to pade block tabi okuta to fi block ibe yen eniyan ni okete wa nbi pe ke ti wa ninu bi se ni nigbara te ba ti mu kini yan kuro bayi won a kan sare gba the escape route yen agba jade o arojile lo ni o ro wi pe tejo ba wa ka won manu bi nko bawo lohun ti ma se tomo eniyan ba wa ka won manu bi nko bawo lohun ti ma se akosile olohun lo le je ke le dede ri oke ti pa be arojile lokete ni o on lo fi ko ile ti e to ko ile ese o rote eyan o de n roti ejo pelu e se ni emi ba kan so wi pe ninu ipinu eyan ko to mu ipinu yen ro dada ko ro jile olohun a de ran gbogbo wa lowo o ena keta nibe ni un to n so to n so ipinu eniyan to n je ka jebi ipinu eniyan o ni mo so wi pe ko ma le study gba to ba ni le to ni le sasaro ai le sasaro lori e iwe owe yen mo ti so fun e pe be ni ma taku si iwe owe chapter 6 mawaka ese kefa nibe ma ka ese kefa nbe o wa ni o se to erun lo iwo ole ki esi ise re ki iwo ki o si gbon sasaro now owe oke si ninu ile eni ka lo pa nita ma wo ile re wo bi to ti jade wa yen sasaro lori e wi pe ti kini ba dele awon wo ni mo fe kepe se asaro lori e ma ronu iye en ta fi e se yeye ma de ronu iye en ta patewo fun e sasaro dada o oni o se to won lo oni ko de study won ko wa gbon wo awon ti o ti gbe iru igbese be igbese to fe gbe yen wo won oruko wo la npe won loni ki lo wa ma mu ti e yato ai lasharo ai sasaro ni oni ni wa fi ma ro pe ti e o yato to ba ti wa ri wi pe won gbe o de se gbe fun won wa le wa gbadura pe bo ti se fawon ara asaju o oluwa se be fun mi o olohun ara wa lowo o
0: pẹ̀lú àṣẹ àti ìtọ́ni ọlọ́run àjọ̀dọ̀ ẹ̀mí mímọ́ Holy Ghost Festival tìjọ Royal Church of the Wise Assembly lọ́dún 2026 yìí máa lágbára ju ti àtẹ̀yìnwá lọ till I come títí èmi ó fi dé ńlá kò rí ẹ̀. Ètò ìlera ọ̀fẹ́ ńlá fi bẹ̀rẹ̀ ní Saturday, August 29 by 11 a.m. sí aago 5 ìrọ̀lẹ́. August 30 ni Prophetic Sunday. Pẹ̀lú àkòrí, while you are waiting, starting 10 a.m. ìsọjí ńlá fìyìn gba ìbùkún pẹ̀lú àsọtẹ́lẹ̀ ní lọ́jọ́ Monday 31st by 4 to 7 p.m. Ministry. Bàbá ǹjẹ́ ó ní ìtumọ̀ pẹ̀lú Evangelist Tolú Adélẹ́gàn. Tuesday 1st àti Wednesday 2nd September. Ìsọjí ńlá tí a pè ní Dominate Till He Comes. Apostle Dr. Phillips O. Oladipupo ni ó minister tí Royal Mass Choir ó sì mọ kọrin ẹ̀mí tí fa ọwọ́ Ọlọ́run ṣiṣẹ́ ara. Ministers conference ń láwọ́ ṣe ní Thursday September 3 by 10 a.m. kó o tó lè gbọ́ kí Ọlọ́run ó sọ̀rọ̀ before you can hear God speak ńlá kò rí ẹ̀. Evangelist Olúwayemí Olúwaṣẹ́un ni ó kọrin ẹ̀mí nígbà tí bàbá wa nínú Olúwa Apostle Francis Olumide Claudio bàbá ǹjẹ́ ó ní ìtumọ̀ yóò minister sáyé àwọn òjíṣẹ́ Ọlọ́run ń bẹ̀ tí wọ́n sì túmọ̀ jíṣẹ́ Olúwa ní Friday 4 níbi ètò wákàtí méje àdúrà tí ó lágbára àti àsọtẹ́lẹ̀ tá a pè ní Olúwa dìde sí mi nítorí orúkọ rẹ̀ láago mẹ́wàá àárọ̀ sí 5 ìrọ̀lẹ́ níbi tí wòlíì olórin ẹ̀mí ni Evangelist Tọ́pẹ́ Olútòkun àṣẹ ìrọ̀rùn yóò ti máa kọrin ẹ̀mí Saturday 5 ní Wàsá tí olúkúlùkù yóò ti máa ṣeré ìdárayá dáwọ́ ọ̀dùnrún níwájú Olúwa àgọ́ mẹ́wàá àárọ̀ ńlá ó bẹ̀rẹ̀ Sunday 6 pabambari àṣekágbá ètò àjọ̀dún The Passion and Shop for Free tí olúkúlùkù yóò ti máa ra ọjà láìsanwó Theme Hold Fast and Occupy Till He Comes Reverend Peter Ọ̀làrẹ̀wájú ni ó wàásù tí Royal Mass Choir yóò sì léwájú wa nínú orin ẹ̀mí yin Ọlọ́run bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ gbogbo ẹ̀ níjọ Royal Church of the Wise Assembly lẹ́gbẹ̀ẹ́ Federal Government Girls College Àkúrẹ́ má ṣe jẹ́ kí ohunkóhun ó di ọlọ́wọ́ títí ayé Jésù lolúwa.
1: Ìkẹrin òun ni àdúrà. Ìwé Fílípì orí kẹrin òun ló wá sọ bẹ́ẹ̀. Ẹ ní fi gbogbo nǹkan fi sí àdúrà. Ìwé orin wa yẹn wá sọ. Ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti pàdánù ẹ̀. Ó ní nítorí a kò fi gbogbo nǹkan sí àdúrà níwájú rẹ̀. Àdúrà kì í pọ̀ ju ó lè má tó ni. Kì í pọ̀ ju but ó lè má tó. Ben sowari yi to wa gbeyin nibe to gbeyin nibe oni ife inu ah ife inu baja ba ife inu eja ninu gbogbo ife to wa patapata ife inu kai ife inu a ma so ni de ru eyin o ife inu a si ma je keni o soro koko je ife inu a ma je keyan do bale kokunle nibi ti o ye ko ti do bale kokunle ife inu awa ma je keyan ma wo feto feto bi o le inu ireke ba ife inu e ko baja baja ko si ore ti ife inu e fe se fun e laye bi ko se ko mu igbesi aye eyen ko de daru ko wo sese bi slippers bayi ko wa ma drag enile enikan wa laarin wa ni eniyan mi o ti ma o wa so wi pe ba so adasoke nigba igba ani bi pelebe la fi lele oni gbogbo nkan ohun lo se change oni bayi ni mo se nkan mi ko se change ai maye awon eniyan ti ife inu ti ran lo orun ajante tan ti ku iku aitojo awa ka mo pe kadara ni ai maye awon to ye ko goke ife inu o je kan pada di ai maye awon eniyan tan ti wa loke a wo won loke ife inu wa ja won pada wa sisale ai maye awon eniyan ti won ti so ipo won ati ibujoko won won ti so nu fun eni ti o to won nitori ife inu e sise lori ife inu e baja e teri ife inu ba e gbadura si olohun pe ko sokale le ife inu ni pe ko sokale le lori ibe lo tin pe ni agidi alohun lagidi ni agidi ko lo ma gbadura le lori o bi ko se ife inu re emi ni mo je apostle Francis Olumide Claudio baba je onituma emi wa n so bayi wi pe lase olorun olodumare eni ti o da mi en to se da mi eni to ran mi nise to ri mi lomo kekere ko to deru agbalagba le mi lori mo wa gba ladua bayi wi pe a ni jebi ipinu wa gbogbo eni to wa ti jebi ti e ohun mi bayi a je ko le retrace step back lagbara olorun wo se ase atunse o ki se ko ma wa coat to fit yeah decision na yen to fit failure e coat to fit jakule ko wa lo ma wa be ko ma paste e ko ma se copy and paste se lo nse iwo gan mo pe inu re to lohun dadun yen pe ko dun gbe o kan se be ni kina tin pe won ni omo ti o gbagbe ise igba ti o ti ba ti da ise ade tun pada lo retrace back your step gbogbo bi to ti se asise nbe yen lo tuntun olorun yo ran e lowo yo si ran emi na lowo e se o o dabo
0: pelu ase ati itoni olorun ajojo emi mimo holy ghost festival ti joroya church of the wise assembly lodun 2026 yi ma lagbara ju ti atẹyin wa lo till I come titi emi o fi de nla kuri e Eto lera fen lafi bere ni Saturday, August 29 by 11 a.m. si ago marun role. August 30 ni Prophetic Sunday. Pelu akori, while you are waiting, starting 10 a.m. Isojin lafi yin gbai boku pelu asotele ni lojo Monday 31st by 4 to 7 p.m. Ministering. Baben jeoni itumo pelu evangelist Tolu Adelegon. Tuesday 1st at Wednesday 2nd September. Isojin lati akweni, Dominate Tilly comes. Apostle Dr. Phillips o Oladi Pupo. New minister. Si Royal Mass Choir o si makwani emiti fawo olorun shishara. Ministers conference in Laos ni Thursday September 3 by 10 a.m. ko to le gbo ki Olorun o soro before you can hear God speak in La Korea evangelist Oluwayemi Oluwaseun ni okorin emi nigbati baba wa ninu Oluwa apostle Francis Olumide Claudio baba en je oni tumo yo minister saye awon ojise Olorun nbe ti won si tumo ojise Oluwa ni Friday 4 nibe to wakati meje adura ti o lagbara ati asotele ta pe ni Oluwa dide simi nitori oruko re lago mewa aro si marun role nibi ti woli Olorin emi ni evangelist tope olutokun ase rorun yo ti ma korin emi Saturday 5 ni wasa ti olukuluku yo ti ma share daraya da world no ni waju oluwa ago mewa ro nla o bere Sunday 6 pabambari asikagba eto ajodun the passion shop for free ti olukuluku yo ti ma ra oja lai sanwo team old fast and occupy telecoms reverend peter lari waju ni o wasu ti royal mass choir yo si le waju wa ninu orin emi ni olorun bere lago mewa ro gbogbo e gbogbo e ni jo royal church of the wise assembly legbe federal government girls college akure ma se je ki onko won o di olowo titi aye

0: o fenfe, o kenke, o wasewewe, o dubi lu dunduleti, o dubi dodo ikiri, 88.9 Adaba FM.
1: Wọ́n tún bẹ̀rẹ̀, kú o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdì Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyéwá jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dá yàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣé àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Máa mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
1: Ṣé ń gbádùn àdàbà?
2: Mo ń gbádùn àdàbà.
1: Mo ń gbádùn.

0: lẹ́ẹ̀kan sí mo kí ìfọ̀yín kálẹ́ ọlọ́kọ̀ tèmi lákíyẹmí mike àbá òlákẹ́ gbádùn lẹjọ́ mẹjọ mẹjọ lọ́nà tí kádàrà bá ti pàdé lálẹ́ pẹ̀lú náà rí ọ̀nà kan òdí àgbà àti ríra lálẹ́ lágbára ọlọ́run ọkùnrin abalẹ̀ èmi lọ́mọ làámọ̀ ká mọ́mọ́ bẹ̀rẹ̀ sí àìmọ̀ sísè ọmọ àmọ́ bẹ̀rẹ̀ sí kọ́mọ̀ tún jogún ọ̀rọ̀ ìjọba àdídógún lògògó gẹlẹgẹlẹ dìnà ìjẹ́ látijọ́ máa rí ìmọ̀mùtú ìjẹ́ ìlẹ́kìrì ìbòjó yẹlẹyẹlẹ kọ yẹ gbogbo ọ̀nẹ́ kémi tí bírí ọmọ olóra rò eré mọ̀ kọ́kọ́ kí kábíyèsí aláàtẹ̀ làámọ̀ kẹ́ mo kí dáadáa fọwọ́ kó ajálẹ̀ ẹlẹ́bí kọ́yà o lágbára wọn kábíyèsí àwọn olùràámọ̀ kẹ́ nẹ́dàrú lásìkò tẹ́rẹ́ mo kí ọ dáadáa báwọn náà ni mo kí kékeré olólùfẹ́ ètò ìpátá líbi kébi fàbọyìn julius mo kí ọ dáadáa di kaskale ni àti fatai kasim mo rí ilé facebook ṣí ààrẹ ń yá tẹkín ju débìkan yẹ kí tètè dé lálẹ jọjọ àtètè yá ṣe pàápàá bọọlù gbẹkẹ ọlẹ bá wúre káàdọdọ aat tradumedica àti fugent kí ètò bẹrẹ lé pẹrẹwu.
1: mo mọ pé wẹńjẹ o
2: ṣé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ làwọn baba ńlá wa ti ń fi ewé àti egbò dábìrà tó sì ń jẹ́ fún wọn ní gbogbo ọ̀nà láti má wà jẹ́ kí ogún àwọn baba ńlá wa yìí parun la ṣe gbọ́dọ̀ ṣàmúlẹ̀ lọ́nà ìgbàlódé ṣé ẹni mojú ògùn ní pobì nírè ǹjẹ́ ẹ ti gbọ́ nípa aat tradomedical and natural health clinic ilé ìṣègùn ìbílẹ̀ tó wà ní nọmba 73 ọ̀sìnlẹ̀ quarters lẹ́gbẹ̀ẹ́ ibo church àkúrẹ́ nípínlẹ̀ ondo níbi tí wọ́n ti ń ṣètọ́jú tí wọ́n sì ń pò ògùn ìbílẹ̀ pọ̀ lọ́nà ìgbàlódé òun onírúurú ọ̀nà àbáyọ láti kojú ọ̀pọ̀lọpọ̀ ogun tí ń ja ẹ̀dá láyè ṣé o ti sáré ó dàbí ẹni pé kò sí ọ̀nà àbáyọ fún ọmọ gbìyànjú láti ṣe àbẹ̀wò sí aat tradomedical and natural health clinic tó wà ní nọmba 73 ọ̀sìnlẹ̀ quarters lẹ́gbẹ̀ẹ́ ibo church po box 1585 àkúrẹ́ nípínlẹ̀ ondo fún àlàyé síwájú sí ẹpẹ́ adébáyọ̀ samuel sórí 08034447184 tàbí kẹ lọ sórí ẹ̀rọ káyélujára wọn www.agbamiayetrado.com aat tradomedical and natural health clinic ibi tán ti ń fewé àtegò dábìrà bíi tàtijọ́.
3: ọ̀rọ̀ mi owó lè fàárí ibo ló ti ṣe fàájì lẹ́nu ọjọ́ mẹ́ta kojú rẹ̀ dán yàtọ̀.
4: fújẹ́ǹtò tẹ níbùdó fàájì mi lásìkò yìí. Fast food ń bẹ lóríṣiríṣi. Ọtí ẹlẹ́rìí dòdò tilẹ̀ yẹ àti tòkè òkun fún gbogbo àwọn tó gbáláfẹ́. Gbogbo ìgbàlọ́tí tutù yìí. Débẹ̀ kó da sọ́fù gẹ̀ẹ́rẹ̀gẹ̀. Yàrá ọlọ́yẹ tó tutù dódóódó. Súyà, àsun, ẹja odò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àyè tún bẹ fún ayẹyẹ ọjọ́ ìbí get together tàbí societal meeting. Swimming pool side wọ́n gbayì ó tún gbáláfẹ́. Níbẹ̀ lèmi àtàwọn ọ̀rẹ́ mi ń lọ láti lọ ṣe fàájì lóòrèkóòrè. Bákan náà, fújẹ́ tòtẹ́ tún nílé pé fújẹ́ tọ́lángàz. Mítà wọn pé pérépéré 24/7 nílé pé wọ́n fi ń ṣí pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí yóò máa fẹ̀rín àtọ̀ yàyà kí yín káàbọ̀ bó ṣe ti vehicle alignment ẹ máa bọ̀ ní fujet oil and gas ara ọ̀tọ̀ gan ni car wash wà abala ọ̀tọ̀ ni fujet cooking gas náà tún wà ńbẹ̀ ní laundry department ìwọ̀n eléyìí ń ṣe bẹ́ẹ̀ ó kà màmá.
3: yàrá ibo ladrẹ́sì ni hàn.
4: fujet hotel wà ní kilomita 26 iléeṣẹ́ àkúrẹ́ express road ládojúkọ road safety laramọ̀kì nípínlẹ̀ ondo nọ́mbà wọn náà lélẹ̀ yìí
0: 0813 850 28 Fujent Hotel, Nibelalo. Number Kododo, 80 Tradumedica, Kelina, 73, Oshele Quarters, Lakureli, 0803-4447-184. Lere Kosi, 0803-4447-184. Ti Fujent Oil and Gas, Koni Fujent Hotel, no. Number Kododo, no, Lee. 081-203-85028 lẹ́ẹ̀rẹ̀kan sí 081-203-85028 báwọn náà mo dúpẹ́ lọ́wọ́ rákété kó pè mí láàrin ọ̀sẹ̀ kan dúpẹ́ lọ́wọ́ mi fọ mo jíire fujet hotel hàn àbí fujet oil and gas láti lọ síbẹ̀ yá ṣe fàájì lé àsìkò yìí fọ ẹ̀sùn kẹ́jẹ yàn gbádùn ayé ara rẹ̀ lásìkò yìí torí kójú dèmi ṣe rí gan báyìí kèèyàn báyìí ti jẹ àtúnṣe dáadáa kèèyàn báyìí ti ṣe láyé nídàfọ jẹun jẹ kó jèrè ọni wọ pàtó mọfọ ṣéǹjì díẹ kékeré lọrẹ lọ ẹbẹ kọkútẹ jíjọ sanu èyà jẹlẹbẹ wàrí mọfọ kó tí kò lé fujet hotel lè jíjọ tá a ṣiṣẹ lẹgbẹrẹ ká rẹ tá a jí pépé báwọn náà mo kí alájọ ọlọpàá ẹlẹran èyí òmìnir facebook bá mi ṣẹlẹ mutiu fàbọyìn julius ọkàn bá wọn kí kábíyèsí aláàtẹlẹ àmọ kí wọn bá bí ọdún adéremi adéfẹyìntì fọ kú àsìkò yìí o báwọn náà lè fẹmi tómiláwọ àti dennis tolúlọpẹ adéyẹmọ adéwálé ògèdè gbé mo rí ní facebook yẹn alẹ ń yọjò temi lo sodo lojo obi le papapa mo ki olojo obi te asiko mo ki abajogbojogbo lulu jare en agbo o sere le lasiko die si ba na mo ki Folake Faboyin iyawo Kaskale ni eye laka lulu akore ejo monday ejo keta din logbon osu ka e lejo obi re be la odore la ma elelejeun ka ta mo pe re ka mu do nje ka mu kele ju ko sona fun omo ilu meji ni omo la mo ka mo be se mo si se ni re omo mo be se ko mo tru jogun ba na ni mi dikisa akore akore mo su oye omo mu da sile mo gun erin tu ni se o ba ye sapore ka mo lala ala temi nu na ke ru mo ki eje ndada fo oku mura ayeyo jo bi ele jo monday lagbara olorun je won aya ba na olorun ko kan ba un ki Adela Butemi tope AK Big Mommy tila mo ken ko ti job re lana ana la jojo lebe ka jojo mo pe re dun je Adela Butemi tope AK Big Mommy ne lubule yesi lo la lebe nu leta ehun elerin dodo ati ibige yan te se faji ko ba gbo odun ayo akiredoye iya olonje lebo kan ba un ki Adela Butemi tope AK Big Mommy jo wa mi si waju de si
5: Oluwa ololuzo agutan mi emi ki
6: baba wa pa Samuel ile san mi ti gbogbo eyan mo si jogbojogbo pe adorun odun 90 years loke pe hallelujah
7: eni lojo ibi e eku aseye
6: Èyí la fi ń pe gbogbo ènìyàn láti wá bá wa ṣàyẹ̀ sí bàbá wa fún ayẹyẹ ọjọ́ ìbí àádọ́rùn ọdún bẹ̀rẹ̀ látọjọ́ Monday 20 títí da Sunday 26th of July 2026 pẹ̀lú ọlọ́kan òjọ̀kan àwọn ètò tí wọ́n ti là kalẹ̀ Monday 20 July nídíje ayò ọlọ́pọ́n àti draft ní sẹ̀lẹ̀ jogbojogbo àti ìdíje eré bọ́ọ̀lù ní pápá ìṣeré Anglican Grammar School Ìjàrẹ́ Tuesday làkànṣe àdúrà ní sẹ̀lẹ̀ jogbojogbo Wednesday àṣekágbé eré bọ́ọ̀lù ní pápá ìṣeré Anglican Grammar School Ìjàrẹ́ Saturday láyẹyẹ ọjọ́ ìbí bàbá gangan ní BTO Hall Ileṣagara Ajakure Sunday ni dupe ninu ijo Celestial Church of Christ ona ara Blessed Council Drive Jare ti gbogbo eyan mo si sele jogbojogbo agbadura pe ki Olorun tubo lore mi baba wa pelu alafia kikun ohun ifami oroyan tun
8: omo lodo oja moni fona fona adabalu ko si ba lori igi lodo oja opogbo dejo oni mo titale ba to gun fun are mo titale ba to ja tofa adura omo amu karasa be o je
9: omo ni gogoro apotole lai lo mi geru obona ja
6: gbogbo ijo ni olu kede
0: mo ki abajogbojogbo mo ki daada abadaada le ni abako ko popular daada lulu jare abasele mo ki daada fo ku mura lagbara olohun ko ti re ko pe laye to aba wo enu mo mo se sara oku o eye oba un keni ju ye omo olorun aju sele ketekete eyan mo re kan duro ti o ati kete eniyan ko duro ti o lati ba o sayeye ojo bi adorun odun 90 years esun kekere ni lati lo 90 years lagbara olohun aba eko kukwalo laye wo enu mekun lo wo de ni maison lo okan re abale lejo saturday ke boy a la tombo gilibiti o e be la ta mo pe ore ka mu do nje ka mu kele juko sona fun patrick adebayo mo ri o dada ba mi sele mu ti wa de ni yi adeyinka leonard ati adewale ogedengbe mo ri lebe okan re abale ni ra subu danu ki mi sa ta ku mi dodo yeye bola olokun gbe mi ka si ayeye odun olokun de olodun olokun re olodun ke se lejo saturday jo ke ndogbon osu keje odun ka e le adugba ayedun community lulu lamo ke obo kan ban kike kete yan odoye ati kike kete yan ra lulu lamo ke fo ku ba mura ele pataki ban ki se sele mo e ke ban ki abaro ati yan kike kete obirin ojuse e ke ban ki yan fo oku asiku yan de ku mura odun e ke ban ki my culture my tradition te lulu lamo ke fo ku asiku yi mo ki eyan daada ba na ni mo ki aburo yeun fọlọ́n ṣáàlì fọ okú bèyẹ múra lágbára ọlọ́run ìjẹ́ ìwọ̀n àyà gbogbo àmì síwájú dẹ̀ sí.
5: olúwa olólùfọ́ àgùntàn mi èmi kì í yọjọ́ aláàrin ní o yéye mọ̀yẹ́ ìbéyí dókòó láìrí yé òun ọmọ mi máa mú mi kó. ọlọ́run lòkè lọ́ba Ọlọ́run lókè lọ́ba o ènìyàn. Yàrá Olúwa lólu.
0: Olúwa lólu ṣàgùtàn rí alágbára Ọlọ́run ohun ká mú ohun dáálé ọ̀nfà dáadáa lè yàn ẹkùn ohun ká dáálé yàn Ọlọ́run lọ́run aju ṣẹlẹ̀ sí a Bukola Arowo Mutí Mori Olebe BNB Support Group lábẹ́ àkóso àbáríyá Honourable Moshood abi odun bakare ofo kin mo ki onoribo omolade fabi yi futi po kan yan si lepinle ondo lolo e gege bi chairman ondo state koko revolution management board e ke ba ki abaun dada fo oku asiko yo fo ode ku orire po kan yan si fo lagba olorun fara ire alafia ati lera pipe la mu lo opo hun ke ba gbo eyan bnb support group e latodo honorable moshud abiodun bakare titi dodo mrs oberonke mr lekan obi mr kowode femi mr olowoyeye lekan mrs isijola bilaun mr tosin faboyin ati mr kowode damilola ke ba gbo bnb support group lu fo kan ba ki abame daada Mr. Honorable Omolade Fabi Yifo ku orire Oluwa Femi Olukayode Murio Akiyemi Oluwa Seun Adedamola ko ba dola imemi ja jojo pera asoro ajojo mo pe ore donje wa mi siwaju de si

Adabu,

0: ẹ kí ogún àwọn baba ńlá wa yìí parun la ṣe gbọdọ̀ ṣàmúlẹ̀ lọ́nà ìgbàlódé ṣe ẹni mojú ogun ní pobì nírè ǹjẹ́ ti gbọ́ nípa AAT Tradom Medical and Natural Health Clinic ilé ìṣègùn ìbílẹ̀ tó wà ní number 73 Ọ̀sìnlẹ̀ Quarters lẹ́gbẹ̀ẹ́ Igbo Church Àkúrẹ́ nípínlẹ̀ Ondo níbi tí wọ́n ti ń ṣètọ́jú tí wọ́n sì ń pò ogun ìbílẹ̀ pọ̀ lọ́nà ìgbàlódé òun onírúurú ọ̀nà àbáyọ láti kojú ọ̀pọ̀lọpọ̀ ogun tí ń ja ẹ̀dá láyè ṣé o ti sáré sáré ó dàbí ẹni pé kò sí ọ̀nà àbáyọ fún ọmọ gbìyànjú láti ṣe àbẹ̀wò sí AAT Tradom Medical and Natural Health Clinic tó wà ní number 73 Ọ̀sìnlẹ̀ Quarters lẹ́gbẹ̀ẹ́ Igbo Church PO Box 1585 Àkúrẹ́ nípínlẹ̀ Ondo fún àlàyé síwájú sí ẹpẹ́ Adébáyọ̀ Samuel sórí 08034447184 08034447184 tàbí kẹ lọ sórí ẹ̀rọ káyélujára wọn www.agbamiayetrado.com AAT Tradom Medical and Natural Health Clinic ibi tán ti ń fewé àtegò dábìrà bíi tàtijọ́.
1: Ebe na ti mewe ati go dabira be tatijo 0803-4447-184 dodoryan lere kon 0803-4447-184 moki mayo kon aburo mi daada le aye la bola la kore moki daada ba non moki merciful band abona non la kore ni moki daada oga meke fagbade gun libi kume fe etomo fe pasi abe ururi ko dumi ri keni nyo ba te fena lufa a church re la fe ju o se kunkun mo fe salaye si yin ke sele ba na le ke niyan ba feran oni gan funra re la feju o se kunkun mo fe salaye si yin ke sele alufa kan ni memo ko so won ati ra odo re le jo sunday ko lo e le ba be si wasun ko pe wasun ke ko ke kan lojiji le fo yo nu ka fe lo sorun apa dike dide rogro ke dide duro le ba mo so ni kokoko ko dide oluka ku jarin bi mo joko yo ni ba fe lo sorun apa dike dide duro e so ni ko fe lo run apa di le ya okunrin kan kili gbede o kele feran alufaun debe o ba le da dide be oni dide be olo kan si koki lojiji ka yo jade lehun re ba de yo loru joko re ko rogro la alufa fo so fe lo sorun apa di ni egbe le fo yin la taro ke alufa te soro yo ri ogro le akan te ba han soro un lo fo ko ba je ko fo ero fe fan kan fe tele lo sorun apa di li jeun dide kun yo jan re lori ogro ke a kan yo dodo la sorun apa di yan mo bi kisin won apari si kekere liku kese ba eyin oju mi lebe le jeun mo ki make fa gbadegun le rekan si atalajo olopa eleran mo ki dada fo ku asiko yi se mo fo fi alufa re le ni ko ju dide rogro e de alufa ko yo joko le awa sun ninu church me ti ba pade ri orogro le te fo ni ba lo ran apa di ke dide rogro awon ni fo mo fe jan re kan dodo alo mo ki le rekan si fo ku adale lagba ona ido mejo ni la pade number ko dodo mi tarata 08060230072 lere kan si 08060230072 sare gba card ko mo sare de ke mi te fo daro 60 51982556944277 mo ki oga me samuel ayeni e ke ba ki kereke to mo my culture my tradition ti la mo ke atade lewa wo loyi fun ku asiko yi o daro
2: ìdọ̀tí dé. Kakakakaka ibi ti pa gbogbo àrùn wọlẹ̀. Àjọ ti ń jó gbogbo àìlera wọlẹ̀ tí gbòǹgbò tí gbòǹgbò. Gbogbo tá a fẹ́ wí àtẹ́gbò pọ̀pọ̀. A jẹ́ bí idé márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ láti fi tú ni sílẹ̀ gbani lọ́wọ́ ó ń ta ni ó ń roni. Àrùn tí ń dani gúnlẹ̀ bí àfiṣe. Ọ̀tọ̀ ni Pfizer Nabba capsule. A jẹ́ bí idé gbogbo nìṣe dánwò kó mẹ́nu ẹ̀. Èkejì ni gastrocap ni o to nkan ile ise AAT Tradom Medical Service lo pa awon ogun yi po o lilu omo niyan kara o data ka ninu arun to so ni the customer abeji ajo nablack yi ri ewu won ti sara si jan lo nte gba mi wuli mo ran nipa ilera to nda mu agwa ara yin e kan si ile ise AAT Tradom Medical Services Limited ni number 73 Ọ̀sìnlẹ̀ Quarters legba Igbo Church Àkúrẹ́ nipinle Ondo tabi ke pe 08034447184 08034447184 Dawo lawo bo se ri aseyori ni baba e
3: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́.

0: 88.9 FM Awolu Solu Dero Pese.
1: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dá yàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.

0: 101.9 FM. Peace of a dove.
1: Guy, why you didn't smile like this? Waiting happen?
2: Cause I don't win trip to go abroad.
3: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
6: Àmì àṣẹ ọlọ́run bá mi mẹ́sàn-án aṣọ òkun ayé ojú ni mọ́lẹ̀ ara ojú bá mọ́lẹ̀ kedere torí n tó fẹ́ rí tó sì ríbi tá ń rè dandan ni kó n tá ń fẹ́ kó tó a lọ ká sì wà láàyè tá a fẹ́ wà. Iléeṣẹ́ Alausa Ventures tún ti dé o láti ìlú Kano bí wọ́n ṣe ń ṣe ṣètọ́jú ojú tó sì jẹ́ pé wọn ò fi ni nílá òní wọ́n tún gbé wá lẹ́dùn àwọn mọ̀ṣọ́ gbogbo aṣọ òkun ayé aṣojú kan pàtàkì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi ẹ bá ń kí gbogbo ayé tó ń gbọ́ wa sà.
7: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi etí tẹ̀ ń fi gbọ́ mi kò ní di tẹ́ màá náwó lé lórí. Orúkọ mi tí mò ń bá yín sọ̀rọ̀ ni Dr. Maruf láti iléeṣẹ́ Alausa Ventures.
6: Bó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ etí kọ́ lẹ gbé wá ọ̀rọ̀ ojú ni kí ni pàtàkì ojú lára gan.
7: Ojú jẹ́ nǹkan pàtàkì tó jẹ́ pé tá a bá ń lé owó tá ń lé ọlá ojú náà láfi rí náà débẹ̀ torí náà a ò gbúdọ̀ fọwọ́ bí ti ká fi mú ọ̀rọ̀ ojú.
6: Alausa Alausa gbogbo Kano gbogbo náàtì ni wọ́n ti mọ ti jẹ́ Alausa ń pa àtọ́jú ojú láìpẹ́ yìí ẹ dé ìpínlẹ̀ Ọ̀sun láti tọ́jú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nípa ojú.
7: Bẹ́ẹ̀ni sà.
6: Ẹ sì ṣètọ́jú wọn kálukú wọn wọ́n sì wà lálàáfíà.
7: Pẹ̀lú ògbólọ́dọ̀lọ́.
6: Kí làwọn tẹ́ ẹ fẹ́ ṣètọ́jú gan.
7: Ìtọ́jú ojú ọ̀fẹ́ ni. Àyẹ̀wò ojú ọ̀fẹ́ ni.
6: Bó o wa lélẹ́yìí ṣe rọrùn. Ìjọba ló gbé lẹ́yìn kalẹ̀ ni àbí aládàáni iléeṣẹ́ Alausa náà ni.
7: Iléeṣẹ́ aládàáni náà ni lábẹ́ Dr. Dauda Kwande láti ìlú Kano.
6: Bó o lọ sì jẹ́ pé lórí ojú o lẹ̀ yín ni ẹ mú bàá dà láti máa fi ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn.
7: A lọ́nà méjì nǹkan tá a mọ̀ náà là ń ṣiṣẹ́ tọ̀.
6: Ọjọ́ wo ni àyẹ̀wò ìtọ́jú tí ó wà.
8: Ètò yìí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ Friday 24 ọjọ́ 24 oṣù keje tá a wà yìí àti Saturday 25 ọjọ́ Saturday oṣù keje ọdún tá a wà yìí. Ọjọ́ méjì péré làǹfààní yìí yóò wà fáwọn èèyàn o. Inú ààfin ọba Olúkàrẹ́ ti ìlú Ìkàrẹ́ lètò yìí ó ti wáyé fọ́jọ́ méjèèjì o ti ìlú Ìkàrẹ́.
7: 0706047807.
6: Ẹ bá ń tún pè.
7: 0706047807.
6: Ìbáà bá ń sọ ń pa ojú kí làwọn nǹkan tí máa ń yọ ojú lẹ́nu.
7: Oríṣiríṣi nǹkan ló máa ń yọ ojú lẹ́nu. Ẹlòmíì láti bí àìkíyèsí ara látara oúnjẹ látara eruku látara àdọ̀tí àwọn tó yẹ ká mójútó tá a mójútó ó máa ń gba ojú lọ́wọ́ ẹlòmíì.
6: Ojú ọ̀pọ̀ máa wa mi.
7: Lẹ́lòmíì àti dẹ̀ntì òrìnà
6: mọ́. Ìmí ọ̀ máa wa pin. Ìmí ọ̀ máa wo bàlàbàlà.
7: Bẹ́ẹ̀ni.
6: Ìmí ọ̀ máa yọ bí èéfín.
7: Bẹ́ẹ̀ni sà.
6: Ìmí ọ̀ máa dàbí ẹni pé nǹkan ta dì.
7: Lóríṣiríṣi.
6: Ìmí ọ̀ máa wò bí ẹni pé kò rí nǹkan bọ́bá tó dì gan gbà mí. Àtọ́ ni ó súnmọ́ bọ́bá sì súnmọ́ àlọ́jì. Ṣé gbogbo eléyìí lè ṣe tán láti ṣe fáwọn èèyàn.
7: Pẹ̀lú ògbólọ́dọ̀
6: lọ. Ẹgbẹ́ lẹ fẹ́ fi ṣe ni àbíjọ àbẹ́yà àbẹ́sìn.
7: Gbogbo èèyàn pátápátá la pè tọ́lọ́run bá ti da ojúmọ́.
6: Lẹ fẹ́ kàn náà wá.
7: Lọkùnrin lóbìnrin lọmọdé
6: lábẹ́. Ọ̀fẹ́ lẹ sì pé gbogbo eléyìí.
7: Bẹ́ẹ̀ni ẹgbẹ̀rún mẹ́ta ni wọ́n fi gba fọ́ọ̀mù.
6: Owó fọ́ọ̀mù ni wọ́n san.
7: Bẹ́ẹ̀ni 3,000 naira péré.
6: Lẹ́yìn ẹgbẹ̀rún mẹ́ta un èlò ni wọ́n ṣe àyẹ̀wò.
7: Kò sí nǹkan kan mí mọ́.
6: Èlò ni wọ́n ṣètọ́jú.
7: Àyẹ̀wò ọ̀fẹ́ ìtọ́jú ọ̀fẹ́ ni.
6: Aago mélòó lè tó yọ máa bẹ̀rẹ̀ lójoojúmọ́.
7: Láti aago méje àárọ̀.
6: Aago méje àárọ̀.
7: Títí di aago mẹ́fà rọ̀lẹ́ lójoojúmọ́.
6: Wọ́n má sì ti dé tán gba fọ́ọ̀mù o ní sanwó kankan.
7: Rárá pa.
6: Ẹ sì ní ìṣèjọba lọ́ran yín.
7: Iléeṣẹ́ aládàáni.
6: Ẹ já sí ma ibo lẹ ní ìtọ́jú yóò ti wáyé.
8: Ètò yìí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ Friday 24 ọjọ́ 24 oṣù keje tá a wà yìí àti Saturday 25 ọjọ́ Saturday oṣù keje ọdún tá a wà yìí. Ọjọ́ méjì péré làǹfààní yìí yóò wà fáwọn èèyàn o. Inú ààfin ọba Olúkàrẹ́ ti ìlú Ìkàrẹ́ lètò yìí ó ti wáyé fọ́jọ́ méjèèjì o ti ìlú Ìkàrẹ́.
7: 070

0: ẹkùn ayé kásì mójútó ẹrọ ìbánisọ̀rọ̀ owó ló lè jẹ́ sọ̀dọ̀ yín.
1: ẹrọ ìbánisọ̀rọ̀ tán lè pè wá 070 60 47 80 37.
0: ẹ bá ń tún pè
1: 070 60 47 80 37.
0: iléeṣẹ́ wo ló ṣe àgbékalẹ̀ àǹfààní yìí ná.
1: iléeṣẹ́ aláwúsá ventures tó kalẹ̀ sí ìlú Kánò.
0: lábẹ́ dókítà
1: dáúdà kwande.
0: ojú ò ní tì í sa orúkọ tí ga ti jẹ́.
1: orúkọ tèmi ni dr maruf láti iléeṣẹ́ aláwúsá ventures.
0: a gbọ́ pé iléeṣẹ́ aláwúsá ventures pé Kánò ni wọ́n wà. ẹ̀yin sọ yorùbá bóun ló ṣe jẹ́.
1: bẹ́ẹ̀ni sà yorùbá lèmi tí mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ aláwúsá ventures ní gbogbo ilẹ̀ yorùbá ni mo ti jẹ́ aṣojú fún
0: wọn. báwo yẹn bá pẹ káwọn náà wá láti wá ṣàyẹwò láti wá gbà tọjú lọfẹẹ ṣùgbọn ẹgbẹrún mẹta péré náà gbà fọọmù. ẹjẹ yọǹda yín ó làwọn náà ti gbọ òun o ẹjẹ agbéra láti jàǹfààní ojú ọ̀nẹ́rẹ́lẹ́dẹ̀ẹ́ o àníwà lóòkùn ayé ẹkú kàní.
2: ọkùnkùn ọ̀dà wọ́n sọ.

0: guy, why you dey smile like this? Wetin happen?
1: Cause I don't win trip to go abroad.
2: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
3: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.
4: Honorables, ife ẹ̀yà àgbáyé tún ti dé o. Bẹ́ẹ̀ni trophy sì wà fún gbogbo honorables. Ra ìgò Trophy Premium Lager kan kí o sì yẹ abẹ́ ìdérí rẹ̀ wò fún kóòdù. Kàn sí trophylagerng.com kí o sọ tẹ́lẹ̀ ẹni tí yóò gba ife ẹ̀yẹ náà. Tẹ kóòdù ọ̀hún sí yóò sì yí koto tí ó fi jẹ káàdì ìpè. Bí kóòdù rẹ bá ṣe pọ̀ tó, bẹ́ẹ̀ni àǹfààní jíjẹ ẹ̀bùn rẹ yóò ṣe tó. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Kì í ṣe fún ẹni kò tí ì pé ọdún 18. Má ṣe mu ọtí àmupara.
5: Wọ́n tún bẹ̀rẹ̀, mo lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: kékèké àìsàn àrùn àtàrí ara tó bá ń bá ní farafinra.
1: Bí ọfà ara ló nírúurú ọ̀nà ewé àtẹ̀gùn òun ìlànà tàfi ṣètọ́jú ẹni tí irúfẹ́ bẹ́ẹ̀ bá ń yọ lẹ́nu ń bẹ lọ́wọ́ bàbá oúnjẹ ẹlẹ́dàá sírí tí ó sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ń ta àlàáfíà pípé.
2: Orí ẹni ọmọ gbáyé
1: kí èmi ẹni ọmọ jálẹ̀
2: wá kú ògú òru wá gbọ̀n ọ̀rẹ̀lẹ̀
1: bárí
2: tó fi dórí àìsàn di orí ni wọ́n ń tọ́jú lọ́dọ̀ wọn
1: bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n tún ma àìsàn gbára dálẹ̀ tí ò sì ní sírú onítọ̀hún mọ́.
2: Bákan náà àwọn tó ń bá ní Bẹ́lọ́n lórí Asínà jẹ́ lórí iṣẹ́ yòówù dáadáa báyàn láyò tí ń ṣe tẹ́yìn ó sì máa ta wàràwàrà.
1: Iṣẹ́ ti ẹni ọ̀lọ́dẹ́dẹ́ àbí wọ́n ti da òkúta
2: sọ́jà rẹ̀
1: gbéra ńlẹ̀ yọjú sí bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá máa sírí.
2: Bàbá ń bẹ ní ìlú Ìjẹ̀bú òde
1: ẹ sọ kalẹ̀ ní Látọ̀kùn junction
2: Ejere road
1: ilé ọ̀fíṣẹ́ àkọ́kọ́ tẹ́kọ̀ọ́ kan tó ní transformer níwájú ibẹ̀ ní bàbá wà telephone 08065745041 tàbí 09055667.

Àlàáfíà Táyọ̀, ìlera lògùn ọ̀rọ̀. Má fi ọwọ́ Yọ̀bẹ́kẹ́ mú ọ̀rọ̀ ayára rẹ. Gbégbésẹ̀ lójú ọgá. Gbégbésẹ̀ ìwọ náà wò. O sáré sí wá, o sáré sẹ́yìn, ọ̀rọ̀ náà báyọ. Ṣó wà á pa àìlera tí ń ṣe, ó sì pa á mọ́ra ni, o tún ní gbégbésẹ̀. Ọdún mi ìlàtúnwọ̀ yìí. Ọdún yìí tún lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Ìgbésẹ̀ ni kò gbé. Ọwọ́ tó bá dun ni àti bá bí aṣọ, bẹ́ ṣe bá dá ni àtúntún kù ni. Ọgbìyànjú lóòótọ́, ṣùgbọ́n ò tí ìrọ́nà àbáyọ. Ṣùgbọ́n wọ́n ní orí tí ó bá gbé ni báyìí, iná ni máa gbé aláwo rẹ̀ kù. Nígbà tó ti lóore ọ̀fẹ́ láti gbọ́ ètò yìí ní àkókò yìí, ó mọ̀ kó o ti ṣoríire ni. Ó kíra rẹ̀ kú oríire. Torí pé ọbọ̀ ní sábàbí òun náà lọ bọ ọlọ́ọ̀bá mi olùdùmarè. Pàkíńtì mọ́lẹ̀ kí wọn náà gbé ìgbésẹ̀ ọlọgbọ́n. Kí wọn náà darapọ̀ mọ́ àwọn tó ti lẹ́nu ọpẹ́. Tí wọ́n mọ ojúlẹ́jà ewé àti egbò. Ewé ń jẹ́ o, egbò sì ń jẹ́. Àwọn kan wà tó wá jẹ́ pé Ọlọ́run ti fi àṣírí ẹ̀ ọgbọ́n bá ti dàápọ̀. Bí ṣe ń jẹ́ Ọlọ́run ti fi sí wọn lọ́dọ̀. Ó ti kọjá àpapọ̀ lórí ọ̀rọ̀ bàbá ewé ń jẹ lẹ́dàámàṣírí. Gbogbo ìpínlẹ̀ Ondo àti gbogbo àwọn ìlú ìpínlẹ̀ tó yíká wọ́n ti mọ bàbá ewé ń jẹ lẹ́dàámàṣírí. Ó tó tó mẹ́ta tí wọ́n ti ń dá àwọn èèyàn lóhùn tí ò sì sí pé ẹ mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ o, ẹ mọ́ wí bẹ́ẹ̀ mọ́ o. Àdúrà tèmi ni wípé Ọlọ́run ti ń bá yín ṣe bàbá ewé ń jẹ lẹ́dàámàṣírí. Tẹ́ ẹ fi tẹ̀tì lórí rédíò láti tún máa lọ́gun, Ọlọ́run yìí kò ní fi yín lẹ̀, yóò máa ṣàtìlẹ́yìn ni. Tiẹ̀ ni kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n. Tó wá gbọ́ mi o, tó bá wá jẹ́ pé ìwọ náà ìṣòro tó ń kojú iṣẹ́ ayé ni, ó ti kọjú ojú lásán. Ìgbésẹ̀ náà ló gbé fún ẹ̀bi àdúà. Wọ́n bọ̀ gbé ìgbésẹ̀ àìlera tẹ̀mí tó jẹ́ pé àwọn ayé àwọn aṣebiṣeka ní kọ̀rọ̀kọ́ndún náà ní bẹ nídìí ọ̀rọ̀ rẹ. Wọ́n bọ̀ gbé ìgbésẹ̀ ìgbésẹ̀ àdúà tí wọn ò fi lẹ́nu ọ̀pẹ́. Tiẹ̀ ni pé kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n. Àdúà náà ní gba agbára kọ́ o. Ayé ń bẹ. Ìrìn àjò arákùnrin kan tẹ́ gbọ́ fún tòní yìí, ó fi mọ̀ pé ilé ayé tá a wà, ilé ayé tó le koko bí ojú ẹja ni. Ayé ń bẹ, èèyàn wà. Àìsàn tó ń kojú yìí, ó lè má jẹ ojú lásán kó jẹ́ pé ọwọ́ àwọn ẹni bí ọwọ́ àwọn àgbà náà la bá ń bẹ̀. Kí wá làwọn àgbà ń fẹ́? Bó làwọn àgbà tí wọ́n fi ọ́ sí orí ìdùbúlẹ̀ ẹ̀sán, bó ni wọ́n sì jáwọ́ lọ́rọ̀ rẹ? Àní o pé bàbá ewé ń jẹ ẹlẹ́dàámàṣírí. Àṣírí ti ń bẹ lọ́dún ẹlẹ́dàá láti fi mú ọ̀pọ̀ èèyàn kúrò nínú làlúrí ayé. Wọ́n lu ara àwọn àṣírí yìí fún ọ tí wọn ò sì lẹ́nu ọ̀pẹ́. Ó ṣiṣẹ́ ṣiṣẹ́ bí erin ń tiẹ̀ ni, ó sì ń jẹ̀jẹ̀ lírí. Iṣẹ́ láàrí ọwọ́ ń káàkò. Wọ́n ti fàgbà náà kanṣẹ́ rẹ, ìwọ náà wọ́ látọjọ́ tó ti ń ṣiṣẹ́. Kò sọ́nà àbáyọ kankan. O rí nǹkan kan gbá mú pé o tiẹ̀ rí nǹkan rere kan báyìí ṣe. Ilẹ̀ rẹ ò rà, ilé ò kọ́. Ìgbéga tó yẹ kó gbà lẹ́nu iṣẹ́ ò rí gbà. Bó o bá ti sùn báyìí, àlákàlà náà ni, ó máa lálákàlà. Èyí sì tútú pẹrẹpẹrẹ nípa àlákàlà ìngbò báyá lórí ètò yìí. Ẹ̀tọ́ bá sì ń fi ìṣẹ̀dá rẹ̀ nàkànàkàn nínú ẹ̀mí. Kàtàkàtà náà láyé rè ó mọ̀ rí lójú ayé. Ọ̀rọ̀ yún dọ̀rọ̀ ọjọ́ mi. Ṣùgbọ́n àti ṣàṣeyọrí anira. Bó bá jẹ́ pé àwọn ayé náà ní bẹ́ǹdì ọ̀rọ̀. Ọ̀rọ̀ arákùnrin tí mo ní mo fẹ́ bá yín sọ fún ti àṣálẹ̀ yìí. Ẹ̀tọ́ ló ń kẹ́ tó lówó lọ́wọ́. Ṣùgbọ́n àwọn àgbà òjò gbáyé gbádùn.
aisan ti won fi da lola aye ma le o gbogbo wa to wa lori duwo li aisan la koko to ngbo mi yi pelu agbara fefe ti mo fi soro oludumare yo tu ole ti won o si fi ese mejeji re re pada ja sai di odo baba e wenje leda masiri na nigbati n ba pada de in wa to pere pere lori eto e ku ikale mo

0: ẹrù ìṣẹ́pẹ́ tẹ̀wùtẹ̀wù láhàn náà la dànù. Bàbá oúnjẹ ẹlẹ́dàá máa sí lọ́gẹ́gùn ọ̀nà tálákẹ́ sọ. Bàbá ń sọ̀rọ̀ nípa kálọ̀ ewé àtẹ̀gbò fi ṣètọ́jú èyíkéyìí àìsàn àrùn àtàrí ara tó bá ń bá ní fara fínra. Bí ọ fara lónírúurú ọ̀nà ewé àtẹ̀gbò òun ìlànà ta fi ṣètọ́jú ẹni tí irúfẹ́ bẹ́ẹ̀ bá ń yọ lẹ́nu ń bẹ lọ́wọ́ bàbá oúnjẹ ẹlẹ́dàá máa sí tí ó sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ń ta àlàáfíà pípé. Orí ẹni ọmọ gbáyé kí èmi ẹni ọmọ jálẹ̀ wá kú ògún òru wá gbọ̀n ọ̀rẹ̀lẹ̀ bárí tó fi dórí àìsàn ọdẹ orí ni wọ́n ń tọ́jú lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n tún máa ìsan gbára dálẹ̀ tí ò sì ní ṣerú onítọ̀hún mọ́. Bákan náà wọ́n tún bá ní bẹ́lọ́n lórí asínà jẹ́ lórí iṣẹ́ yòówù dáadáa báyàn láyò tí ń ṣe tẹ́lẹ̀ ó sì máa ta wàràwàrà. Iṣẹ́ ti ẹni ọ̀lọ́dẹ́dẹ́ àbí wọ́n ti da òkúta sọ́jà rẹ̀. Gbéra ńlẹ̀ yọjú sí bàbá oúnjẹ ẹlẹ́dàá máa sí. Bàbá ń bẹ ní ìlú Ìjẹ̀bú òde ẹ̀sọ̀ kalẹ̀ ní Látọ̀pù Junction Ejiri Road. Ilé ọ̀fíṣẹ́ àkọ́kọ́ tẹ́ àkọ́kọ́ kan tó ní transformer níwájú ibẹ̀ ni bàbá wà. Telephone 08065745041 tàbí 09055609849. Bàbá oúnjẹ ẹlẹ́dàá máa sí àgbọ̀njẹ oníṣègùn ìbílẹ̀ tó mojú ewé àtẹ̀gbò bí ọkàn ṣe mojú ada.
1: Fún ìtọ́jú ara àti ẹ̀bi àdúrà ẹ pé bàbá ewéńjẹ ẹlẹ́dàá máa ṣírí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08065745041 08065745041 tàbí 09055135564 09055135564.

090 55 13 55 64 090 55 13 55 64.

0: of a dove.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aré kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Guy, why you dey smile like this? Wetin happen?
4: Cause I don win trip to go abroad.
5: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
6: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nigbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
7: Honorables, ife ẹ̀yà àgbáyé tún ti dé o. Bẹ́ẹ̀ ni trophy sì wà fún gbogbo honorables. Ra ìgò Trophy Premium Lager kan kí o sì yẹ abẹ́ ìdérí rẹ̀ wò fún kóòdù. Kàn sí trophylagerng.com kí o sọ tẹ́lẹ̀ ẹni tí yóò gba ife ẹ̀yẹ náà.

Tẹ kóòdù ọ̀hún sí yóò sì yí koto yóò fi jẹ káàdì ìpè bí kóòdù rẹ bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni àǹfààní jíjẹ ẹ̀bùn rẹ yóò ṣe tó Trophy Premium Lager onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA kì í ṣe fún ẹni tí kò tí ì pé ọdún 18 má ṣe mu ọtí àmupara.

kalẹ̀. Kí ni à ń pè ní ayé? Níbo ni ayé wà? Kí ni ìdí gan tí a fi ń pe ọmọ ènìyàn ní ayé? Àwọn wo gan là ń pè ní ayé? Kí làwọn míì tó yẹ ká tún jọ mọ̀ àbí tá a lè mọ̀ nípa ohun tí à ń pè ní ayé? Ẹ̀yin ènìyàn mi, ẹ jẹ́ àfetíbora bí ewéko. Onírúurú àgbékalẹ̀, onírúurú ìtàn, ohun àpèjúwe lóríṣiríṣi ni àwọn olórin láwùjọ wa, akéwì, àwọn oníjàlá, ẹlẹ́ṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí wọ́n ti fi ṣe àfiwé kan àbí òmíràn nípa ohun tí à ń pè ní ayé tẹ́yìn náà ti gbọ́ rí. Ìbá gbogbo wọn ni mo ṣe láṣàlẹ́ yìí. Ìbá gbogbo olórin, ìbá gbogbo akéwì, ìbá gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀, ìbá ẹlẹ́ṣà, ìbá oníjàlá, ìbá ẹ̀yìn onílù. Bí a bá wo àwọn ìwé mímọ́ wa láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, níbi tá a ti gbọ́ pé Ọlọ́run ṣẹ̀dá ọ̀run ohun ayé, a rí wípé ohun gbogbo tí a ṣẹ̀dá ṣe láàrin ọjọ́ mẹ́fẹ̀ẹ̀fà tó fi ṣiṣẹ́, a rí pé ilé ayé ni a ṣẹ̀dá ṣe é sí. A dẹ̀ tún padà gbọ́mọ́ pé ó ṣe nǹkan kan sí inú ọ̀run. A gbọ́ pé omi abẹ́ ọ̀run wọ́jọpọ̀, ilé ayé ló wà. A gbọ́ pé Ọlọ́run pa àlà sáàrin ìmọ́lẹ̀ àti òkùnkùn nílé ayé ni. Ohun abẹ̀mí gbogbo tọ́ba mi òkè dá, ilé ayé ló dá a sí. Àwọn igi eléso àtàwọn ohun tí ò lẹ́mìí àti tó lẹ́mìí tọ́ba mi òkè ṣe, ilé ayé ló ṣe lọ́jọ́ sí. Àwa ènìyàn gan tá ṣẹ̀dá dá ilé ayé kan náà la ti ń ṣọ̀ṣọ́. Ayé, bó bá wá jẹ́ pé wípé lóòótọ́ lóòótọ́ ni ọ̀run ń bẹ lókè, tí ayé sì ń bẹ ńsàlẹ̀, torí n tá a gbọ́ yìí, a lè fi ìdí rẹ̀ múlẹ̀ pé ayé àti ọ̀run, pé bí igbá àti ọmọ rí ni, pé ayé àti ọ̀run kò fẹ̀ ju ara wọn lọ. Bí ọ̀run ti wà, bẹ́ẹ̀ náà ni ọ̀gbaragada ayé ń bẹ. Nínú ayé tá a sì wà yìí, la ti rí oríṣiríṣi bí àwọn oríṣiríṣi nǹkan tá a ti fẹnubà bí ọmọ ènìyàn. Níbẹ̀ la ti rí ẹranko, ẹyẹ ojú ọ̀run, ẹja inú omi, èròjà lóríṣiríṣi, àtàwọn ẹ̀dá tó kù tí Elédùà dá sílé ayé nínú omi lórí ilẹ̀ ló furufú. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tá a ti lè fi ọmọ ènìyàn jọba lórí àwọn ẹ̀dá gbogbo wọ̀nyìí, ẹ wo ìwé Genesis orí kìíní ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n bẹ́. Ọlọ́run ṣe eléyìí nítorí wípé a dá ènìyàn ní àwòrán aṣẹ̀dá fúnra rẹ̀. Ìdí nìyí gan tó jẹ́ wípé púpọ̀ nínú àwọn ohun àmúṣagbára ilé ayé, òun ni Ọlọ́run jogún gẹ́gẹ́ bí àṣírí fún àwa ọmọ ènìyàn. Léyìí tó tún fún ọmọ ènìyàn láǹfààní, fún àpẹẹrẹ, láti lè dédé yíra padà, kí ọmọ ènìyàn ó yíra padà kí ó da èyíkéyìí tó bá wù nínú àwọn ẹ̀yà tó kù tí Ọlọ́run ṣẹ̀dá. Bí ó tilẹ̀ jẹ́ wípé gbogbo ẹ̀yà kọ̀ọ̀kan tí a dẹ́dá dá, gbogbo rẹ̀ wọ̀nyí ni wọ́n ń dá ìjọba ṣe láàrin ara wọn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, àwa ènìyàn ló parapọ̀ tá à ń jẹ́ ohun tí wọ́n ń pè ní ayé. Ayé. Mò ń

ríbi tá a sọ̀rọ̀ dé yìí. Ẹ ti rí báyìí pé bá a bá perí ayé pé ọmọ ènìyàn là ń ké sí. Ìwọ tó wá ń gbọ́ mi láṣàlẹ̀ yìí, bó o fẹ́ bó o kọ̀, o jẹ́ ọ̀kan nínú àwọn tí à ń pè ní ayé. Ṣùgbọ́n irú ayé wo gan ni ká pe tirẹ̀? Ṣé ká wá sọ pé bó o ti wà yìí, o ti wá mọ ohun tó ń jẹ ayé báyìí, àbí? Má jẹ́ kí inú rẹ̀ ó dùn jù. O tí mọ̀. Èmi mo sọ bẹ́ẹ̀, o tí mọ̀. Torí tó o bá mọ ayé ní tòótọ́, tó o sì rí ayé, o yẹ kó o lè sá fáyé. Bàbá tún wá rẹni tó lòun mọ ayé, tó ń sá fáyé. Irú onítọ̀hún, ṣó mọ tóun sá fún, àfàìmọ̀ kó mọ̀ ṣe pọ̀wọ́ ayé lonítọ̀hún ó kò sí gbẹ̀yìn. Ayé àkamọ̀ra, ayé tí ń yé sí ni lára, ayé tó tó fún. Mo gbédì fáyé níbi tí mo wà yìí. Ayé anamọ nípa tiẹ̀, ayé tó gúnrégé, ayé tó rí wọ́rọ́kọ́, ayé tó lọ kọ́íkọ́í, ayé ọ̀hún náà ló tún tẹ̀wọ̀rọ̀kọ̀. Ayé tó rí pẹrẹsẹ bíi pápá àṣeré, ó tún rí pẹrẹsẹ bíi ibùdó òjàkadì. Ayé jòkó, oró inú ayé sì dúró. Ayé ìtamọ tiye. Ẹ rí, a ṣẹ̀dá pààlà, ó pààlà ìjìnlẹ̀ sáàárín ọmọ ènìyàn àti ohun tí à ń pè ní ayé yìí. Tó fi jẹ́ wípé tẹkúntẹ̀jẹ̀ tọmọ ẹ̀dá ń bá wọlé ayé, tẹkúntẹ̀jẹ̀ yìí náà lọmọ ènìyàn ń bá jáde inú rẹ̀. Ayé, ayé tá a dàmú wá sí, tá a tún korò ojú nígbà tá à ń padà. Alábàjọ, àwọn ẹ̀sìn ilé ayé kan, wọ́n pe ayé ọ̀hún ní ayé òṣì ẹ̀ṣẹ̀. Kò sókọ búkú búkú bántà bántà tí wọn ò pe ayé. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ wọ́n dẹ̀ ń gbénú ayé ọ̀hún, wọn ò fẹ́ lọ. Òtítọ́ ni pé nǹkan ń bẹ lábẹ́ ọ̀run tá à ń pè ní ayé. Ẹ rí gbogbo ìgbòkègbodò ọmọ ènìyàn nílé ayé tá a wà yìí. Gbogbo kìràkìtà ẹ̀dánidúníyàn kò kọjá lórí ohun gbogbo tá a pè ní ọ̀ṣọ́ ayé tí a ṣẹ̀dá fi ṣe àdánwò sílé ayé ọ̀hún. Tíbi tire sì ni Olódùmarè ṣẹ̀dá ohun gbogbo. Ṣé ẹ wá rí èyí tí ń ṣe ìrìn àjò ọmọ ẹ̀dá, èyí tí ń ṣe ìrìn àjò ọmọ ènìyàn láti ayé tá a wà yìí lọ sí àlèdè ọ̀run? Ó ṣókùnkùn púpọ̀ sí ọmọ ènìyàn. Ìgbà tọmọ ènìyàn ò kúkú mọ bí ibẹ̀ ti rí bí ó ti rí bàbá débẹ̀, tí a mọ ohun tá a bà lọ́hùn yàtọ̀ sí ìgbàgbọ́ nípa ìlànà ẹ̀sìn ilé ayé tá a fi ń dara wa lédèrú, tá a fi ń dẹ́rù bara wa, tá a tó fi ń tura wa nínú nípa bí òde ọ̀run ṣe rí. Kò sí ọmọ ènìyàn tí ó wù kóhun ó pẹ́ kánrin ké ṣe nílé ayé yìí. Ṣùgbọ́n Elédùà kò fàyè rẹ̀ gbà wá, tó fi jẹ́ wípé bó ti wù kọ́mọ ènìyàn ó kéré tó, bó ti wù kọ́mọ ènìyàn ó dàgbà bí kó pẹ́ tó láyé. Ikú àlùbùntù yìí ni Elédùà fi ṣe sábà bí àwa ọmọ adarí hun. Wàyí, lásìkò tí ọmọ ènìyàn ń gbé ilé ayé bá a ti jọ wà, lónìí bá a ti jọ wà yìí, kí wá ni ìdí tá a fi ń pe àwọn ènìyàn kan ní ayé gan? À ń pe àwọn ẹ̀dá kan ní ayé,
kini di? Ah! Enye koi yi.

0: ẹ̀kú kalẹ̀. Ẹ rí láti bi tá a dé yìí. Nẹ́bẹ̀ náà láti tún gbé lọ́jọ́ mẹ́jọ. Ọgbáragádá ìmọ̀ lórí ohun tí à ń pè ní ayé. Kò sí bá a ṣe lè sọ̀rọ̀ ayé ká mọ̀ mẹ́nu ba ohun à ń pè ní kádàrá ohun àyànmọ́ ìpín. Kádàrá ohun àyànmọ́ ìpín ọmọ ènìyàn wá sí ilé ayé. A jẹ́ kẹ́ mọ gbogbo rẹ̀ kínníkínní lọ́sẹ̀ tí ń bọ̀. Níbẹ̀ lẹ ti gbọ́ nípa ibodè kan. Ibodè kan tọmọ èèyàn ń gbà kọjá lágbèdè méjì ọ̀run àtayé. Irú ibodè wo ẹ̀yin ènìyàn wa tó bá dì lọ́sẹ̀ tí ń bọ̀? A gbọ́ gbogbo rẹ̀. Àdìtú Olúdọ́là ògóni fún Ọlọ́run lókè ọ̀.
1: Ẹlí lọ́tún Kúránì lòsì ìfàmọ́ kíyọ kíyọ.
0: Ẹ̀yin ènìyàn wa, ẹ mọ́ jẹ̀jẹ̀kújẹ, ẹ mọ́ mùmùkúmù. Ohun tó bá ń ṣe wá ọ̀sìpìtù ni ká gbà lọ.

0: Adaba 88.9 FM. Awolu Solu Dero Pese.
1: Ilé-iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè. 88.9 Adaba FM.
2: Number one.

0: dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Hello, ṣé ń gbádùn àdàbà?
2: Mo ń gbádùn àdàbà.
1: Mo ń gbádùn àdàbà.
2: Mo ń gbádùn àdàbà.
1: Mo ń gbádùn àdàbà.
2: Gbogbo wa la ń gbádùn àdàbà.
3: O ta kojo olukodo. Iṣẹ́ ọwọ́ àwọn ará bí ti ń sọmọ ológo ọdọmọ olófo
4: ní. Ó yá tètè.
3: Tọ ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
4: Ilé lọ́wọ́.
3: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
4: Ọkùnrin dandan.
3: Èyíkéyìí àìsàn ara.
4: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
3: Mami Sam Fe.
4: Àṣírí bíbò.
3: Ìyọnú ẹ̀bẹ̀ àwọn àgbà.
4: Bàbá aláàánú kájú ẹ̀.
3: Ìyọnú
4: àgbàlú.
3: Ìjọ àṣírí bíbọ̀
4: àtúndì àṣínà
3: ó yá lọ́dọ̀ ẹni tí àlàfiran
4: ẹ máa pàdé bàbá aláàánú Alhaji àgbà
3: lọ́jọ́jọ́ Wednesday,
4: Thursday àti Friday nílùú Àkọ́kọ́
3: ńlá fẹ́jọ́
4: sọ̀fọ́lọ́kadà pé
3: ilé bàbá aláàánú
4: ìdí mango lókè ọgbà ló ń lọ
3: Saturday and Sunday
4: lè rí bàbá aláàánú
3: nínà God Plaza opposite Àlàáfíà Hotel
4: ìlú àwọ̀jọ Monday and Tuesday
3: lè rí bàbá aláàánú
4: ní Bakusa Street
3: opposite ilé ìyá Bakusa
4: ìlú ọ̀rẹ́
3: lè fún
4: 006 397 0829.

0: Mon gbadun adaba.
1: Gbogbo wa na gbadun adaba.
2: Baba kere wa de balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo chai ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ kan lẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bàbá kere wa ni ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi má le gbápá má le gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kere wa ni ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ní kì í ṣe ti bàbá kere wa wà pé mi débẹ̀.
3: Bàzú ọlọ́run máa jà lógun àìsàn.
4: Mo kí onílé, mo kí àlejò, ànífàìsàn lògbà. Orúkọ ti èmi ni Babangana, tí gbogbo ayé máa pè ní Bàbá Kere wa, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà kàn sí mi.
5: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
4: Fóònù nọ́mbà mi 08164122777. Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Òun ni à ń pè ní Stand Action Koboko. A ní olómi, a ní oní pàwùdà. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣẹ ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ yìí ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù tó ti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Àdá fọ́n rẹ ò lè gbéra dáadáa, má fi dẹ́gun lá. Bàbá kere wa,
5: kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
4: Ibẹ̀ ló wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irọ́ ẹni ní gbogbo ìgbà. Oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ́ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gun lá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08164122777. Bóyá wọ́n ṣe ẹ̀yọ ẹ̀ márùn ẹ̀ mẹ́fà kílẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń momi àbí tó bá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ̀jẹ̀ ni àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà orúnkún ro ẹ ni oríkèríkè ara ń ro ẹ ni àbí àtirìn ibùsùn ọ̀kan síbi kejì ó di ogun àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á ìpèníjà nínú iṣu ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní kapurétọ̀? Tí kapurétọ̀ yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ó ló máa ń fa kí kapurétọ̀ kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Kapurétọ̀ yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọ ọ́ọ̀tì sínú. Irú nǹkan báyìí yóò da. Kàn sí mi. Babangana, Bàbá Kere wa.
5: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
4: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
3: Fóònù nọ́mbà mi 08164122777.
4: Àgbo márúgbó takébé òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ̀ ń wú ni o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orúkọ báyìí kò da. Ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ. Àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀. Kàn sí mi
5: ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Akure.
6: Baba Ngana, Baba Kerewa. Phone number me 08164122777 08164122777.
7: Mo ngbadun adaba.
0: Mo ngbadun adaba.
1: Gbogbo wa na

0: ìrànlọ́wọ́ tẹ́ ẹ̀ rírí.
1: Ẹ
0: lọ gbà. Ìyanu tẹ́ ẹ̀ rírí. Ẹ lọ gbà. Ògo tẹ́ ẹ̀ rírí. Ẹ lọ gbà. Ilẹ̀kùn anú tí ò sí rí. Kò lọ sí. Ìwọ ni mo ń gbàdúrà
1: fún.
0: Ìwọ tó lójú àánú
1: yìí.
0: Àwọn tí wọ́n fẹ́ lójú àánú rẹ lòdì sí ọ.
1: Don't I want to use your mercy against you?
0: Wọ́n ṣèrà wọn. Mo ń gbọ́ láti ọ̀run wá.
1: I said it from the above.
0: Pé testimony.
1: Your testimony.
0: Upon testimony.
1: Lórí ẹ̀rí.
0: Testimony.
1: Ẹ̀rí.
0: Upon testimony.
1: Lórí ẹ̀rí.
0: Ọlọ́run ó jà fún ọ.
1: Men do not fight for you.
0: Bó ṣe wulẹ̀ káyé gbógun tiẹ̀
1: tó. Don't I want to fight against you?
0: Ọlọ́run ó jà fún
1: ọ. They must fight for you.
0: Bó ṣe wulẹ̀ kán dìde sí ẹ. Ọlọ́run ó jà fún
1: ọ. They must fight for you.
0: Bó ṣe wulẹ̀ kán dààmú ẹ. Ọlọ́run ó jà
1: fún ọ.
0: Bó ṣe wulẹ̀ kán yàn ọ jẹ. Ọlọ́run ó jà fún
1: ọ.
0: Ọlọ́run ó jà fún ọ. Ọlọ́run ó jà fún ọ. Ọlọ́run ó jà fún ọ. Sọ pé bàbá mi.
1: Say my father.
0: Ẹ jà fún mi.
1: Fight for me.
0: Bàbá.
1: My father.
0: Ẹ jà fún mi.
1: Fight for me.
0: Bàbá.
1: Father.
0: Ẹ jà fún
1: mi. Fight for me.
0: Ó bèrè ìgbénijà.
1: I ask for vengeance.
0: Lórí iṣẹ́ rẹ.
1: Over your work.
0: Ìgbénijà.
1: Vengeance.
0: Lórí márèjì.
1: Over your marriage.
0: Ìgbénijà.
1: Vengeance.
0: Nílé bàbá
1: ẹ. Your mother's home.
0: Ìgbénijà.
1: Vengeance.
0: Nílé ìyá ẹ.
1: Your mother's home.
0: Ó yá gbà.
1: Hey, man, receive it.
0: Ibi òní bá ọ.
1: You have no evil.
0: Orí àánú gbà.
1: Need mercy.
0: In the name of
1: Jesus.
0: Mo ń gbọ́ testimony.
1: I hear testimonies.
0: Ó dẹ̀ sọ ẹ̀rí.
1: And that testimony.
0: So lálẹ́ yìí.
1: Tonight.
0: Connect mo wa.
1: Connect with us.
0: Lórí program.
1: On our program.
0: Ti ó wà lálẹ́ yìí.
1: That we have tonight.
0: Lórí gbogbo social media.
1: On all social media networks.
0: Ó rí ìyanu.
1: You shall make miracle.
0: In Jesus' name.
1: Amen.
2: Ọ̀rọ̀ yìí ti dé.

Ẹ̀mí.